0: lọ Congress ọjọ́ pẹ́.
1: Báwo?
0: Ilé yàtọ̀.
1: Iṣẹ́ ìránṣẹ́ wòlíì pọ́n bẹ́lẹ́.
0: Wá kọ mọ̀ pé àṣẹ ń bẹ́.
1: Àwọn wòlíì sì wà síbẹ̀.
0: Ètò gbogbo àti bẹ̀rẹ̀ láti October 26.
1: Títí da November 4.
0: Wàgbọ́ o.
1: 26, 27, 28
0: of October.
1: Aago mẹ́fà ìdájí 6 a.m.
0: Lọ́ máa pàdé.
1: Bẹ́ẹ̀ láwọn tún pàdé nírọ̀lẹ́ láago mẹ́rin.
0: Thursday 29.
1: Aago mẹ́sàn-án òwúrọ̀.
0: Mo wá di Friday 30.
1: Aago mẹ́sàn-án alẹ́ làwọn pàdé o.
0: November 4.
1: Ọjọ́ àjọ̀dún gan làwọn fàdà gbọ́ ohun gbogbo rọ̀.
0: Sínú ìsìn ìdúpẹ́.
1: Aago mẹ́sàn-án òwúrọ̀.
0: Wọ́n sì máa fijọ́ lágbàre ńlá lọ́wọ́ bàbá.
1: Ministry
0: Pastor Anu Ojo
1: Lagos.
0: Prophet Kunle Aroniyo.
1: United States of America.
0: Bishop Tunde Bamigbóyè.
1: Bàbá Wákàtí Ìtúsílẹ̀.
0: Reverend Bọ́lájì Ọdẹ́jídé.
1: Reverend Níyí Adébáyọ̀.

Wednesday àti Thursday ọ̀sẹ̀ ní wòlí ọlọ́run aláyè. Ọlájídé Ṣíáyọ̀ bí òkòkò Jésù yóò ti máa dẹ́sẹ̀ wọ̀lú lọ́rìn. Àkórí ìpàdé alágbára ìní kùtùkùtù láago méjì òwú ọ̀sán AM. Ìdápadà òbu àwọn akọni tó ṣubú nínú ògo. The Aqua Event Hall làwọn olóògùn èèyàn yóò ti máa tó ìpín ògo yẹn. Tí ẹ̀mí ọlọ́run yóò sì máa dáwọ́ padà síbi ààyè ńlá. Bébí tí òkòkò ti jáwé bọ́. Ẹ̀mí ọlọ́run ti ṣe tó fẹ́ bẹ́ẹ̀ tọ́ rẹ gbogbo padà. Èyí tí òkòkò ti jà olólè ẹ̀ lọ́jọ́ Tuesday, Wednesday àti Thursday ọ̀sẹ̀ ìjọ́gbó. Bí wòlíì ọlọ́run aláàyè, Ọlájídé Ṣíáyọ̀ mi òkòkò Jésù yóò ti máa sọ̀rọ̀ àṣà lórúkọ Jésù tí yanú.

0: ẹrù yẹn lana.
1: Ọmọ
0: lana. Ẹrù yẹn lana. Ọmọ rẹ ò rẹrù mọ. Ọmọ rẹ ò rẹrù mọ. Ọmọ rẹ ò rẹrù mọ. Sọgbẹ́ mi ò lórí ẹrù.
1: Mi
0: ò lórú ẹrù mọ.
1: Mi
0: ò rẹrù mọ.
1: Ẹrù
0: àṣìṣe.
1: Ẹrù àṣìṣe.
0: Ẹrù ègún àṣìṣe.
1: Ẹrù ègún àṣìṣe.
0: Ilé bàbá
1: mi. Ilé bàbá
0: mi. Mi ò rù mọ́ o. Ẹ lọ́rù gbẹ́rù o.
1: Ẹ
0: lọ́rù gbẹ́rù o.
1: Ẹ
0: yí ìdànù.
1: Ẹ
0: yí ìdànù.
1: Ẹ yí ìdànù.
0: Ẹrù ègún àṣìṣe.
1: Ẹrù ègún àṣìṣe.
0: Tí mo fọ́jú ayé mi rù.
1: Tí mo fọ́jú ayé mi rù.
0: Ẹ yí ìdànù.
1: Ẹ yí ìdànù.
0: Ẹ yí ìdànù.
1: Ẹ yí ìdànù.
0: Ẹ yí ìdànù.
1: Ẹ yí ìdànù.
0: Márùn bí ndálé kẹrù ta.
1: Jọ́sù.
0: Yàrá nílé kẹrù bí náà fà.
1: Jọ́sù.
0: Ẹyin wọlé sàmì.
1: Ẹrù
0: yẹn gbiná. Ayé ọmọ rẹ bẹ̀rẹ̀. Sini tẹ̀síwájú. Ayé rẹ tẹ̀síwájú. Ayé ọmọ rẹ. Kó gba ìyanu. Kó gba ìtúsílẹ̀. Kó gba ìṣẹ́gun. Kó gba oríire. Kó gba ìyanu. Kó gba oríire. Kó gba ìyanu. Kó gba ìyanu.

0: Wednesday àti Thursday ọ̀sẹ̀ ní wòlíì ọlọ́run aláàyè. Ọlájídé Sinayọ̀ bí ògùn tó jẹ́ sí ti máa ń dẹ́sẹ̀ wọ̀lú lọ́rí. Àkòrí ìpàdé alágbára ìní kùtùkùtù láago méjì òwú ọ̀sẹ̀mú ẹ̀. Ìdápadà ògbó àwọn akọni tó ṣubú nínú ògo. Bí Ẹ̀kwá Event Hall làwọn olóògùn èèyàn yóò ti máa tó ìpín ògo yàn. Tí ẹ̀mí ọlọ́run yóò sì máa dáwọ́ padà síbi ààyè ńlá. Bébí tí òkùnkùn ti jáwọ́ bọ́, ẹ̀mí ọlọ́run ti ṣe tó fẹ́ tẹ̀ ẹ̀tọ́ rẹ gbogbo padà. Èyí tí òkùnkùn ti jà olólè ẹ̀ lọ́jọ́ Tuesday, Wednesday àti Thursday ọ̀sẹ̀ ìdógó. Bí wòlíì ọlọ́run aláàyè Ọlájídé Sinayọ̀ mi òpó tó Jésù yóò ti máa sọ̀rọ̀ àṣà lórúkọ Jésù tí ìyanu ó sì máa ṣẹlẹ̀ láago méjì òwúrọ̀ ní kùtùkùtù. Sẹ́wẹ́ Ẹ̀kwá Event Hall ló ti pàdé. Gbogbo nípa fara ló máa sọ testimony lórúkọ Jésù.
1: Gbogbo ìlọrin ẹ̀dìdẹ́.
2: Ọ̀rẹ́ ọ̀yá o.
1: Aṣọ méje.
2: Méje àárọ̀ ní sọ.
1: Àárọ̀ Tuesday tó ń gbé.
2: Àárọ̀ Tuesday yìí ni o.
1: Ọjọ́ ẹ̀dìdẹ́ máa mọ̀.
2: Ó yọ. Kábíyèsí ọlọ́run.
1: Ìwọ nìyanu ikán báyìí.
2: Bẹ́ẹ̀ni sọ.
1: Màmá.
2: Ó yẹ sọ.
1: Àǹtí.
2: Ẹ o.
1: Àní kò sógun tọ́lọ́run ò lè ṣe.
2: Kò sí o.
1: Ohun tó bá ti níbẹ̀rẹ̀.
2: Ó yẹ sọ.
1: Ó máa ń ní expiring date.
2: Bẹ́ẹ̀ni jọjọ ni kọ́ lópin o.
1: Ọjọ́ tó ń ṣe kóòkì.
2: Ó yẹ sọ.
1: Wọ́n ti fi expiring date
2: bẹ̀. Ẹ o.
1: Ọjọ́ ṣe Martina.
2: Bẹ́ẹ̀ni sọ.
1: Expiring date ti wà
2: bẹ̀. Wọ́n ti kọ́ bẹ̀ o.
1: Wọ́n máa ṣe búrẹ́dì jáde.
2: Ó yẹ sọ.
1: Expiring date ti wà bẹ̀.
2: Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o.
1: Kò sí ohun tó ń ṣe.
2: Yẹ sọ.
1: Tí ò ní expiring date.
2: Bẹ́ẹ̀ni sọ.
1: Ogun ayé rẹ̀ níbẹ̀rẹ̀. Dandan ni kó lópin
2: o. Kábíyèsí ọlọ́run
1: o. Mo kéde o.
2: Jésù.
1: Ogun ayé rẹ̀ lópin lẹ́nu.
2: Jésù.
1: Ó dópin lẹ́nu.
2: Jésù.
1: Ó dópin lẹ́nu.
2: Jésù.
1: Gbèsè yẹn. Ó dópin lẹ́nu.
2: Jésù.
1: Ọ̀gá.
2: Bàbá mi o.
1: Mọ́mọ́ jẹ́ ròyìn fún ẹ.
2: Kábíyèsí ọlọ́run o.
1: Ó máa lágbára o.
2: Yes,
1: wọ́n ní ìsọ nǹkan kan fún ẹ. Ṣé wà lè ṣe.
2: Kábíyèsí ọlọ́run o.
1: Gbogbo ẹni bá ń bọ̀. Tó ń bọ̀.
2: Tó bá ti ń bọ̀.
1: Ní.
2: Yẹ́sà.
1: Ẹ̀kúà
2: hàn. Ẹ̀kúà hàn.
1: Nílùú Ìlọrin.
2: Lọ́jọ́ Tuesday.
1: Tuesday.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Èmá ní kì í dàbáru bí à. Yá máa ná ṣe káyìnà.
2: Adarí wáyé o.
1: Ẹnikẹ́ni tó bá ti ń bọ̀.
2: Tó bá ti bọ̀ ní Tuesday.
1: Ní Tuesday.
2: Láàárọ̀ kùtù ni o.
1: Nílùú Ìlọrin.
2: Ní Ẹ̀kúà.
1: Ìjọba ń gbómi kanẹ́sẹ̀.
2: Ó yẹ sà.
1: Jẹ́ omi ògbìnà tútù tó fi gbede.
2: Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o.
1: Ẹ sà.
2: Bàbá mi o.
1: A fẹ́ lò.
2: Ó yẹ sà.
1: Kó tó dago mẹ́jọ àbọ̀.
2: Adarí wáyé o.
1: Before 8:30.
2: Ó yẹ sà.
1: Tètè dìde máa bọ̀ sà.
2: Ó jẹ́ máa bọ̀, máa bọ̀, máa bọ̀ o.
1: Ìwọ nìtúsílẹ̀ kan. Iná ń ju ẹ lábẹ́ aṣọ.
2: Lábẹ́ aṣọ lọ́run
1: o. Aṣọ ló dàbò. O lè bára yé sọ.
2: Àtọ́.
1: Wọ́n bọ́ lọ́run sọ.
2: Wọ́n bọ́ lọ́run sọ̀rọ̀ o.
1: Wọ́n ní sọ fún ọ.
2: Ọjọ́sà.
1: Ogun ayé rẹ̀ ṣẹ́wọlẹ̀.
2: Ọjọ́sà.
1: Dìde.
2: Ọjọ́ tètè máa bọ̀ báyọ̀.
1: Máa bọ̀.
2: Ọ̀.
1: Tuesday.
2: Tuesday ni o.
1: Ogun ayé kan jẹgbẹ́.
2: Ọ̀.
1: A fẹ́ wọnú iṣẹ́ lọ.
2: Kábíyèsí o.
1: Jùgbìn-jùgbìn inú lọ.
2: Ẹ o.
1: Inú lọ.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Àbọ̀ mọ̀ pé iṣẹ́ wòlíì.
2: Kábíyèsí o.
1: Ó ní inú.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Inú lọ́hùn.
2: Ó yẹ sà.
1: Inú yàrá inú lọ́hùn.
2: Ẹ o.
1: Ibẹ̀ la fẹ́ wọ̀ lọ.
2: Jésù.
1: Nítorí ọ̀rọ̀ rẹ.
2: Kábíyèsí ọlọ́run o.
1: Agbára ọlọ́run ká.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Má bọ̀.
2: Ó jẹ́ tètè má bọ̀.
1: Ọ̀gá.
2: Bàbá mi o.
1: Ó máa lágbára.
2: Ó máa lé o.
1: Dìde.
2: Ọjọ́ dìde jẹ.
1: Máa bọ̀.
2: Ó yọ.
1: Máa bọ̀.
2: Ó yọ.
1: Ibo ló ń bọ̀.
2: Ibo ló bàbá yìí o.
1: Hey.
2: Kábíyèsí o.
1: Ẹ̀kúà hàn.
2: Ẹ̀kúà hàn ló ní sà.
1: Ẹ̀kúà hàn.
2: Ẹ̀kúà hàn ló ní o.
1: Omi yẹn ò gbúdọ̀ tutù.
2: A máa jẹ́ tutù o.
1: Omi yẹn ò gbúdọ̀ tutù sà.
2: Má jẹ́ omi ọwọ́ rẹ̀ tutù o.
1: Ẹ sà.
2: Ó yẹ sà.
1: Wòlíì àti wà níta.
2: Kábíyèsí o.
1: Ìta.
2: Ó yẹ sà.
1: Làwọn ìránṣẹ́ ọlọ́run máa dúró sí.
2: Adarí wáyé o.
1: Wọ́n ti ní iṣẹ́ wòlíì kan.
2: Kábíyèsí ọlọ́run.
1: Táa máa dà sínú ago.
2: Ó yẹ sà.
1: Inú ago tutù.
2: Inú ago ló máa wà o.
1: Wọ́n wá máa bẹ́ẹ̀ dà.
2: Kábíyèsí ọṣẹ́.
1: Sínú omi gbígbóná
2: yẹn. Àwọn ìmọ̀ ìyàwó ọṣẹ́ o.
1: Kò tó wọ church.
2: Ọlọ́run Ọlájídé ọṣẹ́ o.
1: Kò tó wọlé.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Ẹ jábọ̀ pa náà yìí.
2: Kábíyèsí o.
1: Inú ogun ti ń ju ẹ lábẹ́lẹ̀.
2: Bẹ́ẹ̀ni o.
1: Jábọ̀ pa.
2: Ó yọ.
1: Ó yẹ kó ti kú tipẹ́.
2: Bẹ́ẹ̀ni bàbá mi.
1: Ó ti gbàdúrà gbàdúrà. Ṣùgbọ́n.
2: Ó yẹ sà.
1: Olúwa Ọlọ́run mi ní ṣe eléyìí.
2: Kábíyèsí o.
1: Mo gbúdọ̀ wá jẹ.
2: Dandan ni o.
1: Ọ̀tọ̀ níbi tó yẹ ká wà lọ́sẹ̀ yìí.
2: Ó yẹ sà.
1: Ṣùgbọ́n Olúwa ní ní dandan.
2: Kábíyèsí o.
1: Ìlọrin ni ká máa bọ̀.
2: Ìlọrin kú oríire.
1: Ìlọrin o.
2: Ó yọ.
1: Ẹ̀kúà hàn.
2: Ẹ̀kúà hàn ló ní o.
1: Níwájú Yorùbá market.
2: Níwájú Yorùbá market.
1: Ó máa ní agbára.
2: Jọ́ọ́. sun.
1: Ẹ yàrá ọ̀ṣọ́gbó.
2: Ọ̀ṣọ́gbó.
1: Torí oòrùn.
2: Yes sir.
1: Ní Freedom Park.
2: Bẹ́ẹ̀ni o.
1: Àti òjò.
2: Oh yes sir.
1: Tàbí oòrùn.
2: Jésù.
1: Mo máa yí wẹ́bi tá a lè lò.
2: Kábíyèsí Ọlọ́run o.
1: Ẹ yàrá ọ̀ṣọ́gbó.
2: Ọ̀ṣọ́gbó òròkí o.
1: Ẹ máa bọ̀ o.
2: Ẹ dìde.
1: Ní on the 20.
2: On the 20 ni sà.
1: Tíùsẹ̀ tó ń bọ̀ lọ.
2: Èyí tó ń bọ̀ lọ ni o.
1: Tíùsẹ̀ tó ń bọ̀ lọ.
2: On the 20.
1: On the 20.
2: Bẹ́ẹ̀ ni sà.
1: 21.
2: 21.
1: Màá wà ní Kọ́lá Balógun.
2: Ní Kọ́lá Balógun la máa wà o.
1: Okùn Adé Street.
2: Okùn Adé Street.
1: Ní ṣọ́ọ̀tì CAC.
2: Bẹ́ẹ̀ ni sà.
1: Palace of Prayer.
2: Oh yes sà.
1: Èmi mo gbé pàdé bọ̀ mẹ́
2: o. Kábíyèsí Ọlọ́run o.
1: Ara mi ṣí èèyàn 1,700.
2: Ó ṣe Jésù. 1,700.
1: Bọ́ọ̀ bá tètè dé.
2: Ó jẹ́ tètè máa bọ̀.
1: Ìta ló ti máa gbóhùn mi.
2: Ó yẹ sà.
1: Torí tínú ilé bá kún.
2: Tó bá ti kú àkú fàyà.
1: Ìta ni ìwọ ti máa gbóhùn
2: mi. Kò ní sàyè fẹ́ láti wọlé o.
1: Ó máa lágbára o.
2: Ó jẹ́ tètè máa bọ̀.
1: CAC.
2: CAC.
1: Palace of Prayer.
2: Palace of Prayer ni o.
1: Ìjọba bá Adébáyọ̀.
2: Bẹ́ẹ̀ni sà.
1: CAC.
2: CAC.
1: Palace of Prayer.
2: Palace of Prayer.
1: Ibi ọba wà lọ́ṣọ́gbó.
2: Ó yẹ sà.
1: Sọ́gbọ́n lọ Kọ́lá Balógun.
2: Ní Kọ́lá Balógun.
1: Wọ́n dé street.
2: Ní nọmba 10.
1: Nọmba 10.
2: Kábíyèsí Ọlọ́run.
1: Kò sẹ́ni tí o ma CAC Palace of Prayer.
2: Ó yẹ sà.
1: CAC.
2: CAC.
1: Ti bẹ̀ ní Kọ́lá Balógun.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Okùn Adé.
2: Ní Okùn Adé ni o.
1: Máa bọ̀.
2: Ó jẹ́ tètè gbéra.
1: Ara mi sí ọ.
2: Ó yà yà yà yà yà o.
1: Lọ́ọ̀ ni 20.
2: Ọ̀ni 20 ni sà.
1: Tí o ṣe tó bọ̀ lọ́wọ́ ni o.
2: Bẹ́ẹ̀ni o.
1: Ó máa lágbára.
2: Ó máa lé o.
1: Ẹ̀yin ará Iléṣà.
2: Iléṣà.
1: Sórí ọjọ́ mẹ́ta tó parí oṣù.
2: Kábíyèsí Ọlọ́run o.
1: Ó mọ̀ pé sango mo ti máa ń ṣe.
2: Ó yẹ sà.
1: Olúwa pọ́ láṣẹ fún mi pé. Iléṣà ni ká ti ṣe.
2: Alleluya.
1: Kí ló dé tá a ṣe fẹ́ ṣe ní Iléṣà?
2: Kábíyèsí Ọlọ́run o.
1: Auditorium tuntun tá a kọ́.
2: Ó yẹ sà.
1: Olúwa ni ká ṣe nínú
2: mi. Ó ṣe Jésù.
1: Olúwa wípé. Gbogbo ìjọ wa ní sango.
2: Gbogbo ìjọ wa ni o.
1: A máa gba mọ́tò síbẹ̀.
2: Kábíyèsí ó máa ṣe o.
1: Ìjọ wa ní Ìlọrin.
2: Ní Ìlọrin.
1: A máa gba mọ́tò síbẹ̀.
2: Alleluya.
1: Ó máa lágbára.
2: Ó máa lé o.
1: Wọ́n máa wá sí.
2: Kábíyèsí o.
1: Iléṣà.
2: Ní Iléṣà ni sà.
1: Àti ìjọ wa ní Òro.
2: Kábíyèsí o.
1: Òro.
2: Gbogbo tòró.
1: A máa wá sí Iléṣà.
2: Ọ̀fà.
1: Àti tọ̀fà.
2: Ẹ dìde.
1: A máa gba mọ́tò sí Iléṣà
2: náà. Bẹ́ẹ̀ni sà, bẹ́ẹ̀ni o.
1: Iléṣà.
2: Ó yẹ sà.
1: Ní ìsokùn.
2: Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o.
1: Àti ní roundabout.
2: Kábíyèsí Ọlọ́run.
1: Lọ́jọ́ mẹ́ta.
2: Lọ́jọ́ mẹ́ta ká.
1: Tó parí oṣù.
2: Tó pa parí oṣù yìí.
1: Ó máa lágbára.
2: Ó máa lé.
1: 29.
2: 29.
1: 30.
2: 30.
1: And 31.
2: And 31.
1: 3 days.
2: 3 days ni o.
1: 72 hours.
2: Ọjọ́ mẹ́ta gbáko.
1: Ẹ máa fi wà níwájú Olúwa.
2: Ó jẹ́ wà níwájú Olúwa rẹ.
1: Mọ́tò tó bá gbé yín wá.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Náà ni ó dà yín padà.
2: Confirm ni o.
1: Iná yálì kọ̀bọ̀. Èmi ni kò dọ̀la.
2: Orúkọ Jésù.
1: Ogun ayé rẹ̀ gbúdọ̀ ṣẹ́.
2: Bẹ́ẹ̀ sàn.
1: Sori wípé.
2: Bàbá mi o.
1: Kí lè nfàní àdúrà tó ń gbà. Tó o bá ní ẹ̀rí.
2: Tí o bá sẹ́ni bẹ́ẹ̀.
1: Wọ́n ti ń yẹ̀yẹ́ rẹ̀.
2: Wọ́n ti ń yẹ̀yẹ́ rẹ̀ kiri o.
1: Gbogbo bó ti ń lọ.
2: Kábíyèsí o.
1: Lọ ń yín mu sí ọ.
2: Ọkàn yín mu sí ọ.
1: Wọ́n ti sọ ẹ́ kò lójú. Tó o bá lọ sẹ́ndì ọ rẹ̀.
2: Kábíyèsí o.
1: Wípé ẹ bá ń sẹ́ndì owó báyìí.
2: Ayé sà.
1: Sàkáǹtì báyìí. Wọ́n tún yín mu sí ọ.
2: Wọ́n yín mu lẹ lórí ni.
1: Wọ́n ẹni tó ń tàn yín jẹ.
2: Nínú wa ká.
1: Wòlí ìyẹn máa ń tàn yín
2: ni.
1: Ẹ̀yin lẹ̀ ń sẹ́ndì owó sí.
2: Ó jẹ́ jára rẹ̀.
1: Wọ́n tún bú ẹ pé. Ṣèbí Mùsùlùmí ni ọ. O tún sẹ́ndì owó sí ṣọ́ọ̀ṣì.
2: Ayérayé Ọlọ́run o.
1: Fi wọ́n lẹ̀.
2: Kábíyèsí o.
1: Ẹ̀rí ìrè ó pa wọ́n lẹ́kún láìpẹ́.
2: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
1: Àṣeyọrí rẹ.
2: Ẹ o.
1: Yóò gbomi jẹ lójú wọn láìpẹ́.
2: Ó yẹ sà.
1: Torí pé.
2: Ẹ o.
1: Wọ́n máa bí ẹ pé.
2: Ẹ.
1: Jọ mú wa débẹ̀.
2: Jọ tiẹ̀ já débẹ̀.
1: Mo kéde o. Bẹ́ẹ̀ ìyanu. Bẹ́ẹ̀ rí àdúrà. Bẹ́ẹ̀ ìyanu àdúrà. In the name of Jesus.
2: Amen.
1: Kó o bá sàmì.
2: Kó o bá ti sàmì báyìí.
1: Ìwọ ni ẹ̀rí kan.

0: sókè yanu yìí rárá. Bébí tí arúgbó ọjọ́ yóò ti gbá gbogbo èèyàn lálejò. Nínú pàdé àdúrà ọlọ́jọ́ mẹ́ta from story to glory. Wá bá Jésù pàdé. Bébí tí ọkọ̀ ṣiṣẹ́ Ọlọ́run bí wòlíì Sáàmù ju authority. Wòlíì Olúfẹ́mi òní. Ọkọ̀ ìrànṣẹ́ Ọlọ́run àtàwọn olórí ẹ̀mí yóò ti máa ṣiṣẹ́ ìrànṣẹ́ pẹ̀lú bàbá àti màmá Lúkà. Ọjọ́ pàdé Wednesday 24 to Friday 23 October. Àti ẹ̀dùn àbẹ̀sán láàárọ̀. Pẹ̀lú ìṣòro mọ̀kànlá alárojoojúmọ́. Free medical. Ìwòsàn ọ̀fẹ́. Pẹ̀lú ìrónilágbára yóò wà fún àwọn ọgbọ́. Ọ̀fẹ́ ni jíjẹ àti mímú. Ọ̀fẹ́ máa wà ní tea junction. Àti méjọ náà bá sọ pẹpẹ. Gbogbo ẹ̀yà àti èdè òyà látọjọ́ Wednesday 24 to Friday 23 October. Lórí òkè ìyanu tó wà ní ìlara ẹ̀pẹ́. Níbi tí wọ́n ní àgbáyé ni. Prophet Lucas ló ti máa gbá gbogbo èèyàn lálejò. Fún àbí àdúrà àti ìtọ́sọ́nà 070-5945-8718. Jésù retí rẹ̀. Ìwọ ni ìyanu kọ̀.
1: Ọlọ́run rán mi sí family kan.
2: God has sent me to a family.
1: Wọ́n ní kí n sọ fún ẹ.
2: I want to tell you.
1: Kò tí ì parí o.
2: It's not over.
1: Bá a ṣe ń gbé hallelujah yẹn.
2: I can say that hallelujah.
1: Ni gbogbo olúwa pé ìwọ ọkùnrin tó deport yẹn.
2: That man that was deported.
1: Láti ìlú òyìnbó.
2: From abroad.
1: Ó fẹ́ gbé nǹkan jẹ.
2: You want to come in society.
1: Olúwa ni kò mọ̀ sí
2: bẹ́ẹ̀. Let me go do it.
1: Oore ńlá ló ń dúró de
2: ẹ. Do this is ready for
1: you. Gbogbo ọta yóò rò pò ti tọ́ fún. Lọ́lọ́run ti rán mi sí.
2: My God has sent me to there.
1: Bẹ́ẹ̀ni sà. Wọ́n ti rí àánú. Nítorí wọ́n gbé ìgbésẹ̀. Náà tó bá wà lẹ́kọ̀ọ́.
2: If you're in Lagos.
1: Àárọ̀ yìí.
2: This morning.
1: Mo ń pàdé àwọn èèyàn 50,000.
2: I'm with 50,000 souls.
1: Ní Fagba.
2: At Fagba.
1: Bó ṣe máa rìn.
2: How you go about it?
1: Mi ò mọ̀.
2: I don't know.
1: But all way leads to Fagba today. Bẹ́ẹ̀ni láti gbogbo Sango.
2: All over Sango.
1: Ẹ̀yin ará Benin Republic.
2: Just in Benin Republic.
1: Ẹ̀yin Badagry.
2: Badagry.
1: Ẹ tètè jí kúrò nílẹ̀.
2: Ali
1: máa ń kàdá. Dẹ̀bí ànánà bíi àá.
2: Ẹ
1: sà bí àdú. Ọ̀gọ̀ bí àjàrà.
2: Tán
1: bá rán wò lìí síyàn.
2: When the prophet says.
1: Ẹ̀yin mọ̀ sapa
2: ni.
1: Ó mọ̀.
2: You know.
1: Bàbá ẹ̀ la nǹkan kọjá.
2: Your
1: mama
2: is going to
1: stop. Papa.
2: Now.
1: Ẹ̀yin abiyamọ.
2: Even you parents.
1: Ten sun ẹ̀kú.
2: That are weeping.
1: Gbogbo èèyàn.
2: Everybody.
1: Ẹ̀kẹ́ bi tẹ̀
2: wá.
1: Ogun tó jẹ àwọn òbí mi.
2: Battle that fought my parents.
1: Tó jà mí.
2: Fighting me.
1: Fi ayé mi sílẹ̀.
2: Keep my life alone.
1: Ìwọ ogun.
2: You that battle.
1: Ìwọ ogun.
2: You that battle.
1: Tó jà àwọn òbí mi.
2: Fighting my parents.
1: Tó jà mí.
2: Fighting me.
1: Jáde lára mi.
2: Out of my body.
1: Ogun tó jà bàbá mi.
2: Battle for my father.
1: Tó jà ìyá mi.
2: Tó
1: tún jà mí.
2: Fighting me.
1: Jáde.
2: Go.
1: Jáde.
2: Go.
1: Ogun tó jà bàbá mi tó jà mí. We know that. Jáde. Iná gbé jáde. Iná gbé jáde. Ogun tó jà bàbá tó tún jà ọmọ. Jésù olúwa wa. Ẹkẹ́ níbi tẹ́ wà. Ẹgbà ilé tọkàntọ́. Àkọsílẹ̀ tó lòdì. Lórí àwọn ọmọ ológun ilé wa. Lórí mi. Fàyà. Àkọsílẹ̀ tó lòdì. Every negative and written. Contrary and written. In my father's house. Tear off. Wà ní mo fàyà. Àkọsílẹ̀ tó lòdì. Mo fàyà.
2: Ó
1: yà dúró. O kọjọ akọsilẹ to lori lori mi lori ama ya ma faya ma faya ma faya ma faya ma faya ma faya ma faya ma faya ma faya ma faya ma faya. Jésù olúwa wa dúró níbi tó wà wà gbé ẹsẹ̀ ìpín mi ìṣẹ̀dá mi jáde ní yàrá ìdájọ́ yàrá ìdájọ́ ilé bàbá mi ìpín mi jáde nínú ẹ̀ nínú yàrá ìdájọ́ ilé bàbá mi ìwọ ìpín mi ìwọ ìṣẹ̀dá mi jáde ní yàrá ìdájọ́ oyè oyè oyè. Jáde inú yàrá ìdájọ́ máa jáde máa jáde. Jésù olúwa wa ẹ gbàdúrà ó dídí ẹ̀mí mọ́ ṣe rere torí lórí ètò yìí wọ́n mọ ràn mí sáwọn èèyàn àwọn tó ní ògo àwọn ọmọ ológo mo mọ́ torí wọn wá àdẹ̀mọ́ gbàdúrà gbogbo àdẹ̀mọ́ rí tiwa
2: sọ
1: bẹ́ẹ̀ ni o bàálí máa sádà ẹ̀mí mọ́ ṣe rere ilé bàbá mi jáde jáde oyè oyè. My dear, my dear,

0: awa buserin ani seminary wa seminary to ba ile nawo sake iwo to sami oluwa ma fi erin si olorun ewo mo ni ide eyan meje pere
1: yes sir
0: to le pariwo le meje
1: yes sir
0: oluwa pa mi lerin ayo
1: oluwa pa mi lerin ayo oluwa pa mi lerin ayo oluwa pa mi lerin ayo oluwa pa mi lerin ayo oluwa pa mi lerin ayo oluwa pa mi lerin ayo oluwa pa mi lerin ayo.
0: Another one. Lẹ́yìn tán rẹ́rìn, Bíbélì ti sọ pé ìgbà náà ni àwọn akọrin ayọ̀, akọrin ọpẹ. Inú mi á dùn tí n bá lè rí abiyamọ tó ń torí ọmọ gbàdúrà. Tàbí ọ̀dọ́ ọmọkùnrin kan tó ti sun ẹkún rí. O wà fẹ́ sunrú ẹkún yẹn mọ́. O ti sunkún lórí ọmọ tiẹ̀ rí. Torí orí bá ṣe ń fi ẹ̀gbin àtẹ̀gán lọ ọmọ ẹ̀. Orí bó ṣe di pé torí owó wọn fi ọ̀sẹ̀ lẹ́yà. Ọ̀pọ̀ yín ojú ti tì yín sẹ́yìn. Torí ọmọ inú ẹ̀ ó disrespect ẹ̀. Torí owó tí ò lórúkọ. Imagine ọmọ inú ẹ̀ ń sọ̀rọ̀ sí ọ nínú ilé tó rẹ́ǹtì. Kí bá ṣe bí ọ̀rọ̀ ayé ẹ ṣe rí, sọ yẹ kó o ṣì mọ rẹ́ǹtì ilé. Ọ̀pọ̀ ẹ̀yin tó yẹ kẹ́yìn náà ti mọ́.

0: foni jeya.
1: Hey.
0: Iwo melo lo ti fana jiya.
1: Yes.
0: Eyin te foni atana jiya. So ri edi e to ku lojo oni. Ato la re. Edi e to ku lojo oni e.
1: Yes sir.
0: Ato la e. O ya ma fi gbadun.
1: Ha mi. Ha mi. Ha mi
0: lo go Jesus. O ya ma fi jaye.
1: Ha mi. Ha mi.
0: O ti fun yan ri nkan ti wa lo le bayi o ti fe ma dabi eni pe wo gan to ba wa le sami papa mo pa lase iwo to ti fun yan ri o ya be si fun yan pada
1: ha mi ha mi ha mi lorugo Jesu
0: so pe oluwa da iko lo mi pada
1: oluwa da iko lo mi pada
0: e so le meta bayi
1: oluwa da iko lo mi pada oluwa da iko lo mi pada oluwa da iko lo mi pada
2: lorukọ Jesu.
0: O lagbara bayi o. Iya yi Oluwa ran mi si o mama te we so fi le we sori te ko foto lowo. How are you mama?
3: Fine sir.
0: Awon na ni e. How are you mama?
3: Fine sir.
0: Emi Oluwa ni ki n ba yin soro. Mo ri nkan kan pelu yin. Bo mo ri pe ota joko sinu le yin. Ta n fi awon omo yin logbologbo.
3: Won ti e fi won pa won ton ni o meta na o lo ku si mi lowo.
0: Meta lomo yin ku bayi.
3: Bẹ́ẹ̀ni.
0: Wọ́n pa ọmọ yín ku mẹ́ta.
3: Bẹ́ẹ̀ni.
0: Bíkọ́ mo rí Olúwa ní ọ̀ta jókòó sínú ilé yín. Ó dẹ̀ bẹ̀rẹ̀ sí pa ọmọ yín. Ó fi wọn lógbòlógbò.
3: Méje ni wọn mẹ́ta ló kù.
0: Mẹ́rin ti kú mọ yín lọ́wọ́.
3: Bẹ́ẹ̀ni.
0: Ẹ sìnkú ọmọ àkọ́kọ́. Ẹ tún sìnkú ọmọ kejì.
3: Bẹ́ẹ̀ni.
0: Ẹ sìnkú ọmọ kẹta. Ẹ ti sìnkú ọmọ kẹrin.
1: Iná o.
0: Odidi bẹ́ẹ̀rì mẹ́rin.
1: Ai.
0: Ẹ nọwọ́ sí mi bí.
1: Oh my God.
0: Bó o ṣe wà yẹn, o mi gbókun ọmọ sí.
1: Ha mi ha mi ha mi.
2: Mo ló kọ́ tí ó sọ.
0: Sọ pé Olúwa má jẹ́ gbókun ọmọ sí.
1: Olúwa o má jẹ́ gbókun ọmọ sí.
0: Because amúmiri nínú ẹ̀mí. Ó dẹ̀ clear. Mo rí pé èso ọ̀tá. Ó jókòó sínú ilé mọ̀mọ́ yìí. Ó dẹ̀ bẹ̀rẹ̀ sí gbo àwọn ọmọ ẹ̀ lògbòlògbò. Mo pray fún mọ̀mọ́ yìí. Mo fẹ́ dá ikú ọmọ dúró. Bá a kó ogun fọ́tò àwọn ọmọ yín. Bá a kó ogun fọ́tò ọmọ rẹ. Ẹ wo ẹjọ́ sẹ́ mo lè pray fún yá
2: yìí.
0: Màmá sẹ́ mo lè pray fún yín dáadáa. Èmi ni mo ríran sí ọ. Àbí wọ́n lo sọ fún mi tẹ́lẹ̀. Na Max lẹ́nu. Abẹ́yìn lẹ sọ pé kí wọ́n bá yín ni.
3: Rárá sà.
0: Abẹ́mi kọ́ ni mo pè yín fúnra mi sìn.
3: Bẹ́ẹ̀ni.
0: Méje lo bí wọ́n ti pa mẹ́rin dànù. Mo ń bọ̀. Ìlọrin Olúwa bá mi sọ̀rọ̀. Ìran dẹ̀ jáde clearly. Láti jọ́ta ti bẹ̀rẹ̀ ìlọrin yìí. A ò tí gbára Olúwa nínú ilé Olúwa yìí rí. Ìran wá jáde pé gẹ́gẹ́ bí Bíbélì ti sọ wípé ẹnikẹ́ni tí kò bá gbára Olúwa tí ò mu nínú ẹ̀jẹ̀ Jésù pé kì yóò dé ilé ológo. Gbogbo ènìyàn a ó gba ìgbára Olúwa ní ọjọ́ Friday ọ̀sẹ̀ yìí nínú prógrámù tọ̀sẹ̀ tí ó gbóná gan ẹ lọ prepare ọ̀sẹ̀ tuntun yìí lápàdé láàárọ̀ Friday. A ó bẹ̀rẹ̀ sí pín ìgbára Olúwa fún gbogbo ènìyàn. Ẹ mọ tọrọ ìdáríjì ẹsẹ̀ yín kalẹ̀. Ẹ̀yin tí ẹ bá ilé mu ẹ̀jẹ̀ Jésù ọ̀hún nínú ìgbára Olúwa tá ó ṣe Holy Communion. Gbogbo àìsàn tó bá bá lára yín dandan ni yóò flọ̀sì ẹ̀ jáde. Tó bá bá àfúnjẹ ogun àti ìnilára tójú ayé àtojú àlá. Gbogbo ẹ̀ ni yóò tì jáde. Orú ègún ìrandíran àti àjogún béèpè àti ogun tẹ́ jogún bá tẹ̀ mọ bó ṣe jẹ́. Àfi kẹ́jẹ Jésù kọjá lọ síbẹ̀. A ó gba Holy Communion láàárọ̀ Friday yẹn bá ṣe ṣeré. Gbogbo ènìyàn ẹ̀yin ẹ ti mọ pray kalẹ̀ kẹ́ ẹ mọ fi ọkàn yín fún olùgbàlà kẹ́ ẹ sì mọ jẹ́wọ́ Olúwa gbé Olúwa àti olùgbàlà yín kalẹ̀ torí tá a bá ilé pàdé a ò ṣàánú fún ọ. Gbogbo èèyàn pátá la máa fún ní Holy Communion yẹn pátápátá. Everybody ẹ wá wo ohun tí ó tún ṣẹlẹ̀ tẹ́ ẹ bá ti ń bọ̀ ẹ mú abọ́ ìjẹun ti yín lọ́wọ́ torí abọ́ yẹn Olúwa ní kí n bá yín pray sí ẹ wà lọ fi jẹun míì tẹ́ bá délé. Ẹ̀yin ọmọ arúgbó ọjọ́ ẹ gbọ́dọ̀ rìn nínú ìnira mọ́ orí olórí ò ní kó irinṣẹ́ rẹ lọ. Ìgbà tó o fẹ́ nísinmi wọn ní fa àìsàn pa ọ́ dànù. Ta ló fẹ́ rọ́nà àbáyọ? Ta ló fẹ́ rí ìran Ọlọ́run? Ta ló fẹ́ kí Olúwa ṣiṣẹ́ nú omi ara tẹ jẹun? Ta ni ò fẹ́ wà bó ṣe wà mọ́? Ó fẹ́ kí wọ́n tó àgọ́ àtẹ̀mí tó ń ṣe kógo tó ń sì gba ìràpadà. Àárọ̀ Friday ni ó ṣẹlẹ̀ ní Kílàńkó junction Ọfà garage. Tó bá ti dé Kílàńkó yẹn béèrè pé chọ́ọ̀chì arúgbó jọ́lù lọ́mì wọ́n á dẹ̀ júwe fún ọ. A gbé láti aago mẹ́jọ àbọ̀ níjọ Friday á dẹ̀ gbé wọ aago mẹ́jọ ọ̀sán gérégé. Kánsẹ́lì ó dẹ̀ tún wà. Gbogbo ènìyàn a ó gba Holy Communion lọ́jọ́

àdúgbò tuntun ti dé o iṣẹ́ ti gbéra ó tún ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ Lago Sport Lago Sport Lago Sport àjẹ́ àbalẹ̀ ìròyìn eré ìdárayá tó yà lára ọ̀tọ̀ tíkítaka tó ta lẹ́nu yéríyéri yàtọ̀ sí kíkà ń fọlọ́ onígbàrọ̀ gudu ìròyìn eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá bọ́ọ̀lù aláfọwọ́jù àpẹẹrẹ ìdíje ẹ̀sẹ̀ kíkàn ọkọ̀ àti kẹ̀kẹ́ fífi sáré bọ́ọ̀lù ẹlẹ́yin lórí tábìlì àti lórí kọ̀ǹkẹ́rẹ́ Lago Sport Lago Sport aago mẹ́fà kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láàárọ̀ kùtù ayì láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ Eti Friday ni gbọ̀ngàn máa sọ tí akutuku máa wù lórí pápá Diamond FM Lago Sport Lago Sport Lago Sport Lago Sport wos wos magọ mafọ gbéra mákẹ́ra ìròyìn eré ìdárayá tó ta lẹ́nu tó dùn tó tún ní gbogbo nù.

báyìí kọ́ ni yóò máa rí lọ báyìí kọ́ ni yóò máa rí lọ gbogbo fọ́ wà nínú during the week tí wọn ò dá wa mọ́ gbogbo ìyá jẹkúrọ́gbọ́ tí wọn ò bímọ wa lórúkọ jésù làwa fọwọ́ sọyà pé báyìí kọ́ ni yóò máa rí lọ ikọ̀ ẹgbẹ́ gbọ́bọ̀lù Newcastle United gbà káwọn kinní kan àwọn ọmọ ẹkọ ẹgbẹ́ gbọ́bọ̀lù Manchester United kàn mú mi sọ́wọ́ lánàá o títí lókù ẹ̀jẹ̀ ìbágbẹ torí pé àwọn ọmọ ẹkọ ẹgbẹ́ gbọ́bọ̀lù Manchester United à ń dúró tì mí lọ́rùn à ń ní kò wá tó bí yọkọlú yọkọlú. Ìyàwó gbọ́kọ sílẹ̀ ọkọ yọkẹ́ kò wá tó bí mo ní kílẹ̀ mí kílẹ̀ sọ ẹ ní ṣé mi ò gbàgbé wípé ìyàtọ̀ àjẹkẹ́yìn ìyẹn tó jẹ́ pé kẹsẹ̀ wíkẹ́ndì lágbá premier league wa pé ṣé mo mọ̀ pé mẹ́rin la jẹ mo ní mo rántí ṣebí lead united ló nẹ̀ wá ẹ ní confederate tó ti fi wá mú sẹ́kọ̀ òun ni mo ní ẹ̀ṣẹ́ tó bá ti ẹ̀fà wá mú sẹ́kọ̀ òun ni ẹ̀yìn ńkọ́ o tó jẹ́ wípé gbogbo tíìmù tó wá láti relegation ó ti ní wínì jù yín lọ nísinsìnyí èmi nǹka ó dùn ó ká wọn lára ẹ fẹ́ ké ẹniwé àwa ti gba ti ẹni ká mú a ti gbà lánàá yẹn a ní gbà má jì during the week mọ́ ni weekend láàmú gba premier league wa ló bá tán ó yẹ kú ọmọ ẹ ìsìnàfọ jíndùn má lọ fà ó ta lẹ́nu snare àlá àṣèdájọ́ yín ni o àṣèdájọ́ yín ni kábìlì yín kó tó di pé yóò jáde ta ló sọ bẹ́ẹ̀ gbogbo ẹ̀gbọ̀gbọ̀ ní láǹfààní láti jà yín létà ìyẹn tó bá ti di létà gẹ́gẹ́ ó yẹ dúró síbẹ̀ kẹ́dúró fèrè mi ń bà torí pé màá gbé yín débẹ̀ àní màá jà yín bẹ́tà. Olúkulu ṣe ojo ti báluwe ṣe wọ̀wọ̀ iná gorí ilé fẹjú kẹ́kẹ́ òjò pálámi ọkà yọ làlà Adéwálé Adédáyọ̀ ọmọ ayé ti dé fáyé ọmọ ìgbòrò ti dé fún gbòrò ẹsẹ̀ kérúkú ẹsẹ̀ kan títì wẹ́líwẹ́lí bí iná òjò dálẹ̀ gẹ̀dẹ̀gùrù iná ti dálẹ̀ gbọ́rọ̀lẹ́gbọ́rọ̀ àlẹ́ ìbá ọ̀tàn kan rí ibi tí ilé furukọkọ ó yá mọ́ rìn sún látapá àti bẹ̀yẹ ibo ni kí n ti bẹ̀rẹ̀ báyìí ẹ jẹ́ mu látapá àti bí nítorí pé òun ò rọ́jọ́ mu sọlọ́kọ̀ láti inú ìdíje ọkì àní àbájáde ìfẹsẹ̀wọnsẹ̀ regular season NHL elétò lọ́fàdé láti wáyé ọ̀tá wá sẹ́nẹ́tọ̀ mẹ́rin ló fipá New Jersey Devi pẹ̀lú àmì ayò mẹ́rin sẹ́yọkan ni. Minnesota win ìyẹn náà fìyà jẹ Vegas Golden Knights pẹ̀lú àmì ayò mẹ́rin sí méjì ìyẹn gangan lóru òní gangan ló láǹfààní láti wáyé gẹ́gẹ́ bó ṣe wà lápá àti bẹ̀yẹ ó yẹ mo tún ti já yín bẹ́tà ó di inú ìdíje basketball preseason NBA ẹ jẹ́ kí n sọ́rọ̀ láǹfààní àti gbà fún yín Atlanta Hawks ó fìyà jẹ ta ni. Oklahoma City Thunder 130-110 náà fi fìyà jẹra wọn Washington Wizards ó fara kásá ìyà lọ́wọ́ Brooklyn Nets torí pé 122 ó ní Washington Wizards láǹfààní láti ní Brooklyn Nets ló fún ní 131 jẹ ó wọlé sí lára pẹ̀pẹ̀pẹ̀ New York Knicks 104 ó ló fi dúró gidigba tó sì fara kásá ìyà lọ́wọ́ Minnesota pẹ̀lú 122 ó yẹ bó ṣe wà lápá àti bẹ̀yẹn ó ní mo ṣe láǹfààní láti já yín ó yẹ tánṣu ẹ bá ń jí ilẹ̀kùn ẹ bá ń sì. Lọ́wọ́lọ́wọ́ bó ṣe wà báyìí wọ́n wà lórí ẹ̀ lọ́wọ́ o lórí ìdíje bọ́ọ̀lù ẹlẹ́yin lórí kankéréde Alexi Muna àti Karen Kachanov àwọn méjèèjì láǹfààní láti jọ mú nǹkan lẹ̀ lọ́wọ́ nítorí pé 6-3-4-3 òun náà lọ̀rọ̀ ń ṣì wà lásìkò yìí gẹ́gẹ́ bó ṣe wà lápá àti bẹ̀yẹn ó yá mo ti gbé yín débẹ̀ mò ń gbé yín dàbà yìí ẹ mọ láǹfààní láti mọ rí bó ṣe lọ gangan ìyẹn lọ́wọ́ ti bẹ̀yẹn o ó ti ń wé ráàdì kan lọ́wọ́ tiẹ̀ lọ́wọ́ yìí nínú ìdíje wo wá ni mo sọ ẹ single Rolex Master ATP 1000 òun náà nídíje náà gẹ́gẹ́ bó ṣe wà lápá àti bẹ̀yẹn ó yẹ pápápá eré gbogbo ẹsẹ̀ wìtì ẹ mọ̀ wípé lágbo sport la pé gbogbo eré ìdárayá tó dúró tán ó lálọ́ọ̀fàní láti gba sí yín lára ẹ jẹ́ sáré jàyín ni wípé ọmọ lẹ́jẹlẹ́jẹ ọmọ orílẹ̀-èdè egypt yasin gaba. Yasin gaba yóò bẹ̀rẹ̀ kí ni yóò bẹ̀rẹ̀ láti mọ sojú fórílẹ̀-èdè egypt ìjò láàrin àwọn àgbà ọjọ́ firi yọyọ sí ní african stage ni ìyẹn nínú ìdíje ittf african championship tí ó máa jẹ́ wáyé ìyẹn ní tangier lọ́dún 2026 yìí ẹni ọdún mọ́kàndínlógún ni gẹ́gẹ́ bọ́ọ̀rọ̀ ṣe wà lásìkò yìí nítorí pọ́mọ náà ó ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yàtọ̀ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ bá gbàgbé wípé lọ́dún tó kọjá náà òun náà ní badi mustapha nínú ọmọ orílẹ̀-èdè egypt yìí kan náà òun náà láǹfààní láti yọyọ o ìyẹn láti ṣe kí ni sojú fún ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ lórílẹ̀-èdè ọ̀hún nínú àwọn àgbà ọ̀jẹ̀
fun ball eleyin lori kankere ninu idije to waye nigba na lohun African Championship to waye ni Tunisia sugbon lowo yi o ti bo sori tita ni Yazingaba Yazingaba ma lo dola lo iyan latapa ati beyen o ya to ba ri be eje sare lafa ni atuti ja yin iyan latapa ati bi ni ibo ni sare gba wa yi eje sare gba na idije se kikan lo ki lafa ni lati gbe yin de be o ye eje nde gbe yin de bi nitori pe loni gege ti sojo isegun tuesday awon ti won soju forilede nigeria awon to tobi mokadilogo an gbera so gbogbo ona ona gbogbo eleyi to ja si nairobi ni kenya ya nitori pe idije african basketball championship eleyi ta ti pinu na ta ti pin moya bi pe yo bere lojo kedogo si ojo keji de logbon osu ta wa ninu re yi Nairobi ni o ti waye ni orilede Kenya awon team Nigeria an gbera ko orilede yi iyan gangan na ni ti sojo segun Tuesday gege bo se wa lapa ti beyen nitori pe awon mewa gangan la fese ku bi ojo okunrin marun obirin marun Tozi je gbogbo awon delegate tan wa lohun ana je mokadelogo iyan latapa ati beyen o ye gbogbapa ere gbogbo se witi e je nsare lafa ni ati tun gbe yin debe nitori pe omo ri lede nigeria an se dada ni lenu kini o ese gikan ta ba so ni papa Patrice Ojeme ati Rave Ojegbu awon mejeji ti yen yo iyan ti gba idi se ma fight tani blog agbe ti lava ni laju se ro aba meta one lava ni yato si bebe ba ni welterweight division en ti wa lapa ti beje Aze kagbo waye lojo kewa ninu osu kejila odi koda Rwanda gangan o la ze kagbo ti lafani lati waye o chemi omo orilede Nigeria se lo pa kone top sile gege bo se wa lapa ti beyen then wa lo fi se kini lo fi pa oju gba re na lati orilede Nigeria kone top si o pa le bi eran ni die e wo e mo je tan yin jo omo orilede Senegal then Bazek Ona farakasa ya lowo re iyen nipele to kegun sa se ka de ba gbagbe pe seki o lo fi ya je Usain Akodi abi ayo meta sodo le pa bi eran lo se nana bara ayo po o ye je Zemba tentele owo to be nitori pe royin re daraya bo lo alafese gba na o ti mba po waju mi laaro tuni ki kan mo se lalafi bo latapa ti beyen ni o ye je sare lafa ni lati ja yin denu idije se kikan yen na mo si wa ija to lagbara to ma waye losu keji lodun ta wa yi e wo Lennox Lewis Ogbontarigi nenu ese kikan o ti foro lede o ni ta ba soro de pe oju foju ibo fofo wi pe fesa wo ifi gagbaga laire ta is furi pelu Anthony Joshua o ma gbona yokila la lapa ti beyen o ni sugbon se ko moto wa mo ni moto wa gbe wa debe o ni to ba je pe ko n gbe wa debe ni o ni ta is furi lo ma ja wi olubori o ni sugbon ta ba soro nipa physical o ni ke moto yi o ni omo ta so yi o duro ta o standard gidigba Epo duro ta o standard gidigba epo sugbon mentally e mo lo fun gboro aye tai se furi o ma fi ya jara bi gege bo se wa lapa ti beyen o ya fese ku bi ojo a fese ku bi ojo Peter Ricard toruko re nje Wilfredo Gomez inegire ni nje bazuka e mo je ntan yin agbawo firi yoyo ni e meta ototo o lo ti gba world champion o ti dagbere faye o to di be ni banjo ni beyen banjo yen leni odun mokandini adorin o na lo dagbere faye iyan latapa ti beyen o ya papapa ere gbogbo ese witi o di ball alafowaju do apere latapa ati beje nitori pe yo gbera so to ba ti dojo keta de logun iyan ninu osu ta wa yi owe park Way Park Sports Center ele to nbe ni yabaleko o na ni o ti lafade lati gbera so idije le ti wo fi sori Elevate Basketball Academy o na lo sa gbadaro e to si gbe kale e wo o ti ni ko si fo bi pa won fe leyi so wa popo lu
ẹgbẹ́ tó rí sí bọ́ọ̀lù aláfọwọ́jù náà pẹ̀rẹ̀ nípínlẹ̀ èkó ni lagos state basketball association gẹ́gẹ́ bó ṣe wá wà lápàtì bẹ̀yẹn aláwọ̀ sì tó fẹ́ lò ó fáwọn ọ̀dọ́ gidi gan ni láti lè jẹ́ kíni láti lè jẹ́ pọ̀ náà gbóúnjẹ fẹ́ gbọ́n tọ́lá ti gbà plate ẹ̀bùn ìyẹn nínú basketball gẹ́gẹ́ bó ṣe wà lápàtì bẹ̀yẹn ó di inú rugby nítorí pé tọ́bẹ̀ ń sọ̀rọ̀ nípa ẹni tó jẹ́ igbákejì alága ẹgbẹ́ tó rí sí ọ̀rọ̀ rugby lórílẹ̀‐èdè nàìjíríà rugby league association vice chairman adébísínì ó ti sọ̀rọ̀ ṣàlàyé wípé ó ṣe kókó ṣe pàtàkì báyìí ìyẹn lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ lọ́gbìn rugby ni ó wá ti fìdí ẹ̀ múlẹ̀ ó ní ẹ wò ó ẹ mọ́ fọ́ ń gbòrò ayé o nítorí pé gbogbo ọ̀nà gbogbo ó làwọn ògbà táwọn ó fi rí wípé àìfi ẹ̀yẹ àgbáyé eléyìí táwọn ó ti lọ sojú orílẹ̀-èdè nàìjíríà àwọn mú tó dàbọ̀ ìyún láti bẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà lápàtì bẹ̀yẹn ó yá mo ti jáyín o ẹjẹ́ ń jáyín nínú kíríkẹ̀tì yìí kí n tó máa lọ sínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbẹ́ látàpá àti bẹ̀yẹn ayò pọ̀ ní ẹmọ́ ìbínú kí n ṣe ní bàtẹ́ tẹ́lẹ̀ ni ọwọ́ tọbẹ̀ nítorí pé tá a bá sọ̀rọ̀ nípa ẹni tó jẹ́ balógun fún ikọ̀ eléyìí tó ń gbá kíríkẹ̀tì lọ́gbọ̀nrin forílẹ̀-èdè nàìjíríà sífẹ́sítà ọ̀pẹ̀ ó ti sọ̀rọ̀ ṣàlàyé lórí ìrìn àjò wọn ní lọ sí ife ẹ̀yẹ àgbáyé ó ní ẹ má fọ́ ẹ lọ fọkàn balẹ̀ ó ní sẹ́ rí ife ẹ̀yẹ àgbáyé yóò dùn gbọ́gbọ́ láǹfààní láti kan sí ó ní dídùn lọ́sọ̀ọ̀sọ̀ kán mọ́ fọ́n gbòòrò ayé èkó ló ti sọ bẹ́ẹ̀ nígbà tó ń ṣe kí ni ẹ lọ ṣe tírẹ́ẹ̀nì wọn ni èyí ò nílò àbújá ẹ fẹ́ gbéra kó lẹ́kọ̀ọ́ ó ní ẹ lọ fọkàn balẹ̀ ẹ mọ́ fọ́ ń gbòòrò ayé ó ní kò sí fọ́ o wípé dídùn lọ́sọ̀ọ̀sọ̀ fáwọn ìyẹn gẹ́gẹ́ bó ṣe wà látàpá àti bẹ̀yẹn ó yá tó bá rí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ń gba inú iléèwé ọbáfẹ́mi awolowo yunifásitì lọ nítorí pé ìdíje láàrin àwọn ikọ̀ ẹgbẹ́ láàrin àwọn iléèwé gíga lórílẹ̀‐èdè yìí ó ti tẹnubodò ṣùgbọ́n ẹ̀ẹ́dẹ́ láǹfààní àti mọ́ ẹ̀yànà náà lẹ́yìn ọkọ̀ kejì ó ń kàn láǹfààní láti sọ bí wọ́n ṣe gba àmì ẹ̀yẹ sí ni ìyẹn gẹ́gẹ́ látàpá àti bẹ̀yẹn nítorí pé ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù ẹ jẹ́ kí n sọ yín pé àwọn ikọ̀ eléré ìdárayá láti àwọn iléèwé tó tó bíi mẹ́tàlélógún òun ló láǹfààní láti gba mẹ́dà ọbáfẹ́mi awolowo yunifásitì òun ló gbàlejò òun ló sì wà lókè téńté pẹ̀lú 122 mẹ́dà university of ghana ìyẹn ní 59 benson delta university òun ní 38 lápàtì bẹ̀yẹn university of ibadan ní 42 lagos state university 17 lónìí. ṣùgbẹ́sẹ̀ mọ́ tó jẹ́ wà lókè ó ní wípé góòdì mẹ́wàá òun ló láǹfààní láti wà ń bẹ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn lápàtì bẹ̀yẹn àfẹ́ babalọla yunifásitì 42 nìyẹn ní tiẹ̀ o bronze àti kéde àti silver òun ló kọjọ tó pọ̀ gẹ́gẹ́ bó ṣe wà delta state university ìyẹn lẹ̀ 11 university of ìlọrin ó ní 16 university of cape coast ìyẹn náà ní 16 lápàtì bẹ̀yẹn na university of nigeria gẹ́gẹ́ bó náà ṣe wà lápàtì bẹ̀ tó standa gidigba gẹ́gẹ́ bó náà ṣe wà tó standa gidigba látàpá àti bẹ̀yẹn òun náà láǹfààní láti ní náà ẹ mọ́ jẹ́ ń tẹ̀yìn tá a bá ń sọ̀rọ̀ nípa pé incra university science and technology àwọn ìjẹ́ ní 12 lápá àti bẹ̀yẹn ẹ yẹ pápápá university of lesser mo ti sáré wá sọ́wọ́ ọ̀sàlẹ̀ ń bẹ̀yẹn 19 làwọn dìmú lápá àti bẹ̀ mẹ́dà mélòó ni wọ́n ní mẹ́dà méje kódà ọ̀sùn state university àwọn yẹn ní 16 mẹ́dà lápá àti bẹ̀yẹn federal university ọyẹ́ èkìtì àwọn yẹn náà di 17 mú ní 6 mẹ́dà gẹ́gẹ́ bó ṣe wà lápá àti bẹ̀yẹn mo ní kí n ṣe ní bàtẹ́ ń tẹ́lẹ̀ ní lọ́wọ́ ti bẹ̀ ó yẹ pápápá ẹ̀jẹ̀ ń tamọ́ra gbéra sọ kí n mọ́ lọ sínú líìgì àgbà ọ̀jẹ̀ èyí ò lórílẹ̀‐èdè gẹ̀ẹ́sì ẹ wò ó ẹni tí ṣe lóòtú ìjọba orílẹ̀‐èdè gẹ̀ẹ́sì ó ti fọ̀rọ̀ léde o ó ní ẹ wò ó ọ̀rọ̀ ẹ̀kọ́ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù man city nígbà tí mo wà gẹ́gẹ́ bíi mayor ní manchester mi ò láǹfààní àti báwọn sọ nǹkan kan pọ̀ rí nínú ayé ẹ lọ béèrè ẹ wá ti wò pé gbogbo àwọn iléeṣẹ́ eléyìí tó ti ń sapá kẹ́dákẹ́dá wípé àwọn ò bá wọn fà á wọn ní pọ́tọ̀ ọ̀tọ̀ lọ́rọ́ o ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́ẹ̀yẹjú ẹ̀ ọ̀tọ̀ lọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú ìdókòwò ọ̀tọ̀ ní tó ní ṣe pẹ̀lú bọ́ọ̀lù wọn ti wá ń gbé ìgbésẹ̀ láti rí i pé wọ́n gbé ìdájọ́ wọn kalẹ̀ kàṣàgbà inú àjọ premier league ni o kó tó di wípé àbílí manchester city kó tó di pé yóò tiẹ̀ di gbígbó àbí wípé wọ́n tiẹ̀ mú àbájáde rẹ̀ jáde wọn láwọn ò gbé ìdájọ́ kalẹ̀ lódì àbájáde àti lónìí rẹ̀gẹ̀dẹ̀ fín
ya Morgan o na ti soro salaye o ti foro ledede ki lo wi ki lo so o ni ewo e ma je ntan yin o ni gbogbo bi no awon olulufe ko gbe gbo bo lu Manchester City bo se ndo yen ko yen kinu won ma ndo be

ó yà mọ́ ń bọ̀ náà kí n tó sáré mẹ́lẹ̀ ìwà ẹ jẹ́ sáré láǹfààní láti jẹ́ àyíkí n tó gbàgbé nítorí pé ta bá sọ̀rọ̀ nípa ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù liverpool ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù liverpool ìfẹsẹ̀wọnsẹ̀ léyìí tẹ́gbà kojú ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù man city yẹn ẹ má jẹ tẹ̀yẹ ẹyin tèmi o lọ́wọ́ tá a wà yìí ọlọ́pàá ti kó èèyàn bẹ́lẹ́bẹ́lẹ́ ẹni tí òòrùn ti ń sàn lọ́wọ́lọ́wọ́ báyìí nítorí pé ìjàjàgbọ́n akátá ó lọ bẹ́ẹ̀lẹ̀ ní pápá sírí ọ̀run àwọn kẹ́jú nǹkan sórí pápá àwọn ọlọ́pàá ti wá sàn àwọn èèyàn ọlọ́pàá ti kó everybody àwọn èèyàn tó tóbi mẹ́wàá ó lọ́lọ́pàá ti kó kódà ọlọ́pàá kẹ̀kẹ́ ó fojú kásáńtìẹ̀ tó jẹ́ pé ojú rẹ̀ yẹmọ báyìí náà sọ́ọ̀dì gẹ́gẹ́ bó ṣe wà látàpá àti bẹ̀yẹn ó yí ẹjẹ sáré jẹyìn bẹ́ta nítorí pé afurasí alọ́kọ́lọ́ kígbe fèrèndé ọ̀gẹ́ jàgùdà ọmọ ìyá man city méjì náà ti fi pángbì òfin mú o torí pé kí ni o àmúlé ẹ̀kọ́ ẹgbẹ́ agbábọ̀lù báṣà joan garcia ń lọ sí kọlù sílé rẹ̀ ń fẹ́ kọ́ ọmọ ọlọ́mọ lẹ́rú tó fẹ́ kó lẹ́rù gẹ́gẹ́ bó ṣe wà látàpá àti bẹ̀yẹn òun náà ni mo ṣe sọ́ di mímọ̀ ó yẹ pápá eré gbogbo ẹsẹ̀ wìtì christiano alvaro dos santos ronaldo ó kú 19 góòsì kọ́mọ ogó ìparìpádẹ̀ yìí ó gò 1000 góòsì o ébà kò sọ́mọ náà tí ó jọṣẹ ǹjẹ́ ẹjẹ́ mọ̀ ẹjẹ́ ń fa fáúlẹ̀nsì ǹjẹ́ ẹjẹ́ mọ̀ wípé ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù coventry ó ti ní wínì ju ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù man u lọ nísà yìí ayàyàyà eléèlé fà torí pé lánàá àmì ayò mẹ́rin sẹ́yọ kan òun ló fi bójú ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù newcastle united jẹ́ ìjẹ́ gangan látàpá àti bẹ̀yẹn ó yá kò ṣeré kò ṣe dúró wò bó ṣe lọ là ń bá dọ́gba kó ń kálukú máa gba tiẹ̀ kó máa mumi sí i ìyẹn gangan látàpá àti bẹ̀yẹn ni ó yá pápápá ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù manchester united ọ̀dọ́ yín mo ṣì wá ẹ wò ó mike carrick ti fìdí ẹ̀ múlẹ̀ pé tí ẹ bá ti ń kojú atletico madrid sẹ́rí kobi mẹ́nà pẹ̀lú luxor ẹ méjèèjì ti ní jùrìyàn ní láǹfààní àti sí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà lápá ti

0: Ìyẹn sì tò sí Lisbon bíi 30 miles ní sí Lisbon ibẹ̀ ló fẹ́ mọ ẹgbẹ́ tó bá ti rìtáyà ikọ̀ ẹgbẹ́ gbọ́bọ̀ ló fún àmú ti sọ fún afárá àbẹ́lúà ẹ́ ní ẹ̀wò ọ̀gbẹ́ni àgbàṣẹ́ lọ́wọ́ rẹ̀ ní afúnífẹsẹ̀wọnsẹ̀ méjì ọ̀sì ti pẹ̀lú confetri tí ò bá ti ṣe dáadáa àwọn ògbàṣẹ́ òun náà dẹ̀ tí ló ń fọ́ nítorí pé ibi tó ń ti ń bọ̀ fẹ́yọ̀ mọ́ pọ̀ gidi gan á láǹfààní láti yà àwọn eléwo àwọn kan tọ́mọ ń wo fọ́sàkún èèyàn ẹ́ ti fọ̀rọ̀ lédè o ẹ́ ní sẹ́ rí Michael Carrick kò bìkítà ó ti ń wù bí kan ṣàkìtì ẹ̀ gan kò bìkítà fi tọ̀rọ̀ dé yìí nítorí pé ó ń àfọ́ ìdí ice contact àtàwọn nǹkan míì ó làwọn fi máa ń mọ̀ wípé ẹni tó bá jẹ́ pé kò ná kò kí àmọ́ lórí bọ́ọ̀rọ̀ bá ṣe fẹ́ jẹ ó ti fọ̀rọ̀ náà léde bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n gba bí wọn náà yànnà náà lọ́nà àbájì ga àti lóde rẹ̀gẹ́dẹ́ fẹ́ á wà máa mú pè láàfin bọ̀ lápá ti bẹ̀yẹ bí oko sokoto ẹ jẹ́ mú polongo àti polówó ọjà tí mo bá padà dé ká mọ láǹfààní láti yànnà náà ṣùgbọ́n ẹ bá kí ọmọ nàìjíríà náà kó tó nípa lọ polówó ọjà.
1: Yes, a kí gbogbo àwọn èèyàn wa pé a kú déédé àsìkò àánú ọlọ́run yóò mọ̀ bá a gbé ayọ̀lẹ́jì sọ́ni bá ayọ̀lẹ́kọ̀ mi.
0: Ó yà ẹ jẹ́ ká mú polongo àti polówó ọjà kó tó nípa láǹfààní láti wá mú látò ọ̀dọ̀ Arsène Wenger àti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United ká tó máa dé inú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù fún àmọ́ lọ́wọ́ à ń bọ̀ wá gbogbo ara láàfin padà bọ̀ kó kalẹ̀.
2: Àtàyè ìdẹ̀ra. Igbókegbódò mi pọ̀ gan-an nínú iṣẹ́ tí mo yàn láàyè gẹ́gẹ́ bí òṣèré.
1: Fún FIFA president.
2: Kì í sì rẹ̀ mí bẹ́ẹ̀ ni kì í sú mi. Àwọ̀ mi sì ń jí pépépé síbi tọmọ tuntun lójoojúmọ́. Ẹ fẹ́ mọ̀ di abájọ. Monomin Plus atẹ́jẹ́ṣe oògùn tán fi epo ẹja cod liver oil ṣẹjọ́ ẹ̀ full supplement ni. Èròjà ẹ peléke ó ń tara ṣe ó ń máradán ó ń jẹ́ kọ́mọdé dàgbà dáadáa ó sì ń jẹ́ kí àgbàlagbà máa ta kébékébé. Monomin Plus.
3: Monomin Plus. Fún èròjà tó ń tún inú ara ṣe lẹ́yìn ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ a tún fi èròjà cod liver oil epo ẹja sí i ló fi wádìí oògùn méjì tá a papọ̀ sínú ẹyọ kan ṣoṣo la fi ń pè é ní Monomin Plus. Iléeṣẹ́ Tuyi Pharmaceutical Industries Limited àwọn tó lórúkọ tó ṣe gbẹ́kẹ̀lé níbi ká pọ̀ oògùn òyìnbó ló ṣe é Monomin Plus.
4: Monomin Plus.
0: Oya fastu ene kan du gbagbe ti won o fe nu ja ko fun won bere ta ni baba wa nile yi won le bo tun o ba wa nile yi an fe ri ka mo su kusu gba wa re re o po le bi yi pe oya ku la pa ti be oya is not for children ma lo fa wo su osu bi won pe o egbe oya je lanfani lati bere lata pa ti bi e je ka wo Arsène Wenger o fe contest pelu Gianni Infantino gege bi FIFA president lasiko yi oríṣiríṣi àwọn èèyàn náà ti fẹ́ mọ jáde agbábọ̀lù ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù tottenham tẹ́lẹ̀ rí náà ló ń fẹ́ contest Wenger gẹ́gẹ́ bí FIFA president pẹ̀lú Gianni Infantino ṣé ẹ̀ ti kọ́kọ́ rí wípé àkọ́kọ́ náà wípé àwọn tó ń jáde láti ilẹ̀ europe yìí gan
1: wọ́n
0: ti kọ́kọ́ ń pín ìbò ilé tó yẹ kí Gianni Infantino kọ́kọ́ rí ẹ jẹ́ ká wò lápá tibẹ̀ náà.
1: Orí pé tó bá wọ̀ wọ́n ní oríire ọmọ abáyan ju oríire ni nǹkan kejì mí náà ìbáyan
0: ju. Ìbáyan dún kejì o.
1: Ṣùgbọ́n tó bá ti jóríire kò sí ẹni tí ìbáyan ju oríire. Ìkejì náà tún ni pé tí a bá wo àwọn Yorùbá máa ń sọ̀rọ̀ kan ní bọ́kọ bọ́ọ̀lù a máa lọ́ta àfojoojúmọ́ sọ́kù náà
0: sọ́jà
1: yóò lọ́rẹ̀ nǹkan tá à ń sọ ni pé ẹ fẹ́ gbàjọba lọ́wọ́ èèyàn kan ó yẹ kí gbogbo yín gan kẹ́ ẹ ṣòro ayín papọ̀ o mọ̀ pàápàá jùlọ ní àjọ europe pé ẹ ti mọ̀ pé ìbòyín náà ó fẹ́ ṣe díẹ̀ ìbòyín máa rìn ṣùgbọ́n tó bá yẹ pé ẹ tún ti ń pọ̀ ẹ̀yin bíi mẹ́rin ó fẹ́ dà pé wọ́n ti ń fún Infantino gan ní ààyè àti lè wọlé nǹkan kejì tún ni pé ẹni tẹ bá máa gbélẹ̀ ó gbúdọ̀ jẹ́ ni tí igba ojúmọ̀ tí gbogbo yín tí ẹ wá jọ ṣe àjọṣepọ̀ nítorí pé ibi tí bòyẹn lọ báyìí gan ó fẹ́ dà pé Infantino ó ṣeé ṣe kó padà wọlé ẹlẹ́ẹ̀kejì nítorí pé Africa báyìí bíi 80% ẹ̀yin ẹ̀ náà wà Asia country àwọn kí ní South America gbogbo wọn nǹkan tá a wọ́n sọ ni pé ẹni tí ẹ bá máa gbélẹ̀ ó gbúdọ̀ jẹ́ igba ojúmọ̀ èèyàn tó máa popular tó jẹ́ pé ó máa jẹ́ yọkan ti e le mo pe eni bayi o o ma je alatako kan gbogi pe ti o le ma je wibori ori pe gba mi gan te yan ba fe gba oro oselu wo ijoba mi to ba fe gba ijoba lowo eyan kan ori pe gbogbo won a ma sorapo atan ba sorapo a le ri kini e jibo to ba e ti pe an tin to bi meta merin emi wo pe an tin fun ifatino ni aye o de ri pe iye election de ma waye ni oju keta
5: to ba fi dada ti yin ta le yin le so wi pe kan gbe le wi pe wi pe eni yi yo mo result jade
1: awon ti we ko jade gan ori pe opopopo gan tin step aside pe boya awon gan tin wo bi tin kan lo o de pe to ba de wo ibo yen o le bi 211 ni o de ri pe awon ti kini gan ibo to ma wa lati le europe gan ko ju bi 50 lo o mo ko to 60 awon na de a ma wo pe tan ba fe jabe olubori awon continent mi wa tan ti ma nse papa julo africa asia country abomo south america sugbon nkan ti kin ta wa so ni pe awon kin na wa nbe australia na wa nbe ta won na da ni kini ti won sugbon kan ta wa so ni pe eni ti e ba le gbe ile e to je ajo uefa ohun ti so pe won o lo a le fe so pe boya ti e na ba jade o le popular awon gan boya an tin ri
5: leya as a venga bai lasiko ya ti gani infantino ta le to ro yi pe boya o tun je o to je bi eni to ni kimi
1: en so mo pe ebi ti kan de bai a ti le ma daruko eto dibo si di osu keta odun to nbo awon mi wa te pe an si le fe jade o mo teyan ni mo sugbon nkan ta wa kan koko nkan to wa nbe ni pe te ba ti mo pe nkan ti ifatino nse o mo pe ko te lorun ni most of ebi to ti wa abo mo ni le iro o de pe awon yoba ma soro pe ara ile eyan gan ni ota eyan a de so pe
5: ni na video mo le
1: ani kin kan pe ki lola ni yu e ori pe to ba wo awon tan gbogun mo ifatino gan o je ya bi to ti wa a mo pe iya e pe omo rede italy ni sugbon switzerland gangan ni bi to o de pe ta wa de wo awon eya yen gan eya to wa lati iro ni sugbon awon to feran e gan awon ti se pe an jo je ya kan na sugbon nkan ta so ko kan to wa nbe ni pe eyan ti e ba ti mo pe e fe gba ijoba lowo e gbogbo yin e budo lo le so
5: e para yin jo po so na kan
1: e para yin po so na kan e de wa mu candidate e pe to popular abe mo ti gba ojumo e kan le de mu yan kan ba yen pe lati vita papa julo lori eyan to wa njoba e to ba pe ko si nbe ba yen pe gbogbo won an jo fe jo dibo le kan e le fe so pe e le fe lo en ti o popular sugbon bae e budo mi eyan to e pe a le se gbogi alata okan ta le se gbogi pe te ba fe mo pe e fe gba ijoba lowo
5: e je ka bo soro nu ko igbagba bo lu fa mo fe sa ki avaro abelua o lohun o fo o o ni bi to tin bo tele po tin ko ji team to je pe best team in the world ni oni koda ohun ori pe prayer tan gbe le lori po ohun ori ro pe prayer kankan pe ko ni kankan si an ti fun fese won se meji bayi o si ti pelu confetti bi pe se se pe abelu ana fi si le tan ba wa fa abelu asi le awon wo le to wo pe an to tele e jabu lati le ada ni sori ma yu
1: an ni te yo ba mole ti gbo o fe gbon eye e to wa je soko sori le o fe gbon ni le ro pe to ba wo fun am nkan pelu nkan to nse le fun am abelu a on ro pe boya se madrid o mo ti fund wa o mo ti player wa pe o le ko jade o ti na player to le sise o yato tira o de pe to ba wo fun am ninu awon lo wa ni ipele ogun o mo ni saye an ti ta omi meji an de ti fide re mi merin awon ti mu yen na enu de a ma bi won to ra ma wo pe e to ku nbe iyen Marcus Silva o mo to ba se kin be fika pe o didi o didi ko we fi po an de mo tan ma wa pe o kere tan gan ni bi tan ma pari season an ma wa laarin bi 11 si 14 an de wa mo bi ti abedo an de han pe ti an ba tete a le mo tàbí pé kó lọ ibi tó ń gbà wọn lọ o lè mọ gbà débẹ ṣùgbọn ìdíje bíi méjì náà tán fún tí ò bá ti jáwé olúborí èmi wò pé iṣẹ olùkọ o mọ fáyárin ayarin náà ni ẹni tán bá ti gbà tó bá ṣe dáadáa tí pléyà bá ṣe dáadáa orí olùkọ ló máa wọ tó bá dẹjà ṣùgbọn èmi náà ń wò pé ìdíje mẹfà àmì bíi méjì ó kéré náà ṣùgbọn ìdíje méjì tán wá fún yẹn òun náà tó bá lè jáwé olúborí orí pé tó bá wo ẹ tó na ọkọ ẹ náà àwọn ọmọ kọfẹsì tó na ikọ ẹ lánàá fọwà bàbá àrò lẹgàn ti tẹwọ lé pé ìwọ ní
5: pàṣẹ tó àwọn yẹn fẹ sọtẹ
1: bàbá ní
5: àrò lẹgàn ó fọlá ìkan sọtẹ ẹ jà sí pápá ẹ fọlá ìkan sọtẹ
1: ìkan dá wá ń sọ náà ni
5: pé ìkan dá wá ń sọ náà ni pé
1: ìkan dá wá ń sọ náà ni pé ń búdọ̀ múra nítorí pé tán bá múra tán bá lè náà ẹlòmíràn máa rọpò ẹ ṣùgbọ́n ise to wa se ni form o kan fe fi o pe ko n jade ni o mo pe ebi to ti bere Real Madrid to ti bere ipe ile giga ni bo se wa o lo ma fa pe to ba wo to ba Pep Guardiola o gbon abo mo ni pe Pep Guardiola asise ti n bi o mo ni baka after gba o lo baka igba to wa ko n baka boyo wo pe ki oruko mo baje tabi nkan ori pe awon ise to n gba lati gba o ba se ise nla after gba o gba se bayern munich
5: o dabi ke after gba man city kan wa ro yan loye ko wa pada lo mo je ko wa lo pada je bi olori
1: e nkan to n sele nso o le pe to wa de wo o si mo ri ore o se ni porto o se ni chelsea after gba o sise ni kini roma aboma orisisi oruko lo fun ti kan carrick
5: e ka to mu ti carrick un e je ka wo ife sewon se ti o waye laarin ko igba gbabo lumayo at atletico madrid ka igba de bi oro carrick awon kan so wi pe carrick o ja kon ra mo pe koda o tin la fo the ice contact pe te ba fe le mi ele mi o ti su mi mo ni melo lo ti igba to ti so pe to ti n su e ja wo
1: ba e so ri kan to kan be ni pe oju wo temi ni pe idije champions league o ma n yato si dije league oju temi fi wo o je pe to ba de wo gbogbo awon epl gan ti kin to gba kin champions league alakoko ti an koko gba ori pe gbogbo won ni an fe ja bori ni table bayi man u lo wa ni sikerin
5: saba e mo so wi pe baku lo gba o saba
1: baku an de ja bori sugbon sori gba mi oju we temi ni pe idije epl o yato ti champions league
5: se man u le na atletico
1: pelu atletico loni abo mo nile atletico o ma fe lagbara sugbon sori to ba wo awon team to wa man u o fe da n pe opolopo won an mo aso team tan wo o mo mo tan to wa man u de moruko ti man u je en tori pe teyan ba won kan gan tan play jo saturday o kan run yan nu ori pe dije yen
5: ajo o ori pe dije yen sale wo kai masun
1: ajo wo ni abo mo
5: to je pe won to so joro sugbon fe lo bi ojoro
1: won idije yen abo mo eyan kan o pe se man u re ah baba aro le gan to fi le mu pe e to ba ti fe na man u bayi o pe ko gba le card o mi bo ma ni ma tabi kan ta
5: iro te so yi on lo fe le to fi fi ti oro simile nu e mo pe ko ijo na an fun be da ko an fun ni red card
1: e be
5: ta ba si nsoro pe nipa pe eyan retaliate ninu bolu alafesegba en to ba retaliate gan lo ni red card luxor lo lo ti arakunrin yi luxor yi yellow card na pada fun leyin oro gan to po ni e wa fun be da ko ni red card
1: nkan to le
5: ba pe ki so mo rile de gesi kini luxor gba
1: to ba pe ki se omo rile de gesi sugbon gba mi na awon atokun a ma nso an le se dada ngba mele mo se sugbon ko nkan to kan wa nbe ni pe ta ba wo man u bayi pelu yobo yobo papa julo owo eyin ojo mi wa bayi ti Harry Maguire ti o ba fa defender abo an to fi ma score
5: an to ma e ma mura won ge bi ki ma sawi ko mo la gbaya
1: o le ge ke martin o le ge ya kini en to play ni kini eyin won martinez lo ma fa so owo eyin ma a de so ni sisi nigba ti won ko mu man u to mu won so wo
5: emi de
1: mo wo a di wo ta ko sugbon a mo ma yu kan tan binu pe nkan ta won so ni pe pelu squad to wa man yu yen ni gbaradi kankan
5: pe e so mo ni man yu bi
1: o fe complete o mo o de pe igba yi sin bere ta nse awon agbeyewo awon ti mo pe bo nse rayan eyan beyan se jade tun ni awon quality player ori eto la so pe kan daruko mo man yu tan de ta jade 70 million pound
5: ni bo na
1: 80 million ba pe most of our player won aboma afa player lo po o mo ju sugbon emi kan o game oni ni pe pelu le atletico o mo champions tan ba koko score o sese kan le ro mi but afa le mo atletico koko saju won o de ri pe le atletico ati na won mo le
5: o le die o ne 1615 ne 1011 lojo opo te lafani lati tele o mama yesi amo so mi pa won binu pe mo mo sowo igba ta jo mu jesi sowo lati se o mo ndo
1: baba arole so pe a lo je fo wa lati bo compare
5: o se keke aguna wa data e ti wa nbe
6: babu wa le ka
5: o ya gbe osoke mi wa nti
6: e ka ro eku eto
5: ala lotu
6: ola wale ni lati bade
5: o ya gbe mi debe
1: eyan wireless
6: se ri lori oro ti man you
5: eh
6: se ri awon ko mi o le blame carrick tori nigba ti transform indo bere kowo jade omo to ba ni jury le lo ko 35 million pounds ni lori e ma wo mo 20 million pounds kiri nibi ta mo e gbeje ti ra omo 130 ra kini ki wa le ki wa le expect our the same defender 13 lo last be 4-5 seasons ago lo si wa ni man u the same ki wa le expect ki ti ta lo gbe ko nte wa ke lo gbe morio wa ke lo gbe
1: an gbe pep wa
6: ko le yi pada na
1: emi o da
5: akuna batata ta lo wa nbe akuna matata igbon ti se kini o ti lava ni lati re alabama golden cup competition an ti se draw re awon owo na wa ni pe group A divine fc ijesa all-star bright fc igusta fc ijesa golden warriors ipin group B lati ri petra fc dynamic fc odola fc obogun fc corporate fc group C soccer star fc ijesa golden star fc dantimi flourish yere fc Davios FC, Ne Group D, Omalere FC, Destiny FC, Alex Superstar, Cran FC, Success Grabber FC, Ibe Lady Lover, the Latin one, Nobody Wado, Nigga Go, Nigga Gun, if as I was your lover, the Latin Birazo, Ne Papa is a Relation Grammar School, Nede Diagomere, Oja Coco, Lana Quaker Gobo, the Rival Football Club, Atijas, Ostar Football Team, Igaganga, Honorable Popola, Alaba, Ibrahim, Alabama, Unga Ganane, O sagbata ru ifese won se yi gege bo se wa latapa ati beye o ya mi o ne weti oluwa to se ba mi ko le obi olola fani lati gbe mi debe ti mo gbe yin temi debe kale kale gege bo se wa latapa ati beye o ya be eje mu pe kankan to mu eleyi ko lona kin to ma lo akuna batata
7: babu wala
5: oya
7: e ka ro ikweto
5: olorun lo je ti wole
7: abado lo so lati ogi
5: oya edasi
7: okesi
5: oya edasi Ayo deji so ni bare la jo lafani lati jo se lo roto ni titi digba mi ta mo lafani lati pade oro fu abai fu na o

0: lórí ọ̀rọ̀ ọdún 2027 ṣe tí máa ṣe pàdé ìdákọ́kọ́ alátìlẹ́kùn mọ́ríṣẹ́ o pẹ̀lú bello bádàrú àtàwọn mi o tó fi eléyìí tí wọ́n jẹ gómìnà tẹ́lẹ̀ rí nílẹ̀ nàìjíríà.
1: tó ọ̀pá lòwúrọ̀ tòní níwájú tèmi wọ́n tún sọ̀rọ̀ lórí ètò ìdìbò 2027 náà ni sẹ̀tìmá mọ̀ ló ṣe ìpàdé kan pẹ̀lú àwọn tọ́rọ̀ kọ́mọ̀lẹ́ ṣe ẹgbọ́ lówùúrọ̀ tòní.
0: orí bá pẹ́ ńlẹ̀ a mọ̀ mọ́ adire mọ̀ ní o lórí ọ̀rọ̀ ètò ààbò ìjọba àpẹẹlẹ kwara rèé o wọ́n pèsè ọkọ̀ títún ayanra ilọ́ọ̀sì ọ̀ṣàrà 25 fájọ ọlọ́pàá àpẹẹlẹ kwara o.
1: tó ọ̀pá lórí ètò ààbò tó mú lówùúrọ̀ tòní bó ṣe kà á ní ìpínlẹ̀ kwara bó wọ́n ṣe ń ṣe nǹkan tó ní ṣe lórí ètò ààbò ní òwúrọ̀ tòní ní ìpínlẹ̀ kwara bẹ́ẹ̀ náà mọ̀ ni àpọ̀lẹ̀ yìí ti ṣe yẹ̀yẹ́ láti wá ọ̀nà àbò tó ń kojú àwọn ọmọ ilẹ̀ yìí.
0: lórí ọ̀rọ̀ díṣkáǹtì àdínwókù àdínwókù lórí epo bẹtiró rè o òbí fọ́lànà wọ́n bẹnu àtẹ́lújọba àpapọ̀ lórí ọ̀nà tí wọ́n gbọ́rọ̀ gbà báwọn tó jẹ́ awakọ̀ bọ́ ṣe mú bò síbọnu pé ó nira o káwọn tó mọ̀ rí kinní ọ̀hún.
1: tó ọ̀pá lórí ètò ìdìbò 2027 iléeṣẹ́ ààrẹ ilẹ̀ yìí mọ̀ ti fohùn léde bí wike ṣe pé ààrẹ gẹ́gẹ́ bíi pé òun náà òun yóò lékè ìpolongo ààrẹ tinubu nílùú àbújá.
0: ó dá pẹ̀lú eléyìí tá a kówó de àtàwọn ìròyìn míì tí ẹ tún máa gbọ́ lójúmọ́ tòní tó pọ̀ pàápàá jùlọ ó pọ̀ yẹ́yẹ́ o lọ́dọ̀ tiwa àtúpalẹ̀ ìròyìn náà ni èmi àwọn pé akínyìn o akó àjọde àjílódidi bí o lórí àtúpalẹ̀ ìròyìn fún tòní ní dámọ́ 8.7 fm nílò tìlọrin ẹ wò ó lápá bí akọ̀ròyìn dé o àwọn ìròyìn àgbọ̀ sọ igbá nù àgbọ̀ dòpò mú àgbọ̀ sífìlà sígìlì àgbọ̀ lamilójú àgbọ̀ rẹ́rẹ́ àgbọ̀ kọ́ méjì lẹ̀wà bí ò bá jẹ́ wúra jẹ́ pọ̀tẹ̀ wà wúra lọ́dún jẹ́ rẹsẹ̀ wà pọ̀tọ̀ lọ́dún jẹ́ búrẹ́dì ọlọ́dọ́wájú ògùn ní ọ̀pẹ́ ibi tí ń ló kọ́ tèmi o.
1: tó ṣe bí mi ò lè súnmílé mi a gbọ́dọ̀ jìnnà sáàtàn náà mọ̀ ni ó dé lówùúrọ̀ tòní ètò yín ètò wa ètò àtúpalẹ̀ ìròyìn ní ìkànnì diamond 3.7 tó wà ní ìlú ìlọrin ní ìpínlẹ̀ kwara lọ́dọ̀ tí yín bó lẹ ṣe ń pè àwọn kan kókó àjímúni wọ́n jí lówùúrọ̀ tòní wọ́n ga sí kókó ọ̀hún àwọn ẹlòmíràn oògùn ẹ̀jẹ̀ níyì wọ́n fẹ́ gbelura lówùúrọ̀ tòní wọ́n gbómi sẹ́gbẹ̀ẹ́ wọ́n gbé síbí sẹ́gbẹ̀ẹ́ wọ́n fẹ́ fi lò ó lówùúrọ̀ tòní ṣe wọ́n rí àwọn àbúrò mi bíi ṣẹ́gun àwọn ọ̀rẹ́ mi bíi ọ̀pá justin tata àti sharon lówùúrọ̀ tòní bẹ́ẹ̀ róka ni wọ́n fẹ́ já sínú omi
0: wọ́n
1: fẹ́ gbẹlura lówùúrọ̀ tòní ṣẹ̀wárí nílẹ̀ ìbàdàn
0: àwọn
1: aláfúre àti àbúlẹ̀wẹ̀dọ pẹ̀lú ẹrọ ògúnfe ògún bani ní nǹkan bíi aago mẹ́jọ òwúrọ̀ kọjá ìṣẹ́jú márùn-ún taiwo adéyẹmí lorúkọ mi.
0: eléjì rẹ o
1: ọkùnrin mọ ní
0: yẹmi gbé bọ́ọ̀dì lọ́dọ̀ mi láti inú wẹ́rọyìn vangadi níbi tí mo wà yìí o ṣe kagbá ní ìlọrin ní bàtà fi inú o lórí ọdọọdún 2027 mà ní ṣe tí bá ṣèpàdé ìdákọ́kọ́ alátìlẹ́kùn mọ́ríṣẹ́ pẹ̀lú bello bádàrú àtàwọn gómìnà tẹ́lẹ̀ rí kan o wọn ni igbákejì ààrẹ ẹlẹwa lana ìyẹn kazeem sẹtima lana ọjọ ajé mọ ni wọn ti ṣèpàdé ìdákọ́kọ́ alátìlẹ́kùn mọ́ríṣẹ́ kan pẹ̀lú gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ kogi yaya bello gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ jigawa ìyẹn abubakar badaru àti àwọn ìkànnìkànnì nínú olóṣèlú nílé ìgbé ààrẹ làbújá pẹ̀lú àwọn aṣojú wọn ni eléyìí tí wọ́n ṣe àkọjáde wọn bíi àwọn adarí o eléyìí tó jẹ́ adarí àpapọ̀ fún àwọn tó léwájú ẹgbẹ́ àrèwá àti ìyẹn fún aṣíwájú ní ẹgbẹ́ tó jẹ́ ti ìtẹ̀síwájú ti aṣíwájú ní apá àrèwá o wọn ni wọ́n balẹ̀ sí ilé ìjọba nǹkan bíi aago mẹ́rin lọ́wọ́ ìrọ̀lẹ́ mọ̀ ni o kí wọn tó tẹ̀wájú lọ sí ẹ̀ka ti igbákejì ààrẹ nílé ìgbé rẹ láti lọ́ọ́ rí ṣe ìpàdé kan tí wọ́n lọ́ọ́ rí ṣe níbẹ̀ o wọn lẹ́yìn ló wáyé lẹ́yìn ọjọ́ méjì ṣáájú èròǹgbà ìfilọ́lẹ̀ ìyẹn àwọn ikọ̀ ìpolongo ìbò ààrẹ fẹgbẹ́ òṣèlú all progressives congress apc mọ̀ ni ìyẹn ni ọjọ́ ọjọ́rùú tí ń ṣe ọjọ́ kẹrìnlá nínú oṣù kẹwàá o ni ojúkọ ìgbàlejò gbogbogbò tó wà nínú ilé iṣẹ́ ààrẹ yẹn nílé ìjọba tó wà nílùú àbújá o ṣe won ni eni ba pe dodi ariya iru won ni won fi se mo ateyin lo won ni awon ni pe to re la won se tete pe pade eleyi o vanguard na lo gberoyin eleji re o
1: to opa do de mi nilu abuja lo wuro toni kin gbe olabin pada wa sile
0: lori garo
1: to ba na mo la gbodo fi ma romu minister nile yi fun lu abuja eso weke ti kede pe ohun na oni yo leke ipolongo fun sa keja ibra tinubu nilu abuja ati ni ipinle rivers saju eto dibo odun to nbo weke lo yobe to pa abedun oro ohun ni an ojo aje nibi ipade awon ego oselu alajumo se ta npe rebo coalition nilu abuja omo kede pe awon ti fenuko pe egbe oselu apc ati egbe oselu pdp gbogbo won o se papo fun sakeji are tinubu gege bi weke sewe oni ewo agbodo je ki iyato egbe oselu se akoba agusi wa ade se atileyin pe tinubu lo wole fun sakeji o wa se afikun re we pe coalition ti pada fohun lede we pe won se atileyin fun awon moye egbe oselu apc fun joko nile gbimo ajofin apapo le ye nilu abuja opa leni posi ni lo wuro toni
0: nigeria tribune re o eleji re lodo ti mi o se igba ta ba doko na loro agbe o lori oro eto abo ijoba apele kwara re o won se agbe kale oko me 25 yi loss toto osara won gbe fajo olopa nipile yi o won ni ijoba apele kwara lana ojo ajemani won ti se agbe kale oko titun ayanra o meji iyen to je 25 niye 25 mo ni to awon oko yi loss ni o to do wanwa mu fun ajo lopa ipele yo ge bi ara ona lati na waja isoro eto abo lati pe eto abo o must di eye ti o di afeye te ko fi so o ati lati dabo bo emi ati duki awon eyan kakiri ipele yi o nigba to soro nibi igbekale na nilo ilorin se ni gomina kala yi se pe sere agbekale kirin ni lati satileyin pe ki awon lopa kan le ri ojuse won se siwaju si bo se to ati bo ti ye o ati lati ti mo down sawon isoro ipeneje eto abo se oga ni ya muda yan lo bi ti to le mo be o won ni eyi lo waye gabi won se fi oro na lede commissioner olopa ni ipinle yi iyen o eni ti won pe ni ojo adekimi o kalaye se olohun dupe dupe o ndupe pe okun lowo gomina o fun ojo anu ati igbese anu eleyi to se na ati atileyin eleyi to tun se lati ri pe o nse atileyin oni so bo tin se latayiwa fun ajo olopa to je ti ipinle kwara o ninu agbekale oko yi loss tuntun 25 for won eleyi to ko kale fun awon dupe o awon ma lore se ara ijesa to mo trobi ni se ni opamọ sile o Nigeria Tribune lo gberoyin eleji re o
1: to opa loni momo siwa mo wa nilu abuja to ni yinyinyi keni se mi minister nile yi fun ororoyin ati tanijara lo mama Idris Dishkede o yin se atileyin o tu wa soro gbe atunto oro aje to ni lowo latojebo apapo le yi ege bo sewe o fun lede lori igbese lati mu adeko deba inira to koju amole yi lori tagala ekopentiro o wa fide mule wi pe isa koso are platinum foraje fun igbaye gbadun amole yi ati atunto si oro aje le yi Idris nigba to soro papo pelu awon olotu le se royin ati awon toro kan ni eka igbosaye fe ni anojo aje nilo abuja gege bo sewe o ma down bere lo pupa eko pentiro oro awon osise oro ise atosi ominira ijoba bile kunjele po nile ye ati awon nkan miran opa lori post ni lo wuro to ni
0: gaidia re lodo ti mi leji re o lori awon di owo betiro ku a deko obi re o ati falana won be nu atelu igbese ti joba apapo gbe o gabi awon ni mato se ni o nira fa won lati ma ri epo ngara won ni kini anfani obe to po ti odun o won ni awon oluwapo are labe ase egbe oselu ti ndc yen nigeria democratic congress ndc peter obi ati eni to je aja afeto mo niyan ni femi falana won ti be nu atelu olana ti joba apapo gboro gba lori iye ti won ta epo betiro o won da ibere bole lotun lo si lori bo ni won se fe se ti kina ofi rese wale lori oro pe fun ogbon ojo o amadi kudi ba bi won sin ta pe fa won onimoto iyen ti awon onimoto sin ke mo rora o pe kini omo nira fa won ka won tori odekun ra o gebe obi bo se benu atelu bi igbesi ohun ati lana ti won gbe kale bi o se lo oni eleyi ki se ona lati yanju isoro eto abo eleyi ti won gbe kale ton koju awon Nigeria bo ti wo ko mo o se oni eni to lohun sisi olopa mo ni pe me gari lo n fe se uniform na ni o si ma wo o won ni falana ni tire o ma soro oni se ri ipese gan tepo ngan to n ba de bo le se se ati ona wo le fe gba lati mu iye ti won te pon gan wale tori pe ta ba wo ti won fi pese epo na ti won fi pese jade ko jora won obi wa so siwaju si ni ti e oni se re nse ni ohun mama danu duro na lati ma so nkan kan nigba ti won kede oro na jade won fe wo bi kini awon se lo ati aba jade re saju ko to le pinu lori oro to won fe so oni ati lana ti won fe gbe gba obi wa sakawe awon oro ti won ni won igbese ti won ni won gbe na lati mu adeku de ba epo na oni igbese to ti kuna gidi ni ti o le yanju isoro eto abo isoro oro aje iye isoro oro aje to mo Nigeria ti won ma nkoju mo ni oni iru ona bayi ki se ona to to to ye ki jobo gbe gba o se anfani kan o si fun o ko bo to jogun ya o bo dare leyin ko ya bo ko gbo be lo eleje re gadi ama lo gbe royin lori jumo to ni o
1: to opa a je egun keke mi lo wuro to ni mi mo se nse egun
0: garu
1: garu o ipele ekiti momo gunde be to ni idalu bayi na mo ni se lo to se bayi si lo ni ilu oyo gomina ipele ekiti ogbeni biodun ebamige ti tu egbimo alase ipele onka tatire awon commissioner ati awon to yan sipo selo ni sa akoko re o gbese na saju ayeye isebura fun sa keje governor to waye ni ojo kerin deni ogun osu kewa ege bo se fide mole awon eyan bi akowe oroyin si governor inka oyebode olori osise ni office governor neyin adebayo akowe si ijoba ipinle ekiti ojogbon abibat adun bi aro awon meteta ohun won ni kan si mo ganu si lo ka won si wa ninu ipo ohun ti won je lowo opa lady trust ni lowuro oto ni
0: emi o ti ko ngade awon ajo lepo ni o ajo mu kan le fura won loni lori opopona lati ele to je iye to lo lati ko lo si apa gusu lohun o won ni atiku nbere pe ewo ewa ko ewa ro ewa kala ye se e si wa da won ibere o lori oro we iya oni $20 billion ti won le gba lati se opopona ohun o ele ti won pe ni coastal highway mani ko lohun ko sanu o se ko so n ta mu waye ko so n ta mu lo bi teni to ko la mo ko o won ni igbakeje are tele ri le wa ti ko abaka mani o ti da bere bole fun joba apapo o lori igbese pe won se atuse kakan Toni se pelu opopona lala to lo lati ilu Eko lo si Calabar o to je opopona nla ni nibi ti o tin bere fun pe ki won so loju oro lori owo ti won na lori akanse si ohun o ona ti won gba lati sanwo fa won to je Kongila o ati awon agbejade pe won ya owo kan ti won fesun kan won to je $20 billion o ti won fesun kan ijoba apapo ti won ni won na lori akanse sana atiku na leni to se pe o fi esun ka awon asufin wi pe se ni awon na won ko soro jade lori bon se buwo lu oro owo e yo won wa kilo pe awon mo Nigeria ni ko ye ki won fi ojuju kankan bo loju o bo tin wo ko mo lori igbese ti won ni won ya iyen owo ti won ni won ya won lai se pe won wa ni gbangbala santa lori igbese ti won gbe na lewo salaye pe nse ni o ye ki won ko ki won ro lori awon to sokofa owo e yo won ti won fi na lori akanse sana oro won wa gbe gba ninu apile ko to fi lede latoro Frank Sahibo to je adari fun ibani soro egbe oselu African Democratic Congress ADC fun iko ipolongo ibo are egbe oselu awon iyen atiku nse lo wa ke si are Bola Tinubu pe isijoba re ki won si atejade original ojulowo iwe mo ni eyi to salaye lekun rere o lori bi won se na owo awon ero ti won ni lati na owo awon ati pe awon kan to ro mo owo na to fi mo iwe ti won fi gbe jade ati iye ti won na ni pato lori owo ti won ni won lo re ya ohun iye ti won na ninu re ki won wa ko ki won wa ro se ile ni ile yin ni mo kale joba re mo tun tv je o guardian lo gboroyin eleji re o
1: to opa re to ni kan saraye ka se nawo lowuro to ni ko leyo ko aje yi opa aka asagusi ara le kan se akin pe eku ikale

0: o fẹ́ràn oúnjẹ àmọ́ kúrira ìbalẹ̀ inú tó máa ń wáyé látàrí inú kíkún àyà títa àtàìsílẹ̀ oúnjẹ nínú tí kìí jẹ́ kó jáfáfá lẹ́yìn oúnjẹ má gba ìbalẹ̀ inú láàyè láti jẹ gàba ọjọ́ rẹ̀ gascol antacid yóò palẹ̀ inú kíkún mọ́ kíákíá tára rí ó sì padà bọ̀ sípò lọ́gán àṣé lọ́nà márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ olómi tó ń bẹ́nu ṣọ̀rẹ́ àti oníkóró jíjẹ gascol iṣẹ́ rẹ̀ dáa owó rẹ̀ ò gúpá kò sì ṣòro láti rí yan ìtura yan ìgboyà gascol antacid ó ti wà káàkiri ilé ìtajà ládùúgbò rẹ̀ gascol antacid ìtura kíákíá pẹ̀lú àlàáfíà iléeṣẹ́ Fitzin Healthcare PLC ló ṣe é.
1: Ẹ kábọ̀ padà sórí ètò yin ètò wa ètò àtúpalẹ̀ ìròyìn ní ìkànnì dámọ́lẹ̀ 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara ọ̀pá jẹ́ǹká síwájú níwájú tèmi yìí. Tàbábọ̀ rèé etí náà ó gbúdọ̀ gbọ́ àbọ̀ ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ilẹ̀ gíga àpọ̀lẹ̀ yìí tó ń jókòó nílùú Àbújá ni àna ọjọ́ ajé ti fagilé ẹjọ́ kan tó jẹ́ ẹjọ́ oníga mẹ́jọ tó jẹ́ ọ̀daràn tí wọ́n pè tako ẹnìkan tó ń jẹ́ pẹ́ra rẹ̀ pé ó jẹ́ òfegè adarí àgbà iléeṣẹ́ ìjọba ilẹ̀ yìí kan tí wọ́n gbé kalẹ̀ ní iléeṣẹ́ ààrẹ láti mógun tó ìpolongo iléeṣẹ́ ilẹ̀ yìí ní ilẹ̀ òkèrè Adeniyi Adeyemi onídàájọ́ Mohammed Garba Umar mọ̀ ló fagilé ẹjọ́ ọ̀hún lẹ́yìn ìgbà àpọ̀ ilẹ̀ yìí tó pẹ́ ẹjọ́ náà ṣàlàyé wípé Adeyemi ẹjọ́ rẹ̀ wọ́n fẹ́ gbé lọ sílẹ̀ gíga ìjọba àpapọ̀ ilẹ̀ yìí tó jẹ́ tìlú Àbújá kékè ibẹ̀ wọ́n ṣẹ̀ fi ojú rẹ̀ kojú ilé ẹjọ́ nígbà tí ìgbẹ́jọ́ ń wáyé lánàá adarí fún iléeṣẹ́ àpapọ̀ ilẹ̀ yìí tó wà ní ìdánù ọ̀rọ̀ ìpẹ̀jọ́ lórúkọ ìjọba Rotimi Oyedepo SCN Omo lórí wẹ́ẹ̀bì ọ̀hún nílé ẹjọ́ wípé kan fagilé kan lè gbé Adeyemi lọ síwájú ilé ẹjọ́ mìíràn ọ̀pá pọ́ǹchì ni lówùúrọ̀ tòní.
2: Ọ̀dá ẹ̀mí ti wà nínú ìròyìn Daily Post lọ́dọ̀ tèmi ní àyín o àìlè mójúkò lára ẹjẹ́ àrọ̀mọ̀ ni mú kí gbajúmọ̀ oje kò lò lórí ọdún 2007 ẹ̀ta kété o sí à ń fara rora pẹ̀lú láwọn ẹgbẹ́ òṣèlú lásìkò ètò ìdìbò àbí lásìkò kan àbí àìgbọ́niyé tó kù tí ì bá jẹ́ o tó bá sùn nínú ètò ìdìbò cjn ló wú se bẹ́ẹ̀ jáwé àkíwọ̀ fáwọn tó jẹ́ adájọ́ o wọn ni onídàájọ́ àgbà ilé wa ìyẹn cjn onídàájọ́ kudirat kékeré ẹkùn ó ti jáwé àkíwọ̀ o fáwọn tó jẹ́ adájọ́ lórí pé wọ́n fara rora àbí fara kẹ́ra o pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣèlú lórí èyíkéyìí aáwọ̀ tó bá sùn nínú ètò ìdìbò àpapọ̀ tọdún 2007 o èyí tí wọ́n ni yóò wáyé ní oṣù kínní ọdún tí ń bọ̀ o ṣe ni cjn ló mà jáwé àkíwọ̀ náà pé kò sí ìdí kankan o tí èyíkéyìí adájọ́ tó gbọ́dọ̀ fi wu àwọn ìwà eléyìí tó jẹ́ pé yóò jẹ́ ìwà àrólé apá kan dákà sí eléyìí tí ó ti ń ṣe bẹ́ẹ̀ pé òun ò retí eléyìí lọ́dọ̀ wọn o onídàájọ́ kékeré ẹkùn wá fi ọ̀rọ̀ ìkìlọ̀ léde lánàá ọjọ́ ajé nílùú Àbújá o lórí àwọn ètò tí ó bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ ti àyájọ́ ti òfin tọdún 2006 eléyìí tí wọ́n ni wọ́n gbé kalẹ̀ fún tọdún yìí nílé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ Nàìjíríà o ṣe èèyàn mẹ́ta ni ò sí fún nímọ̀ràn o ọkùnrin tó ń bẹ lọ́wọ́ rẹ̀ obìnrin tó rẹwà àtàwọn olólùfẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal Daily Post màlúù post ìròyìn ló rọ tòní léjì rẹ̀.
1: tó ọ̀pá àìtètè fẹ̀lẹ̀ kébòsì kò jẹ́ kárẹ́ ni tí ó bá ni kí àfin kó tó wá dání rèé àgbàlagbà ìjà kadì ní olórí ẹ̀ṣọ́ aláàbọ̀lẹ̀ yìí ọ̀gágun Olúfẹ́mi Olóyèdè ṣàkíwọ́wọ́ wípé àwọn àgbélẹ̀rọ̀ fọnrán àti àwòrán àti àwọn àgbélẹ̀rọ̀ ohun tí wọ́n lo AI fún òun náà mọ̀ tó ni ìpèníjà tó ń kojú ètò ààbò ilẹ̀ yìí ó wá kẹ́ sí àwọn aṣojú iléeṣẹ́ ìròyìn tí wọ́n kọ̀ròyìn nípa ètò ààbò kan gbìn ìkópa tiwọn àbí wọ́n kó léde wọ́n sì tú àṣírí irú àwọn ìròyìn bẹ́ẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ ní àná ọjọ́ ajé níbi ètò kan tó wáyé fún àwọn aṣojú iléeṣẹ́ ìròyìn tí wọ́n kọ̀ nípa ètò ààbò nílẹ̀ yìí Olóyèdè tẹnumọ́ wípé irú àwọn ọ̀rọ̀ yìí tó jẹ́ òfegè tí wọ́n fi léde òun náà mọ̀ ló ń da ìkáyà sókè sílẹ̀ fún àwọn ọmọlẹ̀ yìí pàápàá jù táwọn ọmọlẹ̀ yìí kò fi nígboyà mọ́ nínú àwọn ẹ̀ṣọ́ aláàbò ọ̀pá pọ́ǹchì ló sọ̀rọ̀ lówùúrọ̀ tòní.
2: pọ́ǹchì ó lèmi náà wà o kò sẹ́jọ́ ní ejò sáyé arákan mọ̀ ló bẹ̀rẹ̀ kó jẹ́ ẹ̀jẹ̀ sáré mo wá fẹ́ o àjọ ọlọ́pàá ilẹ̀ ghana rí wọ́n náwó gan èèyàn mẹ́jọ wọ́n ní wọn ní sokoto mú látàrí pé wọ́n lu ọmọ ọdún mọ́kànlélógún kan lásìkò tí wọ́n fẹ́ fà á wọnú ẹgbẹ́ àwọn tí ìlú jìbìtì orí ẹ̀rọ ayélujára mọ̀ ni o kọ́lọ́hún ó sànú àjọ ọlọ́pàá ní ilẹ̀ ghana wọ́n ní wọ́n ti náwó gan àwọn afurasí mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ kan tí wọ́n fẹ̀sùn kàn pé ṣe ni wọ́n mọ̀ lu ọmọkùnrin ẹni ọdún mọ́kànlélógún kan o lẹ́yìn tí wọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀ fà á wọnú àwọn ẹgbẹ́ tí tun won se jibiti ori ero ayelujara o ti won ni eleyi waye ni Cotton Crown ni agbegbe Suyani West municipality o eleyi to wa ni ekun Borno ni ile ohun o won ni ekun Borno ohun ni ajo lopa be ni won so loju oro ninu apile ko ton fi lede ni ojo kesa ninu osu kewa o lasiko ti won lawon gba ipe yajo yajo kan ni latodo awon eka won to wa leko na ye won ni nigba ni ojo kerin osu kewa odun ta wa yi lori isele pon lori si akolu si arakunrin kan ninu ilu na won ni ajo na wa salaye pe seri awon ta awon dan si isele na ni awon debe lawon ri pe arakunrin ohun ti won poruko re ni God's time o mukoro ma ni o ma ti ni opolopo awon ilu ni eleyi to ti fa ogbe si lara o lotun lo si won ni sugbon o owo ba awon afrasi eleyi ta won ri ni oju ko ta won si ko gbo won ri yeye to di odo awon o se o besu lori toni o kole fun ni se no dubless lo na gbe ni punch lo gberoyin leji re o
1: to opa lo wuro toni ilu ibadan ni ipinle omo made iroyin waju yiye omi jema lo mu soju wi pe ani ojo ti bi ba npona atemi ateyin anirin be ala ko ba ko mo ni ko ba wa won ni oko akiro kan ona mo ro gba opolopo oko ni agbe agode garden ni ilu ibadan olonlu ipinle oyo o se ja oko emi enikan ti ogoro fara kasha awon jumi ko ro saraye fun le saroyin tv si bi pe awako won saju lo ti gba awon kokan ni agbe sango to ji je pe oko ohun ona lo nsa to je pe o tun pa gba awon eyan ni agbe agode gardens ege o je fi de mule won ni oko akero ohun o mo lo gba alukuku kan to je pe o tun ja oko emi odo kan to nsi rulu be awon eyan na tun fara kasha Olorun sanu wa ni pa Daily Post ni lowuro to ni.
2: Je nkan sare gba bata lesi le Daily Post dan ni lodo temi afurasi anything bank kan jare o ori ko yo lowo iku o nigba ti won fe se ku pa ni kalaba o arakunrin kan ti won ni oruko re ati ojo ori re ni won ko ti si so loju re ni ajo lopa so pe o mo mori bo lowo iku lodo awon tinun bi o ti won fe se be egbe mi lorun re won leyin pe won fe sun pa pe o ba nkan to je nkan ara ilu je to je ti joba o isele na lo waye ni ojo aje o yen ni agbo nto layout to wa ni opopona Bollywood Road ni off parliamentary extension to wa ni kalaba o won lawon tinun bi na ti ibinuru bi amoguro ninu won ni won ri afurasi na o le to ye pe idipo ti won fale ajo lopa won ni se ni won pa mu arakunrin ohun ti won be si ni kolilubo latodo awon ko to di pe awon to je adari nilu ohun ko to da soro pe e mo pa o e file jafa lawon to je agbofinro to je awon lopa jafa won le lowo se iku to ye ko pa n to ba si ni nifila keyin odupe o Daily Post lugbe o
1: opa je lo si ipinle edo lo wuro to ni pe oni klako si gbedu oro yi eso alabo ti joba yi ipinle edo fa ko fi gbe afurasi kan to poruko re ni Daniel Monije to n gbianjo lati ko awon waya na ati ero amunawa generator ti le ejosin kan ni ipinle ohun afurasi ohun omo lowo ejosin de si aso si lo ni agbegbe egbele ni iromi ni joba ibile arun gbogun esan Esan ni ipinle ohun to se gbianju lati ma ji awon kan na afurasi ohun ati iyoku re kan to fi akete bayi oni won wole ijosin na nigba ati ilesu nigba okokun beremo won se gbianju lati gbe generator ile olorun ati awon waya na won fi de mole wi pe awon eyan lo ke pe awon eso alabo papofin won fi gbe Daniel Monije bayi olorun sanu
2: wa o ba Daniel
1: eh ni ile olorun
2: ni meji je yeto ati ni suba la ati ni pe ati ni suba la ati ni ku awon meji na lo ni lada lada ti e lo gba won ti ba adupe ka ba lo sabala keji gohun ta pe ni abala
1: la meto leyin oko aje yi pa abara yawo ran ile kan si akin pe eku ikale nbe hun
3: Ewa eyin eniyan Olorun
4: e je ka kole fun Jesu Christi
3: Olugbala wa
4: ninu ijo Gospel Baptist Church
3: to wa ni
4: Nawaru District
3: Odikeji Ilorin Grammar School
4: nibe ni Oluwa tin pe gbogbo eniyan
3: ati olufe ise irere
4: lati je alabajo pin
3: ninu ise lati Olorun fi si wa lowo yi
4: awon ise pataki na ni
3: kiko ati rawon elo si Children Church
4: rira oko akero fun ise irere
3: ati awon ohun elo ri igbalode fun iyin si Olorun Igbala wa
4: e wa je alabapin ninu eto ikowojo 150 million
3: fun ite si waju ise irere
4: ninu ijo wa
3: wa Gospel Baptist Church. Leyi ta fi sori ayeye 30 year anniversary jo wa to ma waye this Saturday 17 October 2026. Bere lago mewa wuro ninu gbege jo wa Gospel Baptist Church na Waru District. Adojuko IDS Ilorin Kwara State. Akowe igbimo ajodun ati kowojo. Bromayowa Adigun. Alaga igbimo ajodun ati kowojo. Tunde Adeniyi Ona Ara. Akowe ijo Nathaniel Ogunmola. Olusagbotan ijo. Pastor Oyelaki AJ. Eje ka jo gbaruku ti se Oluwa. Ka jo to isura wa jo si orun. Ibi ti kokoro ati ipara ko ti le je. God bless you.
5: Are you a young person looking to build skills and access new opportunities? The federal government has good news for you. The IDA Skills to Jobs program is offering free training to 50,000 young people across Nigeria. From data analytics and digital marketing to graphic design, animation, and many more, they will train you and give you access to real jobs in the digital and creative sectors. So if you're a young person, this opportunity is for you. Visit www.bit.ly/IDA Skills to Jobs to apply. Women and persons with disabilities are strongly encouraged to apply. And remember, the program is completely free. Hurry now before the deadline. IDICE, Investment in Digital and Creative Enterprises, supported by AFDB, AFD, ISDB,
6: and BOI.

0: onífojì la ó gbé sókè gbogbo òkè ńlá àti kéékèèké la ó rẹ̀ sílẹ̀ wíwọ́ la ó sọ di títọ́ àti ọ̀nà pálapàla la ó sọ di títẹ́jú ìjọkírùbù àti sẹ́ráfù onítẹ̀síwájú olùjọ ti ìlú ìlọrin pé gbogbo ènìyàn síbi ìsọjí àrágbá yamúyamú ni tí a gbé àkórí rẹ̀ ní Alpha Car gbogbo ẹni tí a ti dè láti ọjọ́ tó pẹ́ lọ́dọ̀ kan tàbí òmíràn ó yá ẹgbà ìtúsílẹ̀ ètò náà yóò máa wáyé ní gbogbo ọjọ́ Thursday kẹta nínú oṣù nínú ìjọkírùbù àti sẹ́ráfù onítẹ̀síwájú olùjọ ti ìlú ìlọrin síbẹ̀ ní òpópónà Murtala nínú ìlọrin bẹ̀rẹ̀ nílé dé aago márùn
1: In 2020, they say this business will not survive, but I'm still here.
2: Omo, that year no easy, but you kept showing up. Auntie, I beg, help you send money.
3: Please, as he entered.
4: Payment received in OPEC. OPEC
1: still here, same corner, bigger story, more trust, more customers.
5: For 8 years, OPEC agents have stayed close to the communities they serve. OPEC at 8, still okay.

0: rọrùn àwọn ò tètè mọ rí ní àwọn ibi táwọn ti tó yẹ káwọn ti ríra ó mọ nira fáwọn láti gẹ́ẹ̀tì láti rí eléyìí ni òbí àti fàlànà tó jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ẹni òbí tó ń jẹ́ olùwápò ààrẹ lábẹ́ àṣẹgbèsè LDC àwọn méjèèjì wọ́n bẹnu àtẹ́lu ìjọba àpapọ̀ lórí ìgbésẹ̀ yìí lọ́dọ̀ tí yín bò lẹ̀ ṣe rí ìlànà tí ìjọba àpapọ̀ gbé kínní ìgbà bò lẹ̀ ṣe rí sí.
1: Alára ni aráàlú lórí pé epo wọn tàbá fẹ́ mú ìdẹ̀kùn bá aráàlú ó gbọ́dọ̀ jẹ́ ìdẹ̀kùn tí ó kárí kó sì jẹ́ dẹ̀kùn tí èyàn lè láǹfààní sí lọ́nà rọrùn ṣe mọ̀ pé nsìn 66 naira náà kọ́ lówó yẹn tíjọba yọkù kì í wá sí lérí gbogbo iléepo tẹ́ ẹ bá lọ o kì í ṣe lérí gbogbo iléepo tẹ́ ẹ bá lọ iléepo nnpc bí àgbéjáde wọn tẹ́ ẹ bá wo iléepo tó wà nàìjíríà tó wà rẹ́gísítárì ni o àṣọ àwọn ìlẹ́gà iléepo tó wà registered ni o we have over 22,000 registered filling stations mélòó ni ti nnpc mẹ 900 so gbogbo 22,000 lè pò yẹn náà lára àlú sí ná náà àlú yà náwó náà jáde náwó àyẹ̀ mélòó ló lè láǹfààní sílé epo tí wọ́n ti lè rí discount yẹn lọ́dọ̀ tèmi kò nítumọ̀ kódà kí wọ́n rí ra ní gbogbo iléepo gan kò sí ìyípadà kankan tó fẹ́ mú bá n tó wà lẹ̀
0: ṣe pẹ̀lú iye tí wọ́n dín
1: kù pẹ̀lú iye kò sí yìí in fact ìyípadà sílè kan báyìí kò lè mú bá torí pé ẹni tí wọ́n dín kù ó kéré jọjọ púpọ̀ sí n ti bẹ́ lẹ̀ sí nira tó wà fáwọn èèyàn kéèyàn tẹ̀ tó lè kátẹ́gùn àlàáfíà tó lè fẹ́ síyàn lórí ọ̀rọ̀ iléepo dé yìí wọ́n ti ẹ̀kọ́ rọ̀ kọ́kọ́ já bí 400 naira ìrẹ̀ ń kù náà kò tẹ̀ ọkọ̀ kú bí 1000 náà káti ẹ̀ mọ́nítọ̀ ẹja máa mú mi síyàn náà pé wọ́n ti já 400 kò mẹ́ ìyẹn mọ̀ tiẹ̀ kálukú náà máa lẹ́nu rọ̀ pé bí 400 ti kú lórí epo tẹ́ ra kínní kan àmì ẹ̀lọ́lọ́ kò mẹ́ so kò nítumọ̀ kò sì mú àyípadà kankan bá ìlú pẹ̀lú ìnira tó wà lẹ̀ àwọn ìlànà tó yẹ kí ìjọba ó tọ̀ ìjọba ẹ ò tọ́ gbogbo wa kọ́ la nídìí àti repo gbogbo wa kọ́ la ń gbé mọ́tò jáde pẹ̀lú tó lọ́kọ̀ ní sí gbogbo wa kọ́ la ń gbé jáde kéré ẹsẹ̀ ọ̀lẹ́yìn nìkan ló ti rí bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ láwọn olùtọ́ lajú náà nù ayé torí pé wọ́n káàkiri àmọ́ wọn láwọn ìdẹ̀kùn míì tó ti se fáwọn èèyàn wọn tí ò kódà lómi ò ní interest pé kí mo fẹ́ fi mọ́tò ṣe kò yẹ kẹ́rin tí ò ní mọ́tò banújẹ́ tá a pé ètò bá wà ń lù kódà kò yẹ kí èèyàn rí ẹni tó ń lo mọ́tò kọ́ wá mú fèèyàn pé lágbájá ń lo toyota jeep àbí ń lo fẹ́nsà àbí ń lo kínní kan kò yẹ kó mú fèèyàn torí pé ibi tí wọn náà bá ń lọ ìrọ̀rùn lọ́yẹ kọ́ jẹ́ fún wọn náà téèyàn bá ń lọ ibìkan nísìn mo wá bọ́ títì mo mọ̀ pé láàrin ìṣẹ́jú márùn-ún bọ́ọ̀sì kan gbọdọ̀ dé tó gbádùn tó tún lọ́yẹ nú tí ó gbémi débi tí ń lọ lówó tó mọ níwọ̀n nígbà tí san àpò kan àbí mo san orí márùn-ún tó gbémi débi kan tó rọrùn ṣé ẹ̀ pé èèyàn náà lè bọ́jẹ́ẹ̀tì èyí tí yóò mọ̀ ná yóò sì rọrùn fún ìgbòkègbodò kódà ẹ má jẹ́ ń tàn yín nínú tó jẹ́ kí nǹkan wọ́n ìgbòkègbodò ni ṣe mọ̀ pé nígbà tí epo tí wọ́n nísìn ẹni tẹ́ bá fẹ́ bá kẹ́rù nísìn rẹ̀ ń kó lọ́bì kan wọ́n bìlì rẹ̀ ni ìwọ lọ́sànwó epo ọ̀sànwó ọkọ̀ tó wọ̀ ó sì sanwó ẹni tó ṣiṣẹ́ lówó fi lọ sí gọbọi ẹni wọn náà wàá gbé gbogbo owó yẹn lórí oúnjẹ tó wá fẹ́ tà fún yín ní tá à ń sọ bẹ́ẹ̀ ni pé tẹ bá fẹ́ ṣètò dẹ̀kùn àwọn ìlànà pọ̀ tá a lè tọ̀ tó lè mú kí nǹkan rọrùn kódà lè mú epo gan wálẹ̀ àti sanjo ni a sọ yí pé gbogbo owó epo tá à ń sọ yìí ní sìnkú tó $1 tán náà ni 0.9 kínní kan ni kò wọ $1 tán ní orúkọ ta èyí tá à ń pọ nàìjíríà nísìn tó bá já sí pé owó owó bá wá bàjẹ́ lẹ́gbẹ̀ẹ́ dọ́là tó lọ fà báyẹn ó ṣeéṣe ká máa repo lówó tó mọ níwọ̀n ìlànà owó lẹ́yìn kí ìjọba ó gbé àwọn ìlànà tí ó tètè mú kí owó wa kó gbèrú sí ẹgbẹ̀wó dọ́là ìlànà kan nìyẹn then local production òun lẹ́yìn kó determine price fáwọn aráàlú bẹ́ẹ̀ bá fẹ́ ta síta ẹ máa ta lọ́jà àgbáyé epo ti ní iye tó ń tà iye tí kálukú bá fi produce rẹ̀ àtàwọn ìlú tó máa san subsidy ni mo ń determine iye táwọn máa repo ok ìgbà tẹ́yìn sọ pé tọ̀ subsidy ẹ̀ lè san mọ́ fine kí lè ṣe tá àti ẹ̀ fi ní gbúrò ìnira pé epo kan wọn ṣe àìpẹ́ tó bá repo ní 1-4 nísìn kò ní gbúrò wálé epo náà yóò gbowó rẹ̀ lọ́wọ́ àwọn tá a bá wọ mọ́tò náà èmi àti kíní tó gbé

0: ri ayin si arojo rojo die ka to jara pada agree lori owo ti ma san pe bo la wa se awara si ri pe bi titin gbe wa bo ejina epo lo si won yi e ko san owo epo na e se tun wa fi fookun so ta san be ni pe awon ilana wa ti joba le gbe to ja si pe price ta mo re pe yo mo wale ifun lai so pa da so si di pada se pe e tan tan so yi ni se osu kan na wa pe aye ko ni osu kan na ni won ni kawo yan tun fi wa relief ko ni tumo iru awon to muru moran wa un ba un wa fun are won o ro dada imoran yen o mu ko ni tumo e lo wo awon ilana mi e se to bo lo nje ta ran o se dinwo ta ba ran je to dinwo ta woko to ronu kino lebi ke ko awon boss yen wole ko ran ta nso yi nisin iru awon owo te leyin yaun te ba ya owo te le yaun e wa fi ra boss bi baya bi 20,000 leti e wa da si gbogbo Nigeria pin ka ki gbogbo state kẹri kilu ki state mi ori 700 ye kẹlo mi ori 500 ye ka wa kunu lu bayin yo relief wa lawon agbegbe kokan pelu awon irin ajo wa te ba ti gbe won san strategic area to ba tun ye to ra si te ba ya ru owo un te wa fi ra ru awon oko ba un wole ara ilu oni binu to ra wa direct benefit ni as in e mo feel impact directly ni e wo nisin o se ru eto un te ba se ru eto un ni iranro tun ba wa iru en ta pe o lilo bibo na ni soro ti e yo wa relief toko un loya to gbadun yo le fe le sun lo mi ti en wa kiyan to debi ti en lo gbogbo kini yen lawon lokere ni tawon ara abe fi tan fi gbadun ba ti boss ta o ti le ti won wo won si mo pe every 5 minutes every 30 minutes boss kan gboro de o program ara re ngba ti ba fi boss junction bayi boss of de wa ka kiri kini yen o le to ba yen na iru awon kan te le mo iyawo television ti o je wa to je kun kan papapa ta ti mo ranfani re ni
1: se ka wa wo pe joba o mele ni aba won to sumo joba ni won o
0: bi won o ba mo sawo ti so fun won emi gan ti mo joko ni yin nisin o le igba ti mo so e wa ja so kini kan fun ara ke se ise federal government ni kan ni tan so yi ke se federal government ni kan gbogbo se government awon na ni pare nu ni ra to kun lu yi oro epo ko lo ye ko won ni wa lara ko si bi te ko ti de lo titi nu aye awon bi te ko ti de o to awon bi to ti won ama ideku wa ti o je won riro pe epo won okay si kilo ti joba state mi te inu ora awon owo to po tun wole te mo bura keto ke mo ra boss ke mo ra dale ke mo ra dale die die ka mo ri ko mo gbe wa kaakiri ko e le nemu e loruko state yin pe boya kini kan transport kini kan mo kini kan te ke state se bayi to mo dekun ba won eyan awon no se so gbogbo ru eleyun lo fa to fi ja si pe ariwo po lori oro epo to won aro ijoba lagbon yen e se to lana to yato sire yi te se won o mu rara
1: ko mu lodo ti yin ki se e
0: je tutu ni mu rara ko ni tun mo rara lodo temi ko ni tun mo kankan
1: eh eleji re ah madam so kan le ka ko ada kan bi yin bayi pe eni kan ja wale se bi 400 naira kan ja bi 400 ko ni ko je 1000 ba so yi bayi pe ah market force oni yo ma so eto mo ta epo fun wa awon kan so bayi wi pe pelu e ti won ta pe 1350 ni awon le ise NPC bayi awon mi gan ta o si dinwo gan ju bayi lo
2: lawon le epo ti se ten NPC
1: se NPC mo ra won kan be pelu oja ni ayin ago aiku tun mo ja tun wa ngboro mo wo ka kere awon ko to 1350 yo ni wa bere bayi ni pe ah to ba di wi pe epo wa ja wale ju bayi lagbaye laarin ogbon ojo yi se jobo to wa ja wale fun wa ni to ba di pe won ni agbaye bayi se o tun yin soke ni bayi
0: n ta fi so ranu pe awon na ti fi gbede ke si bi se ke osu kan la fi si so gogo to ba se laarun osu kan won tun pe to eye to laarun mo yo na won yo ku me won na si so pe ko kari n te mi n so le kan ni pe epo te eye te le mu ko lare epo emi o ni kan mu ko eye te le mu ko lare epo to ti e ti le bere si ni to mo o ni ke mu bi 400 ko ko wa ku bi 1000 yo se se mo
1: subsidy le n pe
0: yo mo ni to mo
1: subsidy le n pe fun yen
0: subsidy ni ebi o si pe fun amedemi so fun yin ni pe ba ti wa yi e kan tun fa awon ara ilu lanfani ati criticize ijoba yin ni kaluku ti n gba yin wi tele pe eyan subsidy e tun wa mu awon oro tuntun wa ni akoko selu ta yin tun mo fi criticize government yin and awon to advise government lori yin won o gba won nimoran to da eto tan se yen kese to to ni tumo
1: eyin ka wa si ipinle ọkọ ara isoro kan lekan pe oro yi kii se oro ijo apapo nikan ka so tu abo lanu de yi ni ijọba ipinle Kwara yo nda ọkọ Hilux 25
2: tuntun
1: fun ile iṣẹ ọlọpa ni ipinle Kwara awọn kan
0: ni
1: 25
0: Ilos.
2: Ilos toton.
0: Toton.
1: Awon kan ni nkan ta npe fun na ni pe ki gomina dare so bi si lori eto abo. Mo la so kuti.
2: Won ni awon si lo eleyi lati fi mu ki owo ja eto abo. Mo le ba tun rese wale si bi atileyin fajo lopa.
0: Mo ma ri oko awon agbofinro kan lona tank embe. Ko le le adie ti o lalafia ko le le tori pe awon oko yen ti denu kole won ti baje ta ba so fun joba pe e moju to oro eto abo e ri pe mi mo ntenu mo mobility o wa very crucial very very important ni pe ki agbofiro ki won ni oko to se rin ona atinu gbe atinu ona atinu gboro to se rin mo na ilu kan jo ni ki ma da ko lu won ka ma ran deruba won be a lo se nkan kan ni awa gba egbe kan pe ka gba bomi jade awa rinu gbo esa tan ba jiyan gbe pamo saarin un tan ba jiyan gbe pamo saarin un ibe be won ti mo gba ran so won ti mo gba ogbe awon ilu si so si ro kiri ka won nta so won ni pe awa pade a pade nkan kan to te jo mo agbofiro ta fi lo ta fi bo a pade agbofiro kankan ta fi lo ta fi bo gbogbo ru ta so ni pe opolopo agbofiro to wa opolopo won ori se to ye ki won se se nitori pe won ni mobility alujoba lo genu pe won fun won moto e tun wa ni to ton ni ah mo gbadun e tori pe inu tin je agbofiro orilede yi ni ya papo ajuro ni pele kwara nbi ah ai ni moto to da ni e je wa so kini kan fun yin emi o mo ye oko ta won agbofiro te kin kan kin to so ti mo fe so kini kan fun joba kesi olopa ni kan lo ni moto me le fa civil defense se bon ni bi se ta won na mi se fun ilu ah o ye ko ni etekun fa won na ko ye ko je olopa ni kan le ko fun
1: mo se me bola po ni ba
0: wa se e ta wa tete mu eye o jade
2: sorry
0: ite no wa fe so fun ni pe awon ko to wa ko fun yin yi e lo sa won aye to ni lo re julo opolopo divisions ni o ni moto fa lawon nu gbo awon nu gbo won ni oko e ma kan kun fa won department to wa ngboro aba won loga loga kan to ma gbe kiri pe ki joba ba mo ri rara a fe ko sise ni toro wo wa ni won fi ra a si leto lati challenge joba lori pe won wa te fi ra oko yi o a gboro fe no si bi won ti mo lu awon oko un ijoba ra oko fa won local government awon local government ti jina jina a si ro oko un lo ni bi a oko to e ko lo loko a si ri lo ri ilori ra oko un gbe tọ́lá àwọn alága tá a fi jẹ láwọn alága gbèrúkọ àwọn alága yìnyínà wọn ò gbélé débi tí wọn máa ti lọ lu wọn kálukú wọn wà gbòòrò ni tọ àwọn ọkọ táwa sọ yìí àwọn commissioner of police tìpínlẹ̀ kwara tako fún yìí ẹ dẹkun ẹ tán náà wọnú àwọn kọ̀ọ̀kan láwọn divisions tí wọn nídìí ọkọ tí àwọn ìṣòro yìí pọ̀ sí because àwọn gírì kan púpọ̀ nínú iṣẹ́ ọlọ́pàá fa tí wọ́n rèdí láti ṣiṣẹ́ àmọ́ bẹ́ẹ̀ bá fi irin tẹ́rẹ́ sí yẹn lápò ìyẹn lè bẹ́kùn jà ẹ lè tiẹ̀ sí jẹkùn kẹ wá fi irin tó lè sẹ tó kẹ fi sí lápò ara àwọn tí àwọn agbófinró nílò náà ni ọkọ̀ tó gbádùn èmi wá sọ fún ìjọba pé ìtẹ́ fọlọ́pàá ìgbà tó kéré ẹ rà sí tó pọ̀ dáadáa ẹ bá sì ti fọlọ́pàá ẹ fáwọn civil defense náà ẹ fáwọn agbófinró yòókù náà táwọn náà nílò ọkọ̀ kódà ẹ mọ̀lẹ́ kí n tẹ̀yìn àwọn fijilantẹ́ gan wọ́n nílò ọkọ̀ tó ráwọn náà ṣiṣẹ́ so gbogbo àwọn òun níjọ pé ó máa ṣe láti yẹ kí mú ètò ààbò kó lè tètè ṣe dáadáa àwọn akíjọba fún yẹn o akíwọn pẹtọ ẹ gbìyànjú mẹun àmọ afẹ sí kẹsẹ sí torí nínú ìṣòro tí àìtò ààbò ní tètò ààbò gan fi worst báyìí tó fi wá dìdàkudà báyìí àìní mọ́tò tó dá táwọn gbófinró ńlò ni àìní lóko wá sí ọ̀pọ̀lọpọ̀
1: òkú báyìí àwọn tán fún náà kálò dáadáa
0: kálò dáadáa kílí kan bẹ kí n fi kásẹ̀ rẹ ńlẹ̀ kílí tó yẹ pé ọkọ̀ tó bá fún ẹ̀yìn agbófinró yìí tó ti mọ̀ ń bàjẹ́ tẹ ẹ̀yìn sì lu ọkọ̀ tí a mọ ọ̀pọ̀lọpọ̀ yìí tẹ ẹni mọ́tò kò tètè bàjẹ́ tẹ máa gbé ọkọ̀ ìjọba fún yín ọkọ̀ agbófinró mi tẹ bá kọjá lẹ́gbẹ̀ẹ́ yóò sì mọ ọrùn sí wọ́n wú agùn sí wọ́n pẹ́ sí torí sẹ́ ogun ni wọ́n ń ṣe ẹ ṣe mọ́ tọ́jú rẹ̀ ná dẹ̀rẹ́ abátúrọ̀ bẹ́rẹ̀ rí ká bẹ́rẹ̀ wí ìlànà wo ló wà fún
1: division kọ̀ọ̀kan
2: maintenance
0: okay
2: mo fi bójú tó
0: ni wọ́n ṣe máa rí síkèsè pé àti sọ fún wọn pé kí wọ́n mọ̀ wọ̀n yàn kí wọ́n frustrate life wọn kí wọ́n lè mọ gbowó lọ́wọ́ fún wọn maintain yẹn bẹ́ẹ̀ bá ti ń ra ọkọ̀ fún yàn ẹ ṣètò token tí wọ́n fi maintain yẹn sí ara tá a sọ fún ìjọba mi.
2: ó dá torí àkókò wa ìbéèrè kù tí mo fẹ́ bi àlejò wa ṣùgbọ́n torí àkókò wa bóyá ká dá òkú ajé náà à ń bọ̀ wá ìyàrá lé.
3: season is here again. Water is rising. Danger may be near. Kwara people, protect your life. Don't wait in fear. Residents in riverine communities across Kwara State advised to remain vigilant and relocate to safer locations when necessary. A safer home starts with you. Let's keep our children, our future, away from floodwaters. Clear your drainages. Avoid building on water channels. Relocate to higher ground if you live near the riverbank. Be alert. Be safe. This broadcast message is sponsored by the Kwara State Government through Kwara State Ministry of Special Duties.
4: Aba wo ba tun ti gbe se rade o lebi so di agbara nla olojo meje eleyi ti ijoro so Redemption Power Church International ilorin si agbe kale re lati pese mimimo akori lati your kingdom come seki ijoba re de Matthew orikefa ese kewa bere lati ojo Monday ojo kokandelogun 19th to Sunday 25th October 2026 hede di agogo mari role ni yo ma bere lojo ojumo o lebi so gini Resurrection Land Ola Kale Street opposite Aviation College checkpoint ilorin marabo Jesus Olugbala duro di o awon ni ami ororo ti emi mayo lo ni won yo Simeon Ajadi Prophet Dr. Amo Adio Apostle Blessing Salami Reverend COS Awenu awon ti o fi orin fawe mi mimo so kala ni won yi Sami Glorious Music Makinde Open Heaven New Dawn Global Sara Simi Universe Olugbala do ni emi mimo lati pese Prophet Evangelist and Pastor Mrs. Adeolu Wumi Aderati iwo gangan le ri kan
5: so ekebo pada so di eto yin eto wa eto atupale ni kan da mode 3.7 to wa ni lorin ni ipele Kwara loni ablake jaba lame to o pa wanale kan ba da se bayi fun
6: 0913656952 lori whatsapp ele fa tenso lori 0913656864
2: lori whatsapp number
7: eko juma ti wa nbe
8: eto lo so
7: o ko yin
8: afa lo nbe lori la dr lanre okiki exponent lati ta
7: ko an gbo yin sir
8: ti awon atokun aji baba adubari ko wa nibe yen olorun sa le ko la kai won lori diwo epo fosu kan bi baba si se so be lori iyen ko lo kan ipese dekun ka kiri ilu ti o fokan bare ti o de wa ri daibu na ni to oko ti hello
7: a ngo yin sa wa pelu yin
8: oko ti governor ko kale olorun ojo da fun won se da da nbe poju aluki se so kan ma je o ja won olopa nikan kan de bi kun oko yen community police nbe nbe Abiyakin Bende, atawon mu pale gbe so alabo yoku. Fun kali ko de ma je gboro. Ka gbe kali gbogbo an gbe di ko ti baba so. Afa doctor la yo ti
2: da ko. Oda, atukwe fun idasi ati wo yin.
5: Ah, odo tin sir. Ka ma wo mora won atawon ton ku fa ton so ni.
2: Ori WhatsApp number.
5: WhatsApp wa na ke ka go pe ni na. Ka so do mo.
7: E ko jumo.
9: Ah,
7: sir. E se mo ko yin bile tin pe.
9: Ko bi lela jorin.
7: A ngo yin sir.
9: Yes sir. A da fun yin. Oko yi o de e ko kari sugo yi to mu mu lo ile ya mi o ni si ko iki o is many body poor je ba gbo ko to se sai ku ye gbe yan pe o pa yan ati bo laro yi ko ti ju eni ko ni Niger State for that matter aboyi o me he kuni ala moto ki ko kala moto ni ko no ba e fe pe lo but the effectiveness for my chede aboy o me he o lagbara pupo awon joba di je to olohun
2: era
9: mondo
2: adupa fun inasi fun eti
5: ah ni whatsapp wa onimero france lati agbadam won ni ayadinku edinwo epo petrol yi ko ya kokko lo se pe nnpc lo se lati se ajoyo ayajo gbe nigeria ele kan ni dini adorin won ni bayo nanuga lo so eleyi ni ati odo ti won
7: to e ko jumo
9: ele karo
7: o ko yin
9: ko mi du kan lo fe ni lati ko bena
7: o ya han go yin
9: sir ah ni awon ko ti gomi na wa ra ni bile ko ara a ti won ati won won ti pupo olohun de je kala ti ori a ma kan wa ra awon olopa wa to ti awon ko ye le ba de ju aso won ja ti to ka ko ba ologa ologa kan o gba awon igberiko to wo sile ko ara so aka kan je ka mo tawon awon ti won ru abaje na ba ti se awon loba wa ka ti gugu awon ona gberiko yi to die oko o ba le to die ba go yi o sese ga yi ko se kan se niyan o won ja ti pe aka mo a ni toro lasan
7: ọ̀dà àtúpẹ́
2: fún ìwò ìyá àti ìdásí.
5: Kọ́ ọ́lá ìdíyà sàdám àwọn ní tán bá dá sọ́sídì padà pé ọ̀dà nàìjíríà ọ̀rajà máa kó alukumusu láàrin ọgbọ̀n ọjọ́ wọn ní àwọn gómìnà wọn ni kí wọ́n ṣe gbájúmọ́ ṣíṣe ọ̀nà kan mójútó ọ̀rọ̀ iná ọkọ̀ kan pèsè oúnjẹ ètò ààbò kan pèsè fún àwọn ènìyàn látọ̀dọ̀ àyíndíyà sàdám.
7: Ẹ kojúmọ̀.
10: Ẹ kó ètò ọlọ́run níjọ́ bàjẹ́.
7: Ẹ ṣe orúkọ yín.
10: Abdulrasaq Adelodun bàbá àbèjì láti dada.
7: À ń gbọ́ yín sà.
10: Ṣé rí nípa ọkọ̀ tí wọ́n kó fáwọn ọlọ́pàá yẹn? Ó dáa púpọ̀ àmọ́ àárọ̀ àwọn ọlọ́pàá wa kìí ṣe ọkọ̀ yìí tẹ́ máa fi lé àwọn aráàlú káàkiri torí ìyẹn náà wà ń bẹ́ẹ̀ kí mú ọkọ̀ yẹn máa bàjẹ́ nìyẹn o. Àwọn tí wọ́n bá kẹ́rù àbáṣán tọ́lá pé bẹ́ẹ̀ bá ní ẹlágùntò lórí ọmọ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ o nàìjíríà kwara ọlọ́run níjọba
5: ẹ̀. Ẹ ṣe gan. Wásaapu wasa kanu omitala láti alóore wọn kíwa wọn ní àdínkù epo bẹntiróòlù yìí pé kò mọ̀ hàn nínú owó ọkọ̀ tí à ń wọ̀ wọn ní anílò adarí tẹ́ pé yóò ní àkóyawọ́.
7: Ẹ kojúmọ̀.
11: Ẹ̀dọ́ ẹ̀ káàárọ̀.
7: Ẹ káàárọ̀.
11: Ẹ ṣeun pé tọ́lọ́ ní gídá mọ́ lẹ́fẹ̀ẹ́.
7: Àmì ó kọ yín bulẹ̀ tí ń pè wá.
11: Alájì Sọbalájì Àǹkúrìbà Táìta.
7: À ń gbọ́ yín sà.
11: Àti Àpáyàyà. Ẹ àkọ́kọ́ kí gómìnà wa fún èyí tí wọ́n kọ́kọ́ sí mọ́. Torí ẹ̀rí pé ọkọ̀ tí wọ́n ń lò àwa ń lo alápáńjọ kan wọ́n wá lé mọ́síìnì bọ̀. Kódà mọ́tò tí wọ́n ń lò kò lé mọ́síìnì gan mú kọ́lọ́ ọba kúsà. Bọ̀tán báwọn náà bá rọ́pọ̀ bí ó máa wá jẹ́ pé àwọn ọlọ́pàá nìkan. Ẹ wo àwọn fijilantí mọ́ndàlá àwọn ti okòólówó àwọn náà ní kíjọba fún àwọn ní mọ́tò pípẹ́ àwọn káwọn fi lè máa wọnú ugbó lọ kí wọ́n dẹ̀ fáwọn ní nǹkan agbára. Ìgbà tá a láwọn ti kù yìí kílódé kíjọba ti fún wọn fún ẹni pé wọ́n fi ẹ̀mí wọn kalẹ̀ nìyẹn kó kí wọ́n tó wọrú àwọn fijilantí yẹn náà sí ọlọ́run ọba yóò bá wa tó nàìjíríà.
7: Adúpẹ́ fún ìdá
5: ọmọọba Ọlátúnjì Kádé láti Bùdó Gíwá nílùú Ìlọrin wọn mínísítà fún ọ̀rọ̀ owó náà sọ wípé ètò ọ̀hún ó jẹ́ ìgbésẹ̀ láti mú ìnira dínkù fún oṣù kan ni wọ́n ní wọ́n padà ṣe àgbéyẹ̀wò rẹ̀ wọ́n ní ṣùgbọ́n àwọn gómìnà náà káwọn náà gbìyànjú láti gbé ìgbésẹ̀ tó yẹ kára dẹ àwọn èèyàn wọn ní ìpínlẹ̀.
7: Ẹ kojúmọ̀.
12: Hello.
7: Ẹ kojúmọ̀ orúkọ yín.
12: Orúkọ mi ni Adébọ̀wálé láti Sango.
7: À ń gbọ́ yín sà.
12: Bẹ̀rí mo kí àlejò wa tẹ gbé wá wọ́n ti sọ̀rọ̀ tán. Bẹ̀rí ọkọ̀ tí wọ́n gbé kalẹ̀. Ibi tá a ti máa rí ẹmọ́jì ó yà yín lẹ́nu. Kìí ṣebi tó yẹ ká pín ọkọ̀ sí ni wọ́n pín ọkọ̀ yẹn sí. Ìgbèríko tó lè pé wọ́n ti ń gbéyàn léni gbéyàn lọ́la ibẹ̀ ló yẹ ká ti àwọn ọkọ̀ wọn yẹn sí. Gbogbo àwọn ọkọ̀ tí ń bẹ nígboro mí gan ò da gẹ́gẹ́ bí àlejò wa ti sọ. Tẹ wá rí ọ̀rọ̀ epo tí wọ́n fi ìdẹ̀kùn ṣe pé oṣù kan ìmí gẹ́gẹ́ bí ẹnìkan ìjọba kankan ò ní tán ìmí láéláé. Àwọn tán bá tàn náà tàn láti àràdá ní gbogbo yìí tán sí ni.
2: Ẹ má yẹ ká lọ èdè tí ò dára.
5: Má yẹ ká lọ èrò èdè bẹ́ẹ̀.
2: Èdè àlùfáàsá ni wọ́n
5: jà. Ọ̀nàrẹ́bù Yusufu láti Akàṣẹ́lẹ́ Fúlàní ní Ìlọrin wọ́n ní ààrẹ Tinubu táfẹ́ mẹ́jẹ rẹ̀ ṣe kó ta epo bẹntiró fáwọn ọmọlẹ̀ yìí ní gàlẹ́pù kan 500 naira àbí 1000 naira fún ìgbádùn àwọn ọmọ ilẹ̀ yìí. Wọ́n ní gbogbo nǹkan tí wọ́n ń ṣe yìí pé ráì pé wọ́n fi máa fọ ọmọ ilẹ̀ níjẹ́ àwọn fọmọ́fọ́ ṣe yẹ̀yẹ́ ni.
2: Ní òye tọ́dọ̀ tí wọ́n. Ó dá torí àkókò wa tó ti lọ ká máa lọ lé fótó nítorí ẹnìkan náà ó lóun tako ọ̀rọ̀ ìlẹ́jọ́ wa pé ká kó ọkọ̀ wọlé ní àwọn tí ń wakọ̀ lọ́wọ́ báyìí yóò sọ wọ́n dà láì ní sẹ́sẹ̀ mọ́ ó sì lè bí ìṣòro ètò ààbò síwájú sí tọ́. Ẹ já máa lọ fótó ní adúpẹ́ lọ́wọ́ lámètọ́ wa tò ní Malam Abdulrafiq Ọlárẹ̀wájú Àsúkútì. Ọlálẹ́ tún pàdé àwọn akẹgbẹ́ wa míì lórí ètò àtúpalẹ̀ ìròyìn. Ọlárẹ̀wájú Ògùn ní Yọ̀pá Èbìtì ń lo orúkọ tèmi àtẹnìkejì
5: ni. Taiwo Adeyemi ni orúkọ tèmi. Ó dàbọ̀.

tọ́ni sọ́nà lórí bí ìdàgbàsókè yóò ṣe dé bá àwùjọ wa látúnrán wa létí nípa rẹ̀ ẹ bá wa dá sí ní ètò kan àràǹbàdà lórí ìkànnì yé ètò tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbàwó bọ̀ pẹ̀lú àwọn atọ́kùn apèdè gbáyì àwọn àlejò tó tó gbangba sùn lọ́yẹ táwọ̀ wọ́n sì kájúùlù lórí gbogbo àwọn ọ̀rọ̀ ìdàgbàsókè tá a bá ń ṣàgbéyẹ̀wò rẹ̀ lórí ètò ní gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ Ẹtì Friday bẹ̀rẹ̀ láti déédé aago mẹ́wàá òwúrọ̀ lórí ìkànnì Diamond 88.7 ìlọrin ẹ bá wa dá sí ètò fọmọdé ọ̀dọ́ àgbà tó lórí tẹ̀lẹ́mù tó ń ṣíjú wa sáwọn iṣẹ́ ìdàgbàsókè káàkiri àwùjọ wa ẹ bá wa dá sí tọ̀sẹ̀ yìí àjọ gbọ́ni.

0: tí kò bá ti sí state police ẹ jẹ́ ká ká implement security within ourselves bill tó dáa ni tá a need in state presently
1: ẹ̀yin náà ṣe báyìí
0: lágbára ọlọ́run
1: ẹ ṣàwádò fún
0: tẹ́pá tí may not be that same name but we need it we need security tó máa jẹ́ pé ó máa wà under control of the state government kò sí ààfin ọba kan ní ondo state lẹ́ni àbí school kan tí ò sí àmọ̀tẹ́kùn láti méjìdínmẹ́wàá ó wá reduce crime gbogbo rú pé wọ́n gbẹ́ nìkan níbì kan wọ́n yan ẹnìkan bọ̀ níbì kan tí wọ́n bá ṣe ní ọ̀nà mẹ́wàá nírú àwọn state tí governor ní control lórí àwọn security kan ọ̀nà mẹ́jọ mẹ́sàn-án nú ẹ̀ náà ti mú wọn.
1: ìyẹn ni pé ọ̀kan láwọn ò ṣàgbátẹrù fún àbádòfin láti dásílẹ̀ iléeṣẹ́ aláàbò
0: ṣùgbẹ́ ti ìpínlẹ̀
1: nípínlẹ̀ kwara.
0: first priority mi nìyẹn torí mo rí pé ọkàn àwọn èèyàn wa ò balẹ̀ kò síbi tá a lọ tẹ́rù gan ọmọ bá wa bá a ṣe kéré tó àwa gan tún ti ń kó security lọ́wọ́ níbi tá à ń fòru rìn fọ̀sọ́rìn tẹ́lẹ̀ tá a lọlé ọdún tá a páàkì mọ́tò pé ẹ jẹ́ ká ti ẹ̀rinṣẹ́ lọ ìlú kejì àwọ̀ mọ́tò ń ṣe ẹrù tún bà wá mo fà lùkúrà bora so kò sí nǹkan tí tó concern where is ní kwara now tó jẹ́ àkọ́kọ́ òun lọ̀rọ̀ security so lágbára ọlọ́run máa ṣàgbàtẹ̀rù yẹn ọlọ́run á dẹ̀ fún mi ṣe tó rọ̀ pé lórí rere tí ó gbọ́ nǹkan tá à ń sọ
1: láàánú tá à ń bẹ́ yìí nǹkan tá à ń sọ kò gbọ́ ni
0: sá
1: nǹkan tá à ń bẹ́ yìí nǹkan tá à ń sọ ṣe kò gbọ́ ni.
0: nǹkan tó dáa bíbélì olófẹ́ àdúrà eléyìí tí ò dáa náà ó fẹ́ àdúrà.
1: gómìnà náà gbọ́ nǹkan tá à ń sọ gómìnà náà gbọ́ nǹkan tá à ń sọ.
0: gbogbo èèyàn tó gbọ́ kọ́ ló ń ṣe mo lọ mú àpẹẹrẹ wá látòǹdó ọmọ kwara ni mí nǹkan tí mò ń sọ yìí kí n tó dárúkọ gọ́vnà gẹ̀yìn náà dárúkọ ẹ̀ I know you ẹ mọ much about it already ẹ mọ bó ṣe operate lọ́sùn lọ́yọ̀ọ́ everywhere pé wọ́n ní security tí wọ́n tó ń control tó ń jẹ́ uniform personnel tó ń wọ uniform fijilante ó wà ní other state náà but wọ́n pass ẹ̀ ní house of assembly wọ́n wá sọ́dọ̀ òfin fijilante ò go through house of assembly fijilante ti wà kán tó bí èmi kán tó bí ẹ̀yìn kán tó bí gbogbo àwọn gọ́vnà wa ń sìn àwọn bàbá wa fúnra wọn ló dálẹ̀ kò sí òfin tó lágbára tó ti fijilante lẹ́yìn bọ́n ṣe lẹ́mìí àti jà fún ìlú wọn tó àwọn èèyàn náà ó lè ṣàwọn náà níjọba ó kó sínú ẹ̀ pọ̀ they will give them the authority láti act bó ṣe wu ọkàn wọn.
1: ngba pẹ̀lú òfin
0: lágbára ọlọ́run.
1: ọ̀nàdébù lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí mo fẹ́ jẹ́ àwọ̀ àwọn ìkú tẹ́gbẹ́ dání àwọn ará bá wa dáṣọ pàápàá jùlọ àwọn èèyàn ẹkùn ìdìbò òmùpo lónìí àjọ wọn bá wa dá sí ẹni sọ pé tábàdé bẹ̀ báyìí pé ẹ ṣe agbáṣe fábàdófin a ṣe dásílẹ̀ iléeṣẹ́ aláàbò ti ìjọba ìpínlẹ̀ kwara èèyàn lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí àti ìṣòro ìtọ́ mo kí ni pé lẹ́ẹ̀kan sí pé ẹ kú kalẹ̀.
2: multivitamin ask yourself is it giving your child complete nutrition

0: ma fọ kàwé yan.
1: Because
0: àwa lámọ̀ wa
1: ara tí a.
0: Ṣé ẹ rí ọlá lọ mi rí?
1: Àwa lámọ̀ wa ara wa.
0: Ṣé mo Mr. Kọ́mọ̀ lọ́fẹ́? Ẹ fẹ́ràn jẹ bà kẹ́. Ẹ fẹ́ràn jẹ bà kẹ́gbá ké. Bó tó wù yín ẹ lè jẹ wàrà kẹ́ mú mi sí. Àmì kẹ́ ẹ jẹ èbìrì ipò kẹ́ rọ́ mi lé. Ẹ tún lè jẹ àmàlà kẹ́ bómi já. Ṣé ẹ rí orin jẹ́ ń gbọ́ yìí condition Nàìjíríà làwọn fi create orin òun a sì fẹ́ onífújì gangan tàbí oníjùjú kan tí ó wà lọ jí kọ.
1: Tẹ́ ẹ bá rí oníjùjú tí bá ń kọ́ ń ta tàbí onífújì ẹjọ́ ẹ pè wá o.
0: Ẹrẹ́tí ránṣẹ́ sí a.
1: Ó kéré tán yẹn. Bọ́bá fún wa ń bí 50 million.
0: Ọ̀pọ̀ ìlú lórí. Ọlọ́run tó fa èlò lọ́gbà. Tọ́ 50 million pọ̀. Tọ́ bá fa 45 ọ̀dà.
2: 45 million ló ní mbẹ.
0: Ẹ̀fọ̀ bá fi rẹ́kọ̀dù ọmọ yẹn tí ó rìn lórí ẹ̀.
1: Ọlọ́run ọba Ìdùmẹ̀rẹ̀. Ọba tó ní kásù kájí.
0: Ó mọ̀ pé orí ti orí wa ó ti ní kò lẹ sọ.
1: Òun náà ló ní kásù kámẹ́jì.
0: Ó ti ní kò lẹ sọ.
1: Àtó kòlẹ́sítrọ̀ àti òkòlẹ́sítrọ̀.
0: Kòlẹ́sítrọ̀ appearance.
1: Àwọn tó rí wọn pẹ́ kúkú ń gbọ́ ètò yìí.
0: Orí tèmi ò pé.
1: Èmi ò lè sọ.
0: Ohun tí mo fẹ́ sọ pé orin tó ti gbajúmọ̀ tẹ́lẹ̀ ni.
1: Ókè. Bó bá rí bẹ́ẹ̀. Gbogbo ẹ̀yin onílà àkàyẹ̀dá. Ẹyin dá ẹ̀ lè mọ́ gbọ́. Ètò tí ń lọ látẹ́gùn.
0: Àwọn onísòro.
1: Ká pè ní ókẹjẹgbẹ.
0: Ókẹ́ àwọn onísòro.
1: Eléyìí ọ̀wọ́ wá ga bí.
0: Ọ̀gá.
1: Ọlọ́run ọba Ìdùmẹ̀rẹ̀.
0: Ọ̀gá.
1: Ẹ máa wo iye tí ìrẹsì dà.
0: Bàbá kan wòlíì ni.

0: Ọlọ́run mi amọ̀le.
1: Ọmọ ilo n kẹ́sì.
0: Ìyẹ̀rú ọ̀kí ọlọ́fà. Ọmọ bàbá tó kọ pẹ́lẹ́ pẹ́lẹ́.
1: Ọmọ bàbá ẹ̀.
0: Ẹ̀kárùn àgbà oyè.
1: Yes.
0: Ti mẹ́ nílùú Àjíá.
1: Ó dà mọ́
0: jangan. Àlọ́lọ́ wò ṣe ń fi ilẹ̀.
1: Àtọ́.
0: Kò ṣe ń fi ilẹ̀ o.
1: Àtọ́.
0: Àbíkáyà mọ̀ túrí fún o.
1: Kò
0: ṣe ń fi ilẹ̀.
1: Àtọ́.
0: Àríjẹ kò ṣe ń fi ilẹ̀ o. Arímu kò ṣe ń fi ilẹ̀ o. Àríná kò ṣe ń fi ilẹ̀. Àríná kò ṣe ń fi ilẹ̀. Àyàfi ká mọ̀ túrí fún Ọlọ́run. Ẹ wo dìndìn ẹ̀dá yìí ni. Ọlọ́run ò tí ì jẹun látànà. Ó ní wọ́n ní kó wọn máa sin Ọlọ́run. Ọlọ́run Ọlọ́run sísì wo.
1: Ṣé torí pé.
0: Ọlọ́run Ọlọ́run ó sí o.
1: Kò tí ì jẹun.
0: Ó ní kó Ọlọ́run fọwọ́ mú òkè. Ó ní ọ̀fọwọ́ mú sàlẹ̀. Ó ní ẹ̀dá tó bá fún un lóúnjẹ. Ó ní lòun ó kò bẹ́rẹ̀ fún. Mo ní akíndání dání náni dìndìn tútù. Ó ṣe lọ mọ́ṣúárì kan lọ wòran. Kó wo àwọn òkú tó fúrẹ́ṣì. Kó wo àwọn òkú tó gbẹ. Kó wo àwọn òkú tó dàgbà. Kó wo àwọn òkú tó kéré. Àwọn tó jẹ́ pé wọ́n ti parí ayé tí wọn. Kò síṣẹ́ kankan mọ́. Àdéhùn àwọn àtọ́lọ́run ó ti close.
1: Ó ti close. Tọ́ bá wá
0: débẹ̀ yẹn. Tọ́ bá dàbí ẹni pé òun àti Ọlọ́run lọ sí General Hospital. Kó lọ wo àwọn tó wà níbẹ̀. Àwọn tí wọ́n ti débẹ̀. Ọdún méjì. Ọdún mẹ́ta. Kọ́ lọ bá mi Èdùmarè. Kọ́ jẹ́ kí wọ́n dé láyọ̀ àtàlàáfíà. Ṣégi mọ́tò ọjẹ́. Ọ̀kadà lásán lẹ́lòmí igun o. Ọdún kààbọ̀ rè é. Tó ti wà ní General. Ẹlòmí ìfúnra rẹ̀ ló kún ọ̀kadà kó fi gbèrò o. Tí ẹni tí ayé ti kó bá. Tó wá kó tiẹ̀ bá tí wọ́n. Ọlọ́run bá mi Èdùmarè. Dákun tètè mú wọn kó ń bẹ́ o. Lálọ́mí àmọ̀lé. Ẹ sọ fún màá yí dáadáa. Wípé síbẹ̀síbẹ̀ Ọlọ́run lákòbẹ̀.

0: rí mọ lábala ọmọbìnrin yìí nìyẹn.
1: Bó ṣe wà nìyẹn o.
0: Ìfẹ́ la fẹ́, àfẹ́ wàhálà. Ìyàwó tó fẹ́ ìtọ́jú ẹ, aláàánú ẹ ni ọ̀pọ̀lọpọ̀ ò tiẹ̀ mọ̀ wípé ìsasùn àánú ló ń gbé nù lé. Ọ̀pọ̀lọpọ̀ mà bóyá ìkéèmù àánú ló ń bẹ̀lẹ́ ẹ̀dẹ̀hún tọ́jú obìnrin tó fẹ́ dáadáa. Torí bá méjì kọ́ ẹnìkejì ẹni bíbélì pé o, Àlùkùránì gan fìdí ẹ̀ múlẹ̀ pé ká tọ́jú ìyàwó wa lílù kìí kan. Ẹ bá lu ìyàwó ẹ̀ ṣe mọ́tẹ̀ yìí jẹ, ẹ̀tọ́ bá lọ yá kó wọn bá alájọṣepọ̀. Ewúrẹ́ lọ fẹ́ bá láṣepọ̀ ń, torí ewúrẹ́ ni wọ́n máa ń lù. Onílàákàyè kan ò ní lu ìyàwó ẹ̀ bí ti wù ọmọ.
1: Ẹbọ̀ ẹtì ẹ̀gbọ́n tẹ́nì kan ròyìn Ìlọrin Gèrè Alìrì, o rí bó ṣe ròyìn ẹ̀ ni. Ó ní ìlú Ìlọrin kì í ṣe ìlú wàhálà fa.
0: Bẹ́ẹ̀ni.
1: Ìlú Ìlọrin kì í ṣe ìlú fìtínà fa.
0: Ó ní ìṣe jàgídíjàgan.
1: Kì í ṣe ìlú jàgídíjàgan o. Bọ́ ọ bá ti lè gbà pé ìwọ lọ́lọ́run ṣe léyìí fún tó sì mójútó. O ti dọ́lọ́run dá bùkátà rẹ nu, yóò sì bá ọ gbé. Ẹja ṣe bá òun. Tọ́.
0: Ẹ sẹ́ndì mẹ́sẹ̀jì sí wa kájọ yẹ̀ wò. Agbẹ́ṣe tá a gbé padà lọ lé ìdárò. Ẹ má gbàgbé obìnrin tí ẹ gbóhùn ẹlẹ́ẹ̀kan. Gbogbo tí ẹ bá fẹ́ fún nímọ̀ràn, ẹ sẹ́ndì ẹ̀ sí wa bí ògo ti jẹ́ tọlọ́hún. Ó ní ọ̀nà ti póríta mẹ́ta, òun mọ̀ bí tí òun yà sí.
1: Ẹ
0: wá gbọ́ o, ìwọ náà tó dàbí ẹni pé ìgbé ayé tó ń gbé bíi kọ́ parẹ́ bíi kíkú ó dé lójijì ní ṣe ọ́. Torí bá méjì kọ́ ọkọ tó nílé òfin ọ nísinmi. Ìyàwó tó nílé òfin ọlọ́kàn balẹ̀ kó tó di pé a wà mí kanlẹ̀ hìn tó da àwọn ọmọ ọlọ́mọ sílẹ̀ fún ìyàjẹ. Ó ṣe pé nọ́mbà wa méjèèjì yẹn o lè fowókọbora rẹ láṣìírí tẹ́nikẹ́ni ò tiẹ̀ ẹ wo obìnrin ìlíì sí ẹ̀bùn oko ẹ̀ mọ̀lú ti ń gbé ẹ̀ mọ oko ẹyẹ tó ṣú. Ìwọ náà lè
2: ṣe oògùn tán fi po ẹ
0: lórí WhatsApp alàgbọ́lá lọ.
1: Bye.
2: Orúkọ mi ni Yèyé Lua Tóyìn Adégbọlá. Mo sì ti lé ní 50 ọdún láyé láàyè àtàyè ìdẹ́ra. Ìgbòkègbodò mi pọ̀ gan nínú iṣẹ́ tí mo yàn láàyò gẹ́gẹ́ bí òṣèré orí ìtàgé. Kì í sì rẹ̀ mí, bẹ́ẹ̀ ni kì í sú mi. Àwọ̀ mi sì ń jí pépépé sí bíi tọmọ tuntun lójoojúmọ́. Ẹ fẹ́ mọ̀ di Abájọ. Monomin Plus, atẹ́jẹ́ṣe oògùn tán fi po ẹja cod liver oil ṣe joy full supplement ni. Èròjà ẹ peléke, ó ń tara ṣe, ó ń maradán, ó ń jẹ́ kọ́mọdé dàgbà dáadáa, ó sì ń jẹ́ kí àgbàlagbà máa ta kébé. Monomin Plus.
3: Monomin Plus. Fún èròjà tó ń tún inú ara ṣe lẹ́yìn ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀, a tún fi èròjà cod liver oil yẹn pẹ́ já sí i. Ló fi wá di oògùn méjì tá a papọ̀ sínú ẹyọ kan ṣoṣo. La fi ń pè é ní Monomin Plus. Iléeṣẹ́ Tuyi Pharmaceutical Industries Limited. Àwọn tó lórúkọ tó ṣe gbẹ́kẹ̀lé níbi kápò oògùn òyìnbó ló ṣe Monomin Plus.

0: gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o diamond fm ìkànnì tó ń tàn yẹrin.
1: Láti inú yàrá ìròyìn diamond 88.7 FM ìlọrin ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́.
2: Ṣáájú ẹ̀gbọ́ àwọn kòkó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ ilé ayé ti bẹ̀rẹ̀ gbésẹ̀ láti máa san àjẹ́lẹ̀ owó tó lé ní tírílíọ̀nù kan náírà tán jẹ àwọn iléeṣẹ́ tó ń pèsè iná jẹ́ńkò. Iléeṣẹ́ ohanko fi gbé Okorocha ní ìlú Abuja. Àwọn ọmọ ológun gbé gìdínà ìgbìyànjú àwọn agbésùnmọ̀mí nígbà tí wọ́n ṣe ìkọlù ní ìpínlẹ̀ Adamawa. Àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì níléeṣẹ́ ológun ṣífò náà nílùú Àbújá látàrí ìlànà tí wọ́n lò láti san owó ìfẹ̀yìntì wọn. Ní ilé òkèrè ilẹ̀ Israel gbègì dínà ọkọ̀ bàálù kan láti ilẹ̀ Ethiopia kó má balẹ̀ sílẹ̀ rẹ̀ látàrí pé ẹni tó wà ló jẹ́ ọmọ ilẹ̀ Indonesia. Lábala ìròyìn eré ìdárayá àwòníyì ti pin bàtà ìgbá bọ́ọ̀lù fún àwọn ògùn rẹ̀ tó ń gbá bọ́ọ̀lù ní ìpínlẹ̀ Kwara. Ẹ̀ka san akíwa pé a kò ọwọ́ lẹ́nu iṣẹ́. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti kẹyìn Diamond 88.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Taiwo Adeyemi ròyìn ká sọ fún yín pé ẹlẹgbẹ́wà ní ojú ìtàkùn www.diamondfm.net ẹ wò wá ní YouTube wa ní Diamond 88.7 FM ẹ̀kúrẹ́ náà bọ̀ lẹ́yìn sí ránpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akíwà pé a kò ìkàlẹ̀.
3: Nígbà kan rí àwọn èèyàn a máa ṣùgbọ́n ẹni tó bá wà nínú ìṣòro ni láti ràn wọ́n lọ́wọ́. Ṣùgbọ́n ní ìsìn ọ̀pọ̀ àwọn èèyàn kùnà kí wọ́n máa fi fóònù rìkọ́ọ̀dù tàbí ya fọ́tò ìṣẹ̀lẹ̀ apanilẹ́kún láti fi sórí ayélujára. Kàkà ká máa rìkọ́ọ̀dù tàbí ya fọ́tò tá a fẹ́ fi sórí ayélujára. Ẹ jẹ́ ká kọ́kọ́ yára pè fún ìrànlọ́wọ́ láti dóòlà àwọn tó wà nínú ìjàmbá. Lẹ́yìn náà a lè wá rìkọ́ọ̀dù tàbí ya fọ́tò fún ẹ̀rí tó dájú.
4: Ìmọ̀ràn yìí ló ń dé sétí ìgbọ́yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.
5: Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́
6: láti ilé iṣẹ́
5: Diamond FM.
2: Ẹ̀ka bọ̀ padà ìròyìn náà rè ní ẹkùn rẹ̀. Ìjọba àpapọ̀ ilé ayé ti san gbèsè owó tó lé díẹ̀ ní tírílíọ̀nù kan náírà tó jẹ́ gbèsè tó balẹ̀ tí wọ́n jẹ àwọn iléeṣẹ́ tó pèsè iná jẹ́ńkò. Bó ṣe kólédé àwọn ìpín ìdókòwò pé àgbẹ̀ tó kù òní yóò san ní ọdún tó ń bọ̀. Mísítà nílẹ̀ yìí fún ọ̀rọ̀ náà mọ̀nàmọ́ná Gosef tó gbé ìlú fún lédè nígbà tó ń sọ̀rọ̀ níbi ìpàdé kan tó wáyé nílùú Èkó. Gẹ́gẹ́ bó ṣe wí onígbèsè tí wọ́n san ní ọ̀hún ó ní láti jẹ́ kí ilẹ̀ yìí jẹ́ àǹfààní iná ọba tó dúró re àti láti fàájú àwọn olùdókòwò mọ́ra. Tẹ́gbẹ́ tẹnu mọ́ pé ìjọba ṣetán láti gbé àwọn gbèsè tó wà ńlẹ̀ oníwọ̀n san tán láì jẹ́ òmíràn. Gẹ́gẹ́ bí ó ṣe wí oní ìgbésẹ̀ náà ó ní láti mú àtúnṣe dé bá ẹ̀ka ìpèsè ọba lórílẹ̀‐èdè yìí. Nínú ìròyìn mìíràn mínísítà tẹ́lẹ̀jẹ̀rẹ̀ fún ọ̀rọ̀ ìbáraẹnisọ̀rọ̀ àti ọ̀rọ̀ ajé ìgbàlódé Ọ̀jọ̀gbìn Sábàǹtàmí ti fún àjọ elétò ìdìbò INEC ní gbèdéke ọlọ́jọ́ mẹ́ta láti gbé ìgbésẹ̀ láti forúkọ lédè gẹ́gẹ́ bí ara wọn mòye fún ipò gómìnà ni ipinle gombe habitibo odun to nbo no iwe kan trade ni ojo kejila osu ka odun ta waye to koran se si alaga ajo INEC awon agbejoro bantami ni oke si ajo INEC ko foro ko mata milede ega bi omoye fun egbe osilu alabrada PDP fipo gomina laarin ojo meta agbejoro bantami Ahmed Raji SN salaye pe bantami oni oje omo egbe oselu PDP ni wadu bantami ni ipinle gombe to se ra fo lati dije fipo gomina labi asia egbe oselu ohun ege bo se bata lo ko bore ninu etelbo commerce yo to wa ye ni ojo kene deni ogbon osu kewa kanu odun ta wa ye ko gbon se to miran ni ojo kokan deni ogbon osu kesan odun ta wa ye to si bore ege bi omoye egbe oselu PDP fipo gomina ni ipinle gombe wayo gomina teleri ni ipinle imo senator rochas okorocha panpe ofin ti fi gbe atowo awon osise olopa ile yi ni asale ana alukoro fun le ise olopa ile yi csp anete iniedo lo fi de mule fa won iroyin okorocha lo ni odagunla bese ranse pe atowo awon osise olopa okorocha onu wa gbamu nile itura kan nilu abuja awon osise olopa para fun lanfani ko pada lo sile won fi eso kan lori iwo daran ati sise ayederu iwe ti sp ni edo fi de mule kokorocha oran gba oniduro de o fi de mule pe gomo tan ri ori oni o pada farahan ni ololu ise olopa ile yi ni oni ojo segun won sise wadi lori eso ti won fi kan egbe oselu alatako African Democratic Congress ADC ti fohun lede lori iwe ti Taiwo Oyedele to je minister nile yi fun oro aje ka papa julo lori ogun rere lati mogun to oro aje ile yi agbenuso fun egbe oselu ADC Malam Braji Abdullah lo fohun lede lana nipa kan to pa lori eto kan nigba tun soro lori edunwo eko fun ogbon ojo tolede atowo ijoba apapo ile ye ege bo sewe oni ilana kupa pentiro oni oje ilana oro aje lagbaye agbenuso egbe oselu ADC ohun tenumo wipe oro to nso ko lati tabuko edele kege bi osewe oni ijoba ile yi lo ye ko mu en to ba mo nipa oro aje lati wa moguto oro aje ile yi awon omo ologun ti owo kerin ti won sise ni ekundebo ila orun arewa ile ti operation andikai se gbegidina awon agbosun ibo kwarama ti swapo ti won yabo puba awon omo ologun to wa ni gahara ni ijoba ibile onke ni ipinle adamawa awon omo ologun lo ja okan mi mefa lara awon agbosun mi ohun lati gba obetibiti awon ohun jogun pada adele adari ororoye fun awon omo ologun operation andikai captain mohammed koni lo fide amule loni goni to so je pe awon agbesumo mi ohun lebo ba awon omo ologun lati agbegbe la to si je pe won gbianjo lati gba sakoso bo ba awon omo ologun ohun amo owo awon omo ologun lo dun han ege bo se wi o teso aju pe ologun na fara kasha ni bi sele ohun amo bayi won tin gba itoju ewe awon ajagun feint ni leyi lo se ife onu han latari aisan ekunrere owo feint won atan si pe leju ese oni kan se agboyewo ilana ta fi san fun won ni bamu pelu afikun owo awon ologun ile ye afonu ohun oni won ko won sode atowo ajagun feint lieutenant colonel innocent azubike ta si yabo ile ise igbimo ton de si owo feyinti awon omo ologun nilu abuja ni owuro kutu oni nigba to soro let conan azubike to feyinti salaye pe afikun awon omo ologun awon ton ise lowo oni oye ki awon na gba afikun owo feyinti ega bi o se faso lede o fi eso kan igbimo won ko won kuna lati de pe won se asisi owo feyinti won ni ibamu pelu afikun awon omo ologun lorilede yi lameto awujo kan comrade Suleiman Muhammad Sani ti fun lede ka kole yi lati mu adeku deba eye ti amo ile yin woko bo se crede nkan ti won pe ni awon oko to no ife gas si ng nigba to kopa lori akanse eto down breakfast show comrade sani salaye pe ng ton sise bayi ni awon ipinle meta le ni ogun onikoko sowo sawon ipinle to kopa pa julo ipinle kwara loguna lati mu adeku de ba eye ti awon eyan wo ko lojojumo ka pole yi ko tu wa ona mina lati ma pese ina mona mona ko si lo awon ona bi CNG biogas ati itan sonu atotijoba ko ma agbarale awon kan to ni se lori eka epo robi iroyin ekore na ni amuwa si eti gboyin lati kan Diamond 8.7 to wa ni lorin ni ipinle kwara leyin simiran pa yi alo si ilokede bile Israel se gbegi dina oko ojo ofurufu kan to wa lati ile Ethiopia atade pe en to wa ni oje omo ile Indonesia lekan si akin pe eku ikale
1: dakun kai lu jarawa idakun ibado re Facebook idakun abeyefo Twitter ati Instagram lori Diamond 887 FM Diamond FM shining supreme.

ọ̀rẹ́ gbogbo ẹ̀ ń lọ o, àwa ń jayé ara, à ń jáde wá bí ta wà yìí o. Ẹ̀rọ orin ni bóyá mo yọ bisikíìtì lójú rẹ, mo jó lórin nu, mo jẹ bisikíìtì. Wo wá o, sórí tẹ́mi kọ yìí ó yàtọ̀ sí gbogbo yẹn o. Ọ̀rẹ́ mọ́ gbéra ẹ lẹ́mìí gbóná, àwa ń jayé orí àwa ń bí o. Honestly, ó kọ̀ dẹ̀ rí bẹ́ẹ̀ o, ó kàn rú bẹ́ẹ̀ nínú ara rẹ. Bí wọ́n ṣe ro ni, kì í ṣe pé bó ṣe rí o, bó ṣe rò ni o. Bí wọ́n ṣe rò ni o, honestly. Ọ̀rọ̀ tó sọ lọ́jọ́ sí ẹ̀, bó ló ṣe máa, bó la ṣe fẹ́ rìn, bó ló ṣe máa lọ. Ọ̀rẹ́ bá mi gbìyànjú náà, ọ̀rẹ́. Ó mọ̀ pé mo ní ìdí kìíní yẹn, ó mọ̀ ìwọ náà mọ̀ pé mo ní ìdí ẹ̀. Ó dáa, mo ti gbọ́. Dákun bá mi ṣẹlẹ̀ lórí, Ó dáa, no problem. Ó dáa, mo ti gbọ́ ẹsẹ̀ ọ̀rẹ́, mo ti gbọ́ ẹ, a máa sọ̀rọ̀. Wò ó gbàgbé nípa ìyẹn, a máa sọ ìyẹn létà tabaríra, a máa sọ ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ kì í sọ̀rọ̀. Ó dáa, no problem. Àwọn tabaríra wọ ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ mi gan fẹ́rẹ̀ lórí ọ̀rọ̀ yẹn ọ̀rẹ́. Máa pè ẹ́ sóra, máa wo àwọn ṣẹ̀dúù mi bí mi náà ṣe máa, bá a ṣe máa wáyè tabaríra. A máa wáyè náà ni, kò sí pọ́lẹ̀ ọ̀rẹ́. All right, no problem. Ó dáa, a máa sọ̀rọ̀ létà, no wahala. Máa lọ, a máa sọ̀rọ̀ létà. All right, bye.

0: baby.
1: Darling, báwo ni gbogbo ẹja rí?
0: Mo fẹ́ bá yín sọ̀rọ̀ honestly.
1: Àsìkò tó wá fẹ́ sọ̀rọ̀ yìí tí ó ti ń pẹ́ jù, mo fẹ́ lọ wo bọ́ọ̀lù.
0: Ẹ jẹ́ kí n sọ̀rọ̀ sí mẹ́sàn jáde, èwo ni bọ́ọ̀lù.
1: Sẹ́mi ni wo bọ́ọ̀lù tó wà important, ó ní kí n wo bọ́ọ̀lù.
0: Ẹ jẹ́ ọ̀rọ̀ tẹ̀mí tí wọ́n fẹ́ bá yín sọ wá ni bọ́ọ̀lù, ó ń gbà bọ́ọ̀lù tọkẹ tó débẹ̀ àbí bọ́ọ̀lù.
1: Ṣé bá a jọ sùn lálẹ́, ó dẹ̀ pè mí, a jọ sọ̀rọ̀ tí
0: ọ̀rọ̀ bóyá ìyàwó yín àbí èèyàn tẹ́lẹ̀ bí ọmọ tẹ̀mọ̀ pẹ́ bíra fún yín ó ti sú mi o torí wo ni owó ojoojúmọ́
1: bọ́ọ̀ dúró mọ́ dàrú papọ̀ mọ́ òróró yá yoró kò láàrín òróró kó tòrò lóró náà èwo lọ n tó ń sọ gan òtí yé mi báyìí wọ́n sọ pé ṣé mo yàlè lójú ẹ ni àbí mo lálẹ́ àbí mo ní
0: girlfriend pé kí
1: n tó ń sọ wá yé mi ó kàn sọ pé ọ̀rọ̀ ìyàwó mi ọ̀rọ̀ kìnìún kan ìwọ náà níyàwó mi náà.
0: Bọ́lá ni mò ń sọ̀rọ̀ ẹ̀.
1: Ọ̀rọ̀ Bọ́lá lọ wá ń sọ ṣé ọ̀rọ̀ Bọ́lá lọ níjẹ́ rí bọ́ọ̀lù wò kí wọ́n fi lù wá ọ̀rọ̀ níjẹ́ rí bọ́ọ̀lù torí ọ̀rọ̀ Bọ́lá.
0: Àbẹ̀rù pé mi ò gbọ́ ńgbà
1: tẹ́ mo fà lé ọ lọ́wọ́ ni ṣé mo fà ọ lé Bọ́lá lọ́wọ́ àbí mo fa Bọ́lá lé ọ lọ́wọ́.
0: Ìmọ̀ tí èmi ń sọ fún yín ni pé gbogbo tẹ ṣe mọ́ ń yọ rìsíìfù kọ gbogbo ẹ̀ lèmi mọ̀ gbogbo ẹ̀ ni mo mọ̀
1: mi láì di ọ̀rọ̀ fún ẹ lórí ọ̀rọ̀ Bọ́lá.
0: Tí mo bá bèrè 2000 lọ́wọ́ yín 500 lẹ́ máa fún mi ẹ̀ wọ́n máa sẹ́ndì owó sí kí ló ṣẹlẹ̀ gan-an ṣé yàn kọ́ lèmi náà ni àbí torí pé mi ti bímọ. Ẹpin kárí o tàbí kẹ fọwọ́ móbì kan ọ̀rọ̀ yín ò yé mi
1: mọ́. Bóòlù sí ronú báyìí ṣàdé
0: bóòlù
1: sí ronú bóòlù sí ronú mi láìkẹ́ o
0: jẹ́jẹ́ mi mo dúró o
1: jẹ́jẹ́ mi mo dúró fúnra ara mi mo pè é lórí ọ̀rọ̀ Bọ́lá mo pè é kalẹ̀ mo ní lóòótọ́ àti bímọ fúnra wa a fẹ́ra wa ń gbà yẹn ń gbọ́ lóòsì kọ pé kájọ fẹ́ra wa sílé mọ́ pé kinní àpín gàárì ọmọ tá a jọ bí fúnra wa wà lọ́dún ẹ̀ ṣé màmá o màá mọ gẹ́gẹ́ bí ọkùnrin tó jẹ́ alálùbáríkọ ọkùnrin tó jẹ́ pé ọkùnrin dáadáa tó yẹ pé ó yẹ ká fún ní àwọ́ọ̀dù mon àbí con àbí ká fún ní moug kinní kan tó máa fún yàn ní nàìjíríà bí ọkùnrin rẹ ṣé bí mo ń ṣe ojúṣe mi lórí ọmọ tó bí fún mi ni.
0: Ojúṣe tẹ wá ń ṣe òun lẹ wàá mọ̀ pé tẹ ṣe ń ṣe síbí ẹ̀yẹn lẹ kó mọ mí síbí báyìí.
1: Ẹ wá sọ lẹ lẹ́ẹ̀kan nìkan. Irọ́ àbí ayé ìpẹ́ dayẹ̀ lẹ́bi ni.
0: Mi ò ní yẹpẹ̀ lèmi ò mọ̀ jẹ.
1: Ó ṣe wá jẹ yẹpẹ̀ láì ṣe okun lẹ̀ wá sórí bó ṣe wà ń. Sórí bí Bọ́lá ṣe wà ń. Bí ìbá sojú sèmi lórí ọmọ tó bí fún mi ayé náà ni ó sọ mí lẹ́nu ó bẹ́ tàkà sọ èmi àti ẹlẹ́nu ojú ká máa sọ mí lẹ́nu lórí ọ̀rọ̀ Bọ́lá.
0: Ìjẹ́ sọ torí pé mi ò pariwo síta torí pé mi ti pariwo yín síta àjọ mú nǹkan lẹ́sẹ̀ ti gbọ́.
1: Sàdé ń bò lọ wá dì báyìí ń bò ni wọn náà dì báyìí ń bò lọ dì báyìí sórí ọ̀rọ̀ Bọ́lá yìí sí ọ̀rọ̀ tó yẹ ká máa gbàbí ẹni gbàgbọ́ tí o sórí bó ṣe wà yẹn ojú sèmi mò ń ṣe lórí ọmọ mo bá sẹ́ndì owó sí ojú sèmi mò ń ṣe. Bọ́lá lọ nílò owó tó bá sọ fún mi.
0: Ẹni sùúrù mi ò bá yín jà o nǹkan tí mo sọ fún yín ni pé ẹ pín ìdọ́gba tàbí kẹ fọwọ́ mọ́ múbì kan.
1: Nígbà mi ìfẹ́ yàwó méjì kí n máa pín ìdọ́gba.
0: Ẹ ṣe máa ṣe síta tẹ̀ ní ṣe sínú ilé.
1: Èwo ni ta?
0: Ẹ pín déta ẹ
1: pín. Èwo ni ta?
0: Ọmọ tẹ̀ sẹ́ni owó sí òsè ta.
1: Ṣé bọ́ mọ̀ mi ṣé mo sọ fún ẹ pé mo sọ fún ẹ pé bímọ fún mi káàkiri fẹ́ra wa. Ìgbà tó wá jọ mọ yín ń kọ́. Ìhàn ìdí fún ẹ náà ọkùnrin mi wọn parọ́ ni
0: èmi ò dẹ̀
1: parọ́ fẹ́ mo sùn tọ́ fẹ́ pé tọ́ ó ti bímọ fún mi o mò ń tọ́jú ọmọ yẹn ni o. Sọ rí oyún tó wà ní kùrẹ́ yìí ọ́ bì láyọ̀ ọ́ sàn láyọ̀ ọmọ tí wọn náà lóyún rẹ̀ lágbára ọ̀run wẹ́rẹ́ là á gbọ́
0: kí ló wáá dé tí mo ò tí ò pé tí mo bá bèrè owó lọ́wọ́ yín kọ́tà ẹ ní fún mi ní àfùkàn kọ́tà lẹ máa ń fún mi ẹ̀rẹ̀ wọn máa mo ṣàgbọ́n ń gbà tẹ́ rìsíìfù kọ́ lánàá tẹ́sán pé kó má wọrí pé ẹ máa sẹ́ndì owó sí.
1: Wo Bọ́lá ya tọ́ọ̀gì ni ó burú ni
0: ìfẹ́
1: kó dọ̀ ayé rẹ̀ láàmú ni Bọ́lá yìí máa ń ṣe èèyàn gidi Bọ́lá yìí ṣe èèyàn gidi o bó ṣe wa ń Bọ́lá yìí ṣe ọmọlúwàbí kì í ṣe èèyàn gidi o ṣùgbọ́n mo ọ rí pé mo ní tó bá jẹ́ ọmọlúwàbí máa sọ pé mi ní fẹ́ mọ́ ni kì í sọ ọmọlúwàbí mo ṣe ní kó kálukú pé gàárí kájọ máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ kì í sọ ọmọ kì í ṣe ìyàwó kì í ṣe wife material mo ṣe kọ pé kó máa bá tiẹ̀ lọ kí ló jẹ́ kí n mú ọ gbà tí mo rí pé wọ ọmọlúwàbí ni ọlọ́jẹ́ ká máa fẹ́ra wa o sórí tí Bọ́lá ń filẹ̀ o. ẹyin obìnrin ẹ lọ́rùn ẹyin obìnrin bí gbogbo mo ṣe ń gbìyànjú agbára mi tó ó di pé kíní ka àbòsí ni mo ń ṣe lórí ọ̀rọ̀ Bọ́lá sórí tí Bọ́lá ń tó bá tó táìmù kan kálukú mọ ibi tó bá wà kálukú mọ báńdẹ̀ yóò máa yè tó bá fì sí yóò mọ ibi tó ń bá wà ṣùgbọ́n lọ́wọ́ tá a wà yìí má bínú o ó mọ fàyà ó fara ran náà ní pẹ̀lú
0: mi. Ọlọ́run ò ní jẹ́ mi fara ran yá ọlọ́run ò ní jẹ́ mo ti fún yín ní option nínú kẹ́ẹ̀kún ìdọ́gba tàbí ke fowo mu kan ko lo fa
1: ewo to ni fowo mu kan
0: e fowo mu kan ni inu ke fowo
1: se wa le oja re wo lo re fe bola
0: ah
1: ke le oja re ke lo fe bola
0: pe ke le mi jade ke lo inu ke fowo mu omo tita ke fowo mu mi ato oyun
1: mo lo se se bayi se ma wa le olongbo jade ma lo gbe tiger wole so lorun ke le tiger ke lo olongbo jade ke lo gbe tiger wole ke tiger ba folo le o mi o like bo se se yi o to pe lo to lo ba ni fe mi o to ni mi fe nu leyi o to pe mi mo loyin to wa ni kure o ti se ko yin to wa aye won so pe ka lo se dna o dna test o e lo se dna test lori oyun to ni o
0: ah ati ta mo ti gboyun wa
1: e bi won ba pe o e be mi ko ba loyun o le mo se to se yi o so oro bola yi si oro te yan ma nfa be gba bi eni gbagbo ti o foro bola le mo mo ma se yan ju oro ara mi se bi oro bola se wa te yi te yan ni ti ogere ne ko ton ta la da be so ri bola wo se wa eh ti e ti o gbagbe gbogbo leyun owo ti mo send se fun gba die ni o di fun gba die ni
0: e send die si bi na
1: you said yes wa na
0: o
1: mo fe lo wo ballu mo fe lo wo ballu sori owo to ten se o kan un je lo wo ballu tin ba wo ballu tin ba de awon so la le tin ba de amo sawo bi ti igi o ba wo si
0: mo
1: gbagbe oro bola mo gbe
2: Ilorin ati agbegbe re se ti se tan ijo Jesus our strong so wa leyin dam office oyun ni ile Ilorin ibele Kwara lo fi asipo ipe gbogbo eniyan wa si bi ajodun la oruke wa ti a pe akori re ni Olorun olotito faithful God lati owo baba wa apostle and pastor Mrs. Adeyemo Ayeni ajodun na yo bere lati ojo kenila titi di ojo kerin di logun osu kewa 14th to 16th October 2026 ni dede agogo marun irole ati ni ojo Saturday tin se ojo keta din logun osu kewa 17th October 2026 ni awon agba iranse Olorun yo si gbogbo ile adura na didede agogo mewa oro ati ni ojo Sunday tin se ojo kedi dinogun osu kewa 18th October 2026 ni idupe ajodun na yo waye ni didede agogo mewa oro bakan na awon iranse Olorun ti a reti ni Pastor Ademola Kukola Pastor John Ibiteye Lady Evangelist Jemesi ati bebe lo how

0: oríṣiríṣi mọ̀ ni màá mọ̀ rí tí mi ní lọ fẹjọ́ sun ọ̀rẹ́ mo fẹ́ kí bàbá ọmọ mi mọ̀ pé nínú oníkúrú náà ọ̀gá ni pẹ́nápù
1: kí ló tún ṣe lọ́tẹ̀
0: ó ṣe bẹ́ẹ̀ o ọmọ pé mo sọ fún ẹ pé tó bá rówó yá mi pé mo fẹ́ sanwó skú ọmọ tó mo bá pe bàbá o ọ̀gbẹ́ni bá ní lálàlá o kí mọ́ pé òun fowó skú ọmọ mọ́ òun ti níyàwó tòun kémi mọ́ sọ pé ní bùkátà kan ló dé o ọmọ ni ò kíní kan kí mọ́ sọ ọmọ kémi mọ́ sanwó skú ẹ̀ mo ní lọ́nà mélòó ń bá tiẹ̀ tó wá pe kọ́lẹ̀ kò ní gbé máa wá pé ó kàn di àná ni mo bá pè bóyá ó ti tún wà ní lẹ́vù tó mọ́ ń wà yẹn ló bá gbé kọ́ ẹ ló mo ní èmi nìkan tán kí n sọ nǹkan tó tèmi fẹ́ sọ òun fẹ́ òun lọ bìkan ni òun ṣe kinní kan wá ọ̀rọ̀ ọmọ yìí ni mo ní kí n sọ fún ẹ o skul fíìsì ti tún ti tó ó ní kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ oṣù tó kọjá òun sẹ́ǹdì owó aṣọ tí mo ní mo fẹ́ rà fún tán fẹ́ lò ní kinní mo rà á fọ́mọ yẹn ọwọ́ ara mi mo ti padà ra aṣọ yẹn o àbúrò ẹ̀gán tún mú ní sí pé yóò sọ ọmọ ìyàwó mi ò mọ ibi tí mo ti fẹ́ rówó mo bá pe bàbá òpówó skul ló bá tutọ́ sókè ló bá forí gbà pé ṣé gbogbo nǹkan tí mò ń sọ ṣé ìyàwó lé òun gbúdọ̀ gbọ́ ṣé kinní kan kí ló kàn mí pẹ̀lú ìyẹn tó kí ló kàn mí pẹ̀lú yẹn mi ríru ẹ̀ rí o ọ̀rẹ́ kí ni kí n ṣe o àbí kí èmi tiẹ̀ sọ fún pé bóyá kí n gbọ́mọ yẹn lọ fún wọn tọ̀hún òkúkú tí ìbímọ wọn ló wà nú oyún kan àbí kan bóyá kí n lọ gbọ́mọ yẹn fún wọn.
1: Èmi níwò bẹ́ẹ̀ kí wọ́n sì ìyàwó tó ti ń gbé mú pé kọ́kọ́ má ṣojúṣe ẹ̀yẹn tó bá gbọ́mọ lọ ìyá ó jẹ ọmọ ẹ̀ yóò tún jẹ́wọ́ ẹ̀ la o because obìnrin tó ti ń sọ pé ẹ ṣọ́mọ yẹn nìkan ni ẹ̀yin kinní kan according to you mi ní advice pé mi ò kọ́ advice kó lọ́ọ́ fẹjọ́ ọkọ ẹ̀sùn bí iṣẹ́ because o ò lè lọ sọ fún ìyàwó yìí ìyàwó of course ìyàwó wo bí ìgbà tó fẹjọ́ kàsùn ká ni lọ́ọ́ fẹjọ́ ẹ̀sùn bí iṣẹ́ kọ́ mọ̀ pé useless man ni.
0: tí n bá tún débi iṣẹ́ wọn náà yóò ní mo wá fa wàhálà ni. àló lè mi jàgídí jàgan ara mi ló fa tó n fi sọ pé òun ò fẹ́ mi mọ́ ṣé mo ń bá ṣe wàhálà ni.
1: okú ti mọ̀ ẹ́ mọ̀ náà kúkú ṣò jàgídí jàgan.
0: tí n bá ń lọ máa kógò dání ni tí n bá ti gùn ọrùn ni màá tájẹ́ títí màá tọ̀.
1: tèmi ni pé kó má fẹ́ ti ọmọ kó ṣojú ṣe ẹ eyín ọkọ lásìkò táwọn yíyọ kó ọdọmọ tọmọ injọ tó mọ bàbá wọn ṣèyàwó wà ní bàbá ọmọ dà.
0: agbada
1: ọjọ́ ọmọ tó máa ń ṣe é sí bàbá ọmọ níwà dọwọ́ ọmọ mú ó gbọ́ bùkátà kò gbọ́ bùkátà òun ní ọjọ́ ọmọ mú
0: mọ́ ọmọ lọ́wọ́ ju lọ́wọ́
1: ọmọ lọ́kọ lọ́wọ́ ìyàwó ìyá tó wá dọ̀wọ́ ọgbẹ́ni àìtúlàsì ni ó máa tọmọ
0: ìtọ́
1: wọ́ ti pátì kú bí ò bá lóhun òní tọ́ ní rírọ̀ yóò tọ́ nílé
0: nǹkan tí màá ṣe fún náà nìyẹn ìgbà tó tiẹ̀ ti ní kí n lọ bí iṣẹ́ wọn yìí sọ mọ pé oṣù ti fẹ́ parí ń bá débi iṣẹ́ wọn wọn ò sà sálárì ẹ̀ sí méjì ni.
1: tó o bá ti kọ́kọ́ débi iṣẹ́ ṣó o rí ohun tó máa kọ ṣe má jẹ́ fún àfùgẹ́ tí máa lára tó o bá gbé ìgbóná yẹn tó jẹ́ kó wà lójú ẹ̀ kò ní gé tí wọ́n ní jẹ́ wọlé o.
0: ok bẹ́ẹ̀ ni
1: kò ní jẹ́ wọlé o mọ̀ kọ́ ọ̀gẹ́ tí wọ́n yẹn iṣẹ́ tí wọ́n ní kọ́mọ̀tì gẹ́tì wà kọ́kọ́ wọlé wà rẹ́rìn-ín ó kódà ó tiẹ̀ lè rọra gbó pálí kan lọ́wọ́ kó ráàp ẹ̀ iye tó ń ta gift wọn ó ní oní gift fún mr alágbájá
0: yìí ok ok
1: ó sì lẹ́kọ̀ọ́ fún ẹ pé it's a surprise gift
0: kò sí ohun ọ̀rẹ́
1: mi tó bá ti jẹ́ owó sọ́fíìsì ẹ̀ tán báyìí
0: pẹ́rẹ́
1: tébù ni kò kọ́kọ́ gbà
0: yé
1: kọ́kọ́ bí wàá téèyàn lu aago kò lè ṣe ẹ̀yẹ bọ́ta.
0: ó wà mọ bèrè kí ló ṣẹlẹ̀ mọ ń gbádùn ẹ̀
1: ṣé mo pọ́kùn yéye ti public embarrassment
0: bẹ́ẹ̀ ni
1: n tọ́ yé ti jù nìyẹn kí ló ṣẹlẹ̀ ó ní kó gbọ́ kódà ìjọ ló ti sanwó sukú ọmọ gbẹ
0: kò ì tiẹ̀
1: ó ti sọ kan gbẹ̀yìn
0: láti inú oṣù kẹfà mọ ni
1: ó ṣàti
0: ó san tipátìkùkù náà ni
1: ó ní sọ bẹ́ẹ̀
0: tọ̀ màá ní nínú ọdún
1: ojú
0: ọ̀rẹ́ mi orí ẹ̀ wà ń bẹ̀.
1: látọdún márùn-ún kò mọ bó ṣe ń jẹ kò mọ bó ṣe mú kò sọ wà tún wá ọ̀rẹ́ mi tó bá ti
0: máa wá karamọ́ ẹ̀
1: mú rọ̀bù lọ́wọ́ kó o ti fi rọ̀bù sójú
0: kó mi máa bọ́ lójú mi.
1: kó mi máa bọ́ ní ojú ẹ̀ as in kí àwọn abiyamọ tó bá wà ń bẹ̀.
0: kára ta wọn
1: ẹ̀. kára ta wọn ẹwọ mi ẹwọ mi ìyá yẹn pọ̀ ẹmi nìkan. wàláyì tí wọn bá sọmọ inú ẹ.
0: ọrẹ mi
1: símítì lọ fi
0: sí mi. màmá rí ẹ bá màmá rí ẹ fọrọ ayé mi lọ.
1: má pè mí lọ́la yín ká tí mò ń jẹ mọ́.
0: ẹ̀ẹ́n.
1: ṣé orí òun ni mo wá gbọ́n tí ó máa bẹ̀ ẹ́. láwọn ibi iṣẹ́ tí mo mọ̀ iṣẹ́ yẹn wọ́n máa sọ fún mi oṣù báyìí báyìí máa drop yẹ báyìí báyìí fọmọ ẹ. ọ̀rẹ́ mi ò ní láti gbogbo aláàtò kan wá lọ ń ṣe máa pè é pé.
0: tó èmi mo ń wá wàhálà nìyẹn.
1: òun ni wọn máa pè é sọ fún ẹ pé mo ti ṣe ìdí tó ṣù yìí.
0: mo tiẹ̀ ní bóyá ká mú un lọ tìjọba ká lọ sí welfare kán bá wa dá sí
1: i. ọmọ máa pẹ́.
0: t to
1: o ma jina o le ni aye kun e pada wa iyan ma ma lo fa
0: to
1: o understand won ma tun ma be ni awon yin tan elo le le ma san ah elo ko elo le le ma
0: come on sa si meji ni
1: iwo lo ma so ye to fe ma gba bo to ba lo bi to tin je to tin mu ile ije won wo olohun ya were ko le ya were to ma
0: ah o si tiju oju o ma ti ni
1: weak point
0: lerin gbogbo awon to tin se gabi gabi
1: o ti ye
0: o si ore mi
1: aba te ri garage kan office won na to tin se pe si ye mo pe no matter is useless man lele
0: come di po lo gbe jebe te lo na lowo
1: mo tun ba wa lo nse mo ja nbe
0: o ti e mo kan ti mo ni kin se mo koko ni kin lo le kin lo ba iyawo le yen
1: o le work be yen
0: A mama lomo o se mi. Yo si ti rojo le mi pe ta o tu ni.
1: Iyawo yen na tun so wa fun mi pe ko fe ko gbo bukata na. O ma gang up le lori ni. Ma ro dun bi omo gbon na. Aba. O ma gang up iyawo tun so mi ma wa le oko mi. O ma iwo do ma
0: stress. Ojo de ti yan be yen. Ojo de
1: ti be yen o. Ile ise ni ko lo. Ibi to tin je to tin mu. To tin gbo bukata iyawo e to wa nle yin.
0: O si won re mi.
1: Ko target.
0: O si won re mi. Ah, o da keyan lo re. O da keyan lo re
1: emi o ma lo ma be okunrin ko gbo bukata omo ta jo bi
0: emi ro be ni pe ki brother ba gbe ni jeje
1: o se ti ohun ni o di owo omo mu bayi ti o ma wa lo waju
0: won wa se gele won wa won gbe fi lagbada won wa mo se yeri yeri bayi
1: ni jo wedding o wa ni tomo yen emi wa da to ah I'm sorry in general this is me o se I'm not a part of that
0: o se ore mi je n tete lo gbe gbe se
1: won fe yen
0: den lo gbe gbese
1: won awon ko ma gbe
0: o si ore mi ma ri e pe o
1: ko bo to yo mi o le ri yayan ti mo se wa olohun
0: ko mi ti e ni ko ya mi lowo
1: emi o ti e le yayan lowo ma baba mo wa laye le boku yin a ma ye lowo to fi gbo bukata omo
0: okay aso ti mo ni mo fe ra yen so wa ni ya mi lowo
1: mo le ye lowo aso koda mo le ye lowo bata mo le ye lowo osiku bo wo omo in le ya e to ko e wa laye
0: ah ah
1: koda kan le omo ile iwe ore mi kan le nle
0: o si mo koja lenu ona yin bi o to ba koja ko da mo tu edu boya bo aba soro boya yo de tun gbo o
1: mi an gba to je pata jo wa lori bed ajo emi mo gbe fanu lowo
0: o tun bere
1: mo owo omo ile ya e to ba ni gbogbo
0: kilo wa je be si mi
1: fun koda ko fe dawo nu sinu okun ma ya e bo kan ma ye lowo omo yen iro ore mi ya e niyan
0: o ba dojo onawo mo we gele tele mi
1: yes sure ore yawo ni mi
0: koda mo ti gbo

0: tádì wá níbo ló tú rà.
1: Sọ̀rí ó mọ̀ pé ṣé ọkùnrin máa ń jó ọkùnrin gidi ò ní jókòó lé níwò yìí ṣé ìwọ́rọ́kùnrin gidi tí máa wọlé láago mẹ́jọ alẹ́ rí aago mẹ́jọ alẹ́ aago mẹ́sàn alẹ́ ìwọ́rọ́kùnrin gidi tí máa wọlé ní táìmù rí ọkùnrin gidi táàmù sí ọkùnrin ọ̀ríjínà aago mọ́kànlá alẹ́ aago méjìlá alẹ́ ni máa ń wọlé ọkùnrin gidi nu àwọn ọkùnrin ṣẹ́ṣẹ́ ọkùnrin bẹ́ẹ̀ kẹ́ ọkùnrin jọjọ ni ma wọlé lágùn mẹjọ méje
0: ẹgbẹ mẹsàn án mẹwàá ẹlọ ti ṣe látàárọ inú ilé ẹ máa kúrò ní 6 o'clock ẹ lọ bíṣẹ mo mọ èmi aláàánú mà ti yín fún ọkọlẹ mọ ń close lọfíìsì
1: má close fọ ṣe ẹ wà máa wọlé bọ ní aago mẹjọ mẹsàn án nígbà tí ayé ò ṣe mí torí tí kò ṣe mí
0: traffic dìyín mú
1: tọwọ ayé ò tẹ mí
0: ó pẹ jù 7 kò yẹ kẹ ti dé
1: nígbà ayé ò ṣe mí tọwọ ayé ò tẹ mí ẹ wà máa wọlé bọ lágùn mẹjọ mẹsàn mẹwàá
0: condition mi kẹ ti ẹ fi mọ tètè délé kẹ mọ app mi lẹkọọkan
1: wo bí condition bá ṣe ń ga sí yín máa reduce díẹ díẹ sọ pé sin bí 11-12 mú wọlé tọba yá ń sin tí kò lẹsẹ mú wa pé ó ti ń ga díẹ díẹ jù bẹẹ lọ màá máa wọlé ní bí aago bíi mẹwàá màá reduce àbí aago mẹwàá àbí aago mẹsàn ààbọ màá máa wá ní táìmì yín sọ wọ̀rọ̀ ọkùnrin gidi tí máa wọlé láago mẹjọ mẹsàn.
0: ẹ wo èmi ní ìdòwò járin.
1: owó yìí náà ni wọn kọ́ owó náà ni gbogbo gbogbo tó ń sọ látàárọ̀ mọ̀ pé ọ̀rọ̀ owó náà ni owó náà ni ó fẹ́ nu ẹ̀gúnlẹ̀ sí.
0: pépà rẹ̀ bá ní kí mọ̀ náà. pépà ni mi bá mọ̀
1: kí ni owó pépà náà kan náà fi tẹ́wó.
0: bẹ́ẹ̀ni
1: owó náà pépà kan náà fi tẹ́.
0: ṣé ìgbọ́dọ̀ mi kẹjẹ́ ń sọ̀rọ̀. mo ní láti ra àwọn nǹkan kan fọmọ mi èmi
1: náà
0: ní aṣọ kan ó ní aṣọ kan sí mo rí online tí mo fẹ́ ra
1: ọba àti bímọ tán owó tọba fẹ́ ra àmọ́ ra
0: mo ní groceries torí àwọn cravings mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí èmi gan fẹ́ understand
1: ẹ̀dẹ̀
0: mọ̀ pé
1: sọ pé mi ṣe wáyé ẹbí ò pé ìlówó lọ́wọ́ tẹ́lẹ̀ o bẹ́ẹ̀ ó mọ̀ pé ṣe bí wọn kó fìn kankan bò fún ẹ bí mo wọ́n ṣe wọlé sọ́wọ́ mi mò ń ṣàlàyé fún ọ tó wọlé ní ìjẹta mo sọ fún
0: ẹ. ẹ má sọ délẹ̀ ẹ má sọ mi ò fẹ́ gbọ́ o 50,000 naira ni mo need ẹ bá ń kó ṣe chance lẹ fẹ́ ṣe àbí cash lẹ máa fún mi.
1: wá ṣé wọ́n bá àkìlẹ̀ wà rò pé mo ti ń sẹ́ni àbọ̀ rò pé mo mo ṣe wá mọ̀ pé iṣẹ́ ara mi lèmi èmi ìṣó olóṣèlú oníṣẹ́ ọwọ́ lèmi o ẹ ọ sì sọ báà náà 50,000 kí n sì kó wá náà
0: ẹ ẹ ló ní 50,000
1: máa kó 50,000 lọ́wọ́ kan báà náà efcc ó wà mọ̀ ọwọ́ mi wọ́n máa wá mi kiri.

0: gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń ààbùn.
1: àpọ̀pọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì ìgbà tí gbangba tó wà dẹ́gùn kedere.
2: ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
3: bí a bí bí fún mi lẹ́tù ẹ̀bí bí a ṣe bí bí wá.
2: pẹ̀lú diamond fm ìgbádùn tí ò lópin ni.
4: after working kí ló kù ìgbádùn ló kù tá a máa jẹ.
2: àní nínú ohun gbogbo ayé ọpẹ tó yọ.
5: ṣé ọlọ́run òbójú mi jẹ́.
2: diamond fm ìkànnì aláyọ̀ ni wá.

0: ẹkúrọ̀lẹ̀ akíwà pé àkòwò iṣẹ́ òní ìròyìn ṣókèrè láti ìkànnì àmọ́dé 3.7 tó wà nìlọrin ní ìpínlẹ̀ kwara. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti ké sí àwọn ilé ẹ̀kọ́ fásitì nílẹ̀ yìí kí wọ́n tẹ̀lé ìlànà ìgbàlódé artificial intelligence àti àwọn ìmọ̀ ìjìnlẹ̀ ètò ẹ̀rọ mìíràn fún ìdàgbàsókè ètò ẹ̀kọ́ lórílẹ̀-èdè yìí. Mínísítà nílẹ̀ yìí tó wà ní ìjánu ètò ẹ̀kọ́ mínísítà kejì ní ẹ̀ka ètò ẹ̀kọ́ ọ̀jọ̀gbọ́n Suheba Ahmad ló fohùn lédè nígbà tó ń ṣe lójú ìpàdé tọdún tá a wà yìí tí àjọ ìjọba ilẹ̀ yìí tó ń ṣe fásitì ẹ̀rọ fásitì NUC àti fún àwọn fásitì tó wáyé nílùú Abuja. Àtúnṣe sí orúkọ ìgbìmọ̀ ìpolongo fún ipò ààrẹ ẹgbẹ́ òṣèlú APC fọ̀rítọ̀rọ̀ tó ń bọ̀ wọ́n ti kéde orúkọ mínísítà fún ìlú Abuja Ìyẹnsan Wike, orúkọ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọlá Adeleke àti àwọn irọ́ rẹ̀ ní ìpínlẹ̀ Delta àti ìpínlẹ̀ Anambra Sheriff Oborowori àti Chukwuma Soludo pẹ̀lú gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Èkó Abatunde Fashola tẹ́lẹ̀ rí fún mínísítà fún ìrìnà ọkọ̀ ojú òfurufú Fẹsọ Kayamo gẹ́gẹ́ bí ọmọ ìgbìmọ̀ ìpolongo ọ̀hún. Abẹ́rùkọ tuntun tó lédè ní òní ọjọ́ ìṣẹ́gun ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Tinubu òní yóò jẹ́ alága ìgbìmọ̀ ìpolongo ọ̀hún ti igbákejì ààrẹ ilẹ̀ yìí Kashim Shettima àti alága àpapọ̀ ẹgbẹ́ òṣèlú APC ọ̀jọ̀gbọ́n Mitao Yotuada wọ́n gọ́ jẹ́ igbákejì alága. Ọmọye fún ipò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Congress NDC Peter Obi ti bu ẹnu àtẹ́ lu ìṣàkóso ààrẹ Bola Tinubu lọ́wọ́ tó fi mu ọrọ̀ ajé ilẹ̀ yìí. Obi tẹnumọ̀ wípé ìdàgbàsókè tó ń dé bá ìlànà ọrọ̀ ajé ilẹ̀ yìí ò ní kò sí lápá rere lára àwọn ọmọ orílẹ̀-èdè yìí. Àtẹ̀jáde tó lédè látọwọ́ Obi tó fi gbà kan jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Anambra ṣàlàyé wípé owó tí wọ́n ń pawọ́ ní Nàìjíríà ló ti pọ̀ sí i àmọ́ àwọn ọmọ ilẹ̀ yìí ò ní wọ́n sì wà nínú ipò ṣẹ́ àtúnṣe pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ ni kò ríṣẹ́ ṣe. Onídàájọ́ Ika Edem Eko tẹ́ga ẹ̀kọ́lẹ̀ yìí tó ń jókòó nílùú Àbújá ti mú ogúnjọ oṣù kejìlá láti gbé ìdájọ́ kalẹ̀ bóyá igbákejì ààrẹ ilẹ̀ yìí tẹ́lẹ̀ rí Atiku Abubakar lè mú àtúnṣe débá ẹ̀gọ́ tó pé pípẹ́ kan gbègé ìdínà ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC kọ́mọ́ kò pa nínú ètò ìdìbò ààrẹ ọdún tó ń bọ̀. Onídàájọ́ ọ̀hún ló gbé ìdájọ́ náà kalẹ̀ nínú ọgọ́ ìṣẹ́gun bí Atiku Abubakar ṣe tẹnumọ́ pípẹ́ kan fún láǹfààní láti mú àtúnṣe débá ẹjọ́ ọ̀hún tó pé Atiku tó ń díje fún ipò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú alátakò African Democratic Congress ADC òní ààrẹ Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC ń tẹnumọ́ ipò kò nẹ́tọ́ láti mú àtúnṣe débá ẹjọ́ tó pé ọ̀hún. Èyí ló pin ìròyìn ọ̀hún ẹ pàdé wa tó bá di aago márùn-ún lónìí fún ìròyìn àgbáyé wa ní kànńdà àmọ́lé 3.7 tó wà nìlọrin ní ìpínlẹ̀ Kwara lẹ́ẹ̀kan sí akéwà pé àkó iṣẹ́ òní.
1: Ìròyìn ní ṣókí láti ilé iṣẹ́
2: 88.7 FM ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi yín sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
3: Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa pẹ̀lú ọkàn apọn láti ṣàṣeyọrí tòun ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wọ òtútù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kòókòó jàǹjà látàárọ̀ ṣe ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara mara gbá yágiyági àtẹlébàrè ẹfẹ̀ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀tún wọ̀ lóníṣẹ́lẹ́ńṣẹ́ lórí ìkànnì Diamond 88.7 FM ìlọrin lójoojúmọ́ láago mẹ́rin ìrọ̀lẹ́ 4 PM prompt lójoojúmọ́ àtẹlébàrè no dull moment chai yóò ti lọ dojú.

látọ̀dọ̀ celebrity wife Desola Afọdù ṣé rí egbé alábòsí wọ́n hàn jẹ́ wọ́n yá jẹ́ wọ́n bù jẹ́ wọ́n ṣàjẹ́ wọ́n sún jẹ́ lórí social media lọ́sẹ̀ yìí.

0: ọ̀nà tí wọ́n gbajúgbajù òṣèrékùnrin nìyí ń kọ́kọ́ ju ì ọlọ́run má joyè má jẹ́ joyè àsọ̀rọ̀ sọ́bọ́tò àmọ́ ṣé yín kọ́kọ́ ju ì mọ̀ọ́mọ́ ni àbò ń jábọ́ I don't get it if you ask me now where go on 100 kọ́kọ́ ju ì ǹjẹ́ kí ni yín kọ́kọ́ ju ì sọ níbi ètò ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tí wọ́n ṣe fún yínká kọjú ìgbajúgbajà ìṣeré ni àbúrò ó ti sọ pé òmò yínká kọjú ní bóyá kó get out get out yà ó sì lára ẹgbẹ́ alábùsì. ó dájú ẹ máa wọlé báyìí bójú òpó yẹn bí mo ṣe fẹ́ ju kinní kan fẹ́ ju orin kan fún yín ni àmọ́ yẹn rò pé ah omi dan not now yínká kọjú sọ̀rọ̀ kan. Eléyìí tó mú kí àwọn tíátà sorry àwọn fans àwọn tí wọ́n máa ń wo báni àwọn olólùfẹ́ rẹ̀ fíìmù lọ́n bá hàn Yinka Quadri ṣé kí wọ́n wá hàn wọ́n tó àwọn Gen Z wa ni ṣé nǹkan tó fẹ́ káwọn obìnrin máa ẹ̀ ń dí ọ̀lẹ́ ọkọ rẹ̀ now we get it tó máa ní àwọn ìyá yín faradàyà èmi kọ́ mo sọ ẹ̀ lọ comment section èyí tẹ́ báwo lórí social media ẹ̀ máa mọ ní wọn sọ ẹ̀ tiẹ̀ ṣe lójú wa rẹ̀ àwọn ìyá yín fa ṣé kí ìyá táwọn ìyá wa faradà dá ẹni a máa faradà rẹ̀ ẹ̀ no it cannot work not in 2020 ǹjẹ́ kí ni Yinka Quadri kí ló sọ ẹ gbọ́ fúnra yín mò ń bọ̀ wọ́n mi ò mara yé àbòsí ò gbọ́dọ̀ sílò
1: ọmọ báyàwó mi ṣọ̀rẹ́
2: kí
1: wọn lọ ṣòfófó fún pé ọkọ ẹ máa ń fẹ lágbájá adẹ̀rí ìta tó ń fẹ nínú wọn náà tó jẹ pé òun ló ba lọ́jọ́ fi tó ṣòfófó mẹ́wàá tí tíyàwó mi gan mọ̀ pé mo tó ń fẹ́ òun náà akọ̀ tó sọ fún pé mo
2: ti mọ̀
1: kò dẹ̀ tó bá torí ẹ̀ bá wọn náà jà a rí tó jẹ pé ta bá ṣe production lọ títí dòru tó jẹ pé inú ilé mi náà máa wá sùn ní kano street tó dẹ̀ mọ̀ pé mo ń fẹ́ wọn á fún wọn lóúnjẹ á fún wọn everything
2: ẹni pé
1: pẹ̀lú ogun ọlọ́run ọmọ reason tó dẹ̀ fi ń ṣe òjú pé ní stage kan a máa fo orúkọ bo àwọn obìnrin kan láṣìírí ní industry wọn máa báyàwó mi ṣọ̀rẹ́
2: kí
1: wọn á lọ ṣòfófó fún pé ọkọ ẹ máa ń fẹ lágbájá adẹ̀rí ìta tó ń fẹ́ nínú wọn náà tó jẹ́ pé òun ló ba lọ́jọ́ fi tó ṣòfófó mẹ́wàá tí tíyàwó mi gan mọ̀ pé mo tó ń fẹ́ òun náà akọ̀ tó sọ fún ẹ pé mo
2: ti mọ̀

0: àwọn jẹ́sí wọ́n ṣe kíní wọ́n mú yínká kọjú ìsọwọ́ wọ́n sun wọ́n wọ́n yan wọ́n wọ́n dín wọn wọ́n bọ̀ wọ́n pé pọ́jọ́ bábá akọ́bá pàrọ̀ excuse me sir ẹ báyé jẹ́ ń gbà yé yín o ẹ jẹ́ tún kù ọ̀nbẹ̀ gbẹ́jú-gbẹ́jà ọkọ lọ́rọ̀ àwọn dj wa ìyẹn máa ń sábà miss àwọn orin fuji báyìí a bá sọ pé fuji specialist dj òun ni dj kulet la máa ń pè ó ti kọ lẹ́tà ìkìlọ̀ fún gbogbo àwọn married men ni o ó ní lìrìlìrìlì bínú ó ní tẹ́ ẹ bá tún ṣe bẹ́ẹ̀ bá tún send àwọn òṣì rádáradá sí mi dm máa fún ọbọ̀ ta ilẹ̀ yín ó tún ká ó ní ẹ̀wọ̀ ẹ lè ti máa ṣe o bẹ́ẹ̀ bá lọ gbìyànjú ẹ̀ ẹ̀gbọ́n bó ṣe sọ.
1: Especially you married men, stop calling, coming into my DM. Come up with me, my wife, my love, my baby, make I marry you. Those are words for your wife, not words for me. Enough of this bullshit. Binu she be mini moment in mo she voice note. I have tolerated you guys enough in my DM. Ile yin ma garu pe rubbish dem ba mi don wo yi emi o ba do si. Jesus ti ra mi pada ninu gbogbo oshi. Te fi won mi yi. Omo Olorun ni mi. I am not interested.
0: Dey je ku lati ba wa da gboro aye aje pe kaduku ma wo ko won kemi na wo temi na boye wa nbe. Koníkàlùkù la máa yanjú family problem wa wọ́n gba àwọn ọkọ tó bá ń bẹ́ dm ẹ̀dá kú bóyá ṣe kára àbí ká gbé ẹ jáde ohun tó bá jẹ tó bá mu a ní ìdí ẹ báwo àtàṣírí wọn.
1: Enough of this bullshit. Binu ṣe bí mi ní moment yìí ni mo ṣe ṣe voice note yìí. I have tolerated you guys.
0: Ẹ jẹ́ mọ́ ọ lọ lórí ètò celebrity gossip fún sọ́sọ́ tòní. Ẹ wo irun táwa fẹ́ ni káàárín ẹ̀yìn àti àwọn tẹ́ ń dm káàárín yín túká kọ́ wá bá wa dáta àkàrí list of names kó ní kálukú máa wá lọ mú ọkọ tí ẹ ń bẹ ọkọ tèmi rè ní gbogbo obìnrin bá ti ẹ̀rí bẹ́ẹ̀ kò bá dá díẹ̀ kò bá ọwọ́kùnrin yóò ní ibi sásí mọ́ ẹ wo jẹ́ máa fèyí ṣe lọ lórí ètò adelé báyìí celebrity gossip pẹ̀lú omidan Olayinka gbogbo ẹgbẹ́ alábòsí gbogbo ohun tẹ́ ẹ mú wá pàdé lónìí. Ẹ jẹ́ àtọ́jú ẹ̀dọ̀sẹ̀ tó ń bọ̀ bẹ́ẹ̀ bá ti wá rí ẹ máa dà á sẹ́mi náà ẹ mọ bá ṣe máa ń ṣe gbogbo àbò sí yẹn comment section ó ti ẹ̀yẹ má lo kò ní ìdíkẹ́ lórí page yẹn àmọ́ bá ṣe jọ ń ṣe ẹ máa dà á sí mi èmi náà máa ganu débẹ̀. Ẹ jẹ́ máa fèyí ṣẹlẹ̀ lórí ètò fún tòní lórúkọ tí bàbá tọ́mọ àti tẹ̀mí ẹgbẹ́ alábòsí yìí ò ní túká ọmọ ìjọ túbọ̀ máa pọ̀ sí lágbára Ọlọ́run ihun tí ò ń jẹ́ kí èèyàn rójú ráyè ṣàbòsí èèyàn ò bá jẹun ni Ọlọ́run ó máa bọ́ gbogbo wa láti Elédùmarè a máa pọ̀ sínú ẹgbẹ́ ni pásítọ̀ káàbọ̀ sílé agodo ẹ wo ọjọ́ wájú ìwé kíkọ́ akẹ́gbọ́n mi former sp Ajayi Ọkásanmi ẹ bá ń tọ́jú wọn dáadáa ẹ bá ń tọ́jú ẹ̀gbọ́n mi nǹkan gbọ́dọ̀ sẹ̀mí ẹ̀gbọ́n mi láti Elédùmarè Omidan Olayinka Ajani Ajibade lèmi ń jẹ́ o ó ti di ní ọjọ́ mẹ́jọ ire o ire.

0: kábíyèsí o ọlọ́wọ́ tí ń fà ní gòkè ìbà rẹ o gẹ́gẹ́ bí àkòrí tó fún wa fún ti ìsọjí ẹ́fàtà fún toṣù yìí tí ó wáyé ní ọjọ́ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ gangan àṣẹ àti ìdánilójú ń bẹ nínú gbólóhùn yẹn wípé a ó fà mí sókè ọ̀rọ̀ pé n ó gòkè kọ́ a ó fà mí sókè tú láàsì dandan gbọ̀n nínú jésù yìí ẹ káàbọ̀ sórí ètò ṣe dáadáa lába yín o ṣe ẹ ti ń gbára àdì ṣe ẹ ti ń múra ìsọjí alágbára tá a ti ń fọn rere rẹ̀ láti bí ọjọ́ bíi mélòó kan ẹ má gbàgbé wípé ọjọ́ thursday ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ gangan ọ̀túnla kọ́hún bẹ́ẹ̀ ni ọ̀túnla òde yìí ni ìsọjí alágbára yìí ó wáyé o nínú gbọ̀ngàn ilé ìjọsìn kérúbù àti sírafù ní tẹ̀síwájú tó ń bẹ ní agbègbè muritala nílùú ìlọrin ibẹ̀ gangan ni wàláàyè ọlọ́run yóò ti dá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lára yàtọ̀ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ já jọ pàdé yéésù àkírísù rí ń bẹ̀ yọ̀dà fún wa o ilé kún fọ́fọ́fọ́ nírọ̀lẹ́ yìí o mo ní àwọn ikọ̀ àti ìrìjọ ọlọ́run lórí ètò ìgbẹ́ tí ẹ ti rí tí a mú ní brass tí wọ́n fi fèrè ẹ̀mí gbé wa wórí ètò ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé ìwàláàyè ọlọ́run ti sọ̀kalẹ̀ sórí ètò ìlọ́wọ́lọ́wọ́ ẹ jẹ́ máa fẹ́lẹ́ yìí kí bàbá wòlíì moses adémọlá káàbọ̀ sórí ètò fún ti àkókò yìí ẹ kú dédé àsìkò yìí ṣá o.
1: olótú
0: bàbá
1: mo kí gbogbo ilé
0: adúpẹ́
1: gbogbo ibi tí a bá ti ní ayọ̀ àti láǹfààní
0: yes sir
1: láti gbọ́ mi wáyé mo kéde rẹ̀ ní orúkọ ọlọ́run àlàyé gẹ́gẹ́ bí àkọ́rí ìrìn àjò tí olúwa fún wa ní ti oṣù yìí àti ọmọdé àti àgbà tó gbàgbọ́ ní jésù kristi a ó fà yín sókè
0: àmì jésù
1: ẹ kásán
0: ẹ ṣe bàbá ẹ káàbọ̀ sórí ètò bàbá wa special apostle ajayi ọ kásán mi ẹyin náà ẹ bá ń kí gbogbo ara lé pé wọn kò dédé àsìkò ìsàwọ.
2: ẹyin arálé ẹ kú dédé àsìkò yára pé mo gbára di àti ìmúra sílẹ̀ fún ètò ẹ̀kan lóṣù ní tó ń bọ̀ sí orí ìjọ sí anes moment church wà ní ìlọrin ní ọ̀túnla
0: thursday
2: 15th of october ìfàlọ́sókè máa ṣẹlẹ̀
0: àmì lórúkọ jésù
2: pé gbogbo ara lé rẹ̀ dání kó máa bọ̀ àti gbàgbọ́ rẹ̀ ó máa bọ́lọ̀ ń pàdé
0: àmì lórúkọ jésù ẹ ṣe gan ẹyin fún ohun ìfinilọ́kànbalẹ̀ tí ẹ fi parí ọ̀rọ̀ yín àwọn tó ń gbọ́ wa nílé lọ́wọ́lọ́wọ́ báyìí ààbò làbá ti ṣí torí àkókò tí ń kó wa ní rógà tí ń kó wa ní pàpamọ́ra ẹ jẹ́ ẹ máa bọ̀ wá amúnibras fèrè lẹ́yìn kí àwọn aráalé ò tí ì gbóhùn yín kọ́mọ́dà bí pé afárí apá kan dápá kan sí ó yẹ nìṣólẹ̀ ẹ bá ń kí àwọn aráalé.
3: mo kí gbogbo aráalé o lágbára ọlọ́run lóṣù yìí ìfarilọ́wọ́sókè láti lọ síbi gíga a ó rí gbà lórúkọ
0: jẹ́. àmì lórúkọ jésù ẹ ṣe gan inú wa dùn pé iná láǹfààní láti darapọ̀ mọ́ wa lórí ètò lákòókò yìí bàbá wòlíì moses adémọlá bóun ni gbogbo ètò fún ìsọjí alágbára tí ó wáyé ní ọjọ́ thursday.
1: adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ohun gbogbo ti tò
0: adúpẹ́
1: nípa ti ẹ̀mí mímọ́ nípa ti físíkà àti gbogbo afojúrí olúwa ti fún wa lórí ọ̀fẹ́ ètò tí ń lọ bá ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn kan náà ń bẹ níládùúgbà tí wọ́n fi gbogbo nǹkan sí
0: ọwọ́ ọlọ́run
1: láti jẹ́ kí bòkán tẹ̀síwájú gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé olúwa sọ fún wa pé odidi oṣù mẹ́ta wípé a ó ya àdúrà sọ́tọ̀ fún àwọn àkọ́bí pé sátani fẹ́ gbé ìṣe rẹ̀ dìde ẹ̀sìn mọ́ pé ọ̀kan nínú àǹfààní tá à ń jẹ lọ́dọ̀ ọlọ́run ni wípé kí ó tó ṣẹlẹ̀ yóò ti fi hàn wá
0: àti tú àṣírí ṣáájú
1: tú àṣírí kí a lè gbáradì kí ó mọ̀ bá a kàn wá bílí sọ pé kìkì ojú wa láwọn máa fi rí
0: etí wa láwọn fi gbọ́ ó ní kì yóò súnmọ́ ọ̀dọ̀ wa
1: so ara kó mọ̀ bá a súnmọ́ ọ̀dọ̀ wa olúwa ṣe pé àkíyèsí wa sí pé ká ṣe àdúrà pàtàkì fún àwọn àkọ́bí sọ pé tí tó bá ń gbọ́ mi báyìí ẹ gbáradì láti wá gbàdúrà fún àwọn àkọ́bí yín wọn ò ní kan yín lẹ́yìn ọ̀kan lórúkọ jésù
0: àmì lórúkọ jésù
1: bákan náà olúwa ní ká gbàdúrà àwọn tí wọ́n ń wá iṣẹ́ olúwa ní òun fẹ́ káwọn ọmọ wáṣẹ́ mọ́ òun fẹ́ kí iṣẹ́ máa wá wọn olúwa ní kán kó àwọn ohun èlò tí wọ́n fi ń wáṣẹ́ wá bíi cv àwọn credentials wọn ní iléèwé kí wọ́n wá ná sókè a ṣàkíyèsí pé nínú ẹ̀mí àwọn èèyàn lè graduate ní school lóòótọ́ kí inú ẹ̀mí kán mọ́ graduate wọn torí ẹni bíbélì sọ wípé ẹni tí ọmọ bá sọ di òmìnira
0: ìgbà yìí gan ni ó tó di òmìnira ní tòótọ́
1: ní ẹni tí school bá sọ di òmìnira tàbí tí ọ̀gá iṣẹ́ bá sọ di òmìnira ṣùgbọ́n ọmọ bá sọ di òmìnira so kálí wá gba òmìnira ní tòótọ́ wípé a ti parí ilé ìwé a ti ṣe freedom ní ẹnu ìkọ́ṣẹ́ kí gbogbo ẹ̀ kó lè jọra wọn a ó jọ ná sókè báyìí sí ọlọ́run tí a jọ gbóhùn sókè gẹ́gẹ́ bí àṣẹ olúwa mo sì gbàládà pé lẹ́yìn àwọn àdúrà wọ̀nyí agbegba ope to
0: nipa ami loruko jesus
1: be bakan na e ma gbagbe pe a o fa mi soke oni akori irin ajo yi gege bi ti osu to koja a gbo pe ni aye titun ati aye titun eni ti oluwa ba pese aye ati aye titun fun in to nilo fun ni lati gbanu e ni pe ko ri eyan ko fa soke wonu bi ti oluwa ti pese so idi ta se pe gbogbo eniyan ni akoko pe kan ma bo wa se on ti oluwa ti pese ni oruko Christi Jesu aoria anogba
0: ami Jesu ara e tori anta kini on kankan kan ni bi a o babo nsona e je en sare bere bere lowo yin kin to mo bo wa sodo baba wa special apostle ajayi okasanmi e menu ba nkankan wi pe osu meta gbako ni adura pataki yo fi waye fun awon akobi wa e je en bere lowo yin se gbogbo ojo Thursday ti soje fata ba tin waye ni adura kan se yo ma waye ni abo ni asanya awon ojo ninu osu
1: ojo Thursday ti e fata o ma waye la gba won adura yi bi Thursday ti otun layi a o bere ta ba ti wo osu November
0: okay
1: ti Thursday November Thursday keta ni November a o gba
0: okay
1: Thursday keta ni December ti o pari odun ayo lati fi pari odun
0: ami loruko Jesus
1: koni da kenyan pari odun koni omo nku koni da
0: ododi
1: ododi oluwa fe ka fi ayo pari ka si fi ayo bere so osu meta Thursday meta fun osu keta keta to ku ninu odun yi ni oluwa ni ka fi gba awon adura e
0: oda e se gan eyin baba wa special apostle ajayi okasan ni bo ni leyin eto baba pari soje ni ojo Thursday oko ti o gbe awon eyan lo sawun ojuko ibi ti won ba ti wa fun ipade yi bo ni eto
2: lagbara olorun ati pelu ati leyin awon baba wa eto ti wa nle gege bo se ma wa lati gba ta ti bere eto efata ibi ki bi ta ba ti wa ninu ilorin abi agbegbe ilorin moto to ma da fada si bi ta ba ti wa moto ti wa nle fa to tun extend si ni e di for 3-4 months ago abere ti oloje
0: bene
2: e su to koja lawon ti sawo nbere pe se ta won ba wa won da won to de wa moto da won pada so ni agbara olohun ko si diwo te ba ti mura e ma bo ta ba ti pari eto ni ago meje de tun ri awon to de nwa won le jeri si pe ago meje
0: pa
2: ti lu ba e bo di tin lo le ne ko si pa nda oni ka ko duro iseju kan iseju marun to lati sise olohun oni pe ise anu ile anu oluwa o ki su so bo ba se de bai pa ri re ti e gba won so
0: e je
2: ke everybody mura lati wa ta ba ti pari eto moto wa omi ta de ma fi gbadura olohun na ti seto e lososu a nro mi fi gbadura orisun mi olohun o je ko gbe ko de ni gbe
0: lo jesus
2: so mi e ma ma wa at ma fi gbadura awa obirin a n wo sokoto wonu
0: ile e ja safo me dada
2: a n wo sokoto wo awon to de je pe ton ma ni ise ton se ise ton wo sokoto ni ton ba tin kuro ni laaro Thursday
0: kan ti mu ro dani
2: mu iro dani sinu bag ton ba ti kuro ton ba tin gba ti bi ise bo kan ro mo son kan ro sori tro sokoto ton ba wo a de ki si orisile yen fun awon obirin so kan ti mu nkan ton ma fi bo ori won so ba de rin kan fi bo ori o de nylon ma n se
0: eto ti wa
2: eto ti wa ton ma fi bo ori won lati fi wonu ijo
0: security
2: se ma pe iwo bata wonu gbogan ile wa na then security lagbara olohun abo to peye o ti daju fun wa nitori pe awa na ma so pe ani a o ni ibi sadi mi bi ko se
0: odun
2: lo abo olohun ti wa then e ta wa mo eniyan na tun ti fi saye o ti wa nbe je ki gbogbo a ma bo kakan mu gbagbo wa dani lati wa gba ore ti olohun fe se fun ale ojo
0: ada je akoko eri yo wa baba wuli Moses Ademola
1: a gege bi a ti mo lososu a n faye le fun yan lati jere tori a mo pe olohun fun ara re oba eri ni so ko su olohun lati mo se ran ara fun gbogbo eniyan ti o mo fi jere idi eyi ti eri se je nkan gbogi ta fi sire ninu ito efata so gbogbo en to ba ti leri won le pe sori number efata eyi ti a fi n gbadua
0: oya e fi lady
1: 0701
0: 6
1: marun
0: marun
1: 36
0: 0701 ewa te si si lona marun
1: 36
0: eta ati efa ora e se gan ile ti mo e ja mo lo bo ba di ola se ri eto tola nipa nu olohun ai oro aso tele ni o mo jade si aye wa ba ti senu lati gbarade kan si mura sile fun isoja lagbara ti o wa yi ni ojo Thursday amoni brass ori owo ta ba gori ati eto yawo e ja mo lo ni

0: gbẹ̀mí sókè.
1: Máa fọwọ́ ẹ̀ sọ̀yà wípé ọwọ́ ti ń gbé ni ga ti ń gbé ni débi gíga ti ń gbé ni sókè. Lóṣù yìí níbi ìsọjí fátà ti ọjọ́ Thursday yìí, ọwọ́ Ọlọ́run yóò káyè rẹ̀, a ó sì gbé ọ sókè. Ẹ máa gbé nínú àánú àlàáfíà Ọlọ́run. Ó tún di ọ̀la o, láṣẹ Edumari.
2: Gbogbo àfonífojì la ó gbé sókè, gbogbo òkè ńlá àti kéékèèké la ó rẹ̀ sílẹ̀. Wíwọ́ la ó sọ di títọ́ àti ọ̀nà pálapàla la ó sọ di títẹ́jú. Ìjọ kírùbù àti sẹ́ráfù onítẹ̀síwájú. Olùjọ ti ìlú Ìlọrin pe gbogbo ènìyàn síbi ìsọjí àrágbá yamúyamú ni tí a pe àkórí rẹ̀ ní Elfata. Ṣí gbogbo ẹni tí a ti dè láti ọjọ́ tó pẹ́ lọ́dọ̀ kan tàbí òmíràn, ó yá ẹ gba ìtúsílẹ̀. Ètò náà yóò máa wáyé ní gbogbo ọjọ́ Thursday kẹta nínú oṣù nínú ìjọ kírùbù àti sẹ́ráfù onítẹ̀síwájú olùjọ ti ìlú Ìlọrin tí bẹ́ẹ̀ ni òpópónà Muritala nínú Ìlọrin bẹ̀rẹ̀ ní dédé aago márùn-ún ìrọ̀lẹ́. Àrùkù ọjọ́ ti ṣetán láti bá ayé rẹ pàdé, má ṣaláìsí níbẹ̀ torí ìwọ ni ẹ̀rí kan.
3: Balẹ̀ nípa òjò balẹ̀ ata ṣàràṣàrà Diamond FM 88.7 nípínlẹ̀ Kwara, ọba gbogbo wọn là á ṣe.
4: The sounds, the vibes, good talk and conversations. You can have it all at Diamond 88.7 FM, Ilorin. Diamond 88.7 FM, we've got you.
5: On Diamond 88.7 FM, we give credible, factual, balanced reports at all times. Join us as we take you around the globe and the world news. Diamond 88.7 FM, Ilorin, your shining supreme station.
6: From the news desk of Diamond 88.7 FM, Ilorin, this is news around the world.

0: ṣáájú ẹgbọ́ àwọn kòkó tó wà nínú ìròyìn náà. Ààrẹ Tinubu ti fi àwọn àbádòfin kan sọ́wọ́ síwájú ìlẹ́gbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí. Wike Soludo Adeleke ló wà nínú àwọn ọmọ ìgbìmọ̀ ìpolongo fún ipò ààrẹ ẹgbẹ́ òṣèlú APC fún ètò ìdìbò ọdún tó ń bọ̀. Iléeṣẹ́ ológun ojú òfurufú ilẹ̀ yìí ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ ẹlẹ́nu méjìlá kan tí ó tanná wádìí ìṣẹ̀lẹ̀ ọkọ̀ bàálù tó já wálẹ̀ ní ìpínlẹ̀ Ondo. Ní ilé òkèrè, àwọn ẹgbẹ́ agbébọn ní ilẹ̀ olómìnira Congo kéde orúkọ Kabila wípé ó ní adarí tuntun. Rèé ìdárayá àjọ NLO fi léde òfin tuntun fún agbábọ́ọ̀lù bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sáà tuntun. Ẹ kúrò lẹ akíwá pé a kú iṣẹ́ òní. Ìròyìn àgbáyé re láti kàn ní Dayo Amodeti 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Taiwo Adeyemi lóríyìn yẹn ká sọ fún yín pé ẹlẹgbẹ́ wa ní ojú ìtàkùn www.diamondfm.net/1 YouTube àná Diamond 887 FM. Ẹkùn náà ń bọ̀ lẹ́yìn sí mi ránpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akéyìn pé ẹ kú ìkàlẹ̀.
1: Social media, Amy Omoyini, pretty by me. I'm blushing. Moshe video yiloni, let's update everybody. As you can see, I'm at Bola Kale Street, Cherry White House, nye, like be get black, nye. If I go goni, let me. Hey, bobo, yi, ti moman sa yi. Every morning, ni moman she ni 7 a.m. every day. Moshe man keep fit, lele yi. Every shape, mini can see over, molo to yi.
2: O ma ṣe o. O si se bẹ fọwọ ara rẹ sile kun fole, fira rẹ lajinigbe lọwọ. Gbogbo n to ni ṣe pẹlu korokondo aye rẹ ati ara rẹ lo ti fi laye lọwọ yi. Awọn to mo, to si meru ọkan wọn. Nje o ti e mo awọn ti o n ba dọrẹ lori aye lujara to bẹ sa. Aye le o, eyan si buru. Kesi ise gbogbo awon ore aye lujara yi na lo fe daada fun o. Sora moju awon to ma fasiri aye re le lowo lori aye lujara.
3: Imoran yi lo n dete ti gbo yin lati ikan ni Diamond 88.7 Ilorin.

ìròyìn àgbáyé ọ̀nà ni àmúwáṣe ẹ̀tí gbọ̀nyìn láti kẹ́hìndá ọmọdé tí 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ kwara. Ìròyìn ọ̀hún tẹ̀síwájú ní ìlókèrè ààrẹ tẹ́lẹ̀ rí ní ilẹ̀ olómìnira Congo Joseph Kabila wọn ti kéde rẹ̀ fi pé òní yóò mọ̀ darí àwọn àgbébọn tí wọ́n fẹ́ léjọba kúrò lórí ipò àṣẹ ní ilẹ̀ ọ̀hún ẹgbẹ́ ọ̀hún. Ó ní wọ́n gbèsè pé àwọn fẹ́ dẹ́kun ìjọba apàṣẹ wa nílẹ̀ olómìnira Congo ṣetán lágbègbè ọ̀nà láti gbèrò ìgbésẹ̀ bẹ́ẹ̀ nígbà tán kéde orúkọ Kabila wípé ṣáájú wọn ràn lẹ́wọ̀n ní ilẹ̀ ọ̀hún lórí ẹ̀sùn wípé kán já ọkọ ẹ̀mí rẹ̀ kún gbìyànjú láti gba ìṣàkóso ilẹ̀ náà. Kabila ṣe ṣàlàyé pé òun mọ̀ nípa àwọn àgbébọn ọ̀hún balẹ̀ Congo kò tí fèsì lórí ìkéde ọ̀hún. Síbẹ̀ ni ilé òkèrè ọkùnrin kan tí ó wọ ilé ẹkùn tí ẹkùn sì fàyà pẹ́rẹpẹ̀rẹ ní ilẹ̀ Gẹ̀ẹ́sì mo ti kéde orúkọ rẹ̀ gẹ́gẹ́ bí William Chapman. Ó ní ó wọ ibi tí àwọn ẹkùn wà ní ibi tán kọ̀rọ̀ pamọ́ sí ní Yorkia ní ẹgbẹ́ Doncaster ní ọjọ́ Àbámẹ́ta sí ẹ̀kí ibẹ̀ òun náà ni ẹkùn ti fàyà pẹ́rẹpẹ̀rẹ. Àwọn ojú mi kò ró ṣàlàyé pé ọkùnrin ọ̀hún ló fi kan sétí tó jẹ́ pé ó wọ ibi tí ẹkùn wà lọ tí ẹkùn sì ṣe ìkọlù sí. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ ọ̀hún ṣàlàyé pé àwọn mọ̀lẹ́bí rẹ̀ ó ní wọ́n ti fi tó létí lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ibi tí wọ́n kọ́ ẹran pamọ́ sí ọ̀hún àwọn tó kù níbẹ̀ ó ní wọ́n ti kó wọn kúrò níbẹ̀. Ní abala ìròyìn ọ̀rọ̀ okòwò alówólódù ní àgbáyé IMF já kíwọ́wọ́ wípé ọ̀wọ́ngógó ọjà òní yóò tún jẹ́ kí iṣẹ́ àtúnṣe pọ̀ Nàìjíríà pàápàá jùlọ àìrọ́gànjẹ bílẹ̀ yé ṣe ń rẹ́sẹ̀ wálẹ̀ sí ní ẹ̀ka ọrọ̀ ajé àmọ́ kò hàn lára àwọn ọmọ ilẹ̀ yé. Nínú àfojúsùn IMF fún oṣù kẹwàá tó lẹ́dẹ̀ wọ́n ṣàlàyé pé Nàìjíríà lóòótọ́ ó ní rẹ́sẹ̀ wálẹ̀ sí ní ẹ̀ka ọrọ̀ ajé àmọ́ ọgọ́rọ̀ àwọn ọmọ ilẹ̀ yé ni wọ́n sì wà nínú òṣì àtiṣẹ́ gẹ́gẹ́ bí ìgbéléwọ̀n tó dé Nàìjíríà lóòótọ́ ló ń gbìyànjú láti rẹ́sẹ̀ wálẹ̀ sí nínú ọrọ̀ ajé àmọ́ ìpèníjà tó kojú àwọn ọmọ ìpapọ̀ ọ̀hún gógó oúnjẹ àti àárín nǹkan lò gẹ́gẹ́ wọ́n ṣe fìdí ẹ̀ múlẹ̀ látọwọ́ àjọ ọ̀hún. Ní abala ìròyìn àwọn amúlùdùn ààrẹ ẹgbẹ́ àwọn bíbí ní ìlú ìlọrin alhaji abdulmumini ayọ̀ abdulmalik ti dáwọ́ dùnú pẹ̀lú gbajúgbajà òṣèré tata ọmọlẹ́yẹ alhaji abdulatif fẹmi adébáyọ bó ṣe ṣíṣọ lójú ibì kan tó ń pè ní stúdíò rẹ tó ń jẹ emphoria 360 up ní ìlú èkó. Adébáyọ tó jẹ agbẹjọ́rò tó gbà kan jẹ olùbádámọ́ràn pàtàkì fún ìjọba ní ìpínlẹ̀ kwara lórí ọ̀rọ̀ àṣà ọgbọ́n àtinúdá àti ìrìn àjò afẹ́ ó ní ó wà láti àìgbé pàkátà ní ìlú ìlọrin. Àgádé kan tó lédè látọwọ́ akọ̀wé ìpolongo fún ẹgbẹ́ ọ̀hún malam sulaiman sueb dagbo alhaji abdulmalik ló ṣàlàyé wípé iṣẹ́ àkànṣe ọ̀hún gẹ́gẹ́ fẹmi rẹ́sẹ̀ wálẹ̀ sí ju àwọn ọ̀rọ̀ rẹ̀ lọ gẹ́gẹ́ bí ààrẹ ọ̀hún ṣe ó tẹ̀síwájú pé Adébáyọ̀ ó ní ó ń gbé ogo ìlú ìlọrin yọ. Abdulmalik tẹ̀síwájú wípé Adébáyọ̀ ó ní ó jẹ́ àpèwáwò pàápàá yọkùrẹ́yà fún gbogbo àwọn èèyàn láwùjọ. Lábala ìròyìn eré ìdárayá àjọ tó ń darí líìgì ẹlẹ́ẹ̀kejì nílẹ̀ yìí Nationwide League One LLO ti ké sí àwọn ọkọ̀ agbábọ́ọ̀lù wípé kọ́ńpútà kò tó bá nípọn kán sì gbaradì fún ìdíje tó mọ̀ gba inú ilé wọn àṣẹ ọ̀tún kan pa fún wọn láti kólédè gbogbo àwọn nǹkan tó ní ṣe orí pápá ìṣeré wọn kó tó di wípé ìdíje yóò wáyé. Àtẹ̀jáde tó lédè látọwàgbé NLO tẹnumọ́ wípé pé sì tó ààbò tó nípọn àti kan mógó tó àwọn nǹkan tí wọ́n lò láti máa gbẹ̀rẹ́jọ ìdíje tí wọ́n fẹ́ gba àwọn ọkọ̀ wọn tún ké sí láti di pé wọ́n pèsè àwọn tó dára pàápàá jùlọ yàrá láti wo aṣọ pápáṣe tó dára láti pé wọ́n gbàlejò àwọn ìdíje. Sátúntún NLO òní yóò gbéra sọ ní káwọn mẹ́ta ọjọ́ kẹta dín ní ogún oṣù kẹwàá ọdún tá a wà yìí. Manchester United ó ní yóò wákò pẹ̀lú

ikọ̀ Atletico Madrid in Champions League lónìí ìdíje ọ̀hún yóò wáyé San United lópinṣẹ́ ló gba ọmọ ayò ẹlẹ́ọkọ̀ kan pẹ̀lú Tottenham Hotspur ní Old Trafford tójú jẹ́ kí Tottenham Hotspur ó ní ó gba àmì káàdì pupa ìdíje ọ̀hún yóò wáyé bó jẹ́ pé àwọn agbábọ́ọ̀lù bíi Luke Shaw àti Kobbie Mainoo ò ní kópa nínú ìdíje ọ̀hún olùkọ́ni ikọ̀ ọ̀hún Michael Carrick fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn méjèèjì wọn ìrìn àjò lọ gba ìdíje ọ̀hún tó wáyé ní ìlú Madrid Manchester United ó ní agbábọ́ọ̀lù òbí Patrick Dorgu Manuel Kante Benjamin Sesko kò ní kópa nínú ìdíje ọ̀hún tó lẹ́ẹ̀kan sí àwọn kókó náà rèé ààrẹ tinubu ti fi sọwọ́ síwájú ìlẹ́gbẹ̀mọ asòfin àpapọ̀ ilẹ̀ yìí àwọn àbádòfin mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ akàfin pé wike sọ́jọ́ adeleke ni wọ́n ti wà nínú àwọn ọmọ ìgbìmọ̀ ìpolongo fún ipò ààrẹ ẹgbẹ́ òṣèlú apc akàfin pé iléeṣẹ́ ológun ojú òfurufú lè ṣiṣẹ́ lójú ìgbìmọ̀ ẹlẹ́nu méjìlá tó tẹ̀náwádìí bí ọkọ̀ iléeṣẹ́ ológun ojú òfurufú ṣe jáwálẹ̀ ní ìgbọ́kọ̀dá ní ìpínlẹ̀ ondo ní lókèrè akàfin agbébọn ní ilẹ̀ olómìnira congo kéde orúkọ kabila gẹ́gẹ́ bí adarí wọn tuntun làákòótán akàṣẹ́ ti gbẹ̀yìn pé nlo kéde ìlànà ń tẹ̀lé fún agbábọ́ọ̀lù ṣáájú ìdíje sáà tuntun tó gbéra sọ lọ́gbọ́n ní 1890 ó ní ìjọ African Church kúrò nínú ìjọ Church Missionary Society CMS ìjọ ọ̀hún báyìí òun ti di ìjọ Anglican Church of Nigeria. Tó èyí lópin ìròyìn ọ̀hún Abiodun Akinwumi ní pẹ̀lú òtún ìròyìn Taiwo Adeyemi ló ti tọ́ka sí etí gbọ̀nyìn akínyin pé ó dàrọ̀.

0: The time is 6 o'clock.
1: Ago mefa ti lu.
2: Ọlọ́run tó lè ṣan gbogbo lọ́jọ́ gbogbo nígbà gbogbo.
3: Èmi àwọn wòlíì.
2: Agbára tó sọkúdà láyé.
3: Èmi àwọn wòlíì.
2: Iná tó ń jó lórí pápá tí gbé òsinrú.
3: Èmi àwọn wòlíì.
2: Adúró togun kó gun ó pòórá.
3: Èmi àwọn wòlíì.

0: ọdún ìdásílẹ̀ ọdún kẹẹ̀dógún
1: 15th anniversary
0: JIPC 2026
1: Goshen International Prophetic Congress
0: Three.
1: God of all possibilities
0: ọlọ́run tó lè ṣeun gbogbo
1: ó ti lọ congress ọjọ́ pẹ́
0: báwo
1: eléyìí àtọ̀
0: iṣẹ́ ìránṣẹ́ wòlíì pọ́ńbélé
1: wá kọ́ ọmọ pé àṣẹ ń bẹ́
0: àwọn wòlíì sì wà síbẹ̀
1: ètò gbogbo àti bẹ̀rẹ̀ láti October 26
0: títí da November 4
1: wá gbọ́
0: 26 27 28
1: of October
0: aago mẹ́fà ìdájí 6 a.m.
1: lọ́ máa pàdé
0: bẹ́ẹ̀ láti pàdé nírọ̀lẹ́ láago mẹ́rin
1: Thursday 29
0: aago mẹ́sàn-án òwúrọ̀
1: tomorrow the Friday 30
0: aago mẹ́sàn-án alẹ́ láti pàdé o
1: November 4
0: ọjọ́ àjọ̀dún gan láti fàdà gbọ́ gbogbo
1: sínú ìsìn ìdúpẹ́
0: aago mẹ́sàn-án òwúrọ̀
1: ó sì máa fi jọ́ lágbàrẹ́ ńlá lọ́wọ́ bàbá
0: níbi

0: ọ̀la ọmọ 1930 bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Ọmọ 1930 ọlọ́run aláṣẹ pé ọlọ́run babalọlá gbọ́mi ìpé babalọlá wà fún gbogbo ènìyàn
1: tó
0: bá gbàgbọ́ ìpé babalọlá ò sí fẹ́ nìkan. Kò sí fún ẹnìkan
1: ìjọba
0: fún gbogbo èèyàn
1: tó
0: bá gbàgbọ́ ìpé Oyedepo àwọn bàbá ìgbàgbọ́ tá a mọ̀
2: tá
0: a dẹ̀ gbọ́ náà gbọ́nu ayé wọn
2: kò
0: sí fún ẹnìkan ìjọba fún gbogbo èèyàn ìpé Pásítọ̀ Solomon Aremu. Kò sí fún ẹnìkan
1: ìjọba
0: fún gbogbo èèyàn ní ọ̀la ní ọ̀la. Ni ọ̀la ni o mọ ìkórí tàtò tí ń la ìkòrò kọjá ìdàmí mẹ́ta tó lè ìkòrò ayé di àjò ìwọ gbàgbọ́
1: gbàgbọ́
0: ọ̀pọ̀lọpọ̀ ti gbọ́ orí òkè tó pọ̀ṣà ọ̀pọ̀lọpọ̀ ti lọ bí àdúrà tí ò ṣe ká ọ̀pọ̀lọpọ̀ ti nọ́mbà wòlíì tó wà lórí rífọ́dẹ̀ lómi ojú nọ́mbà kọ́sítọ́mà lọ
1: bẹ́ẹ̀
0: ó ti gbìyànjú gbogbo ìyẹjú tó lè gbà wá dé jésù wò lọ́la
2: nínú ìjọ aláṣẹ
0: pé amẹ́ àgbàrá wa kọ́.

0: Ìwàásù tí a fẹ́ tẹ́tí gbọ́ yìí wá láti ìjọ apostolic ti Kristi
1: òkè Ìṣẹ́gun Ìlọrin
0: DCC Headquarter Taiwo Isale
1: Ìlọrin.
0: Oníwàásù wa ni bàbá wa ajíhìnrere Emmanuel Tolúwaṣẹ Akérèdọ́lù. Kí Olúwa kí ó bùkún yín bí ẹ ṣe ń tẹ́tí gbọ́ wa.
2: After prayer, what next? Lẹ́yìn àdúrà, kí ló kàn? Ẹ bá mi béèrè lọ́wọ́ ẹni tẹ́ ìjókòó ti yẹn. Ask your neighbor, after prayer, what next? Ìwé Jacob ní orí kejì, ẹsẹ̀ kẹtàdínlógún. The book of James, chapter 2, verse 17. Even so, faith, if it had not works, is dead, being alone. Ìgbàgbọ́ tí kò ní iṣẹ́ òkú ni. Ìgbàgbọ́ tí kò ní iṣẹ́ ó jẹ́ òkú, ó sì dá wà. Mo fẹ́ ọkàn yín, mo fẹ́ etí yín, mo fẹ́ ojú yín lónìí. After we pray, God expects us to respond to his instructions, act in faith, and walk according to his word. Tí ènìyàn bá ti gbàdúrà tán, ó gbúdọ̀ ṣiṣẹ́ lórí ìgbàgbọ́. Ẹ jẹ́ kí pé èdè kan tẹ́ ẹ bá ní bínú sí mi. Tó bá dẹ̀ bínú lé ní tó bá dọ̀la yóò yẹ ò ní bínú mọ́. Tó bá jẹ́ pé bá ṣe gbàdúrà tó láyé ni, ó yẹ káyé wá ti dajù báyìí. Ẹ̀yin náà gbà pẹ̀lú mi. Pé bá ṣe gbàdúrà tó láyé, even our ministers of God, who be our pastors. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí, tẹ́ ń gbọ́ mi. Tí wọ́n gan bá jòkó tó bá ṣe àṣàrò lórí àdúrà tó ti gbà láyé, kì í ṣe bí tó wà ló yẹ kó wà. Ṣùgbọ́n lẹ́yìn àdúrà yẹn ńkọ́, lẹ́yìn àdúrà ńkọ́. Number one, after prayer, listen for God's instruction. Tí ènìyàn bá gbàdúrà tán, fi ara balẹ̀ kó gbọ́ ohun tí Olúwa yóò wí. Fi ara balẹ̀ kó gbọ́ ohun tí Olúwa yóò sọ. Ọlọ́run kì í ṣe ọmọ lagidi. Ọlọ́run kì í ṣe igi ìrókò. Ọlọ́run kì í ṣe ẹbọra orí ìta mẹ́ta. Ọlọ́run tí àwa ń sìn, ó ní etí, ẹ sọ bẹ́ẹ̀ kí n gbọ́. Ó ní ojú, mi ì gbóhun yín o. Ó sì lẹ́nu. Tó bá báàyàn tó létí sọ̀rọ̀, kí ló máa retí lọ́dọ̀ ẹ̀? Wà máa retí èsì. You listen. When you talk to somebody, that person needs to respond. Praise the Lord. When you finish praying, don't immediately run away. Stay long enough to hear what God is saying. Kí ló Olúwa fẹ́ fún mi gan? Ẹlòmíà gbàdúrà tán yáú yáú yáú yáú yáú, bó ṣe gbàdúrà tán báyìí náà ló fò sókè, ló ka sọ́run, ló bẹ́ síta. Tó bá dúró wájú bàbá rẹ, tó dúró wájú ìyá rẹ, tó dúró lọ́dọ̀ ọkú ẹ, tó dúró lọ́dọ̀ ọ̀rẹ́ ẹ láti wá béèrè ìrànlọ́wọ́. Ẹ káàárọ̀ ńlẹ̀ yìí, o ṣàlàfíà ni, oníbẹ̀rẹ̀ ni, o dẹ̀ wọlé wá. Bó ni àbúrò dáadáa ni? Ẹ sísà, mo nídìí owó WAEC, mo nídìí owó JAMB àti owó screening àti owó kinní kan bábá. Bó lè ṣe sọ́tán, olódàbọ̀ o, màá tún máa rí yín. Ṣé bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ nìyẹn? Lẹ́yìn ìgbà tó bá sọ̀rọ̀ yẹn, tó wá farabalẹ̀ gbọ́ kí ni ọ̀nkú tó lọ bá fẹ́ sọ. Kí ni bàbá àti ìyá rẹ fẹ́ wí? Ok, pẹ̀lẹ́, mo gbọ́ àwọn nǹkan tó sọ o. Mi ì nílé ṣe ń sìn, tí n bá gba sálárì, màá pè ẹ́. Ok, mi ì tí ì nílé promise báyìí, màá pè ẹ́ nígbà tí ó bá dàbẹ̀ ni kó rọrùn díẹ̀. Ok, wo ohun tó bá wá yẹn, mi ò lè ṣe kí ni o, mi ò lè ṣe. Nígbà míì, ok. Jókòó, mò ń bọ̀. Adìrìndì ẹnìyàn wọlé. Tó bá dẹ̀ máa dé, a ní ka oyè tó wà ń bẹ̀ yẹn. Ṣùgbọ́n tó bá dẹ̀ pé gbàrà tó sọ̀rọ̀ tó da ọ̀rọ̀ sílẹ̀ gírírírírí, ó dẹ̀ ní màá tún máa rí yín, ó dẹ̀ já àmúlẹ̀kùn, ẹnìyàn wò pé ṣé wèrè lélẹ́yìí ni. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ wá ṣe máa ń ṣe sí Ọlọ́run ní ìgbà míì. Tí a bá ń gbàdúrà, a kì í rí àkókò àti farabalẹ̀, àti fetí balẹ̀, àti retí ohun kí ló Olúwa fẹ́ wí. God told Moses, wherefore, cry thou unto me, speak unto the children of Israel, that they go forward. Exodus chapter 14, verse 15. Mose gbàdúrà, ṣùgbọ́n ọlọ́run wípé tẹ̀síwájú e ṣe tí ìwọ fi ń ké pè mí lẹ́yìn ìgbà tó ti kígbe pé ọlọ́run tán ó farabalẹ̀ ọlọ́run wá dá a lóhùn ọlọ́run fọhùn láti òkè wá ọ̀pọ̀lọpọ̀ wa wàhálà ta ní ni pé a kì í dúró kí ni olúwa fẹ́ àwọn ìránṣẹ́ ọlọ́run fi ń lìdí wa nínú àdúrà wọ́n ti ń lìdí wa nínú àdúrà lẹ́yìn àdúrà yẹn kí ló kàn ọ̀pọ̀lọpọ̀ ń gbé nínú ìlọrin ọlọ́run ò ràn wá sí ìlọrin ọ̀pọ̀lọpọ̀ ń gbé nílùú èkó ọlọ́run ò ràn wá sẹ́kọ̀ọ́ ẹnu brọ́dà mi kan ni mo ti gbọ́ pé èèyàn máa pé èṣù máa fún ọ̀nà ní visa lọ jìyà nílùú òyìnbó bìlímì sì ṣe àlè ohun tí mo sọ báyìí a ti fẹ́ close to 20 years tó ti sọ̀rọ̀ yẹn fún mi mo ṣáà wò pé mo ní kí ló wí ó ní èṣù máa ń fúnyàn ní visa ó ní atalé ata ọ̀nà ní nàìjíríà bí ó lè jẹ́ dókítà ó lè jẹ́ lọ́ọ̀yà ó lè jẹ́ èèyàn gidi tó jẹ́ pé gbogbo èèyàn ló sá girigirigiri tẹ̀lé lẹ́yìn olójú ẹ̀dẹ̀ máa ràn kan kókókókókó I want to travel abroad àwọn olóma talé ẹ̀ ata mọ́tò ẹ̀ ata gbogbo ẹ̀ ní ẹ̀ ó ní ní ẹ́mbásì ó ní wọn kì í dì náà wọn ó lọ́wọ́ kan báyìí náà máa fún ní visa á dẹ̀ kó gbogbo ẹrù á dẹ̀ lọ lu òyìnbó á lọ máa ṣọlọ́dẹ nítorí pé ọ̀rẹ́ rẹ̀ lọ lu òyìnbó òun náà fẹ́ lọ àbúrò rẹ lọ lu òyìnbó òun náà fẹ lọ wọn kì í ní àkókò láti sọ pé olúwa kí ló fẹ́ fún mi gan-an there are times when we keep praying about what God has already commanded us to do prayer brings us before God obedience moves us forward a máa gbàdúrà nígbà míì lórí ohun tí ọlọ́run ti ṣe ohun tí ọlọ́run ti fi síwájú wa tó jẹ́ pé kákọ̀ gbé ìgbésẹ̀ ni ọlọ́run ti pàṣẹ pé ṣe báyìí wà á dẹ̀ gbé ìgbésẹ̀ yẹn àdúrà máa ń gbé wa wá síwájú ọlọ́run ṣùgbọ́n ìgbọ́ràn a máa sún wa síwájú ẹ̀gbọ́n bó lẹ ṣe rí ọ̀rọ̀ yìí sí kọ́lọ́run sọ fún ìyá aláṣọ pé kó lọ máa ta ẹja gbígbẹ ṣó dùn létí ẹ dáhùn kò dùn létí kò dùn létí thank God for the life of our president pastor Ẹ̀sọ́ Ọládélé ní conference ta lẹ́yìn wọ́n bẹ̀rẹ̀ sí sọ àwọn ọ̀rọ̀ kan àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé létí ènìyàn kò dùn ṣùgbọ́n tó jẹ́ pé tí ìwọ̀n gan máa jókòó pé ṣé lè mọgbọ́n wá báyìí ṣé lè mọgbọ́n wá báyìí bó lọ́lọ́run ṣe lè máa sọ orúkọ báyìí ṣùgbọ́n ẹ gbọ́ dáadáa ẹ̀gọ́ ọlọ́run ó sàn ju ọgbọ́n ènìyàn lọ nígbà tí ọlọ́run bá sọ pé na ọ̀pá rẹ sí àpáta ẹjọ́ ṣó mọgbọ́n dání kò sọ pé ẹ lọ mú bọ́ǹbù wá kẹjùn kò sọ pé lọ mú hámà wá kò béèrè nǹkan tí gbogbo èèyàn lè sọ pé yes lóòótọ́ tá a bá fún àpáta yìí pẹ̀lú kìíní omi ajáde ó ní na ọ̀pá rẹ fi ọ̀pá rẹ kan àpáta yẹn kí ni àpáta ní ṣe pẹ̀lú omi na ọ̀pá rẹ sí ojú òkun àwọn nǹkan wọ̀nyí tí ènìyàn bá farabalẹ̀ ohun kejì ni pé after prayer take a step of faith ẹ jẹ́ báyìí sọ̀rọ̀ lórí eléyìí o ti gbàdúrà láyé etí ọlọ́run ò di gbogbo yẹn sọ bẹ́ẹ̀ kí n gbọ́ ẹ dáhùn dáadáa etí ọlọ́run ò di o ti gbàdúrà ní pẹ̀tẹ́lẹ̀ o ti gbà lórí òkè after you have prayed take a step of faith gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ faith must produce action o gbàgbọ́ o gbégbésẹ̀ kankan obìnrin tó lóun fẹ́ bímọ ṣùgbọ́n òun ní súnmọ́kùnrin pé ó fẹ́ di maria kejì maria yẹn kọ́ kì í ṣe òun gan fúnra ẹ̀ ló sọ pé òun ní súnmọ́kùnrin gẹ́gẹ́ lójoko táńgẹ́lì olúwa wá ba àlàáfíà ní fún ìwọ ẹni tí a kọjú sí ṣe lóore kì í ṣe pé lọ gbàdúrà lórí òkè ṣùgbọ́n ìwọ tiẹ wọ́n ṣe márèjì fún ẹ wọ́n ṣe ìdáná wọ́n ti kóṣù lọlé bàbá àti ìyá rẹ wọ́n ti jẹ gbogbo nǹkan tán wọ́n jẹ òní reception ojó dáadáa ó wá dalẹ̀ ìyàwó wọn níbo ni ó ní màìdè a máa wọrí o ṣọ ọmọ mélòó lẹ fẹ́ bí ó ń bè lọ́wọ́ ọkọ ẹ̀ ìyẹn níwẹ̀ plan mi ni pé bóyá bí mẹ́rin sí márùn ọlọ́mọ máa sun ẹ ṣùgbọ́n má sunmọ́ mi o mi nífẹ̀ẹ́ sí ìbálòpọ̀ tó fẹ́ lọ jí ọmọ gbé ni bẹ́ẹ̀ ni ìgbé ayé ẹni tó gbàdúrà tán ṣùgbọ́n tí ò gbé ìgbésẹ̀ ó gbàdúrà tán ò gbé ìgbésẹ̀ ẹ jẹ́ ń ṣe àpẹẹrẹ kan tó lókà fún yín èèyàn fẹ́ máa ta ọ̀gẹ̀dẹ̀ ó dẹ̀ gbéra lọ sí ọjà mi mọ ọjà kan ti ń ta ọ̀gẹ̀dẹ̀ téèyàn ti lè rọ́gẹ̀dẹ̀ púpọ̀ nílùú ìlọrin bíbá ó wá lọ ra bóyá ìpàtà àbí kinní kan ó wá ra ọ̀gẹ̀dẹ̀ yẹn ó wá kó sílé ó wá tilẹ̀kùn mọ́ ó wá jòkó síta ó bẹ̀rẹ̀ sí gbàdúrà Oluwa magewa o ojo kini o wa lowo ogere tin pon magewa o wagewa pa to ojo keta do ma de be ogere tin ra magewa ah o lolorun yi gan ma wicked o ohun de beri aje ti oja o ejo kilo ye ko se ku ogede sita boya wa le si waju le tabi koko si true ko ma kiri e kiri so fun awon eyan pe mo ntaja be ni opolopo wa se nse ninu adura wa James chapter 2 verse 17 to 18 teaches that faith without work is dead. Peter and the other disciples had fished all night without catching anything. Jesus told Peter to launch into the deep and let down his net. Peter ose ni gbogbo oru ko ri nkankan sugbon Olorun so fun pe ju awon re si sale fun

Whatever I said unto you, do it. Iwasuru Maria Niel. John chapter 2, verse 5. Ohunkohun to ba wi fun yin e se kini o e se bi mo se n ba yin soro leni ohunkohun ti mo ba wi fun yin leni eyin e se leyin adura yi egbe igbese leyin adura. They obeyed Jesus by filling the water pots with water, and the water became wine. Jesus ni e lo ma pon mi sinu awon ikoko won yen. Common sense wo lo wa nbe awa bayan pe wine titan o le lo ma pon mi sinu ikoko. Sáàmù pọ̀ mi wà ní tẹ́lẹ̀ pa àwọn èèyàn fẹ́ mú mi ni. Ṣùgbọ́n ohun tó wí yẹn ìyá rẹ̀ lóhun tó bá ti sọ pé kẹ́ ṣe ò ẹ ṣe kíní o ẹ ṣe ẹ̀dá lóhùn. Kò sí kírísítẹ́nì tó bá fẹ́ gbádùn Jésù Olúwa yóò jẹ́ ẹni tí ń gbọ́ràn ẹni tí ń farabalẹ̀ ẹni tí máa ń gbọ́ ohun tí Olúwa wí. Nígbà míì ọ̀rọ̀ Ọlọ́run á rí bi wèrè létí ènìyàn ìwọ ṣáà tẹ̀lé. Tó bá ní lọ máa gbé nínú igbó ìwọ máa lọ nínú igbó yẹn. The only thing you need to understand is it God's voice? Ṣé ohun Olúwa ni? Torí ohun mẹ́ta ló máa ń dún lára èèyàn nígbà míì. Ohun Ọlọ́run máa ń sọ̀rọ̀, èṣù máa ń sọ̀rọ̀, ẹran ara máa ń sọ̀rọ̀. Kò dẹ̀ sí gbogbo yẹn gbọ́ mo fẹ́ sọ. Kò sí tọ́lọ́run bá rọ̀yàn lọ síbì kan bó pàdé ìyà níbẹ̀ yóò padà di ayọ̀ ni. Bó pàdé wàhálà ńbẹ̀ ó máa padà já síre ni. Tìyẹn ni pé kò ṣe kíni o, kò gbọ́. Somebody shout hallelujah. The miracle did not happen because the servant merely heard Jesus. They acted on his instruction. Kì í ṣe nítorí pé wọ́n gbọ́ ohun tí Jésù wí ló mú ìyanu yẹn wá. Wọ́n tẹ̀lé ohun tó wí. Wọ́n tẹ̀lé ìfẹ́ rẹ̀. Your prayer may open the way, but your obedience may be the instrument God uses to bring the answer. Jáde kúrò ní ilẹ̀ rẹ. Jáde kúrò láàrin àwọn èèyàn rẹ. Kúrò ní ilé bàbá rẹ. Sí ilẹ̀ kan tí èmi yóò fi hàn. Dọ̀lá ni mo máa ń sọ, dọ̀lá ni mo máa ń ro kinní yẹn. Tọ́lọ́run bá fẹ́ pè mí ṣe bá sọ fún mi pé Tolúwa ṣe kúrò ní Ìlọrin máa lọ sí Port Harcourt. Ṣùgbọ́n eléyìí yàtọ̀ kúrò ní Ìlọrin máa lọ sí ilẹ̀ kan tí èmi ò fi hàn kò júwe ibi tí máa yà sí. Kò sọ pé tó bá dé Unity yà sí ọ̀nà Sábà òkè àbí Taiwo òkè. Kò sọ pé yà sí Yidi Road. Kò sọ pé yà sí ọ̀nà Ọfà Garage. Kò sọ pé yà sí kinní kan. Ṣáà máa lọ sí ilẹ̀ kan tí èmi yóò fi hàn. Ẹnìyẹn dẹ̀ di ẹrù àtìyàwó àti gbogbo ẹ̀yin ara bíi Olúwa ní ká kú òun bí o. O gbúdọ̀ mọ̀ bí a ti ń gbádùn Ọlọ́run bí a ti ń gbọ́ ọ̀rọ̀ rẹ̀. After prayer number 4, don't return to the old life. Nínú àwọn tó ń dènà wa tí ó jẹ́ ká gbádùn àdúrà tó dàbẹ́ ni pé Ọlọ́run ò ṣiṣẹ́ mọ́. Òun ni pípadà sínú èébì wa àtijọ́. O gbàdúrà tán o padà sínú ẹ̀ṣẹ̀ rẹ. O padà sínú ẹ̀ṣẹ̀ àtijọ́. Ohun tó ń ṣe tẹ́lẹ̀ ó ń jalè. O gbàdúrà sí Ọlọ́run tán o tún padà sínú olè. O wá ṣọ̀ṣọ̀ wá gbàdúrà, o wá sórí òkè wá gbàdúrà, o ṣiṣẹ́ òru, o ṣiṣẹ́ ọ̀sán, o ṣiṣẹ́ ọ̀rọ̀lẹ́. Bó ṣe ń lọ lójú ọ̀nà, o tún fi fóònù pé àlè rẹ kó wá gbé ẹ níbi báyìí. O wá lọ́lọ́run ò dáhùn àdúrà. Etí Ọlọ́run ò dì, gbogbo yẹn sọ bẹ́ẹ̀ kí n gbọ́. Ẹ dáhùn dáadáa. Etí Ọlọ́run ò dì o. If you have prayed for deliverance, don't deliberate.

A ní ìgbàgbọ́ pé ẹ ti di alábùkún fún nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán yìí. A gbà ní àdúrà kí Ọlọ́run ṣe yín ní olùṣe ọ̀rọ̀ rẹ̀. Fún àdúrà, ìmọ̀ràn tàbí ẹ ní ìbéèrè, ẹ lè pé bàbá wa sí orí ẹ̀rọ yìí 08034044133. Lẹ́ẹ̀kan sí 08034044133. Kí Olúwa kí

Ọlọ́run ọba adúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún rí ọ̀fẹ́ ńlá tó fún wa. Ọlọ́run má dákẹ́ lórí ọ̀rọ̀ wa, má jẹ́ ká sọnù. Ọlọ́run bá ṣàánú fún wa, ìwọ nìkan ló yẹ, adúpẹ́ lọ́wọ́ rẹ̀.

ẹ káàbọ̀ sórí ètò láwọlé sùn ní ìkànnì Diamond FM. Ètò yìí máa ń wáyé ní gbogbo ọjọ́ ìṣẹ́gun ọjọ́bọ̀ lórí ètò yìí. Ẹ láǹfààní láti máa gbóhùn sókè lórí àwọn nǹkan tó bá ń dùn yín lọ́kàn. Ọlọ́run ọba, a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún oore ọ̀fẹ́ ńlá tó fún wa láti rí ọjọ́ tó ní nínú jíjẹ, nínú mímu. Ìwọ náà ló ń pèsè. Ọlọ́run ọba, a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí ìbùkún rẹ̀ ní mú wàhálà. A dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún àǹfààní láti fún wa láti rí ọjọ́ kẹtàlá nínú oṣù kẹwàá ọdún 2026. Àtúwá dúpẹ́ lọ́wọ́ rẹ̀ lórí àwọn èèyàn tí ó sọ síta lálẹ́ òní. Ọlọ́run ọba, jẹ́ kí ọ̀nà wọn, jẹ́ kí ọ̀rọ̀ wọn, jẹ́ kí ọ̀nà tí wọ́n fẹ́ tọ̀ jẹ́ kó ní orí inú, jẹ́ kó ní ọ̀nà àbáyanú, má jẹ́ kojú ti wá. Nọ́mbà tẹ́ sọ síta sí ẹjẹ́ ìyọ̀ǹda rẹ̀ fún yín: 0916 159 1011. Oni nọmba tẹ sọ síta sí 0916 159 1011. Oni nọmba tẹ sọ síta sí láti gbóhùn sókè, láti sọ bọ́rọ̀ náà ṣe jẹ́ láláì parọ́. Mo máa ń fẹ́ràn kéèyàn sọ̀rọ̀ kó sàbẹ́ǹkó. Èmi lẹni tọ́lọ́run mọ̀ láti lò tọ́lọ́run mọ̀. Ọ̀rọ̀ báyìí báyìí ni mo fẹ́ sọ síta. Ẹ dákun ẹ gbà mí nímọ̀ràn. Nọ́mbà tẹ́ pèsè tẹ́ sọ síta sí náà ni 0916 159 1011. Mo lérò pé ẹ ti mú nọmba náà. Ẹ tún lè fi voice note ránṣẹ́ látòrí WhatsApp. Ẹ má dákọ yín o, tàbí àwègbè tẹ ti ń sọ síta bọ̀, kó lè bá a rọrùn fún wa láti mọ irú ìmọ̀ràn tá a gbà yín lálẹ́ òní. Ẹ ṣeun púpọ̀ fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. A mọ̀ lóore ojú òní tìyìn bẹ́ ẹ ṣe ń gbọ́ wa. Orúkọ tèmi ni Adéolú Adétúlá. Olórin kan tí mo fẹ́ lò lálẹ́ òní láti ẹnu Ọ̀làńdò Ọ̀wọ́. Mo kàn fẹ́ ká gbádùn orin náà torí orin náà nítumọ̀ pọ̀. Orin nípa ọ̀rẹ́ náà ni. Abáka ní ọ̀rẹ́ tó dáa ṣùgbọ́n àmọye wọn. Àwa kan àti ẹ̀ ní wọn tó dáa ṣùgbọ́n à ń bá wọn lò nítorí pé kò sí àní-àní. A ní láti jẹ́ kán mọ̀ pé a wà pẹ̀lú wọn. Ṣùgbọ́n ibi tá a wá ba dé yìí, a gbọ́dọ̀ máa ṣọ́ra nínú ìtókùn nínú ọdún 2026 láti mọ ìrìnàn téèyàn máa rìn, ọ̀nà àbáyọ sí ìjákulẹ̀ téèyàn bá ní. Nítorí ibi abadé báyìí, èèyàn gbọ́dọ̀ mọ ọ̀rẹ́ ẹ̀ tinútinú tọkàntọkàn.

0: awon atejise tin bembi la n gbeyewo lo loko ojo kan ki a to ka sete igbon yin eni kan fi atejise ranse sugbon mi fi be mi fe ma lo awon kini fi bere to sugbon ma lo nkan mi leyin na lati fi ti leyin oro ti a fe ti mo fe ka si ti egbon yin atejise ta ri gba ni eni kan so sita won ni won je omodun marun din ni ogoji won ti bimo sugbon ikan ninu eni kan se awon to jo re okunrin won tori ye pe ngba to wo dowo re ko fi mo won o sa ye lo lati bi odun osu keta odun yi ni arabirin so pe awon ti jawe fun arakunrin pe kolokanukun wa lo ori owo e sugbon nigba ti o di osu karun odun yi nkan ni ba kan ba kan fun arakunrin nitori awon mejeji jo nfera won nitori kan le ba di loko la tori arakunrin ti bimo arabirin na ti bimo ninu atejise ti won fi ranse si mi nibi lati bi osu karun odun yi ni arin won ti daru nitori ti wipe arakunrin o nso epo ma lo fe yawo mi o ma fe lomi to ma se bimo fun tori arabirin ni pe won bimo mo okay ninu text message sugbon nkan to wa sele bayi ni wipe igba ti arabirin gbo o fi para o soro sugbon je karakunrin mo pe ohun bi mo fun sugbon gba to do owo arakunrin arakunrin se bi okunrin o gba gboro lo igboro ti de labo lati osu karun arabirin de lohun o se mo sugbon ebe lojojumo ebe lojojumo mo mo pe awon kan gbo mi bayi to je pe iru awon kan bi ele na o nsele ni sakani won ebe lojojo bo la se ma soro arakunrin tabi arabirin ti nbe lojojumo wi pe eja pada esuni bo la se so fun pe oro yi ti tan le o ti yonu mi mi fe ka jo ni nkan papo mo bo ni won se ma yoro awon kan baun kuro lokan awon eyan 0916-159-1011 oni number te pe si arabirin ti mo ni fi nkan ranse egbo o nkan ti mo fi ranse o
1: loruko jesu ise na ti olorun loyin fun gbogbo idile loruko jesu ti ogun de ntara o niyan se ogun na ko ni di si idile yin owo yin le si fi ma gba eto yin egbon mi kan ni mo ni ki n ba won so sita
0: oda
1: won ti won ki n se omode na won ti n lo boya bi 50 years of age sugbon ina yen o ma n yo won lenu ninu mera ti eje gan igba mi oju won ka sadede su awon eyan wa ni ina run ni sugbon igba to ya won lo sodo awon alagbo won ni agunmu naa run gbogbo e won lu sibesibe na won ni kini yen sa se ma n se awon won wa ni ki n ba won so sita o pe boya bi awon eyan se n salaye orisirisi ona ti won mo boya won tun le salaye fawon naa nkan to ba ye ki won lo si
0: ese oda ti gboro na tori mo mama lu saju amoro tin be waju mi na ni 0916-159-1011 afa won mi la nfa ni lati so sita na elo e kale o
2: kale de tadi dura
0: yes sir sure
2: ajo se wo ku fun e baje
0: ami sir sure
2: emi ni mabalaji kan ni gba wo ba lo sogo
0: e sure sir
2: èti mo ní ìran adá sí àbẹ́ẹ̀gbọ́n
0: mo gbọ́ yín sà
2: mo kọ́kọ́ kí ilé fẹ́ dáyámọ́ǹdì àti gbogbo olólùfẹ́ dáyámọ́ǹdì
0: yes sir
2: mo kí àǹtí mi mama gold ọ̀rẹ́ sà ẹ̀fẹ́ fẹ́ rí àwọn tí wọ́n ní àhábì mama àbí mama fẹ́ni ìyàwó lòun bí mama ọkọ sì fẹ́ bímọ abẹ́ òye.
0: Wọ́n ń ṣe lọ́kọ̀ọ́láyà o wọ́n kàn.
2: Wọ́n ń ṣe lọ́kọ̀ọ́láyà.
0: ibi tọrọ wà ní pé ara nínú àtẹ̀jíṣẹ́ tarabìnrin fi ránṣẹ́ wọn ní ìgbà tó wà lọ́wọ́ arákùnrin kò fi mọ̀ wọn nígbà tí torí pé ó fẹ́ bímọ lòun fẹ́ bímọ kan sí ló wá di ìwọ̀rọ̀ǹtò láàrin àwọn méjèèjì ṣùgbọ́n nǹkan tí wọ́n fẹ́ fàyọ ni wípé ọ̀rọ̀ yìí kọ́ ló tiẹ̀ wà nílẹ̀ bí kò ṣe wípé arákùnrin arábìnrin yìí sọ wípé òun ò fẹ́ kó máa disturb òun lórí fóònù máa dènà dèun máa fi hàn bẹ òun pé bó la ṣe sùúrù àwọn ọ̀rọ̀ báwọn bó la ṣe yọwọ́ rẹ̀ kúrò nínú wípé kó máa disturb òun ṣá.
2: Àwọn ará fẹ́ gbàyọ, ọlọ́run ló lè yọyún. Àmọ́ nígbà tó lóun fi máa ṣe nǹkan kọ́ tẹ̀sẹ̀ iwájú kó tún wá mẹ́tọ̀ọ́. Bó kó wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ dé òbí mọ́ mi tí ó bímọ. Ọlọ́run ló lè yanjú èyí ò, mi ò lè yanjú rẹ o.
0: Ó dá sá.
2: Àpá babalájì fẹ́ ọ̀ká yín o.
0: Ẹ ṣeun dúpẹ́ o.
2: Ẹ
0: ṣeun dúpẹ́ o. 0916-159-1011. Ẹ káàlẹ́ o. Ẹ lẹ́ ń bẹ̀ wọn.
2: Hello.
0: Yes, sir. Yes, I show. Ẹyin náà lè sọ síta o ẹ má wò pé torí ké ọ̀rọ̀ wà nílẹ̀ bọ́rọ̀ ṣe fúyẹ́ yìí náà ló ṣe dájú 0916-159-1011. Hello.
3: Hello.
0: Ẹ kalẹ́ o.
3: Ẹ kalẹ́ o.
0: Yes, sir.
3: Ẹ kú dọ́mẹ́jì dọ́mẹ́ta o.
0: Yes, I show.
3: Jimmy látòkù wọ́n sọ.
0: Ẹ ṣe mo dúpẹ́ o.
3: Àmọ́ ló lè ṣe wá ní.
0: Àmì sá.
3: Kú jòrí.
0: Yes, I show.
3: Ṣé rí ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí? Àlọ́ ló lè fi yín lẹ̀.
0: Àmì àtẹ̀yìn náà sá.
3: Ṣé rí ọkùnrin yẹn kọkùnrin yẹn tí ó wá ìyàwó mi síwájú. Dẹ̀dẹ̀kọ́ tí èyí bá ṣe pé nǹkan kan bẹ tí arákùnrin yìí rí ní ara obìnrin yẹn tí ó fi fẹ́ ta kúùtì lọ́rùn nígbà tí owó ń bẹ lọ́wọ́ rẹ̀ kọ̀ rántí obìnrin yìí. Ṣùgbọ́n ní ìsìn òun lọ́mọ tó rí tó fẹ́ padà sọ́dọ̀ obìnrin yìí obìnrin tí lòun ò ṣe mọ́ dandan ò sì sí níbẹ̀ obè kó gbòòrò.
0: Ọ̀dà sá ẹ ṣeun sá ẹ ṣeun sí wàhálà ẹ ṣeun ẹ̀lú ẹ̀ kálẹ́ o pápápá 0916-159-1011. Ẹ̀lú ẹ̀ kálẹ́ sá ẹ ṣeun ẹ ṣeun pápápá. Okay.
4: So wa remi de ni 2024 to ya ti mi kan wa lo rin liba elekeji wa ni eko awa merin ni mission alpha so gba ti ma fi de egbe mi na ti ma ri ni 2028 so gba ti mi o si mo ya won yan ti bi mo meji inu le 4 bedroom flat en na jongbe so da won ya ti fa ti mo ti wa de lati December 2024. Àfi bí mi ra ni kódà níbi tó légele bàbá mi fa màá mọ gbọ́ bàtà lẹ́nu ọ̀nà kí n tó wọlé mi.
0: Ìyàwó kọ́lẹ̀ ń sọ yìí báyìí.
4: Bẹ́ẹ̀ni
0: tálẹ̀ fọ̀rọ̀ yìí tó létí nínú ilé.
4: Ẹ̀gbọ́n mi gangan so ìyáwádẹ́rẹ́ àwọn pẹ́sípà tó fẹ́yìn tì mí ẹnu iṣẹ́ gan ló kù sí so gbogbo pension mo lọ sí local government lọ́nà Monday Tuesday. Mo ń gbọ́ kan náà tún ti sàn bí 800,000 tó lọ ní kelekele náà fi máa ń sanwó yẹn. Ọ̀nà ẹ̀gbọ́n mi gbàkúrà ẹjọ́ yẹn mo ti gbé lọ woman rights níbi tá a wà. Bí ẹ̀ méjì ni wọ́n ti ń bá ẹ̀ tiẹ̀. Oda. Ode ko pun ma change o ma se e to ti wa mo wa.
0: Oda.
4: Ti ti di si. Ti ti di mo se so re ti.
0: Of yin le to yin. Oda. Ko se wala.
4: A woman na ki kan ni bit mo ti wa ba won de gan mo ni court for order si court. Ta won gan ma mo pe nu won ka. Na ma invite e go ko ni wa.
0: Ora yi wa ni ma re. Ko se wala. Oda.
4: Ambo. E kini kini se.
0: Oda. Amo Nigeria ngbo yin bayi ambo taba pa jade lati ipolowoja imoran ma tele ani ipolowoja ta fe se taba padade elanfani lati dasi amoro yi loloko ojo kan ikan ni Diamond FM lengbo e ma yukunbe
5: lo se to nroju koko to ka wa bonu o da bi on gbogbo duro sojo kan bi omi adagun
6: o ti su mi o
5: ke le on ton gba iro okan re
7: e wo po ko se ye mi gan
5: eyin fi han wi pe o nilo idunu
8: o god o ka
5: mu inu ara re dun pelu ikani diamond fe idunu ti yo mu ki ojo re ki o rewa ki ale re ki o si dara diamond fe ife idunu ati o mere mere ko o fi se gadun ara

0: lọ́tún lọ́jọ́ yọ jerry gold ló tún déwó pẹ̀lú àwọn tá a lè lò fún ìlera wa ẹ bá ń kí àwọn èèyàn jerry gold.
1: A kí gbogbo ẹ̀yin fáǹsì wa o.
0: Yes sir.
1: Láti lè ṣe jerry gold wellness therapy.
0: Yes sir.
1: Ta wà ní ìlú ògbómọ̀ṣọ́. Ẹ̀yin ti wà ní Kwara State Akinyin o.
0: Okay.
1: Ní òní a fẹ́ sọ̀rọ̀ nípa ìwòsàn ní láì lo oògùn.
0: Okay.
1: But mo ní ìkéde kan. Ìkéde pàtàkì.
0: Yeah.
1: Ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Tí ẹ bá ti lé ní 40. Kò yẹ kí ẹ máa jẹ ṣúgà mọ́.
0: Àwọn nǹkan dídùn.
1: Tẹ́ bá mógi oyin lẹ́ẹ̀kẹ́ lò.
0: Òkè torí pé ìyẹn jẹ́ raw material.
1: Bẹ́ẹ̀ni oyin gidi ọ̀wà common torí ẹ̀ a ti gbé oyin gidi wọlé. Jerry gold honey.
0: Okay.
1: NAFDAC approved.
0: Okay.
1: Ó wà ní one step pharmacy.
0: Okay.
1: Kò sí irú size tẹ fẹ́.
0: Tẹ́ẹ̀ni
1: yín bẹ́ẹ̀.
0: Bó ṣe wù kọ́ pọ̀ tó. Then
1: àtúnwá fẹ́ alágbàtà káàkiri Nàìjíríà.
0: Okay.
1: Now lónìí. Ẹ jẹ́ ká lọ sí the business of the day.
0: Okay sir.
1: Quantum energy.
0: Yes sir.
1: Wọ́n ní ìwòsàn láì lo oògùn. Àwọn òyìnbó tó ń ṣe oògùn náà fi ya wípé àpọ̀jù ló oògùn tó ní kẹ́míkà. Ó máa ń affecti àgọ́ ara yìí náà ni. Ló fi di pé tó bá yáyé pé oògùn mi ò ṣiṣẹ́ mọ́.
0: Nínú àgọ́ ara.
1: Nínú àgọ́ ara.
0: Nígbà tó ti wà addicted. Àti ló.
1: So a máa sọ̀rọ̀ nípa nǹkan mẹ́ta. Number one is quantum ceramic plate.
0: Okay, iṣẹ́ kí ni ṣe?
1: Abọ́ ni.
0: Okay.
1: Plate ni.
0: Okay.
1: So inu set plate yen. Cup meji. Flat plate meji.
0: Okay.
1: Ati abọ́ dẹ̀lẹ́fi jamala.
0: Okay.
1: Meji lo àwọn ọjọ́ mẹ́fà inú àmì.
0: Okay.
1: Ṣé di plate yìí. Tẹ́ ẹ bá ti lè ra. Tẹ́ ẹ fi ń jẹun. Gbogbo àìsàn tó bá ti jọ mọ́. Tẹ́ ẹ lé tó lè gba jíjẹ.
0: Tó lè gbẹnu wọlé.
1: Wọlé.
0: Okay.
1: O di bye bye.
0: Tí
1: oúnjẹ bá ti lè wọnú plate yẹn. Gbogbo àwọn toxins ẹ rí pa àwọn oúnjẹ sìn fertilizer caffeine kó ló fi pín gbogbo àwọn toxins yẹn ìní fa oríṣiríṣi wọn ní cancer wọn ní kíníkan wọn ní gbàgbọ àwọn àìsàn lálálálá ìyẹn di bye bye.
0: Okay.
1: Gbogbo àìsàn tó lè bá omi wọlé tẹ bá lè ra plate yìí tẹ kó sínú storex yín.
0: Okay.
1: Omi tó bá ti ń jáde ń bẹ omi yẹn ti kúrò ní dead water ó ti di living water.
0: Ó ti di living one. Okay.
1: Bẹ́ẹ̀ni.
0: Okay.
1: So omi rẹ̀ ní. tẹ bá ti mú mi yẹn ẹni tó bá jọ máa sanu ìdílé yẹn ẹgbàgbé ẹ
0: bye inú.
1: So quantum ceramic plate òun máa recommend for everybody wa
0: láti
1: ká máa fi jẹun.
0: Okay.
1: Gbogbo àwọn tó wà ní orí ìdìbò láìsàn lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ lọ rà fún wọn.
0: Okay. Ká máa fi jẹun.
1: Wọ́n máa fi jẹun ká máa kọ́ọ̀pù yẹn mú mi.
0: Okay.
1: Ẹ jẹ́ láìkì fàájì kọ́ọ̀pù yẹn kẹ́ ẹ fi máa mú.
0: Àwọn tí
1: wọ́n bá mú plate yẹn is
0: 340,000.
1: Now ẹlẹ́ẹ̀kejì.
0: Yes sir.
1: Oni quantum polarized eye glasses.
0: Glaasi tá n polówó
1: yẹn. Tá n ti sọ láti jọ pé ẹ̀yin tẹ ní glaucoma. Ẹ̀yin tẹ ní cataract. Pé glaasis yìí sẹ ẹ lọ gbìyànjú ẹ wò.
0: Okay.
1: Níwọ̀n ìgbà tí ojú yóò bá ti fọ́.
0: Yan-yan.
1: Yan-yan.
0: Bọ̀
1: ojú tó bá ti lọ.
0: Okay.
1: Ẹ má débẹ̀.
0: Okay.
1: Tẹ bá sì rí díẹ̀. Ìrètí wà fún yín pé quantum polarized eye glasses.
0: O lè ṣiṣẹ́
1: o. O máa ṣiṣẹ́ yẹn.
0: Okay.
1: Tẹ bá dẹ̀ ti ra. Ẹ ra detox ti pọ mọ. Detox ti ẹ ní ò fọ gbogbo àgọ́ ìdọ̀tí ìdọ̀tí inú àgọ́ ara yín nù. So tí ẹ bá pè mí ibi tẹ́ ti lọ ra glasses yẹn nílùú ìlọrin.
0: Okay.
1: Máa sọ fún yín.
0: Èló ni glass yẹn sà.
1: Glass yẹn 320,000 ni wọ́n bá.
0: Ni wọ́n bá.
1: Bẹ́ẹ̀ni.
0: Okay.
1: Now ẹlẹ́ẹ̀kẹta. Oni quantum graphene boxer.
0: Okay.
1: Fún àwọn ọkùnrin.
0: Àwọ̀tẹ́lẹ̀ kan.
1: Àwọ̀tẹ́lẹ̀ ni.
0: Okay sir.
1: Ìyẹn wà fún àwọn tó bá ní prostate. Sétọ̀. Tí ọkùnrin bá ti lé ní ogójì ọdún.
0: Yeah.
1: There is tendency kò ní prostate.
0: Okay.
1: Iṣẹ́ bọ́ksà yẹn ni pé ó máa ń ṣe àmójútó àárín yẹn.
0: Okay.
1: Láti maintain healthy prostate.
0: Ìyẹn ni pé yóò jí àwọn.
1: Gbogbo àwọn cells tó ti kú yẹn.
0: Kúnú àgọ́ ara. Okay.
1: Yóò improve energy ibẹ̀ yẹn. Yóò improve blood flow ibẹ̀ yẹn.
0: Okay.
1: Ẹyọ ọkùnrin ń ṣe ìṣẹ́jú méjì. Ó sì rẹ̀ mí gbogbo yẹn máa kúrò ńbẹ̀.
0: Okay.
1: So gbogbo ẹyin tó bá jẹ́ ọkùnrin tẹ́ ti lé 40. Tẹ́ ti rán pẹ́ẹ́pẹ́ tí ń ní sétọ̀sétọ̀ yẹn prostate. Ẹ tètè lọ ra quantum graphene boxer.
0: Èló ni boxer yẹn wà jẹ́bà.
1: Boxer yẹn 100,000 ni.
0: O ní.
1: But mẹ́ta 250,000 ni.
0: Okay.
1: Tó tọ́nà bá bless yẹn kí yẹn ra mẹ́ta. Ìlú ògbómọ̀ṣọ́ ni mo kalẹ̀ sí.
0: Okay.
1: But a máa ń ṣe wébi káàkiri.
0: Gbogbo ibi téèyàn bá ti fẹ́ ra.
1: Jerry Gold Wellness wà ní Odetomi Street.
0: Okay.
1: Ní àdúgbò Odoro.
0: Okay.
1: Ní ìlú ògbómọ̀ṣọ́.
0: Nọ́mbà wo la
1: lè pè sí? Nọ́mbà yìí.
0: Yeah.
1: 080-80-34-84-84-43-89.
0: Ẹ tún pè.
1: 080-34-84-83-89. Àwa fẹ́ alágbàtà káàkiri Nàìjíríà.
0: Fún gbogbo àwọn product
1: yìí. Tá a ti dárúkọ yìí.
0: Okay.
1: A sì máa retí.
0: Ẹ ṣeun.
1: Ẹ ṣe.
0: Ó dàbọ̀.
2: Bóyá tó bá fi ilé gan bóyá yẹn la ọkùnrin yẹn. All right, sir. Ara kunrin ti bi mo ri o, o lo ti bi mo, ki se pe won ni do mo, won ni lo mo. Won ni lo mo. Eh.
3: Bo da okun le bo yo mo kan lo kun ni na ti bi.
2: Mm.
3: Tori na, ko na ko sa re, o bi ni ele ko ro gugu kan to ba mo pe o fi sun.
2: That's it.
3: Lo ni ko won, to boya to ba fi ile. Ona re ona okun ni ala apply.
2: All right, sir.
3: Tori na mo ti mo le gba ni yen.
2: All right, sir. E se o.
3: O ma wulu so lati le sa.
2: E se o. So, it's a to follow me, Lamfani. Hello, it's Wole Ekaleo.
4: Ekaleo.
2: Yes, you.
4: I'm going to talk to you.
2: All right.
4: What's
2: your name? What's your name?
4: What's your name? What's
2: okay.
4: What's your name? What's your name? Like a car, you want to see them mobile or bar. Money, freedom, one more, I said, by Hunter. Do you mean you pay Mamma, ya won't go, Percy, Mamma, ya won't, and Gran Uncle? So, what I got on a jab, that minimum one to buy this shit.
2: Only Mamma, ya won't go.
4: Only Mamma told you, Mamma, ya won't go, no, Percy, quick. Oh, my God, on a jab, that minimum.
2: Nimba to Bandy, Mamma to be ya won't go. Omo ti e nko inje jo ta lo wa fe si ohun to ohun na ba dagba
4: mo fe lo paja won wa ni ki ni su so mo wa ni ki so poki mi fi da omo Nigeria o
2: oda
4: gba mi ni moran o
2: oda omo Nigeria n gbo yin bayi o oda eh iru awon oro bi le e ri pe o ma n pa ni lerin le kokan e lo e ka le o. Hello, Ekale. Ekale, ti wale o. Ebo, networking yo, gbadun o. E ni binu ni o. Hello. E jagbe kolo mi. Hello, Ekale o. E si o. Yes, sir. Bon, fair, I want, sir. E ba gboro idada ko si pe bi awon fera won eh bi loko laya won pade ara won ni gboro ni nkan ti mo fi to wa leti niyan ko si won pade arakurin yo o ti bi mori arabirin na ti bi mori won de pade ara won pe ka ma fera wa o to ba se se yo lead si marriage o sugbon arabirin ti bi mo meta arakurin ti bi mo merin Oluwa arabirin ni pe won se tan lati gbe bukata kankan mo is o n baye won se ma da lo n se
4: okay.
2: Oh, yeah.
4: Okay. Oda.
2: Esho. Hello, Ekale o. Esho mo dupe o. Esho nsa.
4: Ya to soro mi ni tolo mo le ni tolo mo ni fe fun won ni bada.
2: Mm.
4: Tama wo e fo mo won ro jo mo bi kan bade.
2: Ah.
4: Awon mo ti mo wo tun ya to so wo. Olorun to gbe bukata omo ti ni won se freedom fun. O gbe ke
2: ti baba wa yari pe o n fe se koku ah ro buruku to n terin
4: olohun ko sa mu wa se ba won mo sa ti mo bo se n lo bayi o di soro ni se ko do la kan ya won lo n ko won awon mo ti mo wo fun ya to so wo si tabasu apo ya ko ni kolon je mi re gun te bo nlowo lowo ni se ire to ku ana ti o te awon mo ti yen bi fun o ya bo se ko won esu je ni en to complain ni se o wa bi so o ya ya first wife o ni won fe so ku ya ya
2: ka wa mo iru ipo to ba je ni mi jeje
4: ṣùgbọ́n tó bá dá wọn ni first wife tí ẹni ẹgbẹ́ sòfú ìyá rẹ̀ bẹ́ẹ̀ bá jẹ́ second wife ń rò pé ọmọ tí máa ní obìnrin yẹn lè tó lè dàgbà bí àwọn ọmọ tí ń ṣe freedom kò mọ̀ tí
2: ó dá sá
4: ọlọ́run dẹ̀ ti gba bàbá ṣe ó ti rí nìkan tẹ ẹrù sí ló bá sọ òkú àjọtán ààrẹ gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ sọ lẹ́ẹ̀kan òun náà ó rí ẹni ṣe
2: o da eseun
4: eseun
2: ami ami ami eseun eseun dupa eseun o da ja lo sori whatsapp ka sare gbo awon oro to wa nbe ni yaju yaju lati be a ba lo ri ipo oja
5: kale akweto akose ni olorun gba adura wa ẹni tọ́lọ́ mọ̀ ni láti ya àgbà lérí ọ̀rọ̀ ọkùnrin àtobìnrin tí a ń sọ pé àwọn òbí máa ń òbí mi tó di ìjà

0: òun ni wọ́n ń ta síìmù kó lọ ra síìmù míì kó yọ yẹn sọnù nígbà tí ò bá rí nọ́mbà rẹ̀ mọ́ kí ni ó fi máa yọ lẹ́nu ọlọ́run gbàdúrà wa a ní í sì ń kan sí.
1: Dẹ̀sí ọmọ dúpẹ́ o. 0916159111 ẹ̀ka alẹ́ o. Ẹ bá mi gbóhùn sókè ká gbóyin dada.
2: Ẹ kalẹ̀ mi ta dé tula.
1: Ẹ kalẹ̀ màá mi.
2: Ọlọ́run ni bí tùgẹ́.
1: Àmì.
2: Inú ni tó mo ti ẹ̀ wọlé torí mo máa ń tíra mi kí n wọlé.
1: Àdúpẹ́ o.
2: Orúkọ tèmi náà ni Prophetess Elizabeth láti ìlú Àbọ́jà.
1: Ọ̀dà pápápá.
2: Lórí ọ̀rọ̀ arábìnrin yìí, tó bá ní ọ̀rẹ́ tó mọ̀ mọ́ ọkùnrin yẹn, ó ṣàlàyé fún pé n tí òun ọ̀fẹ́ lélẹ̀ ìyẹn máa yanjú lẹ́gbẹ̀ẹ́ kan. Torí tí o tó bá ní ọ̀rẹ́ tó lè fẹjú ẹ̀ sùn pé kí wọ́n bóun bá sọ̀rọ̀ kóun ò ṣe nǹkan báyìí. Ipá ọ̀rajà ipò dẹ̀ ta ni. Lórí ọ̀rọ̀ woman tó sọ wípé àwọn fẹ́ lọ fẹjọ́ ọkọ àwọn sùn àbí àwọn fẹ́ lọ dàbẹ̀rù kọ́mọ wulẹ̀ sí ọlọ́run títí ń ṣe bẹ̀ kó tí kú òdi àrò. Wọ́n jọ ń torí tọlọ́run kọ́mọ rojú àwọn ọmọ bí wọ́n kí.
1: Kódà ẹ ṣe wá dúpẹ́ o. Torí ti nẹ́tíwọ́ọ̀kì yẹn rí bákan bákan lálẹ́ òní. A ní ìpolówó ọjà kan báyìí wọ́n ti ń ṣẹ́wọ́ sí wa ní àyìn a ní láti lọ bàbá dẹ̀ lọ báhùn á padà dé láti wá fún yín láwọn ọ̀rọ̀ míì tó bá wà ń kalẹ̀ fún yín láti dá sí 0916159111 ò ní nọ́mbà tẹ́ pè sí láti sọ síta láti gbóhùn sókè ẹ bá lọ́rọ̀ kan tẹ fẹ́ fi tó wa létí wípé nǹkan báyìí báyìí ṣẹlẹ̀ ẹ gbà mí nímọ̀ràn nọ́mbà tá a sọ̀rọ̀ tá a pè yẹn náà lẹ pè sí 0916159111 à ń bọ̀ ẹ má yòókù ń bẹ.
3: Àwa la kọ́kọ́ ìkànnì tí ẹ ó kọ́kọ́ kàn lórí ẹ̀rọ rédíò yín.
4: Ẹ káàbọ̀ Diamond FM ni wọ́n ń pè bí.
3: Àwa ni ọ̀rẹ́ tímọ́tímọ́ tí ẹ̀yìn yàn láàyò. Ògbóǹtarìgì ni wá. Ìkànnì tó ń tàn yẹrin yẹrin. Diamond FM fún ìgbádùn tí yín nìkan ni o.

0: Elusa, Ekanisa, Quata Rosa, Equito, Coloma, Fanyasi, Menendoloma, Latibu Toloma, Rejoma Versus Tanya, Immacratin.
1: Mo mama lo fun arakunrin ikura igbo pe sosita to fi ranse o ariwo wa labe ewo lawon eyan fe gbo nbe sorin ni so won yin na fe gbo ni ka ba wele bayi
2: kale kwetu ekwetu lataro afa da sinyo oro ti woman ti on bi omo merin yen
1: se ri pe fọnran ti arakunrin fi ranse o clear bo se ko je ni to lopolopo awon fọnran kan wa ni ibi ti ariwo wa la bebe so mo fe nitori na mo nbe yin be ba fe fi voice note ranse e yi radio yin sisale e ma je karibo wa nbe ka won yan ti nbe nle ki won lanfani lati gbo yin te ba wa so sita e ko sibe so sita lele yi o Oba ke imaran le fe gba yan e ko sibe imaran lele yi o advice sosita o ya to sira won e ja gbo moran ina e seun te ngbo wa e ka bo pada si kan diamond fm
2: ti awon won ti se freedom fun meji yen to ba ti je pe oko yen o lo sign fun omo to fe se freedom yi wa je oko e lo lo sign fun oko e ni right ati attend ni freedom yen nitori pe to ba di ojo waju oko yen a je ki woman mo pe ohun lo lo sign woman yen lo da freedom si leyin o so ki woman yen lo sodo gba awon family oko yen kan salaye fun won kan to woman yen to le lo gbe aya si pe All on the blessed woman again, ki woman she freedom me friend. To my jeque, or quay lulo sign freedom, yo. Or quay need the latter attend. Maybe freedom, me told me about she freedom to Roger Waju. But I yep, or quay or attend. If you quay lumo, my local saying, where woman lumo or my local saying, like by alone, or no, my boo, my lassery, crewman and lost the freedom, come for quay and see the colossi quane. Bassa, ulu too. Toko na ba ku a ma wo eni to ma si ku won so e peto won ni be to je
1: e se on mo dupe o da bi mo se so lekan be ba so sita jamo lati be eni kan ni mo ni ko won fi ateji se ranse won ni text message ni won ma fi ranse o da aye wo a wa mo text message te fi ranse nbe o tori ateji se pon bi e ja soju opo le na 0916159 1011 arakunrin ti won so sita ti won ni oro won wa ni ajo human rights to ti fe di oro le ejo eyan do de ba oni o e ka le sir yes sir
3: kola alasoke o ko te mi ta go ba ni lo
1: e seun
3: mo bi ti a na mi ni lo gbo mo so le ara la are ago e se ki ore akobi o ki asukura o ki rashidi na ati wa agbalagba to wa nibe na aba koko wa adua olodun ji ka lo ko ba mi to le re ati ya damola se ri ti uma ati esun eri mi be ko si moti bi awon yen lo titi lata pe won ni mo bi ti o ba ti de koko di gbese oye ba ni sin to ri because igba ti mo ti gbo ra won ye pe bimo fun kon jo wa le ri network tan jo wa ti o ba ti jo pe ra won mo kon jo se ra won kale kaloku no tun para re lomi lẹ́rí tí màmá tán náà fẹ́ sí fídọ́ èmi náà faramọ́ kan lọ sọ fún àwọn ẹbí àti pé kínní kan máa ń bẹ ọ mr adétúlà omi tó bá ti ṣe divorce kọ́ran ti kébù ká tọ ọmọ yóò pọ̀ lọ́dọ̀ òun ju ọkọ̀ lọ látara pé tọkọ bá tọkọ o bùkátà rẹ sì bẹ ọmọ wà lọ́dọ̀ ọkọ àmọ́ ta bá wo bí ta ti jọ bára wa yìí ọwọ́n ní obìnrin tó bá ti divorce ọkọ gbogbo bùkátà ọmọ yẹn wọn lọ léwe ni wọn ṣe freedom yẹn ni wọn tún ṣe gbá wọn ṣàwò ni àwọn ọkùnrin míì fẹ dá sí mọ tí wọn ti rí níbi rìpítọ àtàwọn ọmọ ẹmọ yanjú ara yìí àwọn ìdíwọn ní solution náà ni pé kí wọn yọjú sáwọn family kò sí family ṣe fẹ tó àwọn kan sà ní listing ear yóò sì máa jẹ lọjọ iwájú pé ó wá sí bùkátà rẹ lórí àwọn ọmọ rẹ gbogbo excuse fẹnìkan kú yẹn excuse ni ò jẹ ní o
1: Kí àwọn èèyàn tí wọ́n ń darapọ̀ mọ́ wa kí wọ́n láǹfààní láti tún gbà àwọn ọ̀rọ̀ mi ẹnìkan fi àtẹ̀jíṣẹ́ ìránṣẹ́ náà ìmọ̀ bó ṣe gùn tó ẹja gbọ́.
4: Ẹ̀lọ́ ẹ̀ ká lẹ́sà èyí náà ní tọ́nà ọmọ ní ìtọ́nà ọmọ ẹjọ́ mo fẹ́ sọ síta rẹ̀ ẹjọ́ mo gba ṣọ́ọ̀bù kan lọ ṣọ́ọ̀bù yẹn ó ní wúmà kan tóun náà gba ilé sí ṣọ́ọ̀bù yẹn bọ̀ látìgbà tí mo ti gba ṣọ́ọ̀bù yẹn mi mọ̀ bóyá inú màmá yóò dùn sí mi bọ̀ ogun ẹ̀ pọ̀ gan látìgbà tí mo ti gba ṣọ́ọ̀bù yẹn níbi ẹ̀yìn ṣọ́ọ̀bù mi ó ní mo ń tọ̀ sí ìdẹ̀ gbogbo yẹn ló ń fẹjọ́ fún gbogbo student tó wà nínú ṣọ́ọ̀bù nínú ilé ṣọ́ọ̀bù yẹn a ní mo ń tọ̀ síbẹ̀ ọjọ́ kan ọmọ màmá onílé wá sí ilé màmá yẹn challenge mi pé báwo mo ṣe lè máa tọ̀ sẹ́yìn ṣọ́ọ̀bù mo sá sọ fún wọn pé ẹyin náà wò báwo mo ṣe fẹ tọ sẹyìn ṣọọbù ọjọ kan dẹ wà tó jẹ torí tọọlẹtì tó wà nínú ilé yẹn ní ilé ìlú màá lọ tọọlẹtì nínú igbó ọjọ kan tó rí mi lẹyìn ṣọọbù bí mo ṣe tọọlẹtì kan tí mo torí mi ìbomi lọ ẹyìn ṣọọbù ni wọn ti wá ṣàǹdì ó wá níbi sítúdẹǹtì ó lọ pé sítúdẹǹtì kan pé kó wá wo ibi tí mò ń tọ sí kò dẹ kò fèsì mi gangan àtìgbà yẹn ṣáà ló ti ń gbógun yẹn ibi tí mo rántí ní kí n máa tọ̀ sí torí ìdí kan náà ní kí ìgbà tí mo ẹ̀ṣẹ̀ dé ṣọ́ọ̀bù yẹn mo ń tọ̀ sínú bẹ́tírúùmù ní kí n máa tọ̀ sínú bẹ́tírúùmù wọn mo rán ní kí n máa tọ̀ sí ibi ẹ̀yìn tí mo tún tọ̀ sí náà tún ń gbógun pé mi ò gbọdọ̀ tọ̀ síbi ibẹ̀ tí n bá ti lọ tọ̀ báyìí wọ́n á máa ṣọ́ mi wọ́n á máa ṣọ́ bí mo ṣe ń tọ̀ ni ẹ dákun mi ìmọ̀ kan tí mo tún fẹ́ ṣe mọ́ ọ̀rọ̀ màmá tó ń tàṣẹ̀ ní inú ilé yẹn àti màmá ẹni tó ń tọ́jú láńlẹ́dì mi ọ̀rọ̀ wọn ti sú mi lónìí báyìí tẹ́ bá mọ̀ kan tán ṣe níṣẹ́ ni mo tún lọ tọ̀ màmá tó ń tẹ̀lé ẹni tó ń tọ́jú láńlẹ́dì wàhálà níṣẹ́ ni màmá yẹn ó tẹ̀sí mi lọ́jọ́ mi lọ tọ̀ ó dẹ̀ wàá gbá mi lójú ní ibi tí mo tọ̀ sí ẹ dákun gbọ́n náà ti ṣe owó ẹ̀ ọ̀rọ̀ yorùbá yé mi mọ́ o kódà ọmọ ìyá tó ń tọ́jú ìyá láńlẹ́dì mi àti ìyá tó ń tọ́jú láńlẹ́dì mi yẹn àwọn méjèèjì ló jọ ń ná mi papọ̀ lónìí ẹ̀dùn torí ẹ̀ ló jẹ́ kí n sọ síta táwọn èèyàn gbà mí nímọ̀ràn. Iná ọ̀tún ni ìgbà tí mo ẹ̀ṣẹ̀ gba ṣọ́ọ̀bù yẹn mo gbé fírísà wọ ọbẹ̀ yẹn ṣọ́ọ̀bù yẹn gbogbo nǹkan díǹtì dẹ̀ ni mo ń tà ẹ̀ẹ̀kan dẹ̀ ni fírísà yẹn kan dédé bàjẹ́ kódà mo tún ṣe ọjọ́ tí mo tún ṣe ọjọ́ kejì náà ló tún padà bàjẹ́ ìgbà tí màá rí òun ni màmá tí mo ní ajọ́ ń gbé níṣe lówó lòun náà tí ó ti ń ta díǹtì kò dẹ̀ náà fẹ́ ta díǹtì tẹ́lẹ̀ àtìgbà yẹn báyìí mi ò rí fírísà tún ṣe àtìgbà yẹn mi ò rí nǹkan tàdébi pé màá ní mo tún fi ń dí sọ́ọ̀pù màmá òun dẹ̀ ló ń tà mi ìmọ̀ kan tí mo wá fi wá ṣẹ́ ò kí gbogbo ayé kan gbà mí nímọ̀ràn ẹ̀jọ́ o.
1: Ó ṣe ní láàánú pé fóònù ìyá wa yìí ń fọ́n ṣùgbọ́n ọ̀rọ̀ tó fẹ́ fi ránṣẹ́ àti gbọ́ wọ́n ní wọ́n gbá wọn lójú nítorí tí ó fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀ tàbí tí ẹ fẹ́ ṣe já àti ẹ̀pọ̀ fẹ́ tọ̀ lásán. Ìyá mo bá yín yọ̀ kí nìdí tí mo bá yín yọ̀ ni pé mi ò fi yọ àwọn èèyàn tó wà ní ipò nira yìí o ọlọ́run dáríjì mi o mi ò fi yọ̀ wọ́n o ẹlẹ́dàá mi foríjì mi o pẹ̀lú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí kò rọrùn fún àwọn kan báyìí nítorí pé wọ́n fẹ́ ṣe ìtọ̀ lásán ẹ̀mọ̀ nǹkan tí wọ́n ń lò yìn ní dàkọ̀ àwọn kan láti lọ ṣàyẹ̀wò kí wọ́n tó lè rí nǹkan yìí ṣe adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fàlàfíà tó péye tẹ̀yìn ní ṣùgbọ́n ibà wa bá rọ̀ lọ yìí ẹ̀yin bàbá wa àtẹ̀yìn màmá wa ńlé ṣó wá tó bẹ́ẹ̀ kí ló wá lè ṣẹlẹ̀ kí lẹ́yìn rò pé arábìnrin láti kí ló lè ṣàlóògùn tó lè ṣe irú ìgbésẹ̀ wo ló lè gbé abi ko wule wa ore kan si to si ni abi ko wule ke le ro po le se tori ara obirin bayi fele fele ni won won kan won fara bon ba bale si bayi o se si kara won ma duro sibe won ma ri ati ni 0916159 1011 elembe o e kale o
5: mi so lo ta la la shuku na ni mi so ko ne lo
1: e se o
5: mi ma ti mi so mi jan so la sa bi ni o ba gbe ti ra ro ni ba fe ti mi o gba shop ni o mi lo ke ti lo bo mi ta so le lo ito tuwa e o ti so bo won le fun wa ti to ba ti fun mo to mo su mo to yi ki la ma jan so no plan fun wa mo ma so gba ta ti gba ro nu ya yin o sa wa àwọn tó ń pè ya ẹ̀ sọ́mà lè lọ bá wà nà wà mọ́mì tó ní ìfúnfún ọmọ yìí náà yìí ní ìgbà òkú tó bá bàtà tó wọn bá yìí rí ìgbà ìjọ tó dára ibi pé wọn wà máa lé yẹn káàkiri ṣọ́ọ̀bù pọ̀ ìfún táwọn náà ìlú rẹ̀ ó jẹ́ pé tí wọ́n bá tẹ̀síwájú gan ó tún ti fi kún wọ́n tà ìjọba gbàdì tó bí kọ́ sí ọmọ mu gàrí ní sáadé tìlà pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ ọbẹ̀ dàbí tọ́kì tí o ti wá ló dé bá yẹn lọ.
1: Ọ̀dà ẹjẹ́ ń fi sọ́síta ikùn láti bẹ̀ kóra ìdí méjì torí mi ìfẹ́ máa dúró lórí ọ̀rọ̀ mọ́ púpọ̀.
6: Ẹ kalẹ̀ olóòtú.
1: Ẹ ṣeun.
6: Ìmí lẹni tọ́lọ́run mọ̀. Láti ọ̀rẹ́ mo fẹ́ sọ́síta ni. Ẹ jọ̀ọ́ ó ṣẹlẹ̀ wípé mo nọ́tìsì kankan. Tí bá ń tajà ọjà yẹn ó lè jẹ́ pé àdúgbò tí mo ti ń tajà yẹn kò sẹ́nibọ̀dì tó ń ta irú ọjà yẹn tí bá ti bẹ̀rẹ̀ sí ni wá ń tajà yẹn màá máa rí àwọn oríṣiríṣi àwọn èèyàn tó jẹ́ pé àwọn náà wọ́n máa bá mi dun ọjà yẹn ní títà àwọn tí ò fi fọkàn sí rárá pé àwọn fẹ́ ta kété tí bá ti bẹ̀rẹ̀ báyìí àwọn náà gbé gbà yẹn so wọn wá mú ọjà yẹn wọn wá fi sún mi lè ní mọ bí ọjà yẹn ṣe rí mi ní mọ ojútùú ẹ mọ ọjà yẹn wá sí mi tó bá wá rí pé mo stop ọjà yẹn táwọn náà bá ta dé stage kan àwọn náà tún wá stop so kò yé mi mo fẹ́ káwọn ọmọ nàìjíríà gbà mí nímọ̀ràn nǹkan tí mo lè ṣe
1: ọ̀dà
6: ò ṣe gan ni.
1: Ẹyin tí ẹ ní ìmọ̀ nípa káràkátà ọpọ́n sókàn yín o. Ẹmọ̀ parábìnrin tí wọ́n sọ̀rọ̀ ṣáájú lẹ́ẹ̀kan ogun ọjà náà ni wọ́n ṣe fíríjì kò ṣiṣẹ́ ó lágbára. Ẹ já gbà wọ́n nímọ̀nà pẹ̀lú arábìnrin náà kò dé méjì 0916159 1011 ẹ̀ka alẹ́ o. Ẹ̀ka alẹ́ sáà ìṣeun.
7: Bàbá oníyè láti ẹ̀ta ṣe.
1: Bàbá oníyè ṣeun.
7: Sọrí ọkùnrin tó mú sẹ̀ yọ ni obìnrin tó mú sẹ̀ yọ ni kò yọ ni àmọ́ mi kà ní ṣọ́ọ̀bù ibẹ̀ báyà ohun ọkùnrin máa ń jòkó ti ibẹ̀ ṣé ẹ̀mọ́ pé àwọn ọkùnrin dẹ̀ ilé ìta bábóbìnrin mi ṣe ga mi ṣe pé bá jẹ́ pé bí ọkùnrin ti máa ń bá obìnrin ṣe lọ́pọ̀ jù bí àwọn ọkùnrin ti fẹ́ fálẹ̀ máa pàṣẹ inú ṣọ́ọ̀bù kankan báyà ló máa ń kọ̀ sí kinní yẹn.
1: Bàbá oníyè kí ló lè máa fà á tó jẹ́ wípé béèyàn bá ti ń tajà kan pẹ̀lẹ́ lòmíì ẹ̀wọ̀n máa ríra wọn bí ọ̀tá. Orogun owo náà ni.
7: Ṣé mo pé àwọn kan náà wà ṣé ẹni mi tajà bẹ́ẹ̀ bá yẹ oníṣọ́ọ̀bù àti oníṣọ́ọ̀bù wá oníṣọ́ọ̀bù bó ti mi tajà tó ó pọ́ sígbà yẹ pé àlákà náà wà ládùúgbò náà báyà kàn ní iṣẹ́ ọ̀nà ìgbẹ̀tọ̀ ìyẹn báyà pé ó pọ́ sígbà yẹ bá fùfú lẹ́ mírò bẹ̀ níṣọ́ọ̀bù mọ́kàn fi ṣàdá fún ni o iṣẹ́ àlákà náà wà ládùúgbò kà mọ́ àyàfi sùn tí ó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní òótọ́ àwọn ọjọ́ pé bí kóòkì lè ọmọ ìta ìṣẹ̀lẹ̀ nígbà ọjọ́ ìdí ọ̀nà kan náà ládùúgbò ní bí ilé kẹfà nǹkan kí ẹ náà ráyà rọ́bà wáìtì kí ẹ náà kòkòrò fún mi ní orí kí ẹ náà máa ṣe áfẹ́sì ní gbẹ̀tì oníkálùkù pẹ̀lú ìpè ogun ẹ̀yìn bá a mẹ́rin ṣẹ́kọ̀ọ́jọ́ olúwa ẹ̀ná tó ti ọdúngba tí gbèdé omíṣẹ yọ ni ó ti rú ọpẹ náà tálẹ ìjọba pẹ ojú ọyàn àlejò náà là kókó ó bá fi alágbára ju pé adigun a máa lẹkẹrẹ dẹ kí lánàá tí a máa fọ ọrọ sẹnáàtì lójú ìyá àpò olùbẹ náà wò
1: ó dẹ
7: ibi kàìwé ti bá torí kọ bá sọrọ sí ìyá àgbàlagbà á tún jẹbi
8: nipa ro obirin ti o so pe on wa shop pe la lodun pe en to toju la lodun pe o me gba on leti lori ototo so ni oju iwoye ti temi ni wi pe ko ba fe kala fi ajoba ko lo wa shop bo mi ko wa shop bo mi ko kuro nbe ko kuro shop yen tori ti o ba kuro ko si nkan ti o fe ko ma sele nlo ma sele o ti di oro ni lara lara ti wo oro yen so ko kuro nbe ko kuro shop yen so o better ko kuro nbe o tori pe ti o ba kuro ko le rorun ko le ma rorun fa mejeji ogun na ma gbe ti ko kon to le se mo ko won mo won ma aye ti eni so nkan temi kan ri nbe ni wi pe ko kuro nbe ko wa shop bo mi ko jade ki oni ile ko fe ya o tenant la jade ki onile ko fe ya ko alejo fe ya onile ayen igba le la jade so a beta ke jade ka la fi alejo ba
1: o da se o
9: ni bayi tele
1: e ka le o
9: ba de lu ade ti la ka le
1: ko se wa dupe
9: ita ba le le o to ni to ilaba jabe lati be se ri jabe ru ka beru yi to to obirin lo so sita amo je bi oni won ni ko ma to si se ri to ton ba e sakisi awon bi ton ba n to si bo se ma ri se lo ma da bi ti won tin bogun ibe aiso rorun ati ko aisan ninu awon ayika ben bi ton da itojo si wo to lo to likan na ja ni kini e po si lati ma n fe di yo kini opa se sita hospital le to si lawon advanced country public mini toilet lo ma wa so on ti mi o ba ni keni se ni pe boyin ni ko ma to sinu bedroom yen idi ni pe to ba to sinu bedroom to gbo mi lowo lati san ito ni agbara fa ito ni agbara o so mba ni yara fridge ohun lohun ta tele won gba won kan ra mo hun kini ko hun se ohun na mba ni ko comply pelu nkan ton so lori topoke bedroom yen since ti e ti ni ko ma to si eyin bi ti ohun to si ti igbo to sese ko fe lo to si ti o ba de sumo ayika bi to le ti sare to kan joba gain lori pe oke o ma ma gbo mi la ma san itan yen to ba ti to emi gan le gba tori ton ba to si bi kan mo ti experience re so ki se nkan to da rara ti rara so eni eni mba ni ko se suru ko ma ba won drag tori amo cordial relationship to wa laarin eni ti onile aten to n ba fai o tun mo si pe en to n ba fai o ti ra won to kun lowo ti won so pe on to birin se yo da o tun mo si pe ki se eyan kan mo so eni ni ko wa wo bo won se le comply ko gbe ko jade kuro ni comfort zone e ko ma wo pe oke ori eto ohun bi nkan pe se be in shop ohun ni akoba to le se nko awon to le kai son be nko so one factor eni ko birin na consider ko ma wo pe ohun ton se fun ni kan ni ko ma wo o na se atunse lori bo se le wo pe oke abi to nto si ko boju mo inu bedroom to e ko ti lo to ko ma gbo mi lowo gbogbo gba ko le ma san.
10: Hello, Ekale Samida, Mr. Adetula.
1: Yes, my Ekale.
10: Ekun se e pataro. E ni sise se wa ni soro da si o. Se yi ti woman to soro last yen. Ton na won gba shop pe lani di an fara ni awon. Won lo kele gbigbe ton talafia ni. E wo so fu woman yen. Won fi shop won le. Kon fi shop won le o. Kon moju to ra yi ara won. Because Olorun se se pe won fi han si won ni pe won fara pa mo je won niya ko mo kokko dupe lowo eleda won pe won fara pa mo je won niya pe won didi fi han e to mo ma ma fe yin si won pa de ma pa won lara nko ninu to ma asin se understand ko mo so won ma fe yin si won won a fi won a tuto funfun se ta fe je dudu sinu so it's better to not ti se to won fi pa mo ton ti fi ra won han lati bere so abeta kon quit shop yin for our own safety e se won ohun bo ko ni kun wa e ma tesi waju
1: eyan mo Nigeria e ja sare lori taja sugbon mo fe ki awon eyan mo pe o ma nda ki a ni public toilet ka de gba awon eyan sibe ki n se tori tara birin to soro ni kan sugbon awon ise to ye ki awon lori wa senu kan de gba yan sibe nitori awon nkan irun ja lati toju awon nkan yi ko wa nibe ko fin de wa ki gbogbo gbon mi se oto yi ko ma wa yi e ja sari taja ikani Diamond FM le ngbo baba pada de lanfani lati da sa awon romi e ma yi ko nbe

0: ìjọba kọ̀kọ́ ìkànnì tí ẹ ń kọ́kọ́ kàn lórí ẹ̀rọ rédíò yín.
1: Ẹ káàbọ̀, Diamond FM ni wọ́n ń pè bí.
0: Àwa ni ọ̀rẹ́ tímọ́tímọ́ tí ẹ̀yìn yàn láàyò. Ògbóǹtarìgì ni wá. Ìkànnì tó ń tàn yẹrin yẹrin. Diamond FM fún ìgbádùn tí yín nìkan ni o.

0: ọlọ́run bẹ́ẹ̀ tó já o tòní ò sì ní já sí mu. Obìnrin tó sọ̀rọ̀ nípa pé tó ń bá gba ṣọ́ọ̀pù pé àwọn tán bá wà láyé kó òun náà irú ọjà tó ń bá ń tà làwọn náà ó máa fẹ́ tà ó máa mú ṣóun òun ní kó níbẹ̀ lọ́hùn fúnra rẹ̀ ọkàn lójú tètè níwòye tèmi kó mú iṣẹ́ kan láàyò tó bá ti ń ṣe bí wọ́n wulẹ̀ pógún tán pọ́gbọ́n tán bá láwọn ò mọ̀ bá ṣe àwọn ní ò padà ṣùgbọ́n tóun ò bá ti pátì òun ni kó má jẹ́ kí ti máa ṣe kó oṣù tán bá ti rí pé nǹkan ti ń ṣe yẹ ó ń tà ń bẹ ẹlòmíì lójú kòkòrò àá náà fẹ́ máa tàárù rẹ̀ àmọ́ tóun ò bá ti jí oṣù tó dúró nídìí iṣẹ́ rẹ̀ tí gbogbo ayé mọ̀ pé ìtìlágbájá ń tà ni àwọn tán sáré wòwò yẹ àwọn náà máa kúrò ń bẹ̀ fún gẹ́gẹ́ bí wòye tèmi ọlọ́run ní bẹ́ẹ̀ tó jẹ́ mọ́ bẹ́ẹ̀ tó.
1: Hello, baba ẹ máa kú iṣẹ́ ẹ kú ẹ̀tọ́ àsìkò àti àárọ̀ alàgbà adétúlà aláàjì àgbàjẹni láti lẹ́ṣà ẹ kú ọjọ́ mẹ́ta tí àwọn ọlọ́jà ni mo fẹ́ sọ̀rọ̀ bá ṣe rí àwa yorùbá àwa la máa ń ṣe wàhálà wípé ọjà tí mò ń tà ní lágbájá ń tà òní tàbẹ̀dù ń tà tẹ báwọn haúsá báyìí tán kiri ẹ̀kẹ́ àwọn márùn mẹ́fà lè tẹ̀léra wọn àwọn tán tẹwà márùn mẹ́fà lè tẹ̀léra wọn pẹ̀lú wíbarò oníkúlùkù àtàjà tiẹ̀ ṣùgbọ́n àwa yorùbá a kì í fẹ́ anìkan tó ń tà ló ń tà aya àkẹ́sì kan tẹ́mi wá fẹ́ pe àwọn èèyàn wá sínú wípé péèyàn ó bá tajà bó ṣe wù kó rí kó níwà kó fi ìwà kún un sẹ́ni tó lọ sọ́dọ̀ ẹ̀ tó ná ọjà tó mú bú ṣó máa padà wá lọ́la ẹni tó sọ̀rọ̀ sí jákujàku yámáyàmá kò ní padà yájú ẹ̀ á wá sọ pé òun ò tà ṣùgbọ́n nínú ìrìnàjò tí wọ́n gan ṣèkẹ́ tó ṣe ìgẹ̀ ẹni tó fẹ́ rajà lọ́wọ́ ẹ̀ rí i pé kán máa ta nínú ilé tó ń gbé gan á gbìyànjú o lè wá báàgì tó máa gbèsè láti máa expose nǹkan tó fẹ́ rà ká wá síwájú tẹ tá a wá rà àwọn tí wọ́n ń tajà nǹkan ṣàtúnṣe ìṣọ̀rọ̀ aláṣọ ọlọ́jà ṣe náà tó tẹ̀léra wọn wọn ní tèmi ní kó rà tèmi ní kó rà kí la wá ń sọ láàrin àdúgbò ẹ wá sọ pé nǹkan tó ń tà ẹnìkan ń tà ìyẹn ò jẹ́ kó ń tà ìyẹn dí òun lọ́wọ́ kò sẹ́nìkan tó dí ẹnìkan lọ́wọ́ o àìnífẹ́ àti ìkórira ara wa kò níṣòro tèmi rí pé ó wà láàrin wọn olúkúlùkù tí ó bá tajà kò lọ fi ìwà ọmọlúàbí kún aláàjì àgbájẹ ni láti iléṣà ẹ mọ bí tó bọ.
2: Ẹ ṣeun aláàjì àgbájẹ mo dúpẹ́ lọ́wọ́ yín fún ìmọ̀ràn tẹ fún wa. Arábìnrin tí gbọ́mọ̀ràn tẹ fún wa náà ṣùgbọ́n ó láwọn àfikún ráńpẹ́ kan kí n tó ṣojú òpólẹ̀ torí àwọn sọ́sítà kan wà ń bí tí màá tún lò fún àwọn nàìjíríà ẹ já gbọ́rọ̀ tarábìnrin sọ.
3: Hello sir, tailor ni mi, tailor ni mo n ṣe nbẹ, mo wa n ta drinks mọ, òun ni ìgbà tí mo lè ṣe ẹ̀dẹ́ ṣọ́ọ̀bù yẹn, màmá yìí ò ta anything, kódà kò sí gbà kántà tó fi ń ta tẹ̀gbìn dé, ìgbà tí freezer mi bàjẹ́ ló ṣẹ̀ṣẹ̀ gbé kántà dé, ló dẹ̀ ṣe ń ta drinks yẹn. Torí ìyá ṣàfẹ́ ṣàn jì kò sí kí n má gbomi dání wúmà tí mo ní ó tàtẹ nínú ilé yẹn òun náà gbalé ni wúmà yẹn náà gbalé wúmà tó dẹ̀ ń tọ́jú màmá lálẹ́dì ni wọ́n wá jẹ́ bí ọ̀rẹ́ bọ̀ ogun àwọn méjèèjì yẹn ló pọ̀ kò sí tí n bá fẹ́ lọ tọ̀ báyìí kí n má gbomi dání òun ẹ̀ gbomi dání all the time.
2: Kódà ẹja ṣojú òpólẹ̀ ká sáré gbé ibi kọ́ọ̀lù bíi mẹ́ta ẹ̀lọ́ ẹ̀ ti wọlé o.
4: Ẹ̀lọ́ ẹ̀ kálẹ̀ olóòtú.
2: Yes, I kálẹ̀ sir, ṣeun.
4: Èmi tí mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pa èmi àti ẹ̀gbọ́n mi ni. Bí ẹ tẹ bá mi di pítẹ̀ síta látẹ̀kọ̀ ẹ̀ ní sí.
2: Mo mọ màmá mẹnuba ẹni pé ọ̀rọ̀ yín wà ní human rights àbí. Kí ni àbábọ̀ human rights? Ẹni pé nínú ọ̀rọ̀ tẹ sọ ẹni pé tí ẹni sòrò ẹni nǹkan tó ń pa yín lẹ́kun lójoojúmọ́ ẹ lọ́rọ̀ ti lọ sọ́dọ̀ human rights ẹni human rights ń pa arákùnrin yìí kò wá eni to ba ma de oro ile ejo ko de oro ile ejo abi kan te ko so konu e pe pada bayi e fariga en binu simi oro to ba ti wa lodo awon ajo human rights ese kan o ti fe niyanju tan e de ni pe ke fa oro ile ile ejo be ba wo te ba ro lati fi sejo esejo nkan yi nkan mi ni nkan yi tegbon yin ni bo le se wa se tenikan ma je gaba lori nkan a le fun yin ni moran pe ke lo folopa gbogbo yin a le fun yin ni moran wi pe ki e lo baleje ke lu ke na yawo egbon yin tabi ke soro si yawo egbon yin a le fun yin ni moran be eyin te ti moro lo woman right to ti doro court e lo court ko si moran ta ma fun yin lale oni ti o mo na bayo to court te ba dile ejo arakunrin ya ro ejo ti e na e ro ti yin na eh eh o lo fa te pe oro to ba ti jomo court woman right e yo ma yera fun ni oro ti o ba ti jomo baun e yan wo ona ti o gbegba e ka le o Yes, sir. Yes, sir.
5: Mo fi o n tero sele ni o faya o sick o wa ni hospital
2: mhm
5: bayi jade ti ni bi o ti baba ni e ko leto ni bi ogun baba ni gbo wa jade ti ran me lo ku wa so pe a ni o le ni gbo
2: e ni suru eh baba kan wa obi mama run okunrin meta wa ninu omo marun na ninu awon okunrin se yi to je agba lo re to wa nle iwosan ni
5: lo wa laarin
2: yi to wa laarin lo wa nle iwosan nigba ti ko lanfani lati shake ayeye ekeyin ko lanfani lati dara po mo won
5: be ni
2: nitori po re mo wa fe pin dukia se be a ko leto si ni bo ni o si leto si o wa laye o
5: o wa laye
2: ko si laye o mo oruko mo lebi
5: to mo fe ke mo Nigeria ba mi ogun oluye
2: Eni suru awon dukia ti baba fi le ninu gbogbo nkan to wa nle bayi won pin kankan fun arakunrin rara bayi
5: a ti ku be te ni wa je gaba ti ele to ti to ni ri kan sayeye
2: o ni pe nkan ti won je gaba ri pe ko le to se nitori pe ko se nbe ngba ti won sayeye ko nowo ko nora nitori o dagun le Masio. Oda. Iroro bele o se dasin ko sin court. Oda, e ti gboro na. Bo do se ye yin si o. E laarin seju merin a lo re polowoja. E lo e ka le o. E ba n gbohun soke ka gbo yin dada. Mo n gbo yin. Lọ́nà fún.
6: Bẹ́ẹ̀ni, ọmọ yọkà kí. Àwọn ọmọ yìí ti lọ sọ sí ṣùgbọ́n ní ọ́sà ní ìyá káàmì lọ́sà ní. Ó ti ń lo ògùn okùn kan tó gbé lọ́wọ́ mi gan ni. Ó dàpọ̀ mọ̀nà bí ẹ gbà mí. Ìkọhùn jẹ́ ń gbádùn. Ó dàpọ̀. Ìkọhùn jẹ́ ń gbádùn. Ìkọhùn jẹ́ ń gbádùn.
2: Ẹlẹ́dẹ̀ hospital wò lẹ lọ. Ẹni sọ̀rọ̀. Se special e mo pe kini kan wa tawon eyan ma nse ase ma se npare ton ba ni pe kiyan lo hospital eyan bodo lo hospital to je ti ijoba abi to je ti oju ona won tori specialist wa be na ni general wa tori kini yi won la general wa loto specialist wa be na ni oni kan to tun ku be teaching hospital wa be ni ewo le lo ni meteta aladani le lo abi eni lati lo si ile iwosan joba ti won ti je ayewo yi lo subu e salaye kini le kan si la rin ofun yin beta
6: awon
2: oda amu nigeria ti gbo olorun je ki won ni mo pare tori awa o tabukun ile ise aladani o nitori ta ba ni pe keyan toju ara re eyan gbodo si ayewo fini fini lati wo ebi ti nkan tin da mo re lagwara eja sare lo imoran yin na lati be awa tesiwaju
1: lo e kale atun kule le kan si alaji agbaje lati lesa se oro ti babo ni yeso eni won tun fe da si labe bo ti wo kori ko si nkan to ni

0: tó bá jẹ́ onídìíje tí iná fẹ́ fi pin tí iṣẹ́ ìyá kan ló bí wọn ìdí ìyá àti ẹ̀ ni ó ti lọ gba ogun tiẹ̀ lọ́wọ́ àwọn tiẹ̀ tó bá kú gbọ́n tó bá ti jẹ́ dí ìyá kan ni wọn á pin tolúkúlùkù fún kò sí lábẹ́ ibi tó gbé lọ tí wọn ní pín tiẹ̀.
1: ẹ kalẹ́ olóòtú àti gbogbo ọmọ nàìjíríà tó ń gbọ́ wa ní àṣálẹ̀ èmi ni ọ̀gágun abẹ́jídé láti ìgbèjìlá. ọ̀rọ̀ ogun tí wọ́n sọ nísìnyí ni mo fẹ́ dá sí gẹ́gẹ́ bí òfin tí bàbá yorùbá ti ṣe wíìlì kalẹ̀ tó jẹ́ pé wọ́n fẹ́ fi làákàyè pinni gbogbo ọmọ tí bàbá yẹn bí ló lẹ́tọ̀ sí ogun ẹ̀. ifo bo jẹ to ba ni eyi to ti e bi sita ti ko bi pelu iyawo ile to ba ti je pe omo baba yen ni o ni eto si ogun e ifo okunrin ta so ipo re ibo je pe o ti ku won si gbodo fi oruko e pe oko tori o lomo o se se ko ni iyawo ko si lomo ti yo gba ipin ti baba won so gbogbo omo ti baba to baba yen bi ati to bi sile ni obo de bi sita ni gbogbo omo to ba je pe on lo bi ti o ba ti se po se wili kale gbogbo won lo leto si ogun e oran ayo lasun e seun sa.
2: ẹ ṣeun fún ìmọ̀ràn tẹ fún wa arákùnrin tí wọ́n pè mí padà lórí ọ̀rọ̀ nǹkan tí ó fa èdè àìyedè láàrin àyìn àtẹ̀gbọ́yín mo tún fẹ́ rán yín létí lẹ́ẹ̀kan sí wípé ẹ gbé ọ̀rọ̀ yìí lọ sílé ẹjọ́ kó lè bá a rọrùn kí àfọwọ́ òbí ká tọwọ́ òfin bọ̀ kó lè bá a rọrùn fún yín. ṣùgbọ́n pẹ̀lú ọ̀kan tárákùnrin sọ mo lérò kí bàbá oníyè gbọ́ ẹ láǹfààní láti dá sí ìtòkùn ẹ já sáré tajà dákun ẹ dábọ̀ mi ò fẹ́ kí a sùn nítorí àwọn ọlọgbọ́n kan wà tí ó sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó bá jẹ mọ́ ogun dúkìá bíi eléyìí ẹ má ti sùn àbọ̀.
3: àwa la kọ́kọ́ ìkànnì tí ẹ ó kọ́kọ́ kàn lórí ẹ̀rọ rédíò yín.
4: ẹ káàbọ̀ diamond fm ni wọ́n ń pè bí.
3: àwa ni ọ̀rẹ́ tímọ́tímọ́ tí ẹ̀yìn yàn láàyò. ògbóǹtarìgì ni wá ìkànnì tó ń tàn yẹrin. Diamond FM fún ìgbádùn tiyín nìkan ni o.
5: mo kí wa kú dédé àsìkò yìí jákèjádò ibi tẹ́ ẹ ti ń gbọ́ wa ìròyìn ayọ̀ náà ni mo mú tàn yín wá láti iléeṣẹ́

ẹni méjì rèjì lórí kẹ́tẹ́kẹ́tẹ́. Wọ́n mú rìn àjò wa pọ̀, wọ́n ń lọ, wọ́n ń lọ, bọ́dún ṣe rìn.

0: ọmọ ọba Jésù Adé tilẹ̀ pètò ẹ̀kúṣẹ́ náà. Ọ̀rọ̀ tí bàbá oníyè sọ yẹn, ó dàbí ẹni pé àwọn ẹ̀gbọ́n yẹn àbáwọn ọmọ wọn bàbá yẹn tó kù wọ́n fi ń ṣàwàdà ni. Àwọn náà mọ̀ pé ohun táwọn sọ pọ́síbù torí pé ó rẹ̀ àbí kò rówó dá. Ẹni tí ò bá rówó dá ń bi ìnáwó kan, ó máa bá wọn pẹran. Tán bá lọ pẹ ẹni tí ó pẹran máa sanwó fún iṣẹ́ ọ̀fẹ́. So ó ti ṣe nǹkan kan. So ọ̀n ṣàwàdà ni, kò pọ́síbù. Àfi tó bá yẹ pé kì í ṣe ẹ̀jẹ̀ bàbá yẹn, kó dúró lórí ẹsẹ̀ ni o. He should stand on his right. There is no law. Ṣòye kódà according to téèyàn kan sọ, tí bàbá yẹn bá bí ọmọ síta tó yẹ pé wọn ò mọ̀, tó dẹ̀ pé ẹ̀jẹ̀ bàbá yẹn ni, téèyàn kan bá gbóyún wá, ó lẹ́tọ̀ọ́ sí ohun tó ń fẹ́ pín yẹn, wọ́n máa pín ni, ojórí ojórí ni. So wọ́n ṣàwàdà ni pé torí pé rẹ̀ kò dá sí. Ṣé wọ́n dáwó? Ṣé òkè tí ò bá dáwó ńgbà tó rẹ bàbá? Ṣé wọ́n sọ pé òkè iye báyìí làwọn dá tó bá ti lè san ìpín ti ẹnu ẹ̀ ló máa tó lẹ́tọ̀ọ́ sí kinní? Irú àwọn aláwàdà wọn nìyẹn. Tó bá fọwọ́ òfin gbé wọn in short, wọn ò ní nífẹ̀ẹ́ ara wọn. Kò ń ṣe nǹkan tó nira rárá. There is no anything to violate. Ó rẹ̀ ni, kì í ṣe pé on purpose kò kọ̀ fẹ́ wá síbi burial bàbá. After all, ó ṣe é ṣe kó máa communicate wọn. But ẹni tó sọ yẹn, ó dá mi lójú pé kì í ṣe gbogbo àwọn tó kù ni ẹnu wọn kò. Èèyàn kan ló máa jẹ́ tó ń ṣojú ṣáájú pé sẹ́ ò ní ó kàn fi ń threaten ẹ̀ ni. Ó mọ̀ pé kò possible. There is no way he can deny him. In as far as he is the child, he is a son or daughter of that man. The late man.
1: Mo kí yín ẹ̀kálẹ̀ Kwetu. Ọlọ́run a máa ràn yín lọ́wọ́. Nípa ọ̀rọ̀ eléyìí tí bàbá oníyè sọ yẹn, kò sí nǹkan tó ní kán má pin ogun fún ẹni yẹn o. Pé kò yọjú nígbà tá à ń ṣe òkú fún bàbá wọn, ìyẹn ò sọ pé kán má pin ogun fún. À ń lẹ́tọ̀ọ́ láti pin ogun fún torí ọmọ lòun náà jẹ́. Kódà kó jẹ́ obìnrin ni, à ń lẹ́tọ̀ọ́ láti pin ogun fún. Tó bá wá ní ojúṣe tó yẹ kó ṣe, tá à ń retí pé ó yẹ kó ṣe nígbà tí à ń fi ṣe ìnáwó bàbá wọn tó ṣaláìsín nígbà, à ń lè béèrè lọ́wọ́ ẹ̀ pé oye báyìí làwọn máa gbà lọ́wọ́ ẹ̀ fún ojúṣe tó yẹ kó ṣe. Ọ̀tọ̀ nìyẹn. Ṣùgbọ́n pé wọ́n wá ní fẹ́ pín ogun fún, kò ń ṣe nǹkan tó bójúmu. Ó lẹ́tọ̀ọ́ láti gba ogun tí wọ́n bá pín, sí wọn gbọ́dọ̀ pín ogun yẹn fún. Ẹ ṣé. Àrẹ̀mọ Ògèdèǹgbẹ̀yìn láti Déṣà.
2: Hello, Sista Olóyè Kálẹ́, Ẹ̀ráza, Àkúṣẹ́, Àbókìyí. Ọ̀rọ̀ tí bàbá sọ tó ń sin bàbá oníyè tó sọ tó ń fẹ́ pèsè díẹ̀ sí ilé lórí gẹ́gẹ́ bí òye tèmi, gẹ́gẹ́ bí òye ọmọdé tèmi. Nípa tí bàbá tó ní ọmọ márùn-ún tí mẹ́ta jẹ́ ọkùnrin, torí pé nǹkan wọn lára wọn ó jẹ́ ó ṣe àìlera fún inú àìlera, kò lè kò lórí ọ̀fẹ́ àti yọjú síbi ìnáwó tàbí ìsìnkú bàbá wọn. Ó ṣe ní láàánú torí wípé ó wu, kì í ṣe wíwù tàbí ẹ̀dùn ọkùnrin ẹnìyẹn ni kó náà má yọjú síbi ayẹyẹ kẹyìn bàbá wọn. But ìgbà tí ọ̀rọ̀ wá rí báyẹn, gbogbo kómìdì kómí, gbogbo ogun tí bàbá yẹn bá fi sílẹ̀ pátá, ó ní ẹ̀tọ́ sí láti pinna ara ogun yẹn. Ìsúnni one condition tó lè máa ní ẹ̀tọ́ sí ni pé àyàfi tí wá pé bàbá yẹn ti ṣe wíìlì sílẹ̀ tí kò include orúkọ ọ̀gbẹ́ni yẹn sí ni ó lè máa ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti lè pinna ara ogun yẹn. Ṣùgbọ́n in as much tí ò sì sí pé bàbá yẹn kọ wíìlì sílẹ̀ tó jẹ́ pé lára ara wọn láti fẹ́ pín ogun yẹn, tó máa fẹ́ dájà sílẹ̀ láàrin wọn, ọ̀gbẹ́ni yẹn ò ní equal right gbogbo wọn ni o. Equal right ni gbogbo wọn ni, torí pé ṣíṣe dídùnú ẹni yẹn tó wà lórí àkẹtì àìsàn ní hospital, dídùnú rẹ̀ kọ́ ni kó náà máa ń participate nípa burial ceremony bàbá tiẹ̀. Ṣé olóràn wà lọ́wọ́? Orúkọ mi ni Abídòye Olúwaṣeyí láti Piquet, láti Sun, láti Ayékalẹ̀, Piquet Ìrà, Òṣogbo.
3: pẹ̀lú olóòtú ẹ̀ka lẹ́ ẹ̀kú ìtọ́ akúṣe pọlọ abúlé àwọn ọgbà àníṣe lásán ọ̀rọ̀ ológun ẹni mo fẹ́ dá sí sá èèyàn gbárò wa lọ sí bìtù wọn nígbà tó ti wá bí ẹyẹ tí ò náwó bí olóòkú kò ní gbẹ̀tọ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ náà ṣe bẹ́ẹ̀ náà náà gbé sọ́run àná làwọn náà rí gbà wọn mọ jégun mọ ẹran òróǹro wọn mọ jẹ kó fọ sẹyìn òróǹro wọn mọ jẹ kó fọ mẹran ṣé kí wọn dákun lórúkọ ọlọrun kí wọn fún lẹtọ rẹ ànífọjọ lọjọ lọ àdúrà ò gbà ẹ mọ gbé tó bọ.
4: ẹ káàbọ̀ padà sórí ètò láwọlé sùn ní ìkànnì diamond fm ẹ ṣeun púpọ̀ fún ìfẹ́ tẹ ẹ ní sí wa bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa adúpẹ́ lọ́wọ́ yín àmọ́ lóore fún ìbádọ́wọ́pọ̀ yín látàárọ̀ àmọ́ lóore ojú òní tìyín orun burúkú ò ní kún wa o ẹ ṣeun púpọ̀ ní pápápá ẹja wa tẹ̀síwájú àwọn ìmọ̀ràn ń wọlé ẹ má gbàgbé arábìnrin tí wọ́n sọ síta nípa nǹkan tó ń bá àwọn fúnra lágọ̀ọ́ ara bákan náà ọ̀rọ̀ tí bàbá ní í sọ arábìnrin tí wọ́n sọ síta nípa ilé ìtajà wọn lóòótọ́ ọ̀rọ̀ yẹn ti fẹ́ níyanjú tán bẹ́ẹ̀ bá sọ síta látòrí whatsapp bẹ́ẹ̀ bá delete ẹ̀ má sọ pé mi mo fà o bẹ́ẹ̀ bá dẹ̀ sọ síta tẹ fẹ́ ká da yín lóhùn pápápá àbí wọ́n ti da yín lóhùn tẹ́lẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló máa ń tún sọ síta fi ránṣẹ́ lẹ́ẹ̀kan sí àní lò ó bẹ́ẹ̀ bí wọ́n bá ti da yín lóhùn rárá tó bá kí ni lẹ sọ síta ẹ dákun ẹ fi ránṣẹ́ 0916 159 1011 0916 159 1011 ẹ dákun ẹ máa kọ síbẹ̀ sọ síta leléyìí o ìmọ̀ràn leléyìí o ká mọ̀ bá ṣe pin lọ́tọ̀ọ̀tọ̀ ẹ kalẹ́ o ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ yín o yẹsà ẹ bá mi gbóhùn sókè ká gbọ́ yín hello ọ̀dà hello ẹ kalẹ́ o
5: ìpọ̀lẹ́ ń kalẹ́ ikú àtúnṣe gbogbo
4: yẹsà
5: bàbá oníyìn ló padà pé inú mi dùn pẹ̀lú báwọn èèyàn ti dá sí ọ̀rọ̀ yẹn gan
4: jìjì
5: níwájú ọlọ́run àti ènìyàn ẹni tó jẹ́ amòfin kan pè mí tó ní bá mi dání ikú kéèsì bíi ẹni bá tẹ̀lé kẹjẹ kó ń gbọ́ sí i kan wà lọ́gbà àtúnṣe kankan ẹni yẹn wà ní ọgbà àtúnṣe
4: ibi
5: kan tó lọ fà wà láàbọ̀ lọ́gbà àtúnṣe bí kan bá sí òkú lé wípé ẹni ẹ̀tọ́ sí níwọ̀n ti ṣe irú kéèsì bẹ́ẹ̀ rí bí kí ẹni ogún ọdún tó ti ọgbà àtúnṣe dé ní àti ogún yẹn pin ni
4: bẹ́ẹ̀ni
5: gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ bí amòfin
4: ó
5: jẹ́ pé àjọ olùfẹ́ pé ó ní nọ́mbà mi dání ọ̀gán tún pè mí bí ikú bá jẹ́ bí kẹ wà lọ́gbà àtúnṣe bí ikú bá jẹ́ ogún ọdún tó dé yóò gbọdọ̀ gbogbo ẹ̀dẹ́ tàbí kan jáde padà sí pín
4: kódà
5: wọn kan pẹ̀lú gbọ́n sìnáwó sìnáwó
4: ẹ ti parí ẹ bá ó túmọ̀ sí wípé ọ̀rọ̀ náà ti níyanjú nù láti bẹ̀rùn adúpẹ́ àfi téèyàn bá fẹ́ fi àfikún ìrírí tiẹ̀ tó bá fẹ́ fi kún náà ló kún ẹ̀yin aráalé ọ̀yà o ẹ̀yin tẹ́ ẹ ti ń pe nọ́mbà látàárọ̀ tẹ́lẹ̀ fẹ́ sọ síta pápápá báyìí o aago mọ́kànlá ti lo ìṣẹ́jú mẹ́jọ wẹ́ẹ̀ ni ó ti kọjá hello ẹ ti wọlé o ẹ kalẹ́ o yẹsà
6: ẹ kalẹ́
4: yẹsà ẹ ṣeun
6: ẹ kú ètò
4: yẹsà
6: àdúrà ọgbà o
4: àmì àtẹ̀yìn náà sà
6: àrìjì àrìmọ àrìnà àrìlọ
4: àmìnà àmìnà
6: ilé iṣẹ yín ò ní dojú ẹgbẹ
4: ọlọrun àmì àmì
6: èmi níyì ògún sọ láti ṣèpẹtẹrí
4: nílùú ọyọ kọnù
6: nílùú ọyọ
4: ṣàkíyèsí
6: local government
4: òde lóyún yẹn rí òde bẹ̀rẹ̀
6: kò sí nǹkan tó burú jù láti pé kí wọn pé ogún fún un ó sì kìíní ó sì kìíní nígbà tí jọmọ bàbá yóò sí láyé náà gan ó pè fáwọn ọmọ
4: náà ṣeun dúpẹ́ o
6: ẹ wàá bá àwọn ọmọ bàbá yẹn sọ̀rọ̀
4: ọ̀dà
6: káwọn yẹn tún gbà mọ́rin ẹ̀bùn tún wọ́n ṣe é
4: ọ̀dà ṣeun
6: ọlọ́láàfíà kọ̀ ọlọ́láàfíà dé ó kẹ̀ jẹ́ pé ó kẹ̀ wá kẹ̀ méje pé kí ni
4: ìyẹn
6: ò dífá o
4: dífá bá wọn
6: ò ń gbọ́ pé bàbá kan yẹn lójú wọn
4: náà
6: kò nídìí pé ìyá kan lójú wọn ẹni tí ń wò yẹn bó ṣe jẹ́ yẹn ọmọ ajẹ́ pé bá yá bàbá yẹn ní igi tọ́pọ̀ làwọn kan kẹ̀ fẹ́ gbà
4: All right. Eseun. Eseun. And Adu. Adu Kolawai. Yes, sir. Arakunrin kan so sita. Bẹ́ẹ̀ náà bá fẹ́ sọ síta mọ́bẹ̀yìn ẹ máa try kẹ wá fẹ́ sọ síta nọ́mbà ẹ̀ nílé 0916-159-1011 ẹ jẹ́ ń try ẹ jẹ́ ń gbìyànjú láti gbé kọ́ọ̀lù mẹ́ta léra tí mi bá rẹ́ni tí ó sọ síta láti bẹ̀ ń wà lọ sórí whatsapp ẹ kalẹ́ o.
7: Ẹ̀lọ́ ẹ kalẹ̀.
4: Ẹ ṣeun.
7: Kò jọ mẹ́ta pẹ́ tó.
4: A dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àtẹ̀yìn náà.
7: Ọlọ́run
4: ẹ ṣeun. Sepeteri je ibe kan to tobi ni ipinle Oyo fawon eyan ti won mo ipinle Oyo lo wa o be na ni won ni game reserve nibe fawon eyan ti won mo be ni sepeteri game reserve nibe te ti ma ri awon eruko lori serise to wa nbe old Oyo national park sepeteri lo wa be ni eseun ni lo sepeteri en shaki long eso is I be call you na elo e kale o yes sir
7: diamond
4: le pese am gbo yin kada ise fe so sita ni ah mi o gbo yin an lati gbe call mi ke gbo nsoke e ka le o
8: ka le
4: e se mo dupe o
8: e so sita ni o
4: o da mo gbo yin
8: mo ki so sita tele pe e se kan mi yo mi le na o de ki mi pada real situ o de lo mo lori general
4: all right
8: so me ti e se ni su wo ka de de mi dun pe ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ ẹ̀gbọ́n mi kan wá wí kí mi la báyàn ní mi kò ló ọjà ni mo dé lọ rí bẹ ṣùgbọ́n ó yẹ wọn kí mi san ní ẹyìn mìíràn ìrànwọ́ lọ́wọ́ mi léṣe fún mi.
4: Arábìnrin kan sọ̀rọ̀ nípa ọ̀nà ọ̀fun tó ń ró ẹ̀yin náà sọ̀rọ̀ nípa ẹsẹ̀ tí ń royín wọ́n ní wọ́n pe owó tó ga jara fún yín àbí. Nkan tèmi lè sọ bóyá ká fún àwọn èèyàn láǹfààní láti sọ nǹkan táwọn ń lò ságo ara wọn bóyá wọn fi rọ́ọ̀bù sí ni o bóyá olóúnjẹ tí wọn ń jẹ tó rọpòlọpọ àwọn èèyàn oúnjẹ tí wọn ń jẹ ńgbà míì jẹ kára wọn máa jí pépé sí àsìkò tó ń jẹun omi tí wọn ń mu àwọn nǹkan kan tí wọn ń lò ẹlòmíì gan kò yé ṣùgbọn bó ti ń ṣe ọlọrun bá nìkan ló yé. Ẹ fi ọkàn yín.
8: Gbogbo ògùn ọkọ kò ní pátá ni mo rà.
4: Nílé ìwòsàn ìjọba tẹ́ ẹ lọ kọ́nù.
8: Jẹ́nẹ́rà.
4: Ìgbà tẹ́ ẹ lọ àwọn ògùn náà ṣé ò ṣiṣẹ́ ni.
8: Ẹ sì lọ tán ọkọ mi fún mi lálàáfíà díẹ̀ díẹ̀ lẹ́ẹ̀kan. Ìjọ mẹ́bàá ti lò ó. Mẹ́tẹ̀ẹ́ sì jọ kan lẹ̀ láì mú. Á fà mí mọ́ èyìn àtẹ̀sẹ̀.
4: Ẹ ní sùúrù ẹ jẹ́ bí ní ìbéèrè kan ná. Ìyá
8: ṣe
4: ẹ máa ń ṣe exercise.
8: Gan ni mẹ́gùn.
4: Ó lè má tó ṣe ara àwọn kankan wà téèyàn gbọ́dọ̀ máa ṣe bí àpẹẹrẹ èèyàn láti máa rìn láti ibì kan lọ síbi mìíràn.
8: Mo máa ń rìn láti ilé mi gan dé
4: èròjò. Bóyá kẹ ṣe lóòrèkóòrè lójoojúmọ́ kẹ sọ di àṣà bóyá láràárọ̀ àbí nírọ̀lẹ́. Láti fi na apá nẹsẹ̀ kí gbogbo àwọn ẹ̀jẹ̀ àgọ́ ara kí wọ́n nà kí gbogbo ẹ̀sán lágọ̀ ara torí lẹ́ẹ̀kọ̀ọ̀kan èèyàn gbọ́dọ̀ tún fi ra rẹ̀ lọ́kàn balẹ̀ omi tútù kì í ṣe ara láǹfààní fàgbàlagbà. Omi tó bá lọ wọ́ọ́rọ́wọ́ bíyàn bá mú láàárọ̀ bíyàn bá mú lálẹ́ àwọn kan báwọn ẹ bẹ́ẹ̀ ṣe ń ṣe ọlọ́run yóò gbogbo ẹ̀fọ̀kàn yín balẹ̀ o. ta ba de ran won kan ta won agba nlo ti won gbo wa lale ti won ba fi ranse e gbo mba re e se mo dupe o e se amen se eyin agbagba ogbo te fi njeun ogbo te fi dagba ti e fi di eni ti o di akure tesile e dakun e fi han ya wa o ati awon baba wa ti nbe nle loloko ojo kan arakunrin kan so sita ni ayin e ja bere pe arakunrin na
9: e ka le Mr. Lawyer Ekweto
4: e seun
9: olo ama fun ise olo ama rin lowo
4: e seun
9: e jo fe gbugbo ma ja gba mi mara ni o sele pe omo ti mo tin date for the past 3 years nsin o za ni to n ba pari school ni won a to la to le se introduction sha
4: all right
9: in such sha o sa ti pari ni this year o kan kuku lo si service o wa ni sister n fe si yawo ipe tin ba kan le wa pun kan le in ti le fi opportunity yen introduce mi si awon eyan kokan to brother temi na fe si awon na fe si yawo nonu yi pe brother mi ati sister re na ti fe si yawo igba ti mo sa discover pe ilu tan ti fe si yawo na ni brother mi ti fe si yawo emi o si da anti re mo brother mi na a kin jo so dada lori bi ta wa jina sira won so asa lo ilu yen gba ta debe ba bi mo se ba a bi tan sa fi ba si gba tan gbunje wa bi mo se ba girlfriend mi pade ni yen o wa ni ha emi o so fun pe o ni le mi ma de mo sa je ko ye pe ah brother mi yawo na fe se ibi na ni bi si je be je si gbo mo le wa lowo ni yen o asa wa so ati gba yen ni mood mi sa ti change bakan bakan so to je pe won bi mi pe kilo se mi gan tura ta ra fi se won sa fi se yawo yen tan jo yen mi o mood mi ko da ra o na ko balance o opposite ko na mo gbo eto yen ni ale iba nsin so asa jo so pe kilo fe se le bayi ko le se ni ti o si o mo wa pe a n fe ra wa to gba ti asa wo pe kila fe se tori mo a fe bere pe so possible ki a fe ra wa abi ko possible tori awon sister wa and brother mi and sister re ti marry sin se awon parents won le gba se wo lo possible ka fe ra wa tori emi ato mo yen ati lo fa gan tori igba ti mo n date e o to bi 1 year ko to gba ki a jo nikan kan papo igba ta si fe jo nikan papo o nikan ta se
4: ah
9: se mo omo ti yen ti n wo ju re re ale ojo yen o sa so pe temi mo ba down
4: all right bless her
9: o sa to mi bleed o na to re bleed asa alaije ara wa o pe ke mi na to n wo pe kini mo se run kan be nsin but mo mo pe mi ni beat re to nkan to ti wa sele nsin sa wa be bu go mo ni ja pe se ale fe ra wa sa awon parents e le gba tori na muslim ni won Christian lawa o de ni nkan ti brother mi ni ma foju awon ri ko to di pe won gba ki awon to fe egbon re to emi o de so fun won pe run kan ba yen sele won wo pe ki la le se si we dakun e lawa lo ye o tori o na ma ma gbe to nsin o
4: oda
9: ani ti su mi o
4: ti
9: awon kan da le se wejo o
4: ti ibeji ba le fe ibeji lokunrin ni o okunrin ibeji mi o fe molebi lati molebi kan to ba ke ibeji moleji meji to ba sese nje se ko sese fun arakunrin sugbon bi ti won koku ni lela ka kina la e ba won ah kini ti ba wo po bayi o da ko si wahala mo fe ka ronu soro so sese ki won fera won ijo se se ki won fera won above. Is it possible? Aba jire n to siru re ri e ja mo.
10: Hello sir. E kale sir. Oruko mi ni eni t'Olorun mo. Lati t'Olorun mo.
4: All right.
10: Mo ma ngo program ni dada. Ma ngo program ni dada. And mo ko wa lojo oye mi kan. Oye mi ma ngo program bo mi ti dele bo mo se nlo ni mo try lati joko lati gbo program e bo ninu kan ti mo gbo bi eyan meji meta to ti so laughter ipoloro ranpete se nsi woman ti oro ogun yen mo fe da si e kan jo bo se wa si mi loko pelu nkan ti mo gbo e je mi mo bi woman yen se nbi olohun si bo se gbadura si bo ta pe eyan to nbi olohun fun nkan kan lori nkan kan kan mo laarin lokan won kan ri bi pe Olorun fe fi oro ogun yi se temptation fun won bi adanwo o idanwo o ti yin sa to ba ri pe boya won insist pe won ni fun won ni ogun yen kan fi fona pe won mo kan t'Olorun fe fi se kan gbo kan kuro nbe kan si mo be Olorun kan si mo sise won lo Olorun gbadura won ti baba yen o ba logun tan fi kale npo pa Olorun to je Olorun to se to je kan wa laye ton ro ko boy ogun yen to si won e tun wa wo npa ti baba yen ku to re won Olorun tun meme won lo kan fi wo pe Olorun na lo n dari aye won kan ogun yen le.
4: All right,
10: kan de move on koda ton ba pada pe won kan bo fe settle gan kan ni ko need nipa won ti gbo kan gbe ton ba fa won ton ba de fun awon kan nipa won yonda kan de tesiwaju ninu ajo aye won kan wo kan t'Olorun ma se kan wa kan ba n bi Olorun kan tori e kan ma bi Olorun ejo mo de ma gbo program mi gbogbo awon agbagba to wa lori program ejo mo fe kan ba mi bi Olorun mo fe so sita kan ba mi bi Olorun pe gbogbo ni ajo mi to ku ni wajo Olorun ko Olorun jo ko mo je mo ni ara ninu aye mo gbogbo re mi to ti lo ko Olorun jo ko ba mi dari e ni loko ilopo ejo mo fe so sita bayin ejo
4: oda e ti woro arakunrin yin bi ti n gba ni niyanju be na ni n bebe to tun be Olorun ba na to tun be yan ara le wi pe be ba ma da si oro ke foron kun adua ti n be nle yi to fi ranse yi ya ta se yin yo lenu na oro wa fun yin sugbon e ja gbe call na ka wo ba awon eyan se ma da si oro meje ti n be nle yi 0916159101 de kale sa o
6: tale ni kaje tu da baba laji ke lowo
4: dire le baba laji ke wa esun
6: ese ajo se wa ni baje
4: na amina
6: se di ni pa oro sologun sologun eni ti won pa won ni fun logun won fun eni ojogun eni ogun gbe
4: be ni
6: baba are ba wa nwa nwa ese na wo na ti ono si be lo
4: be ni
6: won ma tori pe boya yan ko da se ko so wa se yin mama fun mi o si fun nkan lo ba ni yo je la yo
4: nam
6: o do ko mo kan o mo ba ra je so bi se wa ri eni awon tan ni awon pe ma nbi kan egba awon pe ma nbi kan eh kan kan ma to ra won bi le ya ba na pa won pe ma egba re o di lowo won pe ara won ya ba na pa won obi awon o ni egba mo fun ra won loyun won so yo ju ti ai pari re nu pari pari re nu ah iru ya ko ya awon ti o yi pa pa ni mo ki gbogbo lolufe da ma da bo ni ye ya tun fura ni kwara te gbogbo le gbogbo o
4: baba laji ke
6: anti ni ene go fun as mama goes
4: mo ki o ese o
6: ese o da ro
4: baba laji ke ebi mo won o sugbon bi won sin soro yi won mo lohun kekere oda ese won dupe lowo yin sa fi mo na te fun wa 0916159101 iya te se jo lenu e gboro yi o
1: e ka lele kan si ejo nipa mama ti won so pe ese ma yo awon lenu yen eje kan gbiyanju ise yi tori oni mami mi lo even o ti lawon eyan bi meta si merin kan to je pe seyan lenu tan ti lo to de je pe won pada complain nipa e mo kan gbianju ewe arunpale yen tan ba ti wa ja o ma se die so a ma fi oti won ni fo tan leyin pe kan san lomi tan ba di san lomi kan wa fi oti kan fi gbo tan ba ti wa fi oti yen gbo kan fun so ese ton yo won lenu ye a ma wa sin a sa ma sin ese yen ko sa po sa tan ba ti wa sin ewe yen kini ewe yen tan fun yen kan fi gbo ese yen kan fi gbo si sale igba tan ba fi wo nkan si sale kan fi gbo si sale so ele tan fo ti gbo yen a ma mu a tun ma fi omi e na a tun ma fi fo so kan gbianju e bi ebi melo kan lagboro ologun ni buru e mo e se kan ma be to bo asan ni se yin
4: in le se jute fun amoran 0916159101 eka leo
5: e ku etu sa
4: yes sir
5: Sherry, my mother's a question. You're learning, sir.
4: Benny.
5: Sherry, I want to come where I write, but I got here about here above with your 50. I'm from Tutu Muga, I'm from Tutu Bugu, but I'm more Tutu Bugu, yellow man, he said.
4: Hmm.
5: Yes, just worry to be in terms of you pay, or Unta Jalala, don't get that, think I confess or to learn to me. Ishara ye gaga lo saju obirin mi ma wa run kin gba tan ba ti fun ni woni pe nkan bayi awon o fe ta so pe se bo so wo shop ni
4: hmm
5: na de wa ri so ti nkan mi now okunrin to nso wi pe egbon o fe yawo bi kan pe ije o tun le fe yawo bi abi nkan kan mi to ba je lo yibo na ti jo pade kan fun awon lori se wa po mo kan ba gele
4: hmm
5: so olorun se ko life ni kaluku ototo ko mo wa gbo e pe sare
4: All right. Thank you, sir. Oni pe t'Olorun ba kan yin po kegun son. Hello, e ka le o.
11: Kon ba de tula.
4: Yes, sir.
11: O ki ye ku shelu, sir.
4: E so mo dupe.
11: Amaju yin se ko ni reyin o.
4: Ami ateyin na, sir.
11: Diamond wa ni jona o.
4: Ami e seun.
11: Ki gbogbo lo lu fe Diamond ajinara ma je nka loku.
4: Ami e seun, sir.
11: Ki gbogbo awon baba ti ya to tin dance to lataro loruko Jesu awon ni se lasan
4: amen
11: ah seriti mama ki mama mi mo boya mama ti lo so hospital
4: eh won ti lo sile wo san won ni awon ogun ti won ko fun wa nbe o n sise o sugbon o si ko dabi
11: mm mono lawo mo Nigeria ti mo wa yen ti mama pa ti mama fe lo nibe ki mama lo
4: hmm
11: den ni pati eni to ni eh o atawon ati afesan lo ti go fa gan pe but o n lo o n ba egbon o n boye egbon e fe egbon eniyan na
4: hmm
11: awon ilu gangan ni
4: se ko di nkan lowo
11: eni
4: se ko di nkan lowo
11: eh
4: so je itewo gba
11: ni ti mi personally emi disagree
4: Kini ti te fo so be?
11: Eni?
4: Kini ti te fo so be sa?
11: Se mo egbon ti yan ni bi egbon ti yan ni be.
4: Se bi Jacob yan ni bi meji na.
11: Eni?
4: Se bi Jacob yan bi meji.
11: Eh se ri ikan ti taye se to gbe. Kan de le se ko ma gbe.
4: All right.
11: I get you. Se mo pe se normally no ni pe kini kadara mi kilayin mo osukili kini kadara mi yan mo. Egbon ti yan nibi kan saburo lo tun le yan nibe abi taburo ti yan segbon na le yan nibe se pe awon kan wa se pe olajo ta wa nse nsin o ma ko ba wa to yan ko nibe rara ati sa awon kan ari kogbon lo ye ko je fun wa ege nisin bo se mo oni bo kaluku oni bo ka o yo kaluku ototo ni but I personally ege nisin e me disagree me like en temi
4: all right thank you sir
11: so e mo awon Nigeria ti fun ni mo orisirisi o ti gbo temi na
4: All right, I show. E ja lo sori WhatsApp. Ka gbo oro. Be ba so sita, aye si wa ka gbo mo kan labo to lo.
12: E ka le sa o Mr. Adetula. E ku eto. Oruko mi ni Samson lati Benin ni lo in Kora State nbi. Mo fe da si titi ara kunrin ton so last season lori iyawo won. Girlfriend won jare tan ni pe sawon le fe abawon le fe ah number 1 ejo ti olohun gbugba wa odo ta ba n gbo program lale e mo ye ki keni ife kankan burugbo wa loju to the extent pe a so pe be a mule be an tora an blade kini yen lagbara gan sa o di only mistake tara kon ri se ni ku e ku ife ru bloju to die extend. That's number 1. Number 2, won le fera won na ni o ko si nkan ti brother e to ni pon foju un ri pe nkan kan to ko na ma pipe kalele na niyan to ba je pe ife sa wa laarin won won de ni fera won denu denu dada ti ba pe ife tan je abi kini kankan to ko ko na ko pipe are kalele ko de pe awon agbagba nile won mo ro pe ki won lo be ki won de try lati ri won gege bi imoran temi. So ko si nkan t'Olorun le se ko de si nkan ti o sele ri but to me ye kele ko je arikogbon fun gba wa ta ku ejo e me ye ke mo ye ki ru feyin ife yen ko strong to destiny pe a ma wa yara wa nbi aba ma so pa an mule aba an se kini kan an bo kini kan ko si ini o lagbara gan nisin bayin so gan na so ni pe o ti ko o ozin o ti se tan gan ko to mo pe ki lohun se so bo se ri niyan sa so o possible kan fe ra won na possible but ko na ko mura si ara e then geyen na to fa fe ko work out we mo pe no a je ko work out na ni le won na gege bi mo ran temi something lati base.
4: All right. Se wala ara kuri bolero ke gbo o
3: e jale e se ku eto lati aro.
4: Yes sir.
3: I want to boy to amori bo e nte se to e mo di se lori e te so yen one eni ti o fe ti e gbo fe e ba ti aburu na fa buru ni sauce kana emi ori pe n to buru mbembe o koda religious wise ki awon ojogbon kan ba fi oju wo emi ro pe to furu bembe ti o ba ti wora won egbon lo fe egbon aburo lo fe aburo ni dile kana o si ti o ti sele ri laye ogorun kan ba won ko se pe to besin je bo Christianity and Islam even ga ba laye ko sun to buru nbe latara love ti won ni sira won fe ti won ni sira won ti e ba ti pe ife etan ni pelu bi okunrin ye ti si lawon ti courtship to koko courtship re so won je ka ma bi o ba ti jo odun meta lo abodun melo kan latara pe ko ma yin wo school automatically awon ni wo tun oro ara won pa to ba koju si won kata to ba keyin si won bakan na so olorun le do itoru o ema betubo esio
4: esio adupe lowo yin fun imoran te fun wa lati be 0916159111 e ka leo yes esio
13: e ka leo aretula
4: yes ma
13: ni se to se lagbara olohun
4: ami o
13: gogo to se nbe wa yo mo rorun fun ni gogo wa ka nda si na wa ni wa soran da si
4: ami
13: mo ki baba alaji je ti a sukura lori kola lati oke ati bati lati osere olohun o pẹlu gbogbo wa o atawọn ti seso yi ti won lafani ati ti wole gbogbo wa aye si se o won ni damola ni lati jale koto ni le ba wa
4: ẹsẹ
13: o kọkọ ti mo fẹ da si ṣe ìyá kan náà ló bí àwọn arábìnrin yìí méjèèjì
4: ni ìwà mọ o ṣùgbọn ṣe ṣe kó rí bẹ.
13: Sade tula yin be lara temi ti mo n sora yi ti yada mo lasa re
4: ko bo lo se wa sele lodo ti
13: ora mi je ji wa me won si mi mo
4: na
13: aburo te fe gbon ni aburo to fe gbon tori baba yi ko ni yawo kankan le iya yawo je egbon aburo re egbon ti wa ni odo aburo oko yi egbon oko ko ni yawo le awon yawo to ba wole re won jade aburo e wa ba egbon wa ba aburo re se to ọyọ ẹgbọn ọkọ rẹ wọn sì fẹra wọn ẹgbọn mẹmẹ àbúrò náà mẹmẹ wọn sì yọ ń bímọ wọn ò sì yà lọmọyà ara wọn dì sí i àwọn ọkọ náà sì ń sọmọ ìyá dì sí ìyá kan náà lójú wọn
4: òsì
13: bàjẹ́ dì sí àmójútó mi fi wò ó lè yẹ kó ojú mi lẹnu mi ò fi wò ó ẹ̀fọ́ bá kọ ojú sẹ́yìn tó kọjú sẹ́nìkan yìí ló kọ sẹ́nìkan fún wọn ò bà dílé wọn jẹ́ àìjọ ọ̀sán láàrin mú méjìlá bọ́sẹ̀ bá dùn yóò mú gbà nígbà tó pọkùnrin kan náà ni wọ́n dìjọ fẹ́ òtítọ́ burú lọ́dọ̀ tèmi o èmi ò bá ẹlẹ́ẹ̀kejì bàbá tó náà dá sí sógámù ó tún wá ní kí gbogbo ayé ọmọ nàìjíríà mọ fóun náà ṣàdúrà àwọn ọmọ ogun tí ń lẹnu ayé wọn àwọn ọmọ kan tí ń ṣe wọn tí wọn ń ṣe wọn ni kò màdúrà gba ọmọ ara nàìjíríà báwọn gbàdúrà ọlọ́wọ́ bá fi omi òróró tura sí i.
14: amina.
13: torí wo sọ̀kan òun jáde àwọn ní ká báwọn gbàdúrà gbogbo tó ti lọ́nu ayé wọn ọlọ́wọ́ dà padà fún wọn.
14: ami ami.
13: ẹ̀sì wọn béèrè lọ́dọ̀ ọlọ́run ní ìyára ọlọ́run ó ṣe fún wọn. ẹ̀kọ́ wa sọ pé ẹ̀jẹ̀ ń dààmú òun ní sàrètùlà. ó wá ewé aparun tí wọ́n ń pè ní ewé àpàlà. ó dààmú ẹnìkan rẹ́gbẹ̀ẹ́ mi rí ewé yìí náà wọ́n kọ o. ewé aparun wọ́n ń pè ní ewé àpàlà. ó wá tó bá ti wá rí ewé kó sinú kó dà sínú pọ́ọ̀tù gbogbo mi kó wá ṣe kó jinná dáadáa. tó bá ṣe tó jinná dáadáa kó máa mú láàárọ̀ lálẹ́. ọ̀rọ̀ ẹ̀gbọ́ ọlọ́run ẹsẹ̀ wọn ò fi kalẹ̀ torí èèyàn tó ṣe lẹ́gbẹ̀ẹ́ mi tí wọ́n dáa kò fi ẹnì yẹn lẹ̀ o ẹsẹ̀ yẹn ń dààmú ẹ̀gbọ́n ni tó máa ń bù jẹ yóò máa bù jẹ ni ìkan tó lò sí ọlọ́run sì gbàkóso inú ayé rẹ̀ ọlọ́run gbàkóso ọ̀nà ewé aparun wọ́n pè ní ewé apààlà kí wọ́n ṣe kó jiná dáadáa kí wọ́n mú láàárọ̀ lálẹ́ ẹni yóò fi kankan sí i ọlọ́run sì ni kó lọ.
14: Hello, Ekaleo.
15: Hello. Hello.
14: Ekalema.
15: Hello. Mr. Adetula.
14: Ekalema.
15: Emma, Kale, for 3 days.
14: I want you.
15: Hello, wow. Wow.
14: I'm you.
15: More than 40 times.
14: Ojo opo na o busy di awako. Ese obodupe ma.
15: Ọ̀rọ̀ ṣẹ́lẹ̀ mi wà dáadáa.
14: Dáadáa ni wọ́n wà.
15: Ẹ ní ìdààmú lágbára ọlọ́run.
14: Àmì mà.
15: Ṣé ẹ rí méjì tẹ́mi fẹ́ kọ́kọ́ dá sí àbí mẹ́ta ń bẹ ṣé ẹ rí pé ọlọ́jà yẹn. Ṣé ẹ ń gbọ́ mi sáré kó ṣẹlẹ̀ sẹ́mi gangan. Ṣóyè yín. Ṣé e pé nínú àwọn ọ̀dásìs mò ń tà. Yẹ́n jẹ́ àṣọ ńlá màá pé kó ń sáré ní ọ̀dásìs ó ti yé yín. Ọ̀rọ̀ mi ló tún àlọ́ tí ṣe ń gbò yá. Ó lọ ó wá ṣàlù wọ́n wí ọ̀dọ̀ dàgbé a máa nǹkan kan kò sí wàhálà nǹkan kan. Yẹ́n pé wúmà ẹ bá tráwùn sí ọmọ lọ́ba àkọ́ sọ àyẹ̀mọ̀ ṣe jẹ́ àti wọ́n dé he came to me pé girama àwọn làwọn lọ sí ẹ̀yìn lẹ́yìn lálẹ́ yóò bá yẹn kọ́kọ́ yé mi adé ti làwà báyìí. Kódò sọ̀páìsì ọ̀pọ̀ gbogbo gírámà ẹ̀ wá lè fi ìgbóni kúlẹ̀ fẹ́ kí ìgbé ọmọ tí mo bínú ni wọn ọmọ ẹ̀mí ẹlẹ́ẹ̀kẹrin ilẹ̀ ẹgbẹ́ kí ni màá dààmú ara mi sí. Sóyè yín yẹ́n pé kọ́dà tí ìbá ṣe gba kọ́sọ́mà yóò lọ lé pa wọn lórí ọ̀dẹ gbẹ. Nígbà yẹn lèmi kàn fẹ́ bá sọ̀rọ̀ kó bá lè ní sùúrù o ló lékè ẹ̀ tó ti yín. Alẹ́ mọ̀ lẹ́bi ọ̀dà wùmà náà tó ní igbá nìkankan ni irú náà lọ̀rọ̀ rẹ̀ gbà o bá kò ní ọmọ tàjà tí ó bá tà tó fi wà kó ṣàwàdà kó bọ̀ yàyà kún ọlọ́jẹ̀ kó tà tí ó ti eyín tọ́ bọ́ọ̀lù tó wá ní nǹkan ṣèhùn ọlọ́wọ́ láàbò ṣe tọ́sà yóò lábàáyọrí lágbára ọlọ́run gbogbo ìgbà tá ti ń ta ọlọ́run bá ti ṣàna yóò ṣàn yóò gbà lóore kó yóò gbà láàánú pàdé nílé ìyálẹ́bà láàrin ẹgbẹ́ láàrin àwùjọ gbogbo ọlọ́run bá ṣẹ́gun ọ̀tá kárí last but not the least bí ìyá àdàmọ́ láàṣàlẹ̀ kò tó ṣe béèrè yẹn ṣe ń gbọ́rọ̀ mi nítorí ọ̀rẹ́ ká mọ tá a lè sọ báyìí pọ̀ mọ̀yá ni wọ́n nìkan bọ̀ tí wọ́n bá sọ mọ̀yá wọn fẹ́ra wọn ó wà lára èmi gan tí mo dúró ìtọ́ pé ẹ̀gbọ́n fẹ́ ọmọ àbúrò sì fọmọ ẹ̀gbọ́n tó yé yín kò dẹ̀ kọ́ọ̀sì wàhálà tó yé yín báyìí kò kọ́ọ̀sì kọ́lá ìfẹ́ wọn tún gba sí ni ẹnu mi sẹ́yìn tó máa rí báyìí pọ́mọ̀yá ni wọ́n nìkan ló lè fún wa ní consign pé outcome bọ̀ tán bá ti pé náà sáré tó bẹ̀ wọ́n bá ṣe kò sí wàhálà kankan fún wọn tó wà kí gbogbo àwọn tán sọ lánà aṣọ kọ́lá aláṣọ́fẹ́ bàbá alájùkẹ́ náà wọ́n kú ètò bàbá sì kó má bàbá òfìyè àìdààmú lágbára ọlọ́run o
14: ẹ̀sìn
15: ọ̀hún balẹ̀ àti gbogbo àwọn ìyá tó ẹ̀ ká kí kánmọ́ bínú o àtètè níbi wọlé ni o
14: ẹ̀sìn ọ̀hún dúpẹ́ mọ́
15: bàbá wàdú àti gbọ́hùn wọn
14: dára ni wọn
15: bàtí ló ṣe ọ̀gá ọ̀rẹ́ àkọ́bí àgbọ́hùn wọn náà àìdààmú ọ̀rọ̀ ló balẹ̀ ayọ́mí sáré sílà àìdààmú àníṣe ètò ìṣòro ọlọ́run ní ti tiwa o ẹ kú ètò látàárọ̀ ẹ kú àròyọ náà jà kéré bẹ̀dẹ́lẹ̀ o ẹ ṣeun sà ẹ sà.
16: Ẹ kú iṣẹ́ o, ẹ kú àtàárọ̀, Mr. Adetula, kò ní rẹ̀yìn. Bọ̀dá tó sọ last pé àwọn àti bọ́dà àwọn fẹ́ fẹ́ yàwó níbì kan pé létaléta làwọn padà gẹ́tù náà pé ibì kan làwọn ti fẹ́ yàwó. Ṣé èmi wá sọ pé kò sí nǹkan tó bá di mi bẹ̀ iná àsìkò tó bá ti nífẹ̀ẹ́ ara wọn. Bọ̀ ṣe rí dis ojú ti lajú gbogbo nǹkan tí wọ́n láwọn ṣe yẹn lọ. Wọ́n lọ jọ mulẹ̀. Ọlọ́mọ jẹ́ kíyàn ra bu èmi ti rí fámìlì to pe very close family to pe won se run kan be yen won pada fe ra won o anybody to ya won o bo iku ya won bo won duro tojo awon omo won iku ya won ti kan se lo kla won si gbe kan si to kokko lo yen won si gbe si mosuari won ti sin ikeji na tele won de ni wa ton find the lo find them when want to jump mule ni youth age won as in o wa da omo kale fun ya je ife aye ewo oju sa ti laju gbo iton na won se yen lo oju ti la olomo je kiyan ra bo who knows what future will tells ko se yan to mo nkan tojo la ma so eh ah ti zo e lo e mo be to bo
14: all right this is e se won adupe lowo yin fun imoran te fun wa lati be e ja wa bayi eni kan fi atejise kan won se si mi won ti ra wa ebe pe kin ba won lo e ja lo ngba na
17: Ekale.
14: Yes, sir.
17: Oruko mi ni eni ti Olomo ni ati ilu ti Olomo.
14: Eda, sir.
17: Ejo mo fe so sita ni ki egba mi ni imona. Mo ni obone kan ti mo nife si dada de inu denu mi pelu gbogbo nkan mi ti mo ni ti mi fi bo fun ti mo so fun ni gbogbo nkan ti mo je odomokunrin omodun 37 35 years o je be ni mo ni ti mo de salaye fun gbogbo nkan bo se nlo sugbon obanu yi o je isoro fun mi to je pe awon ebi mi temi ti mo joko ebi mi ko gba ti won mo de ma mo inu edun ni gbogbo ba sugbon awon ebi mi ko gba ti won tin kan kekede ba sele bi ija laarin oko ati yawo to je nkan kekede ati ma lo si odo awon ebi e koda bo ma mo inu edun ninu ile owo onje ti oko ma fun yawo ninu ile o ni mo ma fun ijo ti mi ba lo dani iyawo mi adana adaje fun rai koni fun mi je ti owo ba de wa lowo mi yato fun owo nje nu ile ma tun gbe jade pe ko sere lo ohun to ba wu ohun la ra si mi lorun to je inu account mi oni ma ti san ti inu account mi ma ti san ta fi ma gbadun o wa se ni odun to lo pe ninu tori o ti bi omo bi merne fun mi inu omo to bi fun mi ni odun to lo ikan salaisi ninu won igba yen na anija obinu oko eru lo si ile mama ni mama ti mo so yi ko gba ti mama temi o mama ko si nkan to le sele mama o le lo si ile mama mi o mama o le lo si ori odo mama mi tori iwa buru iwa aibikita aijode ni loju oni won se lo si ile mama mi o ni odun to lo to binu karu ku won le
14: all right
17: o lo si odo mama o fi won mi kale ni odun yi na ni kan ijo kejo sira ninu osu ta jo wa yi o na lo tun pada sele omo mi na o tun ti ku lodun ni ijo kejo sira lo sele sira sugbon mo ni fe omo yi eyin omo Nigeria eyin Yoruba ejo mo fe ke fun mi ni mona ni kini mo le se mo de ni fe omo yi sugbon awon kan to nse gbogbo ona lo fin pa mi lara lodun to lo omo kan ku lodun ta wa yi omo kan ku ninu osu ta wa yi na ni ni osu ke wa ta wa yi na ni ojo kejo lo fi yato sira ko ye mi mo de ni fe omo yi kini se awon molebi todo temi won de feche awon mole ke se pe won feche iwa won iwa e na ni o iwa e ni o awon molebi mama na won lo se lati gbejuse lati

0: nífẹ̀ nígbà tó bá ń dùn lárákùnrin jẹ́ èèyàn wájú arábìnrin nígbà tó bá kúrú arákùnrin yóò jẹ́ èèyàn wájú arábìnrin àwọn ìyá ìyàwó kan wà báwọn ọ̀dà ọmọ mẹ́rin okùn méjì ọ̀dà ìyanralé nígbà tí ọ̀rọ̀ bá rí bí eléyìí irú ọ̀rọ̀ wo la sọ fún arákùnrin tí ó fi lọ́kàn balẹ̀ tí ó fi rórun sùn irú ìgbésẹ̀ wo ló lè gbé irú àdúrà wo ni ó lè gbà torí mi ò gẹ́gẹ́ bí ẹnìkan o èmi ò fẹ́ kí arákùnrin rí arábìnrin gẹ́gẹ́ bí ìyàwó rẹ̀ torí wọ́n máa ń pobìnrin ní alábàárìn ìbáàjẹ́ mùsùlùmí ìbáàjẹ́ kìrìsìtẹ́nì yóò jòkó lórí nǹkan tí yóò jòkó lórí pé kójúmá ti òun kójúmá ti ọkọ yẹ máa ń ṣàdúrà fún ìyàwó yẹ máa ń ṣàdúrà fún ọmọ ṣùgbọ́n bí tá a bá dé báyìí kí ni kárakùnrin ń ṣe ẹ bá mi fún mọ̀ràn ẹ bá ń tàn mọ́lẹ̀ sọ̀rọ̀ rẹ̀ 0916159101 ẹ kaalẹ̀ o.
1: Hello.
0: Ẹ kaalẹ̀ sà. Hello ẹ kaalẹ̀ o. Da o ẹ má bínú ẹ jágbé kọlù mi ẹ kaalẹ̀ o.
1: Hello Mr. Adetula.
0: Yes sir.
1: Ẹ má bínú pé n dá ìlànà bàbá alájì fẹ́ ni olú àwọ̀ ọba ló
0: sọ wọ́n. Ó sọ́wọ́ ẹyin lálẹ́
1: yìí. Ọlá yín ni.
0: Ọlá ọlọ́run.
1: Ẹni tó sọ̀rọ̀ ní ìsìn nípa ìyàwó rẹ̀ tí ń ṣe mọ̀nàmọ́ná. Kìí níyàwó. Kìí níyàwó.
0: Ìyín ìjà kọ̀ọ̀kọ́.
1: Kìí níyàwó kó tètè kílẹ̀ tó ń sún. Ó tètè wá ìyàwó mi. Bẹ́lẹ́yìn ó ti máa ṣe ra dáadáa. Bóyá ra dáadáa náà ni kó bá ọmọ pé ọmọ méjì ti ṣe sàlàyé fún wọn lọ́wọ́. Ó tètè wá ìyàwó mi. Bẹ́lẹ́yìn bá máa ṣe kó gbogbo ọba sì máa ṣe ọmọ bá tiẹ̀ lọ.
0: Èmi
1: ò jù bá ń lọ. Mo kí gbogbo olólùfẹ́ dá máa ń di asúkúra.
0: Ṣeun. Ṣeun. Ẹ̀lú ẹ̀ kálẹ̀ o.
2: Amaba Adetula.
0: Yes sir.
2: Mo kí yẹn kúṣẹ́ ìlú sà.
0: Ṣé èèyàn máa ń ní àìfẹ́ àní jù ni àbí èèyàn kí ní àkíyèsí?
2: Kílẹ̀ sọ sà.
0: Mo ní ṣé èèyàn máa ń ní ìfẹ́ àní jù ni àbí èèyàn kí máa ń ní àkíyèsí?
2: Ìfẹ́ àní jù máa ń wà ṣe pé tí ìfẹ́ àní jù bá ti wà àkíyèsí á sọ ni sà.
0: Kí wàá ní kárakùnrin ṣe báyìí?
2: Ẹ sà. Àwọn tó mọ̀ ṣe wà yẹn wọ́n mọ nǹkan tó yẹ kán ṣe. Fúnra ara wọn mọ nǹkan tó yẹ kán ṣe. Ọ̀ṣẹ́ wọn fẹ́ gbọ́ nǹkan táwọn ọmọ Nàìjíríà ọmọ kìnìún kú.
0: Ọmọ
2: kìnìún kú.
0: Tí wọ́n bá mọ nǹkan tí wọ́n fẹ́ ṣe tí wọ́n bá ń dúró lórí ìpinnu wípé ká fún wọn mọ̀ràn ó tọ̀rọ̀ owó ló bá ló wà nínú ọ̀rọ̀ yìí báyìí. Ó tọ̀rọ̀ owó ló wà nínú ọ̀rọ̀ yóò tọ́ ìgbésẹ̀ wo ló yẹ kárakùnrin gbé báyìí.
2: Bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ọmọ ọba sẹ́ ọ mọ nǹkan tó yẹ kó ṣe sẹ́.
0: Ó dà kó sí wàhálà ẹ ṣeun ẹ ṣeun ẹ̀lú ẹ̀ kálẹ̀ o. Ẹ bá mi gbóhùn sókè ká gbọ́ yín dáadáa.
3: Kọ́lá aláṣọ ìgbẹ́ ní ìtàn ọgbọ́n ní
0: lọ. Ẹ ṣeun.
3: Láptọ̀pù ìyẹn lọ́dọ̀ níbi ni ìgbọ́ dáadáa òdodo dáa. Ìgbà ìpẹ̀lú ọmọ kan kú èyí kú.
0: Arákùnrin kan wà tí ó níyàwó tó bá ti lówó lọ́wọ́ ó ń tọ́jú ìyàwó rẹ̀ ó ń jẹun papọ̀ tí ó bá ti sá fẹ́rẹ́fẹ́rẹ́ lọ́wọ́ rẹ̀ tí ò lówó fowó oúnjẹ múlẹ̀ ìyàwó rẹ̀ yóò dáná yóò dájẹ́ nínú ọ̀rọ̀ tí wọ́n fi tọ́ wa létí. Wọ́n ní àwọn náà máa ń gbìyànjú wọ́n bímọ mẹ́rin fúnra wọn arábìnrin kó lọ́ngbà kan tán bá ti lédè àyèdè ìyá ìyàwó àti ìyá ọkọ wọn sí ní ibùkan ọ̀rọ̀ wọn papọ̀ bí ọ̀sán àtòrò ni wọ́n nínú ọ̀rọ̀ tí arákùnrin sọ. Ọmọ àkọ́kọ́ kú lọ́dún tó kọjá lọ ọmọ kejì kú ní ọjọ́ kẹwàá ọdún yìí náà ni ọjọ́ kẹjọ ọdún yìí náà. Arákùnrin wa ní pé ìyàwó òun ò tiẹ̀ bìkítà débi pé ìyá ìyàwó yóò bìkítà nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tí ó sọ síta yìí kí la arákùnrin lè ṣe tó arákùnrin pọ̀ nífẹ̀ẹ́ ìyàwó òun mi ò rò pé ìyàwó rẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ bí ó ṣe ń sọ̀rọ̀ yìí.
3: Tó bá nífẹ̀ẹ́ ìyàwó wọn tí ìyàwó wọn ní ti ọ̀la wọn kọ́.
0: Ó bá parí
3: o. Ọlá ẹni ni ọmọ ẹni lọ́lẹ́ ni ká dé.
0: Nígbà tó ti wá gbé méjì sí báyìí ó kú méjì.
3: ah

0: ìdógún náà ó múra tó náà ni pé because kúkú tí ò ní sí pátì fún yẹn ó ní ìtumọ̀ nínú ayé bọ́làbọ̀ mìíràn yìí ní ọba ń sin ewu ẹ ìgbà mo gbọ́ pàrọ̀ ẹran mi tó ń sìn mọ́ lọ́wọ́ wọ́n ta nìyẹn gbọ́n kan tẹ̀ ń sọ pé mo mọ wàhálà tí mo sì lé ewu àtàkùn tẹ̀ tí mo ní kò máa rí ipò ẹ̀gẹ́ máa wẹ̀ bọ́ bá wá kó mọ bá kú sí yìí ní ní sí pátì látọ̀ á lọ ọmọ tí yẹn di gangan gbígbẹ́ ẹni tó bá bímọ òun lọ lẹ́yìn o bí kò ṣe lágbára tó nu ayé yẹn bí ẹ bá fọmọ kalẹ̀ yẹn ti rán mi kú o.
1: Bí
0: yẹn bá kú ayé dáadáa tí yẹn bá ṣe kalẹ̀ ó sì máa wà nínú ayé ẹ̀mí ọ̀lọ́ ni àmọ́ dáadáa yẹn ní lọ. Ìgbà tó wá bímọ mẹ́rin tí méjì kú tí yá ìyàwó ní sympathy pé ẹni tó jẹ́ kọ́ bímọ ní sympathy ká tó wá ní ìyá ìyàwó. Ìgbà yẹn kan bọ ọmọ rẹ di contribution. Lẹ́tà náà ni pé èmi yàgò fún rẹ níbẹ̀ o. Àti kó rẹ́ fún nǹkan lọ́mọ ní nǹkan tó ṣẹlẹ̀ yìí. Ìkejì tèmi fẹ́ dá sí tẹ́lẹ̀ kì níbi wọlé òun ní tẹni tó lógún. Kò sí ọgbọ́n tí yẹn fẹ́ dá mi sá Adétúlà ń wọ̀ fún yàn nínú ogun. Kódà nínú Bible àti kó àtúnyẹ̀ olóojú kágún náà lọ. Ẹ̀tọ́ yẹn gbà nínú ogun tí yẹn bá kú lọ́dọ̀ bàbá ni àbí ìyá ni. Tó bá wọ ẹni yẹn tó bá lóun kún yàn lógun rẹ̀ àmọ́ kò ní fún yàn ọyẹ kó fún ìyẹn nínú ogun yẹn ní because ó ní ẹ̀tọ́ sí nípa àwọn bí. Àmọ́ kejì ni pé lọ́dọ̀ ti tèmi o kó comfort wọn pé é ṣe kẹfẹ́ fún mi bẹ́ẹ̀. Tí wọn bá wá fún kó wá fi wọn lẹ́kùn wá tẹ pamọ́ ṣètò àwọn yorùbá sọ pé ẹni tó ju gbọ́dọ̀ àbí ẹni tó gúngbè. Ẹni tó gúngbè lẹni tó lẹ́kọ̀ọ́ o tí wọn bá jogún láti ìyá tó bá dé ní jerusalem àbí mọ́ká tí ò bá sí ẹ̀kọ́ mi sáré jù lá ẹkùn ogún yẹn ti ṣòfò. Àwọn ẹni tó bá ní ẹ̀kọ́ àkọ́mọ́ fún ní kankan ẹ̀kọ́ tó ti gbà lọ́wọ́ àwọn obìnrin yẹn kò sí tọ́wẹ́ sí inú ayé tó bá wò ní
2: Hello, Mr. Adetula. Ẹ̀kú ètò sá o. Samson ló fẹ́ dá sí programme lẹ́ẹ̀kan sí ní pápápá. Títí arákùnrin tí wọ́n sọ lásìnsìn lórí ìyàwó wọn. Yes, sir. Tí ìrí ìyàwó fẹ́ o, ó wù yín ni kò wọ ẹlẹ́dàá yín. Nínú ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ gan-an-gan, ó ṣòun pé rílì nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ jù. Ẹni ẹ̀gbọ́n kan tẹ́ ẹ sọ náà, ọmọ mẹ́rin ń sìn báyìí, ọmọ méjì ti lọ nínú ìwà ìbìkítà tẹ́dẹ̀ ń sọ yìí. Ẹ jẹ́ pa ọ̀rọ̀ ìfẹ́ tì kẹ́ ẹ gbájúmọ́ àwọn ọmọ méjì tó kù bẹ́ẹ̀ lọ gbà á lọ́wọ́ rẹ̀ ni tẹ́ wa tẹpamọ́ṣẹ́ yín tẹ́ ẹ tọ́jú àwọn ọmọ tó kù yìí ni kẹ́ ẹ pọ̀ sókè rajà kọ́lọ́mba kó ba yín wáyàwó gidi tí ó dúó tì yín tẹ́ ẹ understand ara yín tó léléyìí. Kódà ẹ kàn lose gbogbo àwọn ọmọ yẹn ni ọlọ́run bò ní jẹ́ o àyè tú yìgì lórí ètò yìí o but to me o gẹ́gẹ́ bí ọpọlọ ọmọ kékeré tèmi o tí ìríyàwó o ká ní pé bẹ́ẹ̀ ṣe rojọ́ náà ló ṣe rí o tí ò sí àtọ̀nà tí ò sí irọ́ kankan bẹ́ẹ̀. Yẹ́sà tí ìríyàwó o ó kàn wù yín ni ẹ nífẹ̀ẹ́ rẹ ni kò nífẹ̀ẹ́ yín ẹni ẹgbọ́n kan tẹ̀sán náà ẹni ẹ̀yìn tí bá tilẹ̀ ẹ jọra nǹkan ẹ ṣe gbá ni tó bá ti di pé ó tún fẹ́ kùsùkùsùkù sáfẹ́rẹ́ díẹ̀ yóò tún máa gbéṣẹ́ dé ẹ wo ọlọ́run bá yín ṣe èyí tó dáa o. Tí a bá fẹ́ lùzà àwọn tó kù ẹ̀ tètè lọ gbà àwọn tó kù lọ́dọ̀ níbi tó kó àwọn ọmọ àwọn kinní ẹ̀ lọ́dọ̀ àwọn ìyá ẹ̀ ẹni ẹ̀ rí pé àwọn fámìlì ẹ̀ náà wọn ò bìkítà àwọn òṣẹ́ nítìsín. So gẹ́gẹ́ bí ìmọ̀ràn tèmi ẹ lọ gbọ́ ọmọ yẹn kẹ́ ẹ mọ tọ́jú ẹ̀ ọlọ́run bá yẹn pèsè ìyàwó gidi míì tó dáa kẹ́ ẹ̀ tẹ pamọ́ ṣe.
3: Hello, Mr. Adetule, kú àtàárọ̀ ẹ kú ètò. Báwo ni gbogbo nǹkan o? Ẹ kú ṣe olúwa o. Ọlọ́run mo tẹ̀ ẹ́ síwájú. Gbogbo nǹkan tí àwọn èèyàn ti ń dá sí látàárọ̀ láti mi lè bí wọlé ní ìjẹun kọ́ọ̀mù. Ọmọkùnrin yẹn ò tí ì rí ìyàwó fẹ́ o. Dẹ̀lílà ló fẹ́ níyàwó o. Ẹni kó wọnú àdúà pé kí Ọlọ́run kó yọ ìgbé ayé Dẹ̀lílà nínú ayé o. Wá ètò máa níyàwó tó yẹ pé tó bá lówó lọ́wọ́ ní ọjọ́ kan débi pọ́mọ tó kú. Mo gbàdúrà lórúkọ Jésù gbogbo ìdáàbò nínú ayé ọmọkùnrin náà Ọlọ́run bá mi mú kúrò. Kí ló dé náà? Ẹni kó wọnú àdúà kó jílóòrùn kó gbàdúà Olúwa. Igi tí mi ò fẹ́ délé Olúwa bá mi yọ dànù. Ọlọ́run ó dé ìrànlọ́wọ́ láti jẹ́ kí Ọlọ́run á jẹ́ kí àdúà rẹ̀ ó gbà because irú obìnrin tó ń ṣe báyìí gan kò ó wù bí kó pọ̀ kan gan ni tàbí kó ṣe é léṣe. Kò ì fẹ́yàwó kò rí ìyàwó fẹ́ rárá. Ọ̀rọ̀ rẹ dàbí Dẹ̀lílà àti Sámsóní gẹ́lẹ́ bẹ́ẹ̀ ni o. Tó bá jẹ́ pé ọ̀rọ̀ tí mo sọ kì í ṣe tí ẹ lè kà síta bó ṣe ká mi lára sí ni ló jẹ́ kí n sọ̀rọ̀. so Olorun o gba gbogbo eyin okunrin
1: e se o ma
4: e kale lekan si
1: yes sir
4: Olorun akuku ma ran yin lowo e ni se to se
1: amen ati
4: gbogbo awa ti anda se to na ani se eto dasi o
1: amen
4: ani fori ko ero eleru nipa arakunrin tan soro si tagbe yin won ti ri okoloko kun tele ko to di kan lo gbe pasi tori ninu alaye tan se na ibere pepe han ni arabirin yan ni ko fe ko ni fe awon mo le bi won rara ko iba tan ti notice orun kan be lo ti ye kan ti je ki oni lo ko lo nilo e sugbon iba tan ti wa bi mo fun ra won nisin to ti di wa di pe o keru jade la koko asiko gba to keru jade yen omo kini sare si ojuta wa yo to ti keru jade igba to tun keru jade to tun lo soda awon obi e omo tun sare si obinrin yen won se iyawo rara obinrin yen ko kin se iyawo rara rara so ko ofi sile ko wa lodo awon molebi eyen bo si wa yen o ko gan wa ni ko wa sa ere lori awon omo meji to ku ba awon omo meji yen bi o se ma jere won ta awon omo yen o ni doku mo lowo lagboro olohun lohun de ma je ko ko jere won awon omo yen wa yan wa yanju lagboro olohun o tun wa so pe ti owo ba po lowo obinrin yen ma dana ounje o ma da je ko ni fun o ko ti e ni roti ton iyen o se iyawo o wa n pariwo pe o ni fe o ni fe o n sewo si iku funra e ni ife wo lo ni bigba teyan ba sewo si iku pe iku ma bo niyen so amọran mi fun arakunrin yen ni pe ko fo ọmọbinrin yen sile ko je ko wa lodo awon obi e bo se wa yen awon ọmọ meji to wa ku yen lagboro olohun wa yan wa dirun wa digba mo lowo ku ko ni ko ni foju sukun won gbogbo ibi to ba mo tadura tin gba boya to ba je christian o tera ma dura lori awon ọmọ meji yen ko de won ma gbabode aburo de ni se won to ba je muslim ko tera ma wi tori awon meji yen o ni lati ra gabo won ko da gbogbo won olohun ade fun se lagboro olohun
1: awon yen ti gbianju lati fun arakunrin ni imoran to da adupe lowo eyin te fun yan ni imoran loni o amo lori o arabirin kan soro kan nipa oja ti o lo dede mo fe ki gbogbo awon eyan ma se akiyesi oja ti won ba nta to ba ke le se akoko nta bo ba se move si eko sile e ma do lori ibi te ti ra boya ibi te ti bere si n ko oja e tun se iwadi lati ibi te tun le ri ni mi ni owo poku en to ba se ogun owo e mo ona te fi ma mo oja yin gunrege ti o fi joju oda baba won le mo nkan te se oda mi loju pe mo nkan te ma se ife ko le ni o iberu lo nse yin wi pe n bo le ti fe robirin mi ti o ba yin bere tabi te o bi mo fun yin obinrin wa looto ṣùgbọ́n ẹ̀yin lẹ́ni láti pa ọkàn yín papọ̀ mo máa ń sọ kinní kan ọ̀gá mi náà máa ń sọ wọ́n ní bẹ́ẹ̀ yàn bá ń gba 100,000 àrò kí bí a kò tó nígbà tó lọ́n bá gbọ́ àdúrà rẹ̀ tó bá bọ́ sí 200,000 bùkátà 200,000 tó jáde bẹ́ẹ̀ yàn bá yọra rẹ̀ kúrò nínú àwọn nǹkan kan yóò rí wípé ọ̀nà àbáyọ máa ń wà láti ibi tó ti ń bọ̀ dé ibi tó dé ọlọ́run yóò fún wa ṣe o a máa rí ná a máa rí lò owó ò ní tán lọ́wọ́ wa ọmọ ò ní kú mọ́ wa lọ́wọ́ ìyàwó wa ò ní díyàwó níyàwó ọmọ wa ò ní dọmọ lọ́mọ iṣẹ́ wa ò ní díṣẹ́ a ní tójú oorun tójú kú o ojú rẹ̀ ní tiwa láti ọdọ gíwá iléeṣẹ́ yìí adúpọ̀lọ́wọ́ yín àti àwọn ọ̀gá àgbà adúpọ̀lọ́wọ́ yín orúkọ tèmi ni adéolú adétúlá ó dàrú.